ìgbélẹ́kún ó sì wà níhìn-ín láṣáálẹ̀ yìí láti mú ohun gbogbo tí èṣù ti fi pamọ́ sí ìgbésí ayé rẹ láti mú wọn kúrò, yóò sì mú wọn kúrò lórúkọ Jésù. Ìní ó jẹ́ kí a sáré lọ nísinsìnyí sí ìkókó kejì, ìsọdọ̀tún nípasẹ̀ ìfọwọ́kàn Kristi. Ìsọdọ̀tún nípasẹ̀ ìfọwọ́kàn Kristi. Nínú orin Dáfídì, orí ìkọkànléní àádọ́ta, láti ẹsẹ̀ ìkarùn-ún ó ní kíyèsí. Nínú àìṣedédé lè agbé bí mi, àti nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi sì lóyún mi. Kíyèsí ìwọ́fẹ́ òtítọ́ ní inú, àti ní ìhà ìkọ̀kọ̀ ní ìwọ ó mú mi mọ ọgbọ́n. Ó ní fi ewé sópo fọ̀ mí, èmi ó sì mọ́ wẹ̀ mí, èmi ó sì fún ju ẹ̀gbọ̀n owó lọ. Èyí ni ó ń sọ nípa ìsọdọ̀tun ìwẹ̀nùmọ́ tí Jésù yóò ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa ní àṣálẹ̀ yìí. Ó ní mú mi gbọ́ ayọ̀ àti inú dídùn, kí àwọn egungun tí ìwọ ti rún kí ó lè máa yọ̀, pa ojú rẹ mọ́ kúrò lára ẹ̀ṣẹ̀ mi, kí ìwọ kí ó sì nu gbogbo àìṣedédé mi nù kúrò, dá àyà titun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sínú mi. Ó wá sọ wípé ní ẹsẹ̀ ìkejìlá, mú ayọ̀ ìgbàlà rẹ padà tàn mí wá, kí o sì fi ẹ̀mí òmìnira gbé mi dúró. Mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò ṣèyí fún ẹnì kọ̀ọ̀kan wa láṣáálẹ̀ yìí. Bí a bá wá pẹ̀lú ìrònú pọ̀wàdà, bí a bá wá pẹ̀lú ìgbàgbọ́ wípé kí o wẹ̀ ẹ̀ṣẹ̀ wa nù, kí o wẹ̀ wá lé àwẹ̀ mọ́, ó ti ṣe ìlérí wípé òun yóò ṣe, kò sì lè ṣèké. Nínú Ezekiẹ́lì, orí ìkẹrìndínlógójì, ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n, èyí ni ìlérí Ọlọ́run fún ẹnìkọ̀ọ̀kan wa, tí ó ń fẹ́ ìwẹ̀nùmọ́, ẹnìkọ̀ọ̀kan wa tí ó ń fẹ́ ìsọdọ̀tun, tí ó ń fẹ́ ìgbàlà Ọlọ́run. Ó ní nígbà náà, ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n, nígbà náà ni èmi ó fi omi mímọ́ wọn yín. Èyí ni omi rere, omi orí ọ̀fẹ́, omi àtòkèwá, kìí ṣe omi àwọn wòlíì tí ń tanni jẹ. Ó ní nígbà náà lé èmi ó fi omi mímọ́ wọn yín, ẹ̀yin ó sì mọ́, ẹ ó mọ́ lórúkọ Jésù. Èmi ó sì wẹ̀yìn mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin yín àti kúrò nínú gbogbo òrìṣà yín. Nígbà tí àwọn tí ọjọ́ wọn ni ti ìjọsí, tí wọ́n bá Jésù pàdé, ó wẹ̀ wọ́n, ó gbà wọ́n là, ó yí wọn padà, ó sọ wọ́n dọ̀tun nínú ayé wọn. Bákan náà ni arántí àwọn kan nínú májẹ̀mú titun bí Matthew, bí Sọ́ọ̀lù ará Tarsu, tí wọ́n rí ìsọdọ̀tun gbà. Nígbà tí wọ́n bá Jésù pàdé, ẹni tí ó ti jẹ́ Farisí tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ṣé bí o bá ti mọ ìtàn Sọ́ọ̀lù ará Tarsu, ó mọ̀ wípé ó jẹ́ Farisí adániloro ẹlẹ̀sìn, ṣùgbọ́n ó di ajínrere, ó di aláàánú, ó di onífẹ̀ẹ́. Òun pàápàá nígbà tí ó gba ìfọwọ́kàn Jésù àti ìsọdọ̀tun láti ọ̀dọ̀ ọmọ Ọlọ́run, ó di orísun ìbùkún fún ìgbàlà àwọn ẹlòmíràn. Jésù yí Sọ́ọ̀lù yí padà, ẹni tí ó jẹ́ wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó jẹ́ apanilẹ́kúnjayé, ṣùgbọ́n ó yí padà, òun wá di ẹni tó ń gbàdúrà fún àwọn ẹlòmíràn pẹ̀lú omijé ìṣìpẹ̀ ní ojú rẹ̀. Lónìí, bí Jésù bá fọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa, bí ó tilẹ̀ jẹ́ wípé ajẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀, ajẹ́ ẹni tí ó burú tẹ́lẹ̀, yóò yí wa padà. Mo ní yóò yí wa padà, yóò sọ wá dọ̀tun, a ó di ojúlówó ọmọ Ọlọ́run, a ó sì di orísun ìbùkún fún àwọn ẹlòmíràn. Gbọ́, bí ẹlẹ́dàá, bí olùgbàlà, bí ó bá bẹ̀rẹ̀ iṣẹ́ ní ìgbésí ayé wa, bí a bá jẹ́ kí Jésù kí ó fọwọ́ kàn wá láti àṣálẹ̀ yìí, yóò tún wa rọ, yóò tún wa ṣe, yóò sọ wá dọ̀tun. Ohun yìí ni ẹnì kọ̀ọ̀kan wa la nílò, nítorí ìfọwọ́kàn rẹ̀ ni yóò sọ ayé rẹ dọ̀tun nípa

0: ti fọwọ kan Jesu eleṣe adi eni mimo nitori gbogbo ese ti o wa ni igbese aye re ni yo we pelu eje ti o ti tasile ni ori oke Calvary o si so elepe di aladura iwo to je pe bo ba ji la ro kotokoto ipe lo fi bere ojo sugbon nisisiyi gba ti o ba gba isodotun igbala yi pada lati odo Jesu a mu ipe kuro lenu re a so di aladura bi ba Jesu pade o ma nso alagbere di oniwa funfun olododo ati olotito okan bi o ba je aborisha tele tele a so di olusin olorun bi o si je elesin la so tele tele a so di onigbagbo awa ti awa sihin o ye ki aturawa ni waju olorun eyi je wo pe gbogbo yi ti a ti fi pamo sokan ki a tupaya ni waju olowa bi a ba ti je oba yere tele ki a so fun olowa we pe an fe yi pada an fe sodotun a o si di eni ti a yi pada ti o ya ara re soto fun olowa loruko Jesu bi o ba je jagoda paali tele tele bi o ba ba Jesu pade a so di olododo oloto alaanu eniyan ti yo si je eni pele nitori ifowo kan Jesu lo mu isodotun wa sinu aye wa ifowo kan re ni o so ni dotun ti o si mu ki alaran kan ki o di onife ki alaimo ki o di oniwa mimo ki osonu ki o di oloyaya ati ki eru esu eru taba eru oti ki o di ominira iwo ti o ti je olofofo tele tele o di eni ti o le ko ara re ni ijanu iwo ti o si je apaniyan mayoda tele tele o di oniwa titu onigbagbo atunbi awon ti o si je oporo eleke igbo tele tele yo di olododo ati oniwa tutu bi adaba mo gbagbo wi pe Jesu setan lati ye wa pada mo ni Jesu setan lati ye wa pada sugbon ohun kan ni Olorun bere lowo wa e ni o mu wa lo si koko keta igbagbo to nfowo kan Jesu ipinu temi ni asale yi ni wi pe won o fowo kan Jesu se eyi na ni ipinu re nitori wepe bi o ba to Olorun wa pelu igbagbo ti o ba si so wepe o fowo kan Jesu pelu igbagbo ohun gbogbo ni sise ni igbese aye re igbagbo je ohun ti o se pataki bi a o se gbadura laipe Jesu n bi enikan kan wa wepe se a o fowo kan orisun ibukun a o fowo kan olugbala a o fowo kan eni ti so ni idotun a o se a o fowo kan oluwosan ti mu gbogbo aisan kuro ni igbese aye eni o ni bi o ba wa pelu igbagbo a o ni ta onu bi o ti won ki ori awon ibere re a o si se fun o loruko Jesu ninu Marko ori kesan Marko ori kesan ese iketalelogun Marko ori kesan ese iketalelogun Jesu si we fun pe bi iwo ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo ni asale yi bi a ti nto Olorun wa bi a o ti ma gbadura Jesu ran wa leti we pe bi a ba le gbagbo ohun gbogbo ni sise fun eni keni ti o ba gbagbo lati ni igbala sa gbagbo lati ni iwosan sa gbagbo ki a le yi igbese aye re pada sa gbagbo o daju we pe bi o ba wa ti o si gba Olorun gbo iyi pada nla yo sele ni igbese aye re loruko Jesu ninu Matthew ori ikesan Matthew ori kesan lati ese ikeji din logbon Matthew ori kesan ese ikeji din logbon oni nigba ti o si wo ile awon afojuna to wa Jesu bi won pe eyin gbagbo pe mo le se yi e je pe se o gbagbo wi pe agbara isodotun agbara ti yi ni pada se o gbagbo wi pe o le wo afojusan o ni eyin ha gbagbo pe mo le se yi won wi fun pe iwo le se olowa nigba na le o fi owo ba won le oju o we pe ki o ri fun yin gege bi igbagbo yin lasale yi jesu so oro kan na fun enikokan wa yo ri fun o gege bi igbagbo re bi o ba gbagbo we pe yo gba ola yo yi opada yo so ye re dotun oni gege bi o ti gbagbo ni oni be na ni yo ri ni igbese aye re bi o ba gbagbo we pe arun ko gbogun to wa ni igbese aye re we pe a o mu won koro lasale yi pe bo foju o riran bo yaro o dide bi oni arun miran ni ago ara re we pe a o wo san oni bi o ba gbagbo be oni ki o ri fun o gege bi igbagbo re lese kese ti o ti so be fun won ari ni ese ogbon we pe oju won si la oju won se la oju iwo na yo la agbara olorun yo wo ni igbese aye re a o mu olarada olorun yo se se ase pe ni aye re loruko jesu ninu marko ori kefa marko ori kefa ese ikerin din ni ogota eyi ni ese ti o gbeyin ninu ori yi oni ni bikibi ti o ba si gbe wo ni ile to gbogbo ati ni ilo nla ati ni aroko won gbe olokunrun kale ni igboro won si be pe ki won ki o sa le fi owo kan ise ti aso re iwon awon ti o si fi owo kan amu won larada gbogbo awon ti o fi owo kan ni amu larada a se mo we pe Jesu yi pada okan na lana loni ati titi aye bi o ti se ni igbani o fe se be loni ni igbese aye re bi o ba gba Jesu laye gbogbo wahala gbogbo ese gbogbo aisan ni yo mu kuro ni igbese aye re ki a to dide duro lati gbadura e je ki a wo Marko ori karun Marko ori karun ese ikerin din logoji Marko ori karun ese ikerin din ni ogoji loju kana bi Jesu ti gbo oro na ti a so o si we fun olori sinagogo na pe ma beru sa gbagbo nikan eyi ni oro itunu oro ikiya oro igbagbo ti Jesu n so fun enikokan wa ni asale yi oni ki a ma se beru oni ki a sa gbagbo nikan sugbon ki o to dide lati gbadura je ki n so eleyi fun o we pe bi omode ba ti ja sinu ere abata ti o si fe fi owo kan baba re to wo agbada funfun gbo baba ko ni le gbe mora omo yi ni lati koko wo ina oluwa ni ki iwo na ki o koko ronu po ada ki o si we ninu ejo odo agutan olorun oni bi o ba se be ki iwo ti o je elese ile ri elegbin ki o to le fi owo kan ohun oni owo ti o ti fi kan agbere ti o ti fi kan panshaga ti o ti fi kan riba gbigba tabi ole jija tabi iboresa tabi ipaniyan tabi wobia tabi itanje tabi imutipara tabi iwa eri gbogbo oni ki o koko we ninu eje Jesu oni leyin na ki o wa ki o le fi owo kan oba mimo alai le ri bi o ba ye igbese aye re wo ti o ri wi pe ese wa ni igbese aye re iwa eri idoti egbin o wa ni igbese aye re oni ki o lo luwe pelu igbagbo ninu eje Jesu ki a we omo ninu lode oni ni igba na o le pada wa lati fi owo kan Jesu bi o ba si fi owo kan Jesu pelu igbagbo ni asale yi o korin ayo idande yo je tire iwosan yo je tire gbogbo aisan gbogbo arun ko gbogun to ti wa ni igbesi aye re gbogbo won ni a o le jade loruko Jesu akoko na to bayi lati fi owo kan oluwa lati fi owo kan eni ti so ni dotun eni ti yi ni pada eni ti wo ni san eni ti dani need akoko to fun eni keni ti ki se ara ile Esau fun eni keni ti ki se farisi fun eni keni ti ki se alaga begebe akoko to fun eni ti o fe gbadura fọni tí ó wá ìbùkún ọlọ́run fọni tí ó fẹ́ kí a yí òun padà kí a sọ ayé òun dire àkókò tó fún ẹnì kọ̀ọ̀kan tí ó wá gẹ́gẹ́ bí Anna tí ó wá gẹ́gẹ́ bí Jacobo tí ó fẹ́ gba ìwòsàn tí ó fẹ́ gba àánú tí ó fẹ́ kí a sọ ayé òun dire àkókò tó láti ké pe Olúwa àkókò tó láti wá pẹ̀lú ìgbàgbọ́ àkókò tó láti wá pẹ̀lú ìrònú pọ̀dà àkókò tó láti ké pe Olúwa wípé kí o fi ọwọ́ kàn ọ́ kí o tún ayé rẹ ṣe kí o tún ọrọ̀ kí àwọn aráyé kí o dẹ́kun láti máa béèrè wípé ọlọ́run rẹ dà ò ṣe dìde kí o sọ fún ọlọ́run wípé o fẹ́ ìyípadà tòótọ́ wípé o fẹ́ iṣẹ́ àánú ọlọ́run wípé o fẹ́ ìfọwọ́kàn agbára ọlọ́run ní ìgbésí ayé rẹ bí o bá ké pe ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ pẹ̀lú ẹ̀mí òtítọ́ láìsí àgàbàgebè ó dájú wípé ọlọ́run yóò gbọ́ ọlọ́run yóò sọ ayé rẹ dire ọlọ́run yóò mú gbogbo wàhálà àti gbogbo àìsàn àti gbogbo èdè àti gbogbo ìdálóró sàtánì tí ó wà ní ìgbésí ayé rẹ ọlọ́run yóò mú o kúrò ké pe Olúwa ké pe Olúwa ké pe Olúwa nítorí àkókò tó tí Jésù Kristì olùgbàlà olùdáǹdè olùwòsàn tí yóò fọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wá bí a bá gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́. Ó ní ṣe o gbàgbọ́ wípé òun lè ṣe èyí ní ìgbésí ayé rẹ bí o bá fi ìgbàgbọ́ dáhùn tinútinú tọkàntọkàn bí o bá sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ wípé iṣẹ́ ìyanu ó súnmọ́ bí ẹ̀wù tó wọ̀ sọ́rùn ó ní bí o bá gbàgbọ́ wípé agbára ọlọ́run súnmọ́ gẹ́gẹ́ bí ẹ̀wù tó wọ̀ sọ́rùn ti súnmọ́ pẹ́típẹ́tí ó ní ó dájú wípé òun ó gbọ́ tirẹ̀ òun ó nu omijé gbogbo nù kúrò ṣùgbọ́n rántí o bí o bá fẹ́ fọwọ́ ìgbàgbọ́ kan ọlọ́run ẹ̀ṣẹ̀ tó wà ní ìgbésí ayé rẹ èérí ìdọ̀tí tí ó wà ní ìgbésí ayé rẹ ẹ̀gbin tó wà ní ìgbésí ayé rẹ o ní láti kọ́kọ́ kọ̀ ọ́ sílẹ̀ kí o sọ fún ọlọ́run kí o ronú pọ̀dà ẹ̀ṣẹ̀ rẹ kí o ké pè é pẹ̀lú ẹ̀mí òtítọ́ kí o sá fún ẹ̀ṣẹ̀ kí o yàgò fún ẹ̀ṣẹ̀ bí o bá ṣe bẹ́ẹ̀ àánú ọlọ́run yóò jẹ́ tirẹ ìyípadà ni ìbùkún àkọ́kọ́ ìgbàlà ni ìbùkún àkọ́kọ́ ké pè é kí o gbà ọ́ là kí o dáríjì ọ́ kí o wẹ̀ ọ́ mọ́ kí o pa agbára ẹ̀ṣẹ̀ run ní ìgbésí ayé rẹ kí o fún ọ ní ìyípadà tòótọ́ onílẹ́yìn náà bí o bá ṣe aláìní ìwòsàn ìlera ayọ̀ ìbùkún ó ní òun ó ṣe é fún ọ bí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀ ó rí àánú gbà ó ní ṣùgbọ́n ẹni tí o bá bọ ẹ̀ṣẹ̀ rẹ mọ́lẹ̀ kò lè ṣe rere bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa olóòótọ́ àti olódo líle òun láti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo ó ní èmi yóò fi omi mi wọ́n wọ́n yín ẹ̀yin ó sì mọ́ ó ní òun wẹ̀ ọ́ nù kúrò nínú ìdọ̀tí èérí ìbọ̀rìṣà gbogbo ké pe Olúwa ké pe Olúwa bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ ẹ̀ṣẹ̀ lè dènà ìbùkún ọlọ́run nínú ayé rẹ nítorí bẹ́ẹ̀ ké pè é kí o dáríjì ọ́ kí o wẹ̀ ọ́ mọ́ kí o sọ ọ́ dọ̀tun nígbà tí o bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ sílẹ̀ èyí ni ó jẹ́ kí o wà ní ìmúra sílẹ̀ láti gba ìfọwọ́kàn Jésù
1: jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ́ ọ sílẹ̀. Jẹ́ kí a wẹ̀ ọ́ ní àwẹ̀ mọ́, kí o múra sílẹ̀ fún ìfọwọ́kàn Jésù ní ìgbésí ayé rẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, ìwọ tí o bá ń fẹ́ kí Ọlọ́run kí o mú ẹ̀ṣẹ̀ ìgbésí ayé rẹ kúrò, tí o fẹ́ di ẹni ìgbàlà, tí o sì ti fi òtítọ́ ọkàn jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, tí o ti pinnu, tí o sì ti ṣe ìlérí fún Ọlọ́run wípé o ní padà sínú èébì ti ajá rẹ tí o ti pọ̀ sílẹ̀, ìwọ tí o ní ẹ̀mí ìrònú pọ̀ àdà tòótọ́, tí o ń sọ fún Ọlọ́run wípé bí o bá lè dáríjì ọ́, tí o sì fún ọ ní oore ọ̀fẹ́ àti agbára máa lọ, má dẹ̀ṣẹ̀ mọ́, wípé orin nínú òtítọ́ Bíbélì, orin nínú ìwà mímọ́ tí Ọlọ́run ń kọ́ wa, ṣùgbọ́n tí o jẹ́ wípé ohun tó ń retí nísinsìnyí ni kí Ọlọ́run kí o ṣe àánú fún ọ, kí o dáríjì ọ́, kí o sọ ọ́ dọ̀tun, kí o yí ọ padà. Mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà papọ̀, ṣùgbọ́n bí o ti ń gbé ọwọ́ sókè, kí o ní ìpinnu, kí o sì ṣe ìlérí fún Ọlọ́run wípé àwọn ẹ̀ṣẹ̀ tó o ti kọ̀ sílẹ̀, àwọn ẹ̀ṣẹ̀ tí o ti jẹ́wọ́ rẹ̀, o ò ní padà sínú wọn, wípé o gba oore ọ̀fẹ́ agbára ẹ̀jẹ̀ Jésù láàyè ní ìgbésí ayé rẹ, kí o sọ ọ́ dọ̀tun ní tòótọ́, kí o sì jẹ́ kí o gbé ìgbésí ayé ọ̀tun. Bí o ti ń nawọ́ sókè, dìjú kí a gbàdúrà papọ̀. Ọlọ́run aláàánú, tí ń dáríji ni, tí ń mú ẹ̀ṣẹ̀ kúrò, tí ń gba nílà, a dúpẹ́ wípé ìwọ ló pè wá, o sì wípé ẹnikẹ́ni tí o bá ké pe orúkọ Olúwa ni a ó gbàlà. A ń bẹ̀bẹ̀ fún àwọn wọ̀nyí tí ó gbé ọwọ́ sókè pẹ̀lú ìrònú pọ̀ ọ̀dà, pẹ̀lú ìlérí àti pẹ̀lú ìpinnu ọ̀tún wípé bí o bá lè gbà wọ́n là, wọn ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọn àtijọ́. A bẹ̀bẹ̀ wípé kí ẹ dáríjì wọn lórúkọ Jésù. Àwọn ẹ̀ṣẹ̀ tó ti di bárakú, àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé wọ́n fẹ́ já dànù ṣùgbọ́n kò ṣeé ṣe, wọ́n fẹ́ fi sílẹ̀, wọ́n fẹ́ kọ́ sílẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe, agbára wọn ò tó láti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀. À ń bẹ̀yìn wípé kí ẹ dáríjì wọn, kí ẹ sì fún ọ ní agbára láti gbé ìgbésí ayé tó borí ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù. Ẹ wẹ̀ wọ́n lé àwẹ̀ mọ́, ẹ sọ wọ́n dọ̀tun, ẹ yí wọn padà, ẹ jẹ́ kí ìgbà ọ̀tún kí ó wọ inú ayé wọn lórúkọ Jésù. Ayọ̀ ìgbàlà àtòkè wá, ẹ jẹ́ kí ó wọnú ọkàn wọn, ẹ kọ orúkọ wọn sínú ìwé ìyè lọ́run lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wọn, ẹ jẹ́ kí orin ayọ̀, orin ìgbàlà kí ó máa kọ láti inú ọkàn wọn nísinsìnyí lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa, àmì. Nísinsìnyí a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn tàbí ní àgọ́ ara wọn. Ohun kan tí Jésù ń béèrè lọ́wọ́ rẹ ni wípé ṣó gbàgbọ́ wípé òun lè ṣe èyí, pé ó lè mú àìsàn rẹ kúrò, àrùn ọjọ́ pípẹ́ pé ó lè mú kúrò ní ìgbésí ayé rẹ, nínú ẹ̀jẹ̀ ni pé ó lè mú kúrò ní ìgbésí ayé rẹ, bó jẹ́ ọgbẹ́ ẹnu, bó jẹ́ jẹjẹrẹ ló ń ba ọjà. Ṣé o gbàgbọ́ wípé Jésù lè mú nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé rẹ? Ìwọ tí ó sì dàbí ẹni wípé o wá gẹ́gẹ́ bí afọ́jú, tàbí o mú ọmọ kan wá, o mú ẹnìkan wá tí ó di tí kò gbọ́ràn. Ṣé o gbàgbọ́ wípé láṣáálẹ̀ yìí Ọlọ́run lè ṣe èyí? Ó ní bí o bá gbàgbọ́, o ó rí ògo Ọlọ́run. Bí a ó ti gbàdúrà, mo fẹ́ kí o máa fi ọkàn ìgbàgbọ́, kí o máa fi bá àdúrà náà lọ, nítorí wípé ohun tó ti ṣe fún àwọn ẹlòmíràn, ó dájú wípé yóò ṣe fún ọ lórúkọ Jésù. Ní àìpẹ́ yìí ni mo wà ní ìlú Pọtá. Ní bí a ti gbàdúrà ni àwọn tí ó ti fọ́jú, àwọn tí ó ti ditì, àwọn tí ó ti yarọ. Bí a ṣe ń ṣe àmì ìkẹyìn, bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run ni ó lè fọ́jú kúrò lójú wọn. Bẹ́ẹ̀ ni agbára Ọlọ́run lè ó jẹ́ kí àwọn tí ó ti yarọ tẹ́lẹ̀, kí wọn kí ó sì bẹ̀rẹ̀ sí ní rìn. Bí Ọlọ́run bá lè ṣe bẹ́ẹ̀, ohun tí mo ń sọ kìí ṣe ohun tí ó ti ṣẹlẹ̀ ní ọjọ́ pípẹ́, ohun tí ó ṣẹlẹ̀ ní oṣù tí ó kọjá ni. Bí a ti parí níbẹ̀ ni mo kọjá sí ìlú Kàlàba, sí àwọn ìlú mìíràn kí n tó dé Kàlàba. bi olorun tin mu ike eyin kuro lo mu gege orun lo mu kuro bi olorun tin mu awon ni warapa ti o mu won gba idande be ni o tun mu awon asinwin ni o mu won gba idande bi olorun ba se be ni osu to koja yi melo melo awa ti a wa nihi ti a fe gba ifowokan agbara tobiju ni igbesi aye wa mo gbagbo wipe akoko tire niyi bi a o ti gbadura lese kese ti o ba ti gbo ami ti o keyin awon to le seri ko be si ni se won bi o ba le rin tele tele ko dide ko be si ni rin bi o ba foju tele tele ki o laju lati riran bi ohun kan ba wu si o ni ago ara boya ni itan lo wu si ni tabi ese lo wu si tabi orun lo wu si gere ti a ba ti gbadura ni ki o yi ara re wo okay hallelujah oyin olorun logo nitori wipe olorun setan nisisiyin lati mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ohun ti a fe ki o se ni wipe ki o fowo kan ara re ibikibi ti o ba ni ohun ti o wu si ni ago ara re ibikibi ti o ba ni irora si ibikibi ti o ba dabi eni wipe ibe ni isu ti n fitina re ti o ti n ba oja ki o gbe owo le ki o si je ki a gbadura nitori wipe akoko na to mo ni akoko na to ti olorun funra ara re ti o dabira ni igbesi aye re fi owo le ara re nibi ti asan na tin se o ki o si gbagbo bi a ti n gbadura ranti wipe leyin adura o ni lati ye ara re wo bi o tin ye ara re wo o ri ise iyanu olorun lara re loruko jesu bi o si tin ri ise iyanu na lo ma ke hallelujah lo ma yin olorun logo ni a o si ma patewo ti a o ma yin olorun logo pelu re ediju ki a gbadura olorun alaanu alagbara eni ti ko si ko se se pelu re awa nisisin pelu igbagbo a mo wipe awon eri ti a ti gbo bi e tin la oju afoju bi e tin mu aro dide lati rin bi e tin mu arun boya arun were ni tabi arun warapa bi e tin mu koro awon eri wonyi ti a ti gbo ti e ti se ni ibomiran a mo wipe asale yi ni ojo ti wa wipe e o se fun enikankan wa loruko jesu emi mimo olorun akiyin kaabo laarin wa ni gbongan kankan a n beyin nisin wipe ibaje okunrin ibaje obinrin ibaje omode ibaje agba wipe owo agbara atoke wa ki e fi kan enikankan won loruko jesu nihin ni a mo wipe ko si ko sese fun olorun nitori be a wa nisese pelu igbagbo a si n bere wipe e o se ju bi a ti n bere loruko jesu nisese mo gbadura fun awon ti o ni ohunkohun ti o wu ni ago ara won yala ipake ni tabi gege orun tabi ese ti o dabi ti erin tabi inu ti o wu iwo ohun ti o wu ni ago ara won mo pase fun o jade kuro loruko jesu o lanfani lati wa nibe nigba ti mo ba gbadura nitori be nitori oruko jesu pelu eje jesu pelu agbara emi olorun mo pase fun awon nkan to wu ni lorun ni labiya ni nikun ni lesen ni labi ara ni mo pase fun yin e kuro loruko jesu olorun mo gbadura fun awon ti o ni eje riru awon ti o ni iko fe mo n gbadura nisese pe iko fe yi iko to fe pa won mo gbadura wipe e o jade loruko jesu eje riru eje gbogbona mo gbadura wipe ki jesu ki o fowo kan yin ki awon aisan awon arun won ki won ki o pora loruko jesu nje mo bebe fun awon ti o ni arun warapa ati were ni igbesi aye won iwo emi kemi ti o nda awon eniyan won yi loro lese kese nisisiyi nitori wipe o ni agbara lati joba sibe lati joko sibe nigbati a ba n daruko jesu iwo emi kemi emi esu emi warapa emi isinwi mo gbadura e jade loruko jesu gbogbo emi tin jobi ina ninu ori ninu opolo ninu ago ara ninu eje ninu egungun ninu isan mo pase fun yin e jade loruko Jesu Olorun alaanu aisan kaisan to ba ni ago ara awon eniyan woyi ni ikun ni ni eyin ni ninu egungun ni ninu echi ni ninu opolo ni mo gbadura pe nisisin yi owo iwosan yin owo agbara yin ki o bale won ki e le awon arun won jade loruko Jesu nje mo gbadura fun awon ti o je wepe won loju won riran nitori wepe esu so won sinu okunkun nje lese kese nisisin yi mo gbadura wepe owo Jesu owo iwosan Jesu owo anu Jesu owo agbara Jesu ki o kan oju afoju nisisin yi iwo oju pipo gba iriran loruko Jesu gbogbo idiju ti esu fi di o loju mo tu won kuro ni agbara Olorun pelu agbara eje Jesu e kuro loruko Jesu onkun ti baje ti o mu ifoju yi wa mo gbadura pe lese kese nisisin yi a o mu won kuro loruko Jesu bi a o se pari adura ti e o ma laju e gba iriran loruko Jesu iwo ti o wa nibe ti o je wipe eti di o si gboran mo gbadura wipe ki emi Olorun ki o be owo nisisin ki owo Jesu ki o kan eti re idi ti ki o kuro aile soro ki o kuro mo gbadura wipe lese kese nisisin yi eti ti o di ela ni oruko Jesu ahon ti ade ti ko le soro e gba itusile ki e se bere si ni soro loruko Jesu nje mo gbadura fun awon ti o yaro bi o ba je wipe abio gege bi aro abi o je pe nigba ti aisan ko lo ni odi eni ti o yaro lese kese mo gbadura wipe ki agbara Olorun ki o ba le onisisin yi ninu isan ninu ikoro ara re ninu egungun ati ninu opolo ki ago ara re ki o gba imularada loruko Jesu iwo ti o yaro mo gbadura wo pe ki owo Jesu owo ti tuni sile owo ti dani nide ki o kan nisisi dide ki o rin loruko Jesu gbogbo arun gbogbo aisan ti o wa ni ago ara won e to saka kiri e to fa pamọ ni bikibi e ti won ti gbe lo si ile iwosan ti awon onisegun so wi pe ko si abayo ko si iwosan lese kese nisisin loju kan na bi aba ti daruko Jesu aisan o lagbara mo arun o lagbara mo ise so lagbara mo e kuro loruko Jesu awon igun idile awon igun lati odo awon arugbo ile awon egun ti o je pe awon aye ni won fi le olara mo gbadura we pe nisisin yi awon egun won yi ki won ki o kuro loruko Jesu Olorun alaanu eyin ni Olorun alagbara e so wi pe bi a ba ti n kepe ile o ma daun eni ki a ti ile to pari adura e fun wa ni ibeere wa nje nitori na ni mo se n bere we pe gbogbo awon ti a ti gbadura fun yala adaroko won ni kookan abi e odarako ni kookan awon ti o ni aisan arun igun ni igbesi aye won lese kese nisisin yi e mu won kuro loruko Jesu ki won ki o gba iwosan won ki won ki o gba idande itusile won e sanu fonikaluku loruko Jesu e je ki owo iyanu owo agbara owo iwosan owo idande ki o kan eni kokan nisisin loruko Jesu adupe upe ti gbo ti wa adupe upe ti se fun wa adupe upe ti fun ni ise iyanu a o si ri ami re ni igbesi aye wa ni oruko Jesu Kristi Oluwa wa nisisin oni lati ye ara re wo ki o wo ohun ti Olorun ti se bi o ba si ti ri wepe ohun ti o wo si o lara tele tele wepe ati le won jade won o si nibe mo o ma kigbe hallelujah a o si ma yo pelu re bi ba ri wepe aisan kan ti o wa ni ago ara re tele tele ko si nibe mo o ye ki o ke hallelujah ki a si yo pelu re andro de o ye ara re wo nitori wepe

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

ṣùgbọ́n kì í fẹ́ ṣe é, kò ní agbára láti ṣe é, kò ní oore ọ̀fẹ́ láti ṣe é. Ṣùgbọ́n ẹni tí ó ti gba Jésù Kristì, ẹni tí a ti gba ọkàn rẹ̀ là, ẹni tí a ti fún ní oore ọ̀fẹ́, ẹni tí a ti sọ dọ̀tun nínú ọ̀rọ̀ Ọlọ́run, irú ẹni bẹ́ẹ̀ bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa àtúnṣe kíákíá ó ń fẹ́ ṣe é. Bí ó ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ọkọ kan aya kan kíákíá ó ń fẹ́ ṣe é. Bí ó ti ń gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run ń tako ìṣọ̀ṣọ́ ayé, ìwọṣọ ayé, ìjẹun ayé, ìsìnkú ayé àti ìkọ́mọjáde bí ayé ti máa ń ṣe, bẹ́ẹ̀ ni ó ń fẹ́ láti jẹ́ kí ìgbésí ayé rẹ̀ kí ó bá ọ̀rọ̀ Ọlọ́run mu. Ó ní bí ẹ ò bá fẹ́ tan ara wa jẹ, bí ó bá jẹ́ pé ní tòótọ́ ni à ń jẹ́wọ́ ìgbàlà, tí a sì ní ìrírí ìgbàlà yìí, ó ní kí a jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, kí a má jẹ́ àwọn tí ó jẹ́ wípé wọ́n ń tan ara wọn jẹ, àwọn tí kò ní ìrírí ìgbàlà láti ọ̀dọ̀ Ọlọ́run wá, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ń gbọ́ nípa èso ti ẹ̀mí, wọ́n ń gbọ́ nípa ìfẹ́, wọ́n ń gbọ́ nípa ayọ̀, wọ́n ń gbọ́ nípa àlàáfíà, wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó máa ń fàyà rán nǹkan, wọ́n ń gbọ́ nípa wípé a ní láti jẹ́ ẹni tí ó ní ọkàn tútù, ìwà tútù níwájú àwọn ènìyàn. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àwọn wọ̀nyí wọn kì í lè ṣe ohun tí wọ́n ń gbọ́. Ìpamọ́ra tí a ń sọ nípa rẹ̀, ìwà pẹ̀lẹ́ tí a ń sọ nípa rẹ̀, ìṣoore tí a ń sọ nípa rẹ̀, ìwà tútù, ìkóra ẹni ní ìjánu, ìgbàgbọ́ tí a ń sọ nípa rẹ̀, wọn kò lè ṣe, nítorí wípé wọn kò ní ẹ̀mí Ọlọ́run, wọn kò ní ìgbàlà Ọlọ́run. Bí a bá ní ìgbàlà Ọlọ́run, a ó rí wípé èso ti ẹ̀mí yóò máa jẹyọ ní ìgbésí ayé wa. Ó ní nítorí bẹ́ẹ̀ o, bí a bá ti gba Jésù Kristì, kí a tẹ̀síwájú láti gba ọ̀rọ̀ Ọlọ́run. Bí a bá sì ti ń gba ọ̀rọ̀ Ọlọ́run, a ó rí wípé a ń so àwọn èso tí ó yẹ, àwọn èso tí ó fi hàn wípé a ti gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa. Dájúdájú, bí a bá gbin èso, ó yẹ kí a lè rí wípé èso yìí hù, ó sì mú àwọn èso mìíràn jáde ní tòótọ́. Bí a bá gbin ọ̀rọ̀ Ọlọ́run sínú ọkàn wa, àwọn èso tí ó yẹ ìwà Ọlọ́run, àwọn èso tí a fi ń dá ọ̀rọ̀ Ọlọ́run mọ̀, yóò máa jẹyọ ní ìgbésí ayé wa. Yẹ kí a wo Tẹsalóníkà kínní orí kejì ẹsẹ̀ kẹtàlá. Nítorí èyí lè àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lé àìsimi, pé nígbà tí ẹ̀yin gbọ́ ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Níhìn-ín ni a ti rí wípé bí a bá ti ní ìgbàlà, ó jẹ́ dandan fún wa wípé kí a máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bí a sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run yìí, yóò máa ṣiṣẹ́ gidigidi nínú àwa tí a gbà á gbọ́. Iṣẹ́ kan tí ó ṣe pàtàkì tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe lẹ́yìn ìgbà tí a ti ní ìgbàlà, lẹ́yìn ìgbà tí a ti di àtúnbí, iṣẹ́ gidigidi, iṣẹ́ pàtàkì tí ọ̀rọ̀ yìí máa ń ṣe ni wípé ọ̀rọ̀ yìí ó máa ń fi hàn wá wípé a nílò ìsọdimímọ́. Ó máa ń tọ́ka wa sí Jésù Kristì, ẹni tí ó kú fún wa, tí ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ kí a ba lè sọ wá di mímọ́. Bí a bá sì ti ń dúró lórí ọ̀rọ̀ yìí, bí a bá ti ń gba ọ̀rọ̀ yìí gbọ́, tí a ní ìpòǹgbé ọkàn, tí a ní ìgbọ́gbé ọkàn, tí a ń sọ fún Ọlọ́run wípé ní tòótọ́ a ń fẹ́ ìsọdimímọ́ yìí, tí a sì ń gbàdúrà pẹ̀lú ìgbàgbọ́ àti pẹ̀lú ìfa ẹni rúbọ tí ó jinlẹ̀, bẹ́ẹ̀ ni a rí wípé Ọlọ́run yóò máa sọ wá di mímọ́. Yẹ kí a wo Éfésù orí karùn-ún. Éfésù orí karùn-ún láti ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Ẹ̀yin ọkọ, ẹ fẹ́ràn àwọn aya yín gẹ́gẹ́ bí Kristì sì ti fẹ́ràn ìjọ, tí ó sì fi ara rẹ̀ fún un, kí òun kí ó lè sọ ọ́ di mímọ́, lẹ́yìn tí a ti fi ọ̀rọ̀ wẹ̀ ẹ́ mọ́ nínú agbada omi, ni kí òun kí ó lè mú wá sọ́dọ̀ ara rẹ̀ bí ìjọ tí ó lé ògo, lé àìní àbàwọ́n tàbí àléébù kan tàbí irú nǹkan báwọn ni, ṣùgbọ́n kí ó lè jẹ́ mímọ́ àti aláìní àbùkù. Èyí ni ohun tí ọ̀rọ̀ Ọlọ́run máa ń ṣe nígbà tí ẹnìkan tí ó ti ní ìgbàlà, tí ó ti ní ìdáríjì láti àtọ̀dọ̀ Ọlọ́run wá, bí ó sì ti ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ó rí wípé gbòǹgbò ẹ̀ṣẹ̀ ṣìkò nínú òun tí a ní láti fàtú. Ó rí wípé ohun tí ó dàbí

àbínibí tí a ti bí mọ́ wa nítorí pé a jẹ́ ìran Ádámù. Wípé a ní láti fa nǹkan wọ̀nyí tu, ó rí wípé a ní láti kọ ọkàn ní ìlà kí a sì jẹ́ kí a sọ ohun di mímọ́. Irú ẹni bẹ́ẹ̀ yóò tọ Ọlọ́run lọ, irú ẹni bẹ́ẹ̀ yóò gbàdúrà, irú ẹni bẹ́ẹ̀ yóò sọ fún Ọlọ́run wípé òun fẹ́ kí Jésù Kristi kí ó wá láti sọ ohun di mímọ́, kí ó ba lè jẹ́ wípé kì í ṣe ìṣe ti òde ara nìkan lẹ a ti yí padà, wípé ìró ti inú wa, ìlépa ti inú wa, ìpòǹgbẹ láti inú ọkàn wa, àti gbogbo nǹkan tí a ń ṣàfẹ́rí láti inú ọkàn wa, wípé gbogbo wọn ló lẹ́tọ̀ọ́ tó sì bá ọ̀rọ̀ àti ògo Ọlọ́run àti ògo Jésù Kristi tó bá wọn mu. Lẹ́yìn ìgbà tí a bá ti ní ìgbàlà, tí a ti ní ìsọ̀di mímọ́, tí a sì ti ní ìdánilójú wípé a ti sọ wá di mímọ́, ọkàn wa ó sì funfun láójú snow lọ, lẹ́yìn ìgbà yìí ni a rí wípé a ní láti ní agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Nítorí bẹ́ẹ̀ a ó lọ sí ìkẹta nísinsìnyí, èyí ni gbígba ẹ̀mí mímọ́. Gbígba ẹ̀mí mímọ́ nínú ìṣe àwọn apostẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ, ìṣe àwọn apostẹ́lì orí kìíní ẹsẹ̀ ìkẹjọ, ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín, ẹ ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerusalem àti ní Judea àti ní Samaria àti títí dé òpin ayé. Ẹ ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá balẹ̀ yín. Àwọn ọmọ ẹ̀yìn ní láti dúró, wọ́n dúró fún ọjọ́ bíi mẹ́wàá, wọ́n gbàdúrà láti lè rí agbára ẹ̀mí Ọlọ́run gbà. Àwa pàápàá lẹ́yìn ìgbà tí a ti mọ̀ wípé a ti sọ wá di mímọ́, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a bá Ọlọ́run sọ̀rọ̀, kí a lè rí wípé a gba agbára ẹ̀mí mímọ́ ní ìgbésí ayé wa. Ìlérí yìí wà fún ọ, ìlérí yìí wà fún ẹnì kọ̀ọ̀kan nínú wa nínú ìṣe àwọn apostẹ́lì orí kejì ẹsẹ̀ 39. Nítorí fún yín ni ìlérí náà, àti fún àwọn ọmọ yín, àti fún gbogbo àwọn, àti fún gbogbo àwọn tí ó jìnà réré, àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa ó pè. Ó ní fún wa ní ìlérí náà, fún wa ní ìlérí náà. Ohun tí ó yẹ kí a ṣe ni pé gba tí a ti mọ̀ wípé tí wa ní ìlérí náà, wípé Ọlọ́run sì ń fẹ́ láti bùkún wa, Ọlọ́run ń fẹ́ láti fi ẹ̀mí mọ́ rẹ̀, ó ń fẹ́ láti rọ̀jò rẹ̀ lé wa lórí, kò yẹ kí a fi àkókò ṣòfò. Ó yẹ kí a béèrè ẹ̀mí mọ́ Ọlọ́run kí ó ba lè fi ẹ̀mí mọ́ kún wa. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a dìde dúró nísinsìnyí, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń fẹ́ agbára ẹ̀mí mọ́ Ọlọ́run. Ṣé o ti ní ìgbàlà? Ṣé o ti ní ìsọ̀dí mọ́? Ó yẹ kí o lè képe Ọlọ́run, ó yẹ kí o gba Ọlọ́run gbọ́, nítorí wípé Ọlọ́run tó ṣèlérí kì í ṣèké, ó jẹ́ olóòótọ́. Bí a bá béèrè pẹ̀lú ìgbàgbọ́, bí a bá gbàdúrà, kí a má jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó dí wa lọ́wọ́. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé ìgbà tí a ti gbà ọ́ là, tí a ti sọ di mọ́ wípé o ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ láti òkè wá. Sọ fún Ọlọ́run, ó dájú wípé yóò ṣe, nítorí ó wípé tiyín ni ìlérí náà, àti fún àwọn ọmọ yín, àti gbogbo àwọn tí ó jìnà réré, àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa yóò pè. Dìde dúró báyìí, kí o sọ fún Ọlọ́run kí o jẹ́ kí ó fi ẹ̀mí rẹ̀ kí ó tu ilé ọ lórí. Bí o bá ti ní ìgbàlà, bí o bá ti ní ìsọ̀rí mọ́, sọ fún wípé kí o fi agbára ẹ̀mí mọ́ Ọlọ́run kún.

iṣẹ́ ìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojú kòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé nítòótọ́ ni a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó ra, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kínní orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, a kò tí ì ṣí nípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, ó jẹ́ wípé a kò tí ì ṣí nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn, agbára èṣù, sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ẹnikẹ́ni tí ì bá jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan, ni ó máa ń sọ wípé òun dẹ̀ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbáàjẹ́ àlùfáà tí ó ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan, ni a bá pàdé tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Bíbélì wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, tàbí òun tilẹ̀ ti di àtúnbí, lè ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó lẹ̀ mọ́ wa, ẹ̀ṣẹ̀ tí kò lẹ̀ mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún nítòótọ́. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ títa ni, tí èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe ni èṣù ti ń dẹ̀ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínápò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé àti ipa Ọlọ́run òbí. Bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá. Nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ

láti ẹsẹ ìkẹwàá. Nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ó bá ilé Israẹli dá lé ọjọ́ wọn ni, lè Olúwa wí, èmi ó fi òfin mi sínú wọn, èmi ó sì kọ́ sí wọn lé ọkàn, èmi ó sì máa jẹ́ Ọlọ́run wọn, wọn ó sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù. Kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa, nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà, nítorí èmi ó ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti di ẹni ìgbàlà, ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i, kí a wo àwọn tí Pọ́ọ̀lù àpọ́sẹ́lẹ̀ ń sọ fún wa wípé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore, ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá, ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa wípé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣìpẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké. A ń dúpẹ́ wípé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀, ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í yí padà. A tún ń dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún ń dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara. A ń dúpẹ́ fún gbogbo, ṣùgbọ́n o mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé ó yẹ kí a dúpẹ́ fún. Ìkíní, nítorí wípé o mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. Ó yẹ kí o ronú lónìí, ó yẹ kí o wo àwọn oore tí Ọlọ́run ṣe fún ọ. Bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ, ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ó yẹ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, nítorí wípé ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, ó yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà, èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mú ọ wá sí ìjọba Ọlọ́run, a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, nínú ẹni tí a wà ní ìdáǹdè, nínú ẹni tí a wà ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere, ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí í ṣe, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ, ó jẹ́ ipá rẹ. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù? O ti wá sínú ilé Ọlọ́run, o ti wà nínú ìjọba Ọlọ́run, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà? O ti kúrò láàrin àwọn àjèjì, o ti di ọmọ nínú ilé, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.

I'm going to go to the hospital.

I'm

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ẹ̀kọ́ tí a ṣẹ̀ṣẹ̀ kọ́ tán, kí a fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè. Arábìnrin tí ó wà ní gbọ̀ngàn ńlá.
2: Ẹjọ́ sà níbi tí a kà nínú ìwé Róòmù orí 12. Ẹsẹ̀ ìkọkànlá. Ó sọ fún wa wípé ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn. Ẹjọ́ sàbí ẹ máa ní ìgbóná ọkàn yẹn ni mo fẹ́ béèrè ìbéèrè fún. Pé báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn? Ṣé nípa ti ara ni àti nípa tẹ̀mí? Àti báwo ni a ṣe lè ní ìgbóná ọkàn?
1: Ìbéèrè ṣé onígbàgbọ́ ni ẹ̀yin fúnra yín?
2: Bẹ́ẹ̀ni sà.
1: Irú ìgbóná ọkàn wo ni ó yẹ kí onígbàgbọ́ níṣẹ́ lè sọ fún wa?
2: Ìgbóná ọkàn sí iṣẹ́ Ọlọ́run àti láti lè gbàdúrà fún iṣẹ́ ẹ̀sìn
1: Kìrìsẹ́nì. Ẹṣẹ́ púpọ̀. Róòmù orí 12 ẹsẹ̀ 11. Ní ti iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ọ̀lẹ, ẹ máa ní ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Ohun tí Paul apostle ń sọ fún wa ni wípé kí a ní ìtara. Kò sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn nípa ti ara. Ṣùgbọ́n ó sọ wípé bí a bá fẹ́ ṣe ohunkóhun fún Ọlọ́run, wípé ó yẹ kí a fi ìtara hàn pẹ̀lú ìfẹ́ Ọlọ́run, pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa, láti lè ṣe ìfẹ́ Ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa. Ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé, bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́, wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe, wọn kì í ṣe ọ̀lẹ rárá. Wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí i, yálà nípa ti àkókò, yálà nípa ti owó, yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe. Èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún Ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí

báwọn ti là sílẹ̀ fún wa wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀ ní àkókò tí ó dára. Èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ, ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn, ẹ máa sin Olúwa. Láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́, bí a bá fẹ́ sin Ọlọ́run ní tòótọ́, ó yẹ kí a jí gìrì, kí a ṣe ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe, ṣé a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà. Bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn, wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò, yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọn kí ó tó lè tẹ̀lé Jésù. Ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú Bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù ti pe àwọn Pétérò, Jọ̀hánù, Jákọ́bù àti àwọn Ándérò, Bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé Jésù Kristì. Bí a bá sì wo ìpè Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ tí Jésù pe Matthew, lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé Jésù Kristì. Àti ẹ̀rí ọ̀gbẹ́ni Saulu ará Tarsu, nígbà tí Olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó ń lọ sí ilẹ̀ Damasku, tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún Paulu tàbí fún Saulu láti tàpá sí ẹ̀gún, tí ó sọ wípé ìwọ ta ni Olúwa. Tí Olúwa sì fi ara rẹ̀ han Saulu lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara, pẹ̀lú ìgbóná ọkàn, ni a rí wípé Paulu ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀. Bí a bá sì wo ìṣe àwọn apọ́stélì pẹ̀lú ní orí kejì, ìṣe àwọn apọ́stélì ní orí kejì láti ẹsẹ̀ ìkẹtàdínlógójì, nígbà tí wọ́n sì gbọ́, ọkàn wọn gbọgbẹ́, wọ́n sì sọ fún Pétérò àti àwọn apọ́stélì yòókù pé, ará, kí ni kí àwa kí ó ṣe? Pétérò sì wé fún wọn pé, ẹ ronú pìwàdà, kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ Jésù Kristì fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín, ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn li ó fi ń jẹ́rìí, tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí. Nítorí náà, àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ abatisí wọn li ọjọ́ náà a sì ka ìwọ̀n 1,000 kún wọn. A rí àwọn ènìyàn wọ̀nyí ó pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ Ọlọ́run, tí wọ́n sì ronú pìwàdà, tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún Jésù Kristì. Èyí ni àpẹẹrẹ tí a fi lélẹ̀ fún wa wípé àwa pàápàá lẹ́sẹ̀kẹsẹ̀ tí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a kò gbọdọ̀ fi àkókò ìgbàlà tàbí ìdáríjì wa dọ́la, kí a máa sọ wípé bí ó bá di ọjọ́ mìíràn, bí àkókò bá wà fún wa, a ó gbàdúrà, a ó ronú pìwàdà, a ó wa ojú Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni bí a ti ń gbọ́ nípa àtúnṣe, gbogbo àwọn nǹkan wọ̀nyí jẹ́ ojúṣe tí a ní ṣe, yálà sí Ọlọ́run, yálà sí ara wa, yálà sí àwọn aládùúgbò wa, tàbí sí àwọn tí ó jẹ́ ọmọ ìjọ, àwọn tí ó jẹ́ ènìyàn Ọlọ́run bíi tiwa. Ó ṣeé ṣe a ní àtúnṣe láti ṣe, tí ẹ̀mí Ọlọ́run tí ó ń tọ́ka sí fún wa, tí ó sì ń kàn nípa fún wa wípé ó yẹ kí a gbé ìgbésẹ̀ yìí tàbí kí a gbé ìgbésẹ̀ ẹni. Bí ẹni tí ó mọ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn wípé wọ́n máa fi àkókò falẹ̀, a máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ṣùgbọ́n ó ṣe àlera fún ara, wípé nígbà tí mo bá gòkè àgbà, àwọn onígbàgbọ́ ju bẹ́ẹ̀ lọ, bóyá tí n bá ní ìrírí tàbí ìrírí mìíràn, ó ṣeé ṣe fún mi tàbí yóò ṣeé ṣe fún mi láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Ṣùgbọ́n ohun tí a ń sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń sọ fún wa wípé àtúnṣe wà ní ọ̀nà wa láti ṣe, ní irú ìgbà bẹ́ẹ̀ ni a láti fi ìtara tàbí ìgbóná ọkàn sí Olúwa, kí a sì sọ fún Ọlọ́run wípé gẹ́gẹ́ bí ó bá ti fún wa ní oore ọ̀fẹ́, a ó gbọ́ràn sí i lẹ́nu. Tàbí ó ń sọ fún wa nípa ìsọdi mímọ́, a ti mọ̀ wípé bí ènìyàn bá ní ìgbàlà, ó ní ìdáríjì ẹ̀ṣẹ̀, ó ní àlàáfíà Ọlọ́run ní ọkàn rẹ̀, a kọ orúkọ rẹ̀ sí ìwé ìyè Ọlọ́run, èyí kò mọ nípa wípé a ti ní ìgbàlà nísinsìnyí, nítorí bẹ́ẹ̀ kò sí ohun mìíràn tá a ní láti ṣe. Ọ̀rọ̀ Ọlọ́run ń sọ fún wa wípé a ní láti tẹ̀síwájú wípé ìrírí onígbàgbọ́ mìíràn wà, tí a ń pè ní ìsọdi mímọ́. Ìsọdi mímọ́ yìí ni yóò mú gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa, ni yóò mú kúrò, ni yóò fà á tu pátápátá. Tí àìlera tí ó wà nínú ọkàn wa, tí kò jẹ́ kí a lè máa sáré sí nǹkan tí ń ṣe ti Ọlọ́run, tàbí kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́ láti inú ẹ̀mí wa wá, nígbà tí a bá ní ìsọdi mímọ́, gbogbo nǹkan wọ̀nyí ni Ọlọ́run yóò mú kúrò lẹ́sẹ̀kẹsẹ̀ tí a ti gbọ́ wípé
nkan kan ko fun wa gege bi iriri onigbagbo awon elomiran ma fi dola won ma so we pe boya ni ojo miran boya ni odun ti o nbo sugbon bi a ba ni igbonu okan lese kese ni o ye ki a le lo ba olorun we pe ohun gbogbo ti o je gbongbo ikoro tabi gbongbo ese ti o wa ni okan wa ki olorun ki o ba wa fa ti a ri awon elomiran ti won ti ni isodi mimo fun odun popo sugbon itara lati wa oji olorun lati wa lejin to be ge ti a fi ohun gbogbo rubo eyi je pe ti a fi ohun gbogbo lele ni ese agbelebo jesu we pe ohun ko ti o ba fe ki a se ona ti o ba fe ki a rin igbesi aye ti o ba fe ki a gbe a fe gbe a ri awon elomiran to je pe ko si igbona okan ko si itara won wa ni odun popo lai ni agbara emi mimo olorun lati le se ise ti o wa ni iwaju won lati se eko ti a nko ni wipe ohunkohun ti olorun ba nso fun wa o nso fun wa nipa igbala ni o nso fun wa nipa isodi mimo ni o nso fun wa nipa agbara emi mimo ti yo kun wa nigba ti a ba baptisi wa pelu emi mimo ohunkohun ti olorun bere lowo wa olorun pa lase fun wa wipe ki a ni itara ki a ni igbona okan tabi o sese ni bi a ti n jere okan awon elomiran wa wipe won ti di onigbagbo odun kan odun meji odun meta tabi ju be lo won ko le toka si enikeni ti won jere fun Kristi o dabi eni pe esupa won lenude o dabi eni pe okan won tutu popo si awon elese ti o wa ni agbegbe won o dabi eni pe awon elomiran ti won ti le wa ni agbegbe won gege bi awon ti o ba won gbe gege bi awon abanisise tabi awon agbanisise tabi awon ti o nsise ni abe won won ko tile mo nipa igbala ti won so pe won ni sugbon bi a ba wo awon apere ti o wa ninu bibeli lese kese ti awon ti a ka nipa re ninu bibeli ti won ti gba jesu kristi gbo lese kese ni won so fun awon elomiran we pe awon paapa ni fi aye won fun jesu e je ki a wo johanu iwe ihinrere ti johanu ori kini johanu ori kini lati ese ogoji okan ninu awon meji ti o gbo oro johanu ti o si to jesu leyin ni andero arakunrin simoni petero ohun tete ko ri simoni arakunrin ohun ti kara re o si we fun pe awa ti ri mesaya itumo eyi ti je kristi o si mu wa sodo jesu Jesu si wo o wi pe iwo ni Simoni omo Jona Kefa li ao le o si ma pe o itumo eyi ti je Peteru wo iru igbona okan ti Olorun bere lowo re ti Olorun bere lowo mi wi pe bi a ba ti mo Jesu a ko gbodo fi igbala awon elomiran di ojo miran ke a so wi pe boya nigba ti mo ba mo oro Olorun ju be lo nigba ti mo ba le gbadura ju be lo nigba ti mo ba ri awon iriri onigbagbo ju be lo yo sese fun mi lati lo so fun awon elomiran sugbon lese kese ti andero ti o ba jesu pade ti iyi olorun alaafia olorun ti o wo inu okan re be ni pelu igbona okan ni o lo so fun simoni petero we pe awa ti ri mesaya ati ri kristi o si mu wa si odo jesu ni ori kerin johanu yi kan na ni ati ri obirin ti o ba jesu pade ni ibi kanga jakobo lese kese ti obirin yi ti o ti gba jesu gbo ti o si mo we pe eyi ni kristi na ohun ti bibeli so fun ani we pe lese kese ni obirin yi lo ni o so fun awon ara ilu e je ki a wo johanu ori kerin lati ese ikejidinlogbon nigba kan na ni obirin na fi ladogbo re sile o si mu ona re kan lo si ilu o si we fun awon eniyan pe e wa wo okunrin na eni ti o so ohun gbogbo ti mo ti se ri fun mi eyi ha le je kristi na nigba na ni won ti ilu jade won si to wa eyi ni a n so fun wa we pe ki a ni igbona okan bi o ba je bi ohun kan ba wa loni ti olorun ba ejo wi le lori oni wi pe o dabi eni wi pe opolopo ninu ijo ni ko gbona ko tutu.
kò sí ìta, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajẹ̀rí ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣe iṣẹ́ fún Ọlọ́run tàbí ó ṣe é ṣe. A ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣe é ṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn. Orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù. Èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù, tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akáwọ́ gbéra, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́, tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀. Èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún, gbogbo àwọn tí èmi bá fẹ́ ni mò ń bá wí, tí mo sì ń nà, nítorí náà ní ìtara, nítorí náà ní ìtara. Ó ń sọ fún wa wípé bí a bá ti bá ara wa ní ipò tí kò gbóná tí kò tutù, ní ipò tí ó ń ṣe ìlọ́wọ́wọ́, ó ń sọ fún wa wípé òun bá wa wí, òun sì ń fẹ́ kí a jí gìrì sí àwọn ojúṣe tí ó ń béèrè lọ́wọ́ wa, ó ń fẹ́ kí a ní ìtara àti ìgbóná ọkàn. Ó sì ń sọ fún wa wípé kí a ronú pọ̀wàdà. Ẹ jẹ́ kí a tún padà sí Rómù orí kejìlá, Rómù orí kejìlá ẹsẹ̀ ìkọkànlá, ní ti iṣẹ́ ṣíṣe. Bí a bá ń sọ nípa iṣẹ́ ṣíṣe, apostoli ń ṣiṣẹ́ fún Ọlọ́run, evangelist ń ṣiṣẹ́ fún Ọlọ́run, àwọn tí a yàn gẹ́gẹ́ bí alóore, gẹ́gẹ́ bí wòlíì ní Májẹ̀mú titun, tí wọ́n sọ ọ̀nà ìgbàlà fún àwọn aráyé, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí a mọ̀ gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí ẹni tí ń kọ́ni nínú ìjọ, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n sì ń bá wa tọ́jú ilé Ọlọ́run, tí wọ́n ń jẹ́ kí ilé Ọlọ́run kí ó wà ní ìmọ́tótó, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń kọrin, àwọn tí wọ́n ń ṣe àdènà, àwọn tí wọ́n ń tẹ ìwé ìhìnrere jáde, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere, èyí tí a máa ń pè ní tract ní èdè òyìnbó, àwọn tí wọ́n ń pín ìwé ìpolongo ìhìnrere fún àwọn ènìyàn, wọ́n ń ṣe iṣẹ́ fún Ọlọ́run. Àwọn tí wọ́n ń fi mọ́tò sílẹ̀ láti máa kó èrò sínú rẹ̀, láti máa mú ọ wá sínú ìjọ Ọlọ́run, wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. Ó ń sọ fún wa wípé nígbà tí iṣẹ́ pọ̀ tó bẹ́ẹ̀ tí a lè ṣe nínú ọgbàjàrà Ọlọ́run, èé ṣe tí ìwọ fi ń káwọ́ gbéra. Ó ń sọ wípé ní ti iṣẹ́ ṣíṣe, a sáà rí àwọn ẹlòmíràn tí wọ́n ń ṣiṣẹ́ fún Ọlọ́run. A rí àwọn akọrin, a rí àwọn adènà, a rí àwọn oníwàásù, a rí ẹni tó ń kọ́ wa nísinsìnyí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, a rí àwọn ẹlòmíràn tí wọ́n mú nǹkan tàbí òmíràn ṣe nínú iṣẹ́ Ọlọ́run. Èé wá ti ṣe tí a fi jókòó láìrí nǹkan ṣe fún Ọlọ́run? Nípa iṣẹ́ ṣíṣe, ẹ má ṣe ṣe ọ̀lẹ, kí a má ṣe àwáwí wípé ọmọ ló dí mi lọ́wọ́, ọkọ ló dí mi lọ́wọ́, ìyàwó ni ò jẹ́ kí n ráyè ṣiṣẹ́ fún Ọlọ́run, tàbí iṣẹ́ tí mo ń ṣe ni ò jẹ́ kí n ṣe iṣẹ́ fún Ọlọ́run.
e ma se ole e ni igbona okan ki e si ma sin Oluwa mo gbadura we pe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be Olorun yo fi fun wa a o si ri opolopo ninu wa te o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti ani te o fi sile lati le sise fun Olorun e je ki adide lati gbadura si Olorun wo pe ibi ti a tin se ole tele tele ibi ti lowo owo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo Olorun yo gbagbo kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun Olorun pelu itara pelu igbona okan a o sise fun Olorun. O ti gbọ́ nípa ti ìgbàlà ṣe o ti onípòwàdà a sì ti gba ọkàn rẹ là. O ti gbọ́ nípa ti àtúnṣe ṣe o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú Olúwa o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́. O ti gbọ́ nípa ti ìsọdí mímọ́ ṣe o ní ìtara ọkàn ìgbóná ọkàn láti gbàdúrà láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó láti ṣe ohun tí Ọlọ́run béèrè lé ọwọ́ rẹ. O ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́ a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí Ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀. O a ti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ. O ti gbá nípa àti ìjèrè ọkàn láti lọ láti ilé dé ilé láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa Jésù Kristi Olùgbàlà. Ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ rẹ? O ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà wípé kí a máa gbàdúrà lé àìsinmi lé àìṣàárẹ̀. O a ní ìgbóná ọkàn láti gbàdúrà títí Ọlọ́run yóò fi dáhùn láti gbàdúrà fún àwọn ẹlẹ́ṣẹ̀ kí wọn kí ó lè ní ìgbàlà ní ti iṣẹ́ ṣíṣe. Ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ ní ìgbóná ọkàn ẹ má sin Olúwa.

0: Hi abari ni ti o ni ibere ninu ohun ti olukoko wa ninu oro Olorun a le fi han nipa gbegbe owo wa soke.
1: Mo fe bere ninu ibere ninu eko wa ti aro yi won so fun wa wi pe awon mo Israeli won kun ge ba se ka ninu eko yen ti awa papa gege bi onigbagbo nigbati a ba ni awon wahala kan ti a si nbere ati gbadura nipa e asi tun tenumo ibere ya nbere lowo Olorun pe Olorun o de ri gbogbo awon kini yi mo de so fun Oluwa saanu fun mi nje sese la kun si Olorun ni eleyi ni tori ko ye mi dara dara nbe yen sa
0: aso fun won ninu iwe mimo we pe o ye ki a ma gbadura laisi ma ati laisa re bi a ba wo ihinre ti loko ori keje dini ogun lati ese kini o se pa owe kan fun won nitori eyi yi pe o ye ki a ma gbadura ni igba gbogbo ki a ma se se saare we pe onidajo kan wa ni ilu kan ti ko beru Olorun ti ko se se ojusaaju eniyan opo kan si wa ni ilu naa o si to wa we pe gbesan mi lara ota mi ko si suja ko susi nigba osa kan sugbon nikehin o wi ninu ara re pe ki bi emi ko ti le beru Olorun ti emi ko si se ojusaaju eniyan sugbon nitori ti opo yi yo mi lenu emi o gbesan re ki o ma ba fi wewa re nigba kogba dami lagara Oluwa se wo pe egbo bi alaisoto onidajo yi ti wi Olorun ki yo ha si gbesan awon ayan fe re ti n fi osan aturu ki gbe pe ti o si mu soro fun won awon ese Olorun ti a ka yi o je ki o ye wa daradara we pe o ye ki a ma gbadura lai simi ati lai share we pe bi a ba ni isoro tabi a ni ongbe okan ninu okan wa a si mo ileri Olorun gege bi omo Olorun a si lo siwaju Oluwa pelu ileri ti o se fun wa we pe ki o saanu fun wa ki o gbo adura wa ki o pese ni kikun fun ini wa bi a ba so lekini ti o dabi eni we pe adura o ti gba ayo wa o si ti kun o ye ki a tun lo lekeji tabi leketa titi Oluwa yo fi gbo ti wa bi a ba se be pelu okan imore pelu okan to n dupe eyi ki se we pe a n kun eyi ki si se we pe a n saare sugbon o ye ki o fi esi ohun ti mo so we pe bi a ba gbadura bee ni igba gbogbo laikun pelu okan idupe eyi ni je we pe ki se we pe a n kun tabi soro ti tan wa ni Filipi ori kerin Filipi ori kerin lati ese ikerin e ma yo ninu Oluwa ni igba gbogbo mo si tun wi e ma yo e je ki ipamora yin di mimo fun gbogbo eniyan Oluwa nbe nitosi e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun Olorun eyi n so fun wa wi pe nitooto ni a le ni isoro nitooto ni o le dabi eni wi pe ati je ati mu ati sise ati gbo bokata ati toju omo tabi ati to egbe tabi ogba o le soro die fun wa o n so wi pe ni ipo kipo ti a ba wa e ma yo ninu Oluwa nigba gbogbo nitori adari ese wa je wa nitori akoroko wa ninu iwe iye Lorun nitori we pe ati pese ade ogo sile fun wa nitori ere ayeraye to n duro de wa nitori alaafia Olorun ti o wa le okan wa nitori igbala ti Olorun fun wa ti owo ko le ra ti o si ju dukia tabi ohun ni aye yi lo e ma yo ninu Olorun ni gbagbogbo o sese boya ari ohun to le pani lekun o sese ari ohun ti o le da okan laamu o sese a le ni aini tabi wahala ninu ebi wa ti awon ara ita ti won ko mo igbala Olorun idariji Olorun ti a ni ti won le ma ro we pe eni ti a so kun fun sugbon ti o rerin ni wa sugbon Olorun so fun a wi pe ki a ronu awon ibokun ti a ni lodo Olorun ki a ma yo ninu Olorun ni igba gbogbo bi a ba lo si waju Olorun lati gbadura a n bere nkan lowo Olorun sugbon ki se ohun ti o je edun okan wa yi gẹ́gẹ́ bí oúnjẹ gẹ́gẹ́ bí aṣọ gẹ́gẹ́ bí ilé gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́ ayọ̀ wípé àjẹ ti Olúwa kí ó bá lè yé wa dáradára kí ó bá lè dàbí ẹ kí ó má ṣe dàbí ẹni wípé abójúfò nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ ó ń sọ ó ní mo tún wí fún yín ó sọ fún wa lẹ́ẹ̀kínní ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀ ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ karùn-ún ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn kí o má bá dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ yìí fún mi ní tibí fún mi ní tọ̀hún ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa ó ní Olúwa ń bẹ nítòsí ohun tó ń wí ni pé bíbọ rẹ̀ ó súnmọ́ tòsí ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun àníyàn ni ó máa ń mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá àníyàn ni ó máa ń mú kí ìṣòro kí ó tán wa àníyàn ni ó máa ń mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa àníyàn ni ó máa ń jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́ àníyàn ni ó máa ń jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé ṣùgbọ́n ó sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run bí a ti ní jésù kristi tó ń gbàdúrà fún wa bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa bí a ti ní ọ̀rọ̀ ọlọ́run àti ìlérí rẹ̀ tí kìí yẹ̀ tí ó wà fún wa àti bí a ti ní àwọn oore tí ọlọ́run ti ṣe fún wa nígbà tí a ti gba jésù kristi gbọ́ ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun bí ó jẹ́ ilé ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn ó ti ṣe fún àwọn ẹlòmíràn ó lè ṣe fún wa bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ ní odindi 40 ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà bí ó jẹ́ ti àtiráṣọwọ̀ mélòómélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́ gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀ ọwọ́ Ọlọ́run ló wà ó ní nítorí bẹ́ẹ̀ níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe àti pé ó ti ń tọ́jú wa gẹ́gẹ́ bí a ti wà lónìí òun ló pa á mọ́ dé ibi tí a wà ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun ṣùgbọ́n nínú ohun gbogbo nínú ohun gbogbo nínú ẹbí nínú ilé nínú àgọ́ ara wa ní ibi iṣẹ́ wa fún àwọn ọmọ fún àtijẹ fún àtimu fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́ wípé bí a bá ń gbàdúrà bí a bá sì ń bẹ Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo nínú ìdúpẹ́ yìí ni a ó máa fi ìbéèrè wa hàn fún Ọlọ́run nítorí bẹ́ẹ̀ bí a bá ní kí a sọ kí ó lè yé ni kini a n pe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba n so fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti n gbadura kilode wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gba awon to n jeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won besi ni mo ti ronpo ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti a so yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a so nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan wonyi kuro ninu oko eru egypt ko si idupe won o fi igba kankan so fun olorun wi pe o se nitooto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kegbe a le so wepe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wepe oba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o niya ti o ni baba ti o ni eni to n bere e oba ti fi wale aba ti ku gege bi eru adura won niyen ni olorun so fun mose wepe awon wonyi o madura agba bi aba joko titi won aba je ki awon ara egypt ki o pa won run sugbon mose nitori ileri mi ati majemo mi fun abrahamu na opa re omi okun o ya si meji awon wonyi lai duro wepe olorun ko se awi be se be eni ti ki jani tile won koja ni olorun so fun mose wepe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagunjagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wepe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri wepe ounje o tete de awon agbalagba to je wepe gba ti won wa ni oko eru farao ko ba won mo wepe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gbata ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han wepe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o de pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsunkun asunrin ekun losan ekun loru lodo adaun se pelu adiye lowo pelu eran tala kigbe bamba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe an kun nitori bi ari awon mo israeli won yi ni asiko ti won kun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokanlelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokanlelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti n gbe iha gusu gbọ pe israeli gba ona amiyo nigba naa le o ba israeli ja o si mu ninu won ni igbekun israeli si je eje fun oluwa we pe bi iwo ba fi awon eniyan yi le mi lowo ni toto nje emi ohun ilu won patapata oluwa si gbo ohun israeli o si fi awon ara kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe naa ni homa ni ipari ese iketa yi ohun ti a ro we pe o ye ki omo oluwa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o nbo ti ko ni bu osan ohun ti o ye ki won se ni pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo olorun opeda pe olorun sore fun won o segun ota won kini won fi san fun olorun ohun ti a ri ni ese ikerin ni wipe won si rin lati oke hori lo li ona oko popa lati yi ile edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba olorun ati mose so ko si ope gbogbo ti olorun se fun won ko si wipe ki a tile so wipe loni a ko ni bere ohunkohun lowo olorun wo mana to fi n bo wa wo aso ta ti n lo lati odun mewa odun meedogun ti olorun pamo wo bata ti a n lo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe a n bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun olorun wi pe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo dun abi odun ki lo se tawon orisa o se fawon to nsin orisa ni olorun so pe awon wonyi ko ye lati wa laaye lorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si be si ni pa won ton wo won ma dura agba won le ke pe olowa mose ni won tun lo sare ba wo pe mose o de o gba wa wa anu olorun lori won olorun so fun mose wo pe ogede dudu ko se boshan omo boruko se lupa roide fun won bi won ba wo won aye olorun tun lana igbala sile fun won bi olorun ba nsami ese tani ibaduro gbogbo ore tolorun ti se fun wa bi ki ba se anu olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma n ja si kikun nitori pe gbogbo n ta n so ko mu idupe lowo nitori be arabirin wa bi aba ni onkon ti o je edun okan fun wa ohun ti o ye ki a se ni wo pe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wo pe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a koko ma dupe we pe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye jo ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a n kun níwájú ọlọrun arábìnrin ṣe oyè yín
1: oyè mi sà ẹ ṣe pa
0: ẹ ṣe púpọ̀
1: ìwárùn-ún lọ́wọ́
0: ẹ ṣe o ẹ jẹ́ kí a dìde dúró láti gbàdúrà ṣé o ní ọkàn ọpẹ sí ọlọrun ohun tó ti ṣe fún ọ àbí kí a máa kùn lójoojúmọ́ ní ìwà ìgbésí ayé rẹ

Olúwa Ọlọ́run wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kìí kùnà. A dúpẹ́ wípé bí a bá tọ̀ yín wá, ẹ jẹ́ ẹni tí ó máa ń fi ìlérí fúnni, tí ó sì máa mú ìlérí náà ṣẹ. A ń bẹ̀bẹ̀ wípé lónìí bí a ti wá, tí a ó sì gbàdúrà sí yín wípé ẹ ó gbọ́ àdúrà wa ní orúkọ Jésù. Gbogbo ibi tí ìṣòro wà, gbogbo ibi tí àìní wà, gbogbo ibi tí ìdánilóró ọwọ́ ìṣó wà ní ìgbésí ayé wa, ẹ bá wa mú ọ kúrò ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé bí ẹlẹ́ṣẹ̀ ṣe ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó gba kan rẹ̀ là. Bí àwọn aláìsàn ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, ẹ ó dá wọn ní ìdè. Àti bí àwọn tí a ń dá lóró láti ọwọ́ ẹ̀mí èṣù, bí wọ́n ti ń tọ̀ yín wá ní àṣálẹ̀ yìí, à ń bẹ̀bẹ̀ wípé ìdáǹdè láti àtọ̀run wá, ìdásí ẹ̀ láti ọwọ́ yín wá, ẹ ó fún wọn ní orúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún àwọn ènìyàn yín. Ẹ jẹ́ kí a padà lọ sí ilé pẹ̀lú ayọ̀ àti àlàáfíà ní ọkàn wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Amen. Nínú Pétérù kìíní, orí kìíní, ẹsẹ̀ ìkejìdínlógún àti ìkọkàndínlógún, lè a ti mú àkòrí ọ̀rọ̀ wa ní àṣálẹ̀ yìí. Pétérù kìíní, orí kìíní, láti ẹsẹ̀ ìkejìdínlógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Níwọ̀n bí ẹ̀yin ti mọ̀ pé a kò fi ohun tí dìbàjẹ́ ra yín padà, bí fàdákà tàbí wúrà, kúrò nínú ìwà asán yín tí ẹ̀yin ti jogún láti ọ̀dọ̀ àwọn bàbá yín, bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye, tí bíi ti ọ̀dọ́ àgùntàn tí kò lé àbùkù, tí kò lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Jésù Kristì. Ohun tí a ń sọ̀rọ̀ lé lórí ní àṣálẹ̀ yìí ni ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Kristì, ẹ̀jẹ̀ iyebíye. Ẹ̀jẹ̀ Jésù Kristì jẹ́ iyebíye níwájú Ọlọ́run fún ìràpadà wa, fún ìmúláradá wa, fún ìdáǹdè wa, àti fún bí a ṣe lè súnmọ́ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ. Kí Jésù kí ó tó wá sí ayé yìí, ẹ̀jẹ̀ àgùntàn ni a fún àwọn ọmọ Ísíráẹlì láti fi máa ṣe ètùtù fún ọkàn ẹlẹ́ṣẹ̀. Ní Lefitiko orí 17 ni a ti ń ka ẹsẹ̀ ìkọkànlá. Lefitiko orí 17, ẹsẹ̀ ìkọkànlá. Nítorí pé ẹ̀mí ara ń bẹ nínú ẹ̀jẹ̀, èmi sì ti fi fún yín láti máa ṣe ètùtù fún ọkàn yín lórí pẹpẹ ẹni. Nítorí pé ẹ̀jẹ̀ ní ṣe ètùtù fún ọkàn. Gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé gbogbo ènìyàn ni ó sá ti ṣẹ̀, tí ó sì ti kùnà ògo Ọlọ́run láti ìgbà tí Ádámù ti ṣubú kúrò nínú ipò tí a dá, ipò tí a fi sí láti ọwọ́ Ọlọ́run. Láti ìgbà náà ni ẹ̀ṣẹ̀ ti ń jọba lórí gbogbo àwọn ènìyàn tí wọ́n wá sí ayé yìí. Láti ìgbà náà ni a sì ti fi ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ akọ màálù tàbí ẹ̀jẹ̀ ẹranko fún wọn láti lè ṣe ètùtù fún ẹ̀ṣẹ̀ wọn. Títí ó fi di ìgbà tí Jésù wá sí ayé, tí Ọlọ́run pinnu láti ṣe àṣepé ìgbàlà àti ìràpadà wa, ẹ̀jẹ̀ ẹranko wọ̀nyí ni a máa ń fi ṣe ètùtù fún ọkàn wọn. Èyí ni a kà nínú Lepítíkù tí a ti kà sí wa nísinsìnyí wípé ẹ̀jẹ̀ wọ̀nyí ni ó ń ṣe ètùtù fún àwọn ọkàn tí wọ́n ti ṣákulọ́, àwọn ọkàn tí wọ́n ti dẹ́ṣẹ̀, àwọn ọkàn tí wọ́n ti fi ibi tí Ọlọ́run fi wọ́n sí tẹ́lẹ̀, tí wọ́n ti fi irú ipò bẹ́ẹ̀ sílẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó di àkókò tí Ọlọ́run fẹ́ ṣe àṣepé ìgbàlà àwọn ẹ̀dá, tó sì fẹ́ fi ìràpadà ńlá fún wa, ó rán Jésù Kristì ọmọ rẹ̀ láti kú fún wa. Láti ìgbà náà ni ó fi jẹ́ wípé ẹ̀jẹ̀ ẹranko kò níye lórí mọ́, kò sì jẹ́ ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run mọ́. Bí a bá rí ẹnikẹ́ni lónìí tí ó sì ń ta ẹ̀jẹ̀ ẹranko sílẹ̀, tàbí ẹni tí ń ṣe ètùtù, tàbí ẹni tí ń rúbọ, ó yẹ kí ó yé irú ẹni bẹ́ẹ̀ wípé láti ìgbà tí Jésù Kristì ti kú lórí igi àgbélébùú ni ẹ̀jẹ̀ ẹranko kò ti níye lórí fún ìgbàlà tàbí fún ìdáǹdè
tabi fun etutu tabi fun irapada wa ninu Heberu ori kewa lati ese ikarun Heberu ori kewa lati ese karun nitori na nigbati o wa se aye o wi pe iwo ko fe ebo ati ore sugbon ara ti ara ni iwo ti pese fun mi ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nigba na ni mo wi pe kiyesi ninu iwe kika le agbe ko nipa ti mi mo de lati se ife re olorun ni ati odun de odun fun odun popo gege bi egberun odun ni ona merin ni awon wonyi ni won tin se irobo ni awon wonyi ni won tin mu eran wa si waju olowa sugbon nigbati akoko to ti jesu yo wa si aye aso fun a wi pe olorun ko ni inu didun si awon ebo wonyi mo nitori be lati igba na ti jesu ti de ni o ti je wi pe ni waju olowa awon ebo sisun tabi eran pipa tabi anse tutu tabi anse onkohun ti o jo wi pe anta eje sile lati mu ese tabi aisan tabi aini tabi ori buburu kuro ni o ti je wi pe awon nkan wonyi ko je etewogba ni waju olowa mo eni o fi so ni ese kefa ti ati kanisisi wi pe ebo sisun ati ebo fun ese ni iwo ko ni inu didun si nitori na bi enikeni ba wa ni hi ni asale yi ti o je wi pe o n ka akiri o n robo o n peran ni ireti wi pe eran ti a pa yi tabi eje ti a ta sile yi yo mu ese ati ori buburu tabi aisan tabi aini kuro a n so fun wi pe iru nkan wonyi olorun ko ni inu didun si mo sugbon wi pe nigba na ni mo wi pe kiyesi ninu iwe kekale ati gbe ko nipa ti mi eyi je ohun ti a ti ko sile nipa Jesu Kristi wi pe mo de lati se ife re olorun ife re olorun ti a n so nihin ni wi pe Jesu lo si ori igi agbelebo o ku o ta eje re sile fun iwo ati fun emi ti o ba ranti ni oju kan na ti Yohanu ri Jesu Kristi ni o toka si wi pe oun ni odo agutan olorun ti yoko ese ara aye lo ninu Yohanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Yohanu ri Jesu n bo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo eje wi pe lese kese ti Jesu ti de ni ati fi opin si eran pipa ni ati fi opin si irobo ni ati fi opin si ebo sisun tabi iru ebo miran ti awon omo Israeli ma nru nitori pe Jesu Kristi ni a wa fi fun wa nisisiyi lati ko ese wa lo eyi ni Isaiah woli ti ri lati ojo pipe ti o si so fun awon omo Israeli wi pe igba kan wa ti Jesu Kristi yo de eti se omo Olorun ti a pe ni Emmanuel ti se wi pe Olorun wa pelu wa wi pe nigba ti o ba de yo je eya fun ese wa ati nigba ti o ba ti je eya fun ese wa ni a re wi pe yo ko awon ese awon ti o ba gbagbo lo bi o ba wo Isaiah ori ketadini adota lati ese iketa Isaiah ori keta leni adota lati ese iketa akegan re a se ko lodo awon eniyan eni kaanu ti o si mo ibanuje o si dabi eni pe o mu ke a pa oju wa mo kuro lara re akegan re awa ko si ka si eyi so nipa Jesu Kristi ti o wa si aye lati ko ese wa lo lati je etutu fun ese gbogbo agbaye ki se fun awon Jew nikan sugbon fun awon kefiri pelu o n so fun a wi pe akegan re
bi o ba ti ka iwe ihinrere ti Matthew tabi ti Marko tabi ti Luke tabi ti Johannu o ri wi pe akegan Jesu lopo lopo leset le, nigba ti a ti bi nigba yi ni a ti n kegan re nigba ti o si wa se ise iranse fun awon omo Israeli ti ti o fi lo si ori igi agbelebo lati ko fun wa ni a ti n kegan re ni ese kerin looto o ti ro ibinuje wa o si gbe ikanu wa lo sugbon awaka si bi eni ti ana ti alu lati odo Olorun ti a se pon loju sugbon asale ogbe nitori ire koja wa apale ara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le a fi mu wa lara da bi a ba so wipe asa eniyan le ogbe o mo wipe ohun ti yo jade ni eje bi a ba sa eniyan logbe nigbati asa Jesu logbe nigbati a kan mo ori igi agbelebo nigbati a fi ade egun de Jesu le ori nigbati a fi oko kan le egbe eje Jesu ti o jade eyi wa fun irapada wa eyi wa fun idande wa o si wa fun igbala wa pelu nitori tire nitori temi ni a fi sa Jesu le ogbe nitori ire koja re nitori ire koja mi eyi je nitori ohun ti a se ti a fi re ofin Olorun koja ohun ti a se ti a fi dese ohun ti a se ti a fi se si Olorun nitori eyi ni a fi sa le ogbe apa alara nitori aise dede wa bi a ba so nipa aise dede nigba ti eniyan ba rin sege sege ti ko rin dede eyi ni bibeli n ka si ese tabi aise dede nitori nkan wonyi ni a fi pa alara ti a si sa le ogbe ina alaafia wa n be lara re ati nipa ina re le a fi mu wa lara da mo fe fun o ni ohun mejo ti eje Jesu Kristi ti o se fun mi ikini ni wipe o ra wa pada lọwọ igbekun esu o ra wa pada lọwọ agbara esu o ra wa pada lọwọ ese wa ti o ti de wa ni igbekun je ki a tun pada si Peteru kini ori kini lati ese ikejidinlogun Peteru kini ori kini ese ikejidinlogun de ese ikokandinlogun niwọn bi eyin ti mọ pe a ko fi ohun ti di baje ra yin pada bi fadaka tabi wura kuro ninu iwa asan yin ti eyin ti jogun lati odo awon baba yin bi ko se eje iyebiye bi ti odo agutan ti ko li aboko ti ko si li abawon ani eje Kristi gbogbo eranko ti awon

ẹ̀jẹ̀ mímọ́, ẹ̀jẹ̀ tí ó ṣe iyebíye, èyí ni a fi ń rà wá padà. Bí a bá sọ nípa ìràpadà, bí o bá ti jẹ́ ẹni tí ó ka àwọn ìwé ìtàn ní ilẹ̀ Yorùbá, ó mọ̀ wípé ní àkókò ẹrú, bí a bá mú ẹnikẹ́ni lẹ́rú, a lò ó gẹ́gẹ́ bí ẹrú, a lè lù ú gẹ́gẹ́ bí ẹrú, a lè fìyà jẹ́ gẹ́gẹ́ bí ẹrú, a ti lè pàápàá gẹ́gẹ́ bí ẹrú. Ṣùgbọ́n nígbà tí olùdásílẹ̀, olùdáǹdè, nígbà tí a ṣe òfin titun wípé kò sí ẹni tí ó yẹ kí ó wà ní abẹ́ ìsìnró mọ́, nígbà yìí ni àwọn ẹrú di òmìnira. Nígbà tí àwọn ẹrú wọ̀nyí sì di òmìnira, a kò lè fìyà jẹ wọ́n tàbí kí a lù wọ́n tàbí kí a pa wọ́n gẹ́gẹ́ bí ẹrú mọ́. Èyí ni Jésù Kristo ṣe fún wa wípé a ti jẹ ẹrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹrú nítorí ẹ̀ṣẹ̀ wa, ẹrú nítorí àṣeré tí ó wà ní ìgbésí ayé wa, ẹrú èṣù ó sì ti kan àbàmọ́ wa lẹ́sẹ̀, ó sì ń fi ìyà jẹ wá. Nígbà kí ìgbà tí ó wò ó, ó lè fi àìsàn tí ó bá fẹ́ sí wa lára. Nígbà tí ó bá sì wó pẹ̀lú, ó lè sọ wá di aláìní, ó sì lè pa wá. Ohunkóhun èṣù lè ṣe fún àwọn tí wọ́n wà ní abẹ́ ìkáwọ́ rẹ̀. Ṣùgbọ́n nígbà tí o bá gba Jésù Kristì gbọ́, ẹ̀jẹ̀ Jésù yìí ni a fi ń rà wá padà. Bí o bá wo Gàlátíà orí kẹta, ẹsẹ̀ ìkẹtàlá sí ìkẹrìnlá, Kristì ti rà wá padà kúrò lọ́wọ́ ìgún òfin. Ẹni tí a fi ṣe ìgún fún wa, nítorí tí a ti kọ ọ́ pé ìfibóni olúkúlùkù, ẹni tí a fi kọ́ sórí igi, kí ìbùkún Ábráhámù kí ó lè wá sórí àwọn kèfèrí nípa Kristì Jésù, kí àwa kí ó lè gba ìlérí ẹ̀mí nípa ìgbàgbọ́. Nítorí náà, bí o bá rántí wípé a ti pa Jésù lára fún ọ, a ti ṣá a lọ́gbẹ́ fún ọ, ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tirẹ, bí o bá lè gbàgbọ́ lónìí, a ó ra ọ padà. Èyí jẹ́ wípé Jésù fún ara rẹ̀ pẹ̀lú agbára Ọlọ́run yóò mú ọ kúrò lábẹ́ ìsìnrú èṣù, lábẹ́ gbogbo ìyà tí ó ń fi jẹ ọ́, nítorí wípé o jẹ́ ẹni tirẹ̀. Nínú Kolose orí kìíní láti ẹsẹ̀ ìkẹtàlá, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ti ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí o bá wo ohun tí a kà yìí dáradára, ó ń sọ wípé a ti wà lábẹ́ agbára òkùnkùn, agbára ẹ̀mí búburú, agbára èṣù ti sàtánì tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ṣùgbọ́n a ṣe wà nípò kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀, a ṣe wà nípò kúrò ní abẹ́ agbára sàtánì sí abẹ́ agbára Ọlọ́run, a ṣe wà nípò kúrò nínú ìyà tó ń jẹ wá sí ọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, a sì ṣe èyí nípa ìdáǹdè tàbí ìràpadà nípa ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí o bá mara rẹ̀ sí ẹlẹ́ṣẹ̀, tí o sì bẹ̀rẹ̀ sí ní jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, tí o sì ń sọ fún un wípé o kò fẹ́ kú sí inú ẹ̀ṣẹ̀ tí o wà, o kò sì fẹ́ tẹ̀síwájú láti máa jìyà lábẹ́ agbára èṣù. Bí o bá gba Jésù Kristì gbọ́, tí o sì rántí wípé o ti kú fún ọ, ó dájú wípé yóò dá ọ ní èdè, yóò gba ọkàn rẹ là, yóò sì dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Ìkejì, ẹ̀jẹ̀ Jésù yìí kan náà ni ó ń wẹ̀ wá nù kúrò nínú ẹ̀ṣẹ̀ wa gbogbo. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹlẹ́ẹ̀rí níwájú Ọlọ́run. Bí o bá sì wà ní irú ipò yìí gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀rí, kì yóò ṣeéṣe fún ọ láti gbé lọ́dọ̀ Ọlọ́run títí ayérayé. Bí o bá kú sínú ẹ̀ṣẹ̀, o kú gẹ́gẹ́ bí ẹlẹ́ẹ̀rí níwájú Ọlọ́run. Bí a kò bá fi ẹ̀jẹ̀ Jésù wé ọkàn rẹ mọ́, kí ọkàn rẹ kí ó funfun láúláú, kì yóò ṣeéṣe fún ọ láti wà lọ́dọ̀ Ọlọ́run títí láé títí ayé. Ṣùgbọ́n bí o bá lè tọ Ọlọ́run wá, tí o sì gbàgbọ́ nínú ìwẹ̀nùmọ́ tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó dájú pé a ó wẹ ọkàn ẹ̀ṣẹ̀ rẹ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Nínú Hebreu orí kẹsàn-án ẹsẹ̀ ìkejìlélógún, ó fẹ́rẹ̀ jẹ́ ohun gbogbo lẹ a fi ẹ̀jẹ̀ wẹ̀nù gẹ́gẹ́ bí òfin, àti láìsí ìtàjẹ̀sílẹ̀ kò sí ìdáríjì, kò sí ìwẹ̀nùmọ́, kò sí ìmókúrò fún ẹ̀ṣẹ̀ wa. Láìsí

ìtàsílẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristi kò lè ṣe é ṣe fún ẹnikẹ́ni láti rí ojú Olúwa, nítorí wípé ìlérí ni a tanù níwájú Olúwa láti má lè gbé iwájú tàbí ilé Ọlọ́run títí. Nínú Matthew orí 24, Matthew orí 24, ẹsẹ̀ 28, ni Jésù fúnra rẹ̀ ti sọ fún wa wípé, nítorí èyí lé ẹ̀jẹ̀ mi tí májẹ̀mú titun tí a ta sílẹ̀ fún ọ̀pọ̀ ènìyàn fún ìmúkúrò ẹ̀ṣẹ̀. A ta ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàgbọ́, fún ọ̀pọ̀ ọkàn tí yóò gbàdúrà, tí ó sì ké pe Olúwa wípé òun fẹ́ ìmúkúrò ẹ̀ṣẹ̀, ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀. Nítorí bẹ́ẹ̀, rántí wípé ohun kìíní tí ẹ̀jẹ̀ Jésù máa ń ṣe fún wa ni wípé ó máa ń rà wá padà, ó máa ń gbà kúrò lọ́wọ́ èṣù, lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, ó sì máa ń dá wa ní ìdè. Ìkejì ni wípé ó máa ń wẹ ẹ̀ṣẹ̀ wa nù, ó máa ń mú ẹ̀ṣẹ̀ wa kúrò, ó máa ń mú wa di aláìjẹ̀bi níwájú Ọlọ́run. Ìkẹta ni wípé ó mú wa súnmọ́ tòsí, gbogbo ẹlẹ́ṣẹ̀ pátápátá ni ó jìnà sí Ọlọ́run. Bí o bá wà nínú ẹ̀ṣẹ̀ rẹ, kì yóò ṣe é ṣe fún ọ láti wá síwájú Olúwa, nítorí wípé ẹ̀ṣẹ̀ a máa yani nípa sí Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ a máa mú ìkélé tàbí ìdábò sí àárín wa àti sí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ ni Aisha ṣe sọ fún wa wípé ẹ̀ṣẹ̀ wa ni ó jẹ́ kí a jìnà réré sí Ọlọ́run. Ṣùgbọ́n bí o bá lè gbàdúrà, tí o sì gbàdúrà wípé o gbàgbọ́ wípé a ti ta ẹ̀jẹ̀ Jésù sílẹ̀ fún ọ, nípa ẹ̀jẹ̀ yìí ni a fi lè mú ọ súnmọ́ iwájú Ọlọ́run. Éfésù orí 2 wo ẹsẹ̀ 13. Ṣùgbọ́n nísinsìnyí, nínú Kristi Jésù, ẹ̀yin tí ó ti jìnà réré nígbà àtijọ́ rí lè mú súnmọ́ tòsí. Nípa báwo? Nípa ẹ̀jẹ̀ Kristi. Nípa ẹ̀jẹ̀ tí Kristi ta sílẹ̀ ni a fi mú ẹni tí ó jìnà réré, ẹni tí ó ti ṣáko lọ, ẹni tí ẹ̀ṣẹ̀ rẹ̀ ti yà nípa sí Ọlọ́run, lè a fi mú irú ẹni bẹ́ẹ̀ wá súnmọ́ tòsí láti wá gbé ní ilé Ọlọ́run, láti ní àlàáfíà Ọlọ́run, láti ní ìdáǹdè Ọlọ́run, láti di ọmọ Ọlọ́run. Ìkẹrin, nípa ẹ̀jẹ̀ Jésù ni a fi bá wa lájà, tí a sì jẹ́ kí a ní àlàáfíà. A tún wo Kolose lẹ́ẹ̀kan sí i, Kolose orí 1:20, àti nípasẹ̀ rẹ̀ láti bá ohun gbogbo lájà, lẹ́yìn tí ó ti fi ẹ̀jẹ̀ àgbélébó rẹ̀ parí ìjà. Mo ní nípasẹ̀ rẹ̀ wọn ìbá ṣe ohun tí ń bẹ lé ayé tàbí ohun tí ń bẹ lé ọ̀run. Nípa ẹ̀jẹ̀ Jésù Kristi ni a ti parí ìjà tí ó wà ní láàrin ẹlẹ́ṣẹ̀ àti Ọlọ́run. Ẹlẹ́ṣẹ̀ jẹ́ ẹni tí ó ń bá Ọlọ́run jà, Ọlọ́run pàápàá sì kọjú ìjà sí ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n láti ìgbà tí Jésù Kristi ti kú ní orí igi àgbélébó, tí ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀jẹ̀ Jésù Kristi ni ó jẹ́ ohun tí a fi ń bá wa lájà láàrin àwa àti Ọlọ́run. Bí o bá wá sí ọ̀dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti ń bá Ọlọ́run jà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, tí Ọlọ́run sì kọjú ìjà sí nítorí ẹ̀ṣẹ̀ tí ó wà ní ọwọ́ rẹ, bí o bá sọ fún Ọlọ́run wípé o fẹ́ di ẹni tí a rà padà, o fẹ́ bá Ọlọ́run lájà, o sì ń fẹ́ kí Ọlọ́run kí ó fún ọ ní àlàáfíà, kí àlàáfíà kí ó wà láàrin ìwọ àti Ọlọ́run, kí ó sì wà nínú ọkàn rẹ sí Ọlọ́run, kí Ọlọ́run kí ó sì ṣe àṣepé iṣẹ́ ìgbàlà ní ọkàn rẹ, bí o bá gbàgbọ́ nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, ìwọ yóò lè bá Ọlọ́run lájà. Gbogbo ohun tí ó sì wà ní ìgbésí ayé rẹ tí Ọlọ́run fi ń bá ọjà, Ọlọ́run yóò mú gbogbo àwọn nǹkan wọ̀nyí kúrò. Bí o bá lè ṣe bẹ́ẹ̀ ní àṣálẹ́ yìí, ó rí ojú rere Ọlọ́run. Gbogbo ìjà tí ó sì wà láàrin ìwọ àti Ọlọ́run nípa ẹ̀jẹ̀ Jésù Kristi, a ó mú gbogbo rẹ̀ kúrò pátápátá. Ìkarùn-ún, a dá wa láre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. A dá wa láre nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Wo Rómù orí 5 láti ẹsẹ̀ 9, ó wípé mélòó mélòó sì ni,
ti ada wa lare nisinsin yi nipa eje re li a o gba wa la kuro ninu ibinu nipa se re o so wi pe ada wa lare bi a ba wa labe bi a wa labe idajo olorun bi a ba wa labe bi a je eni ti o nreti ibinu gbogbona olorun sugbon bi a ba wa sodo olorun ta si so pon olorun we pe anfe idalare nipa eje re bi abati nwe okan re nu pelu eje Jesu Christi loju kan na ni idalare yo wa eyi ni bebeli se so pon awe pe nje ebi ko si ni sinsin yi fun awon ti o wa ninu Christi Jesu ki se fun awon ti nrobo ebi wa fun awon ti nrobo ebi wa fun awon ti o ro we pe won le lo si orun nipa fifi owo fun awon alagbe ebi wa fun awon ti won roye pe nipa ise rere ara won tabi ise owo won won le se ara won pe lati wa oju olorun sugbon ebi ko si nisinsin yi fun awon ti o wa ninu Christi Jesu awon ti ko ni nipa ti ara bi ko se nipa ti emi eyi nso idande idalare ti o wa fun awon ti a ti fi eje Jesu Christi wenu mo awon ti a ti fi eje Jesu Christi balaja pelu olorun nipa eje kan na ikefa ni o npun wa ni iwenu mo ojojumo Johanu kini ori kini ese ikeje sugbon bi awa ba rin ninu imole bi ohun tin be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Christi omo re ni nwe wa nu kuro ninu ese gbogbo o wi pe bi awa ba rin ninu imole ohun ti a pe ni imole ni ire Jesu Christi ti o to wa wa ohun ti olorun so fun wi pe olorun ko ni inu didun si ebo tabi yala ebo sisun tabi ebo miran imole ni wo pe nisisin Jesu ti ko fun ni ori igi agbelebo bi a ba to wa bi a ba kepe bi a ba si fi igbagbo wa si eje ti o ta sile fun wa e je wi pe arin ninu imole bi a ba wo oro olorun ti o n tan imole si ipa ona wa ti a si rin gege bi oro olorun ti a n bere ori ofe lowo olorun wi pe a fe gbe a fe rin gege bi o ti la sile ninu iwe mimo e je wi pe arin ninu imole bi a ba fe se ipinu tabi a fe gbe igbese tabi a fe se ise tabi a fe da wole okowo kan a si n bere wi pe kini oro olorun ti wi nitori pe a fe se gege bi oro olorun e je wi pe arin ninu imole o wa n so fun a wi pe bi a ba je eni ti o rin ninu imole bee wi pe eje Jesu Christi omo olorun ni n we wa nu kuro ninu ese gbogbo aye ti a wa yi je aye ti o le ri aye ti o si ma mu iri tabi idoti ba wa nipa ti emi bí kì í bá ṣe wí pé a ní ẹ̀jẹ̀ Jésù Kristi tí ó ń wẹ̀ wá nù tí ó ń wẹ̀ wá mọ́ ní ìgbà gbogbo ní ojoojúmọ́ kì yóò lè ṣeé ṣe fún wa láti pa ara wa mọ́ kúrò nínú àwọn ohun tí ó wà nínú ayé. Ìkeje ẹ̀jẹ̀ yìí kan náà ni ó ń fún wa ní ìgboyà láti wá sí ọ̀dọ̀ ọlọ́run àti láti gbàdúrà àti láti di ìlérí ọlọ́run mú nítorí wípé nígbà gbogbo tí a bá wá sí iwájú ọlọ́run a wá nítorí ìwẹ̀nùmọ́ tí a ti ní nípa ẹ̀jẹ̀ Jésù Kristì nínú Hebrew 10:10 láti ẹsẹ̀ 19 ara ǹjẹ́ bí a ti ní ìgboyà láti wọ inú ibi mímọ́ nípasẹ̀ Jésù a ní ìgboyà láti wọ ibi mímọ́ nípa ẹ̀jẹ̀ Jésù ohun tí a ń sọ fún wa níhìn-ín ni pé àwọn ọmọ Ísírẹ́lì kò sí ẹnikẹ́ni tí ó ní àǹfààní láti wọ ibi mímọ́ lọ nítorí pé ẹni tí ó bá wọ ibi mímọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀ ni ikú yóò dé bá nítorí kò sí ẹni tí ó mọ́ tó bẹ́ẹ̀ ẹni tí a gbà láàyè tó bẹ́ẹ̀ láti wá sí ibi mímọ́ tàbí ibi mímọ́ jùlọ ṣùgbọ́n ní ìgbà tí Jésù Kristi ti dé ni aṣọ ìkélé tí ó wà ní tẹ́ḿpìlì lè ti fà á ya èyí jẹ́ wípé ẹnikẹ́ni tí ó bá fẹ́ tọlọ́run wá nísinsìnyí bí ó bá wá pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristi ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi yóò jẹ́ kí ó lè wọ ibi mímọ́ lọ òun ni ó fi sọ wípé ara
awon ti a npe ni ara ni awon ti a ti fi eje Jesu wenu awon ti a npe ni ara ni awon ti o ti ko ese won sile awon ti won ti di arakunrin tabi arabirin ninu Oluwa awon ti won gbe igbese aye otun o wa nso fun awe pe nje bi ati ni igboya lati wo inu ibi mimo nipa bawo nipa ise owo wa ni tabi nipa ododo ti wa tabi nipa ohun ti a ti se tabi yala asese olorun tabi asese awon eniyan o nso fun awe pe nipase eje Jesu Christ ni kan soso ni a fi le wo ibi mimo lo nitori be je ki o yi owe pe nigba ti o ba ni igbagbo ninu eje Jesu Christ ti a ta sile fun ni ori igi agbelebo nigba na ni yo le sese fun o lati le ni igboya lati wo ibi mimo lo lati wa si odo olorun ikejo o fun wa ni isegun eje yi kan na ni o so wa di asegun asegun lori ese asegun lori iku asegun lori awon emi esu asegun lori aisan pelu o so wa di oba o si je ki oro wa ki o ni agbara nitori pe igba ti ati we wa nu ni eje Jesu Kristi yi ni o ti so wa di oba bi a ba duro lati gbadura agbadura gege bi oba bi a ba duro lati soro a soro gege bi oba bi a ba duro lati pase a pase gege bi oba nitori pe ise ti eje Jesu Kristi ti o ti se ni igbese aye wa e je ki a wo ifihan ori kini lati ese ikarun si ese ikefa ati lati odo Jesu Kristi eleri olooto akobi ninu awon oko ati alase awon oba aye eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa bi si daradara o fe wa o si we wa ninu eje re omi ninu igo tabi nibikibi ko le wo ese re nu omi nibikibi yala abo leti okun tabi enikeni gbadura si ko le wo ese re nu o so fun awe pe eni ti o fe wa ti o si we wa ninu eje re kuro ninu ese wa lese kese ti a ti we wa kuro ninu ese wa ni ese kefa n so fun awe pe ti o si ti fi wa je oba o fi wa je oba ati alufa fun olorun ati baba re ti re li ogo ati ijoba lai ati lai lai ifihan ori kejila ese ikokanla won si segun re eyi so fun aye pe won segun dragoni na won segun esu satani eni ti o je ota fun o ati ota mu gbogbo aye oni won si segun re nitori eje odo agutan na ati nitori oro eri won won ko si feran emi won ani titi de iku awon nkan wonyi ni eje Jesu Kristi ni o ma nse fun wa Petro ti so fun awe pe ko sese lati ra wa pada pelu ohun ti dibaje gege bi wura tabi fadaka sugbon pelu eje Jesu Kristi omo bibi olorun ni a fi ra wa pada eje yi ni o fun ani ra pada oni o we ese wa nu ohun lo mu asomo olorun awa ti a ti jiyan resi olorun tele tele nitori ese wa eje Jesu Kristi ni o mu asomo tosi ohun lo je ki a le ba olorun laja ti o fun ani alaafia laarin awa ati olorun ohun lo da wa lare ohun lo ma n we wa nu lojoojumo ti o ma n fun wa ni igboya lati lo si ibi mimo tabi ibi mimo julo eyi ni o si so wa di asegun lori ese lori aisan lori esu lori iku ati lori ohunkohun ti esu tabi awon emi esu ti won le pe ero lati se ni igbese aye wa loni bi a ba le didi duro lati gbadura ati a so fun olorun we pe a gbagbo ninu eje Jesu Kristi bi o ba ti ni igbala eje Jesu setan lati we ona lati gba ola bi o ba n bere isori mimo eje Jesu wa nihin ti o le we ona ti o le we omo ki o si so di mimo bi o ba je agbara emi olorun ni onilo eje Jesu si wa bakan na lati je ki ileri ki o je tire bi o ba je aisan ni o wa lara re tabi awon emi esu lo n da oloro tabi aini ni o gbe ode eje Jesu le tu ide ati seke seke ti o de o bi o ba ni igbagbo ninu eje Jesu ta sile nigba ti o ko fun lori igi agbelebo eje ki a la inu wa gboro lati so fun olorun wipe a ni igbagbo ninu olorun a ni igbagbo ninu olorun
agbagbo wipe o sese fun lati da wa sile lati da wa lari lati fun ani alaafia lati we wanu lati we wa mo lati fun ani igbala tooto lati je ki a je asegun lori ese asegun lori ase dede gbogbo asegun ti o le gbe igbesaye ti o wu olorun te pe olorun gbagbo ninu eje Jesu Christi ti a ti tasile fun o.

bí o bá jẹ́ wẹ̀ṣẹ̀ rẹ tí o sì kọ́ ọ sílẹ̀, ó dájú wípé Ọlọ́run yóò dáríjì ọ bí o bá gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ta sílẹ̀ fún ọ. Ẹ̀jẹ̀ ewúrẹ́ tàbí ẹ̀jẹ̀ òbókọ tàbí ẹ̀jẹ̀ àgùntàn tàbí ẹ̀jẹ̀ adìyẹ tàbí ẹ̀jẹ̀ ẹyẹlé tàbí ẹ̀jẹ̀ tòlótòló, kò ní láárí, kò sì ṣe iye bí ẹniwájú Ọlọ́run mọ́. Ṣùgbọ́n ẹ̀jẹ̀ Jésù Kristì ni ó wà fún ọ láti lè ní ìdáríjì, láti lè ní ìdáǹdè, láti lè ní ìgbàlà. Àṣà àlọ́gbẹ́ nítorí àìṣedédé wa, apá lára nítorí àìṣedédé wa, ìnà àlàáfíà wa ń bẹ lára rẹ̀ nípa ìnà rẹ̀ lè mú wa lára dá. Ìdáǹdè wà lọ́wọ́ Ọlọ́run. Jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ kí o sì kọ̀ wọ́n sílẹ̀, kí àánú Ọlọ́run àti orí ọ̀fẹ́ rẹ̀ kí ó lè jẹ́ tirẹ. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín. A dúpẹ́ wípé ní àkókò tí ó wọ̀, ní àkókò tí ó yẹ, ẹ̀ràn Jésù Kristì láti wá kó fún wa. Àwa ẹni òṣì, ẹni àárẹ̀, àwa ẹlẹ́ṣẹ̀. Ṣùgbọ́n nítorí wípé ẹ kò fẹ́ kí a ṣègbé nínú ẹ̀ṣẹ̀, ẹ ti rán Jésù Kristì láti kú ní orí igi àgbélébò. Ọlọ́run aláàánú, a bẹ̀bẹ̀ wípé àwọn mìíràn tí wọ́n wà níbí lónìí, tí wọn kò tí ì ní ìgbàlà àti ìdáǹdè ọkàn wọn, tí a kò tí ì kọrúkọ wọn sínú ìwé ìyè Lọ́run, tí wọ́n ń ru ẹ̀bi ẹ̀ṣẹ̀ wọn káàkiri, tí ẹrù ẹ̀ṣẹ̀ wọn wọ̀ Lọ́run, a ń bẹ̀bẹ̀ wípé lónìí ẹrù ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn ó sọ kalẹ̀ ní ẹsẹ̀ àgbélébù ní orúkọ Jésù. Àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ wà ní gbogbo ohun tí wọ́n dáwọ́lé, nípa èrò ọkàn wọn, nípa ọ̀rọ̀ ẹnu wọn, nípa ìrìn ẹsẹ̀ wọn, nípa ìṣesí wọn, nípa ìgbéyàwó ìlọ́kọláya wọn, ní ohun gbogbo tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n tí wọ́n bẹ̀bẹ̀ lónìí wípé ẹ̀jẹ̀ tí Jésù ta sẹ́ ní orí igi àgbélébò yóò wọ ẹ̀ṣẹ̀ wọn nù, yóò mú ẹ̀ṣẹ̀ wọn kúrò, a ń bẹ̀ yín wípé gbogbo àìṣedédé, gbogbo ìrékọjá, gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ní ìdálẹ́bi ọkàn, àwọn tí wọ́n ń sunkúrìn káàkiri, àwọn tí ó jẹ́ wípé nítorí ẹ̀ṣẹ̀ wọn, wọn kò lè ní ìtẹ̀síwájú, a ń bẹ̀bẹ̀ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, àwọn ìdálẹ́bi wọ̀nyí ẹ mú wọn kúrò ní orúkọ Jésù. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ wẹ ọkàn wọn mọ́. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ gbà wọ́n là. Pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ẹ kọrúkọ wọn sí ìwé ìyè Lọ́run, ẹ ṣàánú fún wọn. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a wà ní ìdìde dúró síbẹ̀, kí a sì díje wa. Ẹni tí ó ti lọ sí ilé ìwòsàn, tí olùṣe àwọn oníṣègùn sọ fún yín pé ó ní àrùn jẹranjẹ eegun tí a ń pè ní kánsà, mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè kí n lè gbàdúrà fún ọ. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé kò sóhun tó ṣòro fún un láti ṣe, nítorí wípé fún Ọlọ́run wa ohun gbogbo ni ṣíṣe. A ń bẹ̀bẹ̀ wípé ẹni yìí tí a ti sọ fún ní ilé ìwòsàn wípé ó ní àrùn kánsà lára, a ń bẹ̀bẹ̀ wípé àrùn yìí pátápátá yóò kúrò ní àgọ́ ara rẹ̀ ní orúkọ Jésù. A ń bẹ̀bẹ̀ pé ẹ̀jẹ̀ Jésù tí a ta sí ẹ̀ ní orí òkè àgbélébò, ní orí igi àgbélébò, yóò mú gbogbo àwọn àrùn wọ̀nyí kúrò pátápátá ní orúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ǹjẹ́ mo ń bèrè fún ọkùnrin tí ó ní àrùn àtọ̀sí lára, bí o bá wà níbẹ̀, jọ gbé ọwọ́ rẹ sókè kí a lè gbàdúrà fún ọ fún ìdásílẹ̀ àti fún ìwòsàn. Ọlọ́run aláàánú, a bẹ̀ yín wípé ẹ fọwọ́lé àìsàn yìí, ẹ mú un kúrò pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì.
anbe yin wo pe ke da eni yi sile ni oruko Jesu emu larada eje ki ogo olorun ki o farahan ni igbese aye re ki ara dida sasa ki o le je ti re adupe wo pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ni yin ti o ni isoro lati kese jari ni gbogbo idawole re ti o je wipe igba gbogbo ni o fi ma ni ijakole ni ohunkohun ti o dawole mo nfe ri iru eni be lati gbe owo soke ki n le gbadura fun o olorun alaanu adupe lowo yin a mo wipe bi a ba to yin wa ase ri ase ti aini yo pora ni igbese aye wa je mo nbebe fun awon wonyi ti o gbe owo won soke nitori ijakule ti won ni nitori ohun ti o ti ko sese fun won lati kese jai ni dawole won anbe yin wo pe ke da won sile gbogbo egun gbogbo ohun ti awon eni aye ti fi si won lara to ti fi si idile won lara e yo won kuro ni oruko Jesu adupe ipo e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa enikan ti aye ti de ni igbekun ti o dabi eni wo pe aisan ni ojojumo bi o tin kuro lori ikan ni o n bo si ori imiran bi o ba ni owo die lowo nkan won ya tun wa si igbese aye re lati le ko gbowo lo gba ti owo ba tan a dabi eni pe aisan ti tan gba ti owo ba de aisan atun de nitori egun ti o wa ni igbese aye ru eni be bi o ba je ewo ni mo n se apejuwe re mo fe ki o pe owo re soke ki n le gbadura fun o Olorun alaanu alagbara adupe wipe bi a ba to yin wa e o nu omi je wa nu kuro je mo bebe wipe gbogbo aseti gbogbo aisan ati gbogbo egun ti a ti fi si eni yi lara e mu kuro ni oruko Jesu mo gbagbo wipe lese kese ti a n gbadura nisinsin yi wipe e n se ise irapada yi e n se ise imularada yi e da sile ni oruko Jesu gbogbo àwọn ẹ̀mí ibi gbogbo àwọn tí ó ti gégun fún gbogbo àwọn májèlé tí a ti fi sí igbá tàbí okòwò rẹ̀ gbogbo rẹ̀ pátápátá a mú wọn kúrò ní orúkọ Jésù adúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa ẹnìkan wà níhìn tí ó ní orí fífọ́ tí ó le pọ́nrán tí ó sì ṣòro fún un láti ní ìdásílẹ̀ bí ẹni yìí bá ti ní orí fífọ́ yìí ni omi máa ń jáde lójú rẹ̀ ni ó máa dàbí ẹni wípé àti etí àti gbogbo orí pátápátá ni ó dàbí ẹni pé àtàlọ́fà bí ó bá jẹ́ ẹ̀wọ̀ ni irú ẹni bẹ́ẹ̀ à ń fẹ́ kí o náwó sókè kí ọlọ́run kí ó lè dá ọ sílẹ̀ ọlọ́run aláàánú à ń wò yín lónìí nítorí wípé a mọ̀ wípé òótọ́ ni ìlérí yín kò sì sí kò ṣeé ṣe ní inú ìwé yín a ń bẹ̀ yín wípé orí fífọ́ yìí àti àwọn nǹkan tí ó wà ńbẹ̀ pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi mo lé wọn jáde ní orúkọ Jésù ẹ̀mú ò lárada adúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́ bí o bá gbé ọwọ́ sókè nísinsìnyí ìdásílẹ̀ ti dé fún ọ obìnrin tí ó wà nínú oyún ọjọ́ pípẹ́ fi gbé ọwọ́ kan sí òkè kí o fi ọwọ́ mìíràn ọwọ́ kejì lé ikùn rẹ kí o sì gbàgbọ́ wípé gẹ́gẹ́ bí mo ti gbàdúrà fún ọ nísinsìnyí ó wà láti wá jẹ́rìí ohun tí ọlọ́run ṣe fún ọ bàbá wa ti ń bẹ lé ọ̀run ọlọ́run alágbára ọlọ́run tí kìí kùnà ọlọ́run tí ìlérí rẹ̀ kìí tà sí àwa sọ̀dọ̀ yín nísinsìnyí à ń gbàgbọ́ wípé gbogbo ohun tí wọ́n ti dè mọ́ obìnrin lára ẹ ó tu sílẹ̀ ní orúkọ Jésù gbogbo okùn èdè ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tí sátani fi dè pátápátá mo já wọn ní orúkọ Jésù gbogbo àwọn ẹ̀mí búburú tí ó wà nínú ilé wọn tí ó wà ní àrọ́wọ́tó wọn tí ó yí ilé rẹ̀ ká tí ó máa ń tẹ̀lé káàkiri pẹ̀lú agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù mo lé yín kúrò ní orúkọ Jésù ẹ ti ò sílẹ̀ ẹ jẹ́ kí o bímọ láyọ̀ àti lálàáfíà.
ki o le wa jeri ise rere ti olorun se lara re ni oruko jesu kristi oluwa wa enikan ti ara ma nta o da bi ara tita o da bi eni pe ara tita na ko gbogun bi o ba wa nibe nowo re soke kin le gbadura fun o olorun alaanu adupe wi pe ohun gbogbo ni sise fun yin ara tita yi mo mo okoro gbogbo pe ayinra mo mo okoro gbogbo nkan ti o dabi eni pe ko gbogun ale won jade ni oruko jesu adupe wi pe e ti gbo ni oruko jesu kristi oluwa wa iwo ti o dabi eni pe igbese wo olorun o si nsa kaakiri nitori opolopo awon ti o je lowo o si nbebe we pe bi olorun ba le pese fun o fe san awon igbese ti o wa lorun re bi o ba nowo soke ipese olorun ni kikun yo je ti re oluwa wa olorun wa awon oju yin nitori pe agbagbo we pe ipese wa lati oke wa je mo bebe fun awon yi ti o dabi eni pe igbese wo lorun e da won sile e shanu fun won gbogbo e ti won saka akiri ti won sa pamo tabi ti aya won lagara tabi ti aya won ja nitori awon ti won je ni igbese mo gbagbo mo si gbadura lati oni lo ki igbese olorun ki o wa si igbese aye won ki o wa si idile won ki o wa si ibi ise won ti won fi sa won igbese won yi ni oruko jesu adupe epo e ti gbo ni oruko jesu kristi oluwa wa ami onkon ti o ba wa ni igbese aye re gege bi aisan tabi gege bi ide lati owo satani o ti mo fe ki o se ni pe ki o gbo owo le ara re ki o se gbagbo wi pe nigba ti o ba nbo ni ojo bo eyi ni ni ojo alamisi ti o nbo o ma bo pelu eri olorun le enu re baba wa le orun adupe wi pe ipe to ni bokun le fi pe wa ipe alaafia le fi pe wa ati wa sodo yin asi nbe yin pe bi ati wa e ma je ke a pada le owo opo gbogbo ibi ti aisan wa ele aisan na jade gbogbo ibi ti aini wa ele aini jade gbogbo ibi ti ibanuje wa ele ibanuje jade gbogbo awon okan ti o nsare nitori wahala ti o wa ni idile won nitori wahala ti o wa ni abele a nbe yin we pe e mu won kuro ni oruko jesu gbogbo ẹdun ọkan awon eniyan yin ni asale yi e wa tan e gbo adura won e je ki won ki o le ni ayo ki kun ni oruko jesu baba anbere wo pe enini ti o ni idi yiyo anbebe wo pe gbogbo re patapata ke mu laada ni oruko jesu e to da bi eni pe inu ni o ma nlo ni igba gbogbo abebe wo pe agbara atorun wa ki o bale nisisin yi ki o mu kuro ni oruko jesu awon ti o dabe ni kon ma nsubu won ma dide won ma nsubu won ma dide to si nfe imuni duro ninu igbagbo an bebe yin wo pe ore ofe okun agbara lati oke wa yo wa si igbese aye won won le gbe igbese aye onigbagbo to to lati kese jari ninu iwa igbagbo ni oruko jesu awon ti won ti ni igbada ti won bebe fun isodi mimo e wa so won di mimo e wa mu gbogbo ese kuro ni igbese aye won e je ki gbogbo awon ti o wa ni inu won ti ko ba ife olorun mu e je ki o kuro patapata ni oruko jesu awon ti won ti ni isori mo ti won bere fun agbara emi olorun agbara ti o ma mu eru kuro agbara ti o ma je ki a le wa si oro olorun agbara ti o ma funni ni igboya ni iwoju awon ota agbara ti a fi le gbadura agbara ti o je ki ina olorun ki o ma jo ni igbesi wa ni igbesi aye wa e wa fun ni oruko jesu a nbe yin we pe awon ti won wa ni idile ti ile ngbona awon ti ona na awon ti ise nse awon ti won ni wahala lona kan tabi lona miran a nbebe we pe awon wahala won yi e o le won jade kuro ni idile won ni oruko jesu obirin ni ti o wa nibe ti o dabi eni we pe omo re ni o nfa ibanuje fun o to pe ti o ba ti jade ati pada wale adeti o si ma n kegbe kegbe o si ma n rin irin ti ko dara lese o si n ba oninu je mo gbadura nisinsin pe owo olorun yio wa lori omo naa emi olorun yio ba le omo naa a nbe yin we pe omo yi yio je omo ti o sanfani yio je omo rere ni oruko jesu arabinrin ti o wa lorun ni ti o ni omo kan ti o jade nile ti o ti n wa kaakiri
o ti pilo kaakire sugbon a ko ri omo yi lese kese mo nbebe pe ki emi olorun ki o wa omo na ri ni bi ki bi ti omo na wa nbebe pe ki omo na ki o pada wale ni oruko jesu adupe pe ti gbo ti wa adupe pe ti sanu fun wa adupe pe awon ileri yin ti adimu loni wi pe e ti fi ase si ni oruko jesu ni oruko jesu kristo lo wa wa ki o tun lo mo fe ki o dupe lowo olorun fun ti olorun ti se fun o so fun olorun wi pe o gbagbo ninu eje jesu kristo ti ata sile fun o ati wi pe o ma tesiwaju ninu irin ati ise igbagbo re dupe wi pe ati gbo adura re dupe wi pe ati gbo adura re

ìsinmi ọkàn. Àwa tí a jẹ́ ti Ọlọ́run, ó yẹ kí a ní ìsinmi. Nítorí èyí ni Jésù Kristì pè wá sí. Ó yẹ kí a ní àlàáfíà nínú ọkàn wa. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run fún ara rẹ̀, tí ó ṣiṣẹ́ wa ní olóríire, tí ó jẹ́ kí a bá Jésù pàdé, tí ó ti fún wa ní ìgbàlà Ọlọ́run, ó yẹ kí a mọ̀ wípé nígbà tí Ọlọ́run ti jẹ́ tiwa, kò yẹ kó sí àníyàn nínú ọkàn wa. Yẹ kí a wo Matthew orí kẹfà. Matthew orí kẹfà ẹsẹ̀ 21. Nítorí náà, ẹ má ṣe ṣe àníyàn wípé kí lẹ a ó jẹ àti kí lẹ a ó mu àti aṣọ wo lẹ a ó fi bo lẹ a ó fi wọ̀ wá. Àìgbàgbọ́ ni ó máa mú kí àníyàn kí ó wà nínú ọkàn wa. Kí lẹ a ó jẹ, kí ni ẹbí yóò jẹ, báwo ni a ó ṣe tọ́jú aya, báwo ni a ó ṣe tọ́jú ọmọ, báwo ni a ó ṣe rán ọmọ lọ sí ilé ìwé, báwo ni a ó ṣe san owó ilé tí a ń gbé, irú aṣọ wo ni a ó wọ̀, bí aṣọ bá gbó mọ́ wa lára, kí ni a ó fi pààrọ̀ rẹ̀, kí báwo ni a ó ṣe lè gbé ìgbésí ayé ìrọ̀rùn nínú ayé tí a wà. Ó sọ fún wa wípé ìgbà tí a ní Olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa, a ní Olúwa gẹ́gẹ́ bí olùgbàlà olùràpadà wa, èyí ṣe tí a fi ń ṣe àníyàn. Ó ní ṣùgbọ́n kí a máa tètè wá ìjọba Ọlọ́run ná àti òdodo rẹ̀. Ó ní gbogbo nǹkan wọ̀nyí lẹ ó sì fi kún fún yín. Nínú Matthew orí 11 láti ẹsẹ̀ 18. Matthew orí 11 ẹsẹ̀ 18. Ẹ wá sọ́dọ̀ mi, gbogbo ẹ̀yin tí ń ṣiṣẹ́ àti tí a sì di ẹrù wúwo lé lórí, èmi ó sì fi ìsinmi fún yín. Ẹ gba àjàgà mi sí ọrùn yín, kí ẹ sì máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, nítorí onínú tútù àti onírẹ̀lẹ̀ ọkàn lé èmi, ẹ̀yin ó sì rí ìsinmi fún ọkàn yín. Ìsinmi ọkàn, ó jẹ́ ohun tí Ọlọ́run máa ń fún wa. Nígbà tí a bá mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, nígbà tí a bá ní Jésù gẹ́gẹ́ bí Olùṣọ́ àgùntàn wa, ó máa ń fún wa ní ìsinmi nínú ọkàn wa. Èyí ni ó máa ń jẹ́ kí onígbàgbọ́ kí ó ní àlàáfíà àti ìsinmi. Bí ó tilẹ̀ dàbí ẹni wípé ewu wà lọ́nà, bí ó tilẹ̀ dàbí ẹni wípé a ní ìdojúkọ tàbí inúnibíni, bí ó tilẹ̀ dàbí ẹni wípé àjálù wá lọ́tún, ó ń wá lọ́sì, síbẹ̀síbẹ̀ ọkàn wa máa ń balẹ̀ nínú Ọlọ́run. Bí o bá wo ìgbésí ayé Jésù, nítorí wípé ó ní kí ẹ máa kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn Farisí tàbí àwọn Sadusí tàbí àwọn ará àwọn tó ń tẹ̀lé Hẹ́rọ́dù, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n ń wá ọ̀rọ̀ kan láti kà sí i lẹ́sẹ̀, láti mú mọ lẹ́nu tàbí láti ká mọ lọ́wọ́, kí wọ́n ba lè ṣe é ní ibi. Àwọn ènìyàn sì máa kìlọ̀ fún Jésù wípé ṣé o mọ̀ wípé àwọn Farisí ń dọdẹ rẹ, ṣé o mọ̀ wípé àwọn Sadusí ń dọdẹ rẹ, ṣùgbọ́n máa ń sọ wípé àkókò òun kò tíì tó. Nítorí bẹ́ẹ̀, ohun tí ó yẹ kí ó ṣe, ìbáṣe ní Galili, ìbáṣe ní Jerusalemu, ìbáṣe ní Samaria, ibikíbi tí ó yẹ kí ó lọ, a máa lọ. Nítorí kì í bẹ̀rù, ó ní kí a kọ́ ẹ̀kọ́ yìí lọ́dọ̀ òun wípé bàbá ó wà pẹ̀lú òun. Nítorí bàbá ni ó rán òun, ẹni tí ó sì rán òun, ó wà pẹ̀lú òun wípé nítorí bẹ́ẹ̀ kò sí ẹ̀rù nígbàkúgbà àti níbikíbi. Ó yẹ kí àwa pàápàá kí a jẹ́ kí ọkàn wa balẹ̀. Ó yẹ kí àwa pàápàá kí a ní ìsinmi nínú ọkàn wa, kí a mọ̀ wípé Ọlọ́run ṣẹ̀ṣọ́ lórí wa, kí a kó gbogbo àníyàn wa lé Ọlọ́run. Nítorí bí a bá kó àníyàn wa lé Ọlọ́run, ó dájú wípé yóò máa ṣàníyàn nítorí wa. Nínú Fílípì orí 4 ẹsẹ̀ 6, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ìbáṣe nípa ohun tí a ó jẹ, ẹ má ṣe àníyàn ohunkóhun. Iṣẹ́ wo ni a ó ṣe, ẹ má ṣe àníyàn ohunkóhun. Báwo ni a ó ṣe rí owó ilé san, ẹ má ṣe àníyàn ohunkóhun. Báwo ni a ó ṣe bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tí ó ń halẹ̀ mọ́ wa, ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n
ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idupe e ma fi ibere yin han fun olorun ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Kristi Jesu nitori be o ye ke amo we pe Jesu ma fun ni isimi isimi okan isimi ti emi isimi ninu emi wa bi aba mo gege bi olowa gege bi oluso agutan gege bi olurapada olugbala wa ke a pada si ori Dafidi ori keta lilogun ese ikeji o mu mi dubule ninu papa oko titu o mu mi lo ni iha omi didake roro o je ke amo ni iwe pe itoni olorun o ma nje ti awon ti o beru re o ma nje ti awon omo igbala itoni olorun o wa fun awon ti won mo Jesu gege bi oluso agutan o ti oluso agutan ma nse ni wo pe alo siwaju lati wa ibi ti omi tutu wa omi dida keroro lati wa bi to wa o ma nlo siwaju awon agutan lati wa bi ti kiwe oni ewu ibi ti won ki o ha sinu palapala okota ibi ti awon oke ki o le wolu won oluso agutan ati koko lo saaju won oluso agutan je eni ti ma lo saaju wa ke a to se igbeyawo yo lo saaju wa yo wa eni ti o ye ke a fe yo wa eni ti a le fe ti o ni irorun ati alaafia ni idile wa ke a to lo si bi ise kan a ma lo saaju wa ke a to lo si irin ajo a ma lo saaju wa bi o ba ti lo saaju wa yo di wa lowo mu yo ma to wa yo mu wa lo si iha omi didake roro je ki nso nkan kan fo ni yin awon elomiran won ki ni akoko idake je laaro won ki le farabale bi awon agutan ba farabale nigbati oluso agutan ti o nwa ona fun won ti o fi ona han won won ki yo le mo ona ti o dara ari wi pe awon elomiran ti won pe ara won ni onigbagbo won ki ni akoko idake je laaro kini a npe ni akoko idake je akoko ti a ko je ki enikeni ki o soro akoko ti a ko je ki awon ohun ti o wa ninu aye awon wahala ti o wa ninu aye awon ajalu ti o wa ninu aye awon akoledo ti o wa ninu aye awon ojuse ti o wa ninu aye a ko je ki awon nkan wonyi ki o wa sinu okan wa ajoko je akabibeli asi gbadura asi ba olorun soro a je ki olorun ki o mo igbesi aye wa fun ojo yi bi a ko ba ni akoko idake je be olorun ko ni le to wa bi o ba je pe ajila aro lai ka bibeli lai gbadura ati sare jade ati lo soja ati lo sibi okowo wa a ko ni le je ki olorun ki o ma to wa ki o le ma ba wa soro sugbon akoko idake je o je akoko ti a so fun gbogbo eniyan wi pe ki won ki o ma se yo wa lenu a fe ba oba orun oluwa awon oluwa a fe ba soro oba awon oba a fe ba soro a fe ka oro re a fe so e to wa lokan wa a fe so fun a o se kanju bi a tin ka oro olorun ni a so fun emi olorun wi pe ki o si wa loju ki o le je ki a ma wo ka ma ri awon ohun atorun wa ninu oro olorun ninu Habakuku ori keji ese ogun ni Habakuku tin je ki o ye wa oni sugbon oluwa nbe ninu temple re mimo je ki gbogbo aye paroro ni waju re e je apere fun akoko idakeje wa akoko ti amu gbogbo ariwo orin ariwo cassette ariwo radio ariwo gbogbo nkan apawon ani ki gbogbo nkan ki o wa ni idake je niwaju re ase ka oro re ni hin ni o ti le sese fun olorun lati le to wa yo si ma to wa si iha omi dida keroro ninu orin Dafidi yi kan na ori keta lilogun ese keta o tu okan wa lara o tu okan wa lara itura wa lati odo olorun bi abani eje gbogbona bi ile ba ngbona bi okan ba ngbona bi o ba da bi eni wipe adana sinu ile fun wa lati ma gbe o ye ke a mo wipe Jesu Kristi
olowa oluso agutan o lo man tu okan wa lara oro re man tu ni lara ibukun re man tu ni lara iwenomo eje re o man tu ni lara idani loju idariji o man tu ni lara ati iye ni pekun ti ani o man je itura fun okan wa o tu okan mi lara se ori wi pe ninu aye yi wahala wa ninu aye yi ohun ti o le gbe emi eniyan gbona o po sugbon bi e ba simi le Jesu bi e ba joko ti Jesu bi e ba mo gege bi Oluwa ti Olugbalawa a ma tu okan wa lara ninu ese iketa yi kan na o mu mi lo nipa ona dodo nitori oriko re o ni ododo wa o ni iwa mimo wa o lo ma fun ani ododo ati iwa mimo nipa ori ofe re ni a fi le gbe igbese aye asegun ni toto idanwo lati odo isu yo wa ni toto ohun ti o da bi eni pe o fe pani sinu ese sinu aye ati ti o fe pani si abe isiru esu yo wa sugbon bi a ba gbekele olorun o ni o mu wa lo o mu mi lo nipa ona ododo nitori oruko re nitori be je ki a gbekele je ki a simile ki o le fun wa ni ododo ati iwa mimo ati so nipa ipese atorun wa ati so nipa isimi ti o ma fun okan wa ati so nipa itura ti o ma fun wa ati wo pe ninu ese ikerin oni nitoto bi mo ti le rin laarin aponifoji ojiji ku emi ki o beru ibi kan nitori iwo wa pelu mi nitori ti iwo pelu mi ogo re ati opa re won tu mi ninu o n so fun wa nipa idande kuro lowo eru eru ni o ma je ki awon elomiran sa kuro ni ilu eru ni o ma mu ki awon elomiran sa kuro ninu ijo eru ni o ma mu ki awon elomiran pokun so eru wi pe kini ojo ola yo ti ri eru wi pe nibo ni kin gbe aye mi gba eru ni eru wi pe awon ota won bura muramu won pinu won pete lori mi kini kin se bawo ni mo se le ni abo oni bi mo ti le rin laarin aponifoji ojiji ku emi ki yo beru ibi kan dapidi o mo ohun ti a n pe ni ki a ma rin ni aponifoji ojiji ku se o mo we pe solo o dode dapidi fun igba pipe igba miran o sese ki dapidi ki o wa ni egbe oke ki o wa ni egbe nihin ki solo ki o wa ni egbe lohun sugbon bi eyi ti le je aponifoji ojiji ku fun dapidi oni Jesu Kristi ati olorun won ko fi mi sile ri emi ki yo beru ibi kan igba miran o sese ki o je laarin awon filistini ni dapidi yo gbe ri ara re oni sugbon ni gbogbo igba yi Jesu Kristi tabi oluwa oluso agutan we pe o to fun ohun awa papa o ye ki a mo we pe bi atile laala ti o ba ni lero bi atile ri irisi ti o ba ni lero bi awon ota bi won tile hale o ye ki a mo we pe ko sewo nitori wo pe awa ki yo beru ibi kan bi oluso agutan wa bi o ba wa nitosi imole aye bi o ba wa nitosi eru ki yo ba wa nitori okunkun bi a jinde ati iye bi o ba wa nitosi wa a ki yo beru ojiji ku bi kiniwon eya juda bi o ba wa nitosi wa a ki yo beru bi kini ulailaye ni bi o ti le nke nitori be ki o ye wa wi pe eru ko si fun omo olorun ki a sa ma gbadura ki a ma gbagbo ki a ma gbekele olorun o daju wi pe yo mu wa segun oni iwo wa pelu mi ifarahan olorun o je ti wa nigba gbogbo nibi kibi ti a ba wa bi a ba je olooto bi a ba je omo olorun bi a ba wa ninu ododo Jesu Kristi o daju wi pe yo wa pelu wa ninu ese ikarun iwo te tabili ounje sile ni waju mi le oju awon ota mi iwo da ororo si mi le ori ago mi si kun akunwo sile iwo te tabili ounje ni waju mi li oju awon ota mi li oju awon ota mi awa ti a je eniyan eleran ara bi a ba ri ota tabi bi a ba gburo wipe ota
tambo ewu ama ba wa nitori wipe a ko ni isimi a ko ni igbagbo ninu Jesu Christi ti o je oluwa oluso agutan wa sugbon David so fun a wipe bi awon ota ti le wa bi won ti le po ni iye ti a ko le ka won tan wipe oluwa te tabili o nje sile ni waju ohun ni waju awon ota ohun ibere ti o le ni ni okan re ni wipe e se ti olorun ko pa gbogbo awon ota won yi re ki abale gbadun tabili ti olorun te sile ni waju wa ohun ti o ye ki o yi o ni wipe olorun ti o ti pa ala si aarin orile ede kan ati orile ede miran olorun ti o ti pa ala si aarin omi ati ile ti o so fun omi wipe nihi ni omi re ni omi yo de wipe ko gbodo koja ibe olorun ti de awon ota wa o ti de won mole bi ati le ri won won ko le koja ala tabi aye ti olorun fun won nitori be bi o ba te tabili sile ni waju wa ota le wa sugbon eyi ko di wa lowo awon elomiran a ma saka kiri won ma so wipe awon ko le wa sinu ijo dipa ninu ekun yi awon fe lo si ijo dipa ninu ekun miran nitori pe eni ti awon ri loju ala o dabi eni pe ko fe ki awon ki orire ko fe ki odun yi ki o yabo fun won bi abaji omo olorun eyi o se onkohun bi ota ti le ba wa joko lori aga kan na eyi o se onkohun bi ota bi o ba ti le ba pejo ninu ile isin kan na o ni iwo te tabili o nje sile ni waju mi li oju awon ota mi elomiran won ma so wipe awon o mo wipe boya awon fe duro ninu ijo abi awon fe wa ibomiran lati lo ma josin kilode won ma so wipe awon laala ni awon ri obirin kan ti o nirungbon abi won ba si ti ri obirin ti o nirungbon o daju wipe aje ni ru eni be iyen o se onkohun bi eni keni ti le je aje tabi eni keni je oso bi o ti le won ko gbe esomi ki o si ma bura muramo bi o hun ki o ma pade wa loju ala loju ojumo iba ni rungbon iba ni onkohun lo le ni iyi o se onkohun awa ti aje ti olorun a mo wi pe iwo te tabili o nje sile ni waju mi li oju awon ota mi o daju wi pe ire olorun yo wa pelu wa loju awon ota wa a ma ni ibukun atorun wa loju awon ota wa a ma ni akunwo sile ibukun loju awon ota wa nitori be je ki okan re ki o bale je ki alaafia ki o wa ni okan re nitori wi pe olorun yo ma dabo bo olorun yo ma pese ni kokun fun o ye ke wo ese kefa ni toto ire ati anu ni yo ma to mi leyin le ojo aye mi gbogbo ire ati anu yo ma je ti wa ni ojojo ni osose ni ososu ti ti odun yi yo fi yipo ore ire ati anu yo ma to wa leyin le ojo aye wa gbogbo ati wipe emi o ma gbe inu ile oluwa lai lai Jesu ti lo lati lo pese ibugbe sile fun wa o ni ni ile baba mi opolopo ibugbe lo wa iba ma se be mi iba ti so fun yin emi lo lati lo pese aye sile fun yin ibugbe ayeraye yo je ti wa wo awon anfani wo awon ibukun ti o je ti wa nitori wipe amo olorun nje ko ye fun wa lati dide duro lati so fun olorun wipe a fe more lati so fun olorun wipe adupe lati so fun olorun wipe awa lo se loloriire awa lo se loju emi lati mo oluwa gege bi oluso agutan wa dide duro ki o so fun olorun bi o ba ti ni igbala olorun bi e ba ti dari ese re jio bi o ba je ti olorun ni toto dide duro ki o so fun olorun we pe o dupe we pe baba ku ise awon nkan wonyi ni olorun ti pese sile fun wa awa ti a je ajogun igbala awa ti a je omo olorun awa ti a ti fi eje Jesu Christi we dupe lowo olorun wipe oluwa le oluso agutan re ati wipe awon ibukun wonyi ipese ni kikun isimi fun okan itoni olorun ati itunu ninu okan wa ati imupada bo sipo ati ododo ati iwa mimo ati idande lowo eru ifarahan olorun ekunrere ibukun olorun nipa ti emi ati nipa ti ara ore ati anu nko ati ibugbe ayeraye je ki adupe lowo olorun wipe awon nkan wonyi ni o ti pese sile fun wa ki o se pinu wipe ko si onkohun ti o mu igbala Jesu Christi kuro ninu okan re ki o pinu wipe ko si onkohun ti yo fa o kuro lodo Olorun
sọ fún Ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí láé, gbàdúrà bí àìní tàbí ohunkóhun bá ní ìgbésí ayé rẹ nípa ti ẹ̀mí ni, o ní ìdánwò, o sì ń fẹ́ jẹ́ ẹni tí ó ṣẹ́gun, ẹni tí ó borí. Sọ fún Ọlọ́run, sọ fún Ọlọ́run yóò fún ọ lágbára, sọ fún Ọlọ́run yóò mú kí gbogbo ẹ̀rù rẹ kí ó kúrò, sọ fún Ọlọ́run yóò pèsè ní kíkún fún gbogbo àìní rẹ.

0: Ìwé kìíní ti Samueli, orí ìkejìdínlọ́gbọ̀n. Ó sì ṣe ní ijọ́ wọ̀nyí, àwọn Filistini sì kó àwọn ogun wọn jọ láti bá Israẹli jà. Akiṣi sì wí fún Dáfídì pé, mọ̀ dájúdájú pé ìwọ bá mi jáde lọ sí ibi ìjà, ìwọ àti àwọn ọmọkùnrin rẹ. Dáfídì sì wí fún Akiṣi pé, ní tòótọ́, ìwọ sì mọ ohun tí ìránṣẹ́ rẹ lè ṣe. Akiṣi sì wí fún Dáfídì pé, nítorí náà ni èmi ó ṣe fi ìwọ ṣe olùṣọ́rí mi ní gbogbo ọjọ́. Samueli sì ti kú, gbogbo Israẹli sì sọkún rẹ̀, wọ́n sì sìn ní Rama ní ìlú rẹ̀. Saulu sì ti mú àwọn abókùúsọ̀rọ̀ ọkùnrin àti àwọn abókùúsọ̀rọ̀ obìnrin kúrò ní ilẹ̀ náà. Àwọn Filistini sì kó ara wọn jọ, wọ́n wá, wọ́n sì dó sí Ṣunemu. Saulu sì kó gbogbo Israẹli jọ, wọ́n sì tẹ̀dó ní Gilboa. Nígbà tí Saulu sì rí ogun àwọn Filistini náà, òun sì bẹ̀rù, àyà rẹ̀ sì wárìrì gidigidi. Nígbà tí Saulu sì béèrè lọ́dọ̀ Olúwa, Olúwa kò dá a lóhùn nípa àlá, nípa Úrímù tàbí nípa àwọn wòlíì. Saulu sì wí fún ìránṣẹ́ rẹ̀ pé, ẹ bá mi wá obìnrin kan tí ó ní ẹ̀mí abókú sọ̀rọ̀, èmi ó sì tọ́ ọ lọ, èmi ó sì béèrè lọ́dọ̀ rẹ̀. Àwọn ìránṣẹ́ rẹ̀ sì wí fún pé, wò ó, obìnrin kan ní Endori tí ó ní ẹ̀mí abókú sọ̀rọ̀. Saulu sì paradà, ó sì mú aṣọ mìíràn wọ̀, ó sì lọ. Àwọn ọmọkùnrin méjì sì pẹ̀lú rẹ̀, wọ́n sì wá sí ọ̀dọ̀ obìnrin náà ní òru. Òun sì wí pé, èmi bẹ̀ ọ́, fi ẹ̀mí abókú sọ̀rọ̀ dá nǹkan fún mi, kí o sì mú ẹni tí èmi ó dárúkọ rẹ̀ fún ọwá òkè fún mi. Obìnrin náà sì dá lóhùn pé, wò ó, ìwọ ṣáà mọ ohun tí Saulu ṣe, bí òun ti ké àwọn abókùúsọ̀rọ̀ obìnrin àti àwọn abókùúsọ̀rọ̀ ọkùnrin kúrò ní ilẹ̀ náà. Ǹjẹ́ ẹ á ṣe tí ìwọ dẹkùn fún ẹ̀mí mi láti mú kí wọn pa mí? Saulu sì búra fún nípa Olúwa pé, bí Olúwa ti ń bẹ láàyè, ìyà kan kì yóò jẹ ọ́ nítorí nǹkan yìí. Obìnrin náà sì bíi pé, ta ni èmi ó mú wá sókè fún ọ? Òun sì wí pé, mú Samueli gòkè fún mi wá. Nígbà tí obìnrin náà sì rí Samueli, ó kígbe lóhùn rárá. Obìnrin náà sì bá Saulu sọ̀rọ̀ pé, èéṣe tí ìwọ fi tàn mí jẹ, nítorí pé Saulu ni ìwọ ṣe. Ọba sì wí fún un pé, má ṣe bẹ̀rù, kí ni ìwọ rí? Obìnrin náà sì wí fún Saulu pé, èmi rí
1: Ọlọ́run kan ṣẹ́ ti ilẹ̀ bọ̀ wá.
0: Ó sì bíi pé, èé ti rí? Ó sì wí pé, ọkùnrin arúgbó kan
1: ni ó ń ṣẹ́ bọ̀.
0: Ó sì fi agbádá bora. Saulu sì mọ̀ pé Samueli ni. Ó sì tẹríba, ó sì wúlẹ̀. Samueli sì wí fún Saulu pé, èéṣe tí ìwọ fi yọ mí lẹ́nu láti mú mi wá òkè? Saulu sì dáhùn, ó sì wí pé, ìpọ́njú ńlá bá mi, nítorí tí àwọn Filistini ń bá mi jagun. Ọlọ́run sì kọ̀ mí sílẹ̀, kò sì dá mi lóhùn mọ́ nípa ọwọ́ àwọn wòlíì tàbí nípa àlá. Nítorí náà ni èmi sì ṣe pè ọ́ kí ìwọ kí ó lè fi ohun tí èmi ó ṣe hàn mí. Samueli sì wí pé, o ti ṣe bí mi léèrè nígbà tí ó jẹ́ pé Olúwa ti kọ̀ ọ́ sílẹ̀, ó sì wá di ọ̀tá rẹ. Olúwa sì ṣe fún ara rẹ̀ gẹ́gẹ́ bí ó ti ti ipa ọwọ́ mi sọ. Olúwa sì ya ìjọba náà kúrò ní ọwọ́ rẹ̀, ó sì fi fún aládùúgbò rẹ̀, àní Dáfídì. Nítorí pé ìwọ kò gbọ́ ohùn Olúwa, ìwọ kò sì ṣe iṣẹ́ ìbínú rẹ̀ sí Amaleki. Nítorí náà ni Olúwa sì ṣe nǹkan yìí sí ọ lónìí yìí. Olúwa yóò sì fi Israẹli pẹ̀lú ìwọlé àwọn Filistini lọ́wọ́. Ní ọ̀la ni ìwọ àti àwọn ọmọ rẹ ọkùnrin yóò pẹ̀lú mi. Olúwa yóò sì fi ogun Israẹli lé àwọn Filistini lọ́wọ́. Lójú kan náà ni Saulu ṣubú lulẹ̀ gbọọrọ bí ó ti gùn, ẹ̀rú sì bá a gidigidi nítorí ọ̀rọ̀ Samueli. Agbára kò sì sí fún un nítorí pé kò jẹun ní ọjọ́ náà tọ̀sán toru. Obìnrin náà sì tọ Saulu wá, ó sì rí i pé ó wà nínú ìbànújẹ́ púpọ̀. Ó sì wí fún un pé, wò ó, ìránṣẹ́bìnrin rẹ ti gbọ́ ohùn rẹ, èmi sì ti fi ẹ̀mí mi sí ọwọ́ mi, èmi sì ti gbọ́ ọ̀rọ̀ tí ìwọ sọ fún mi. Ǹjẹ́ ní ìsinsìnyí èmi bẹ̀ ọ́, gbọ́ ohùn ìránṣẹ́bìnrin rẹ, èmi ó sì fi oúnjẹ díẹ̀ síwájú rẹ, sì jẹun, ìwọ sì ní agbára nígbà tí ìwọ bá ń lọ ní ọ̀nà. Ṣùgbọ́n òun kọ̀, ó sì wí pé, èmi kì yóò jẹun. Ṣùgbọ́n àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú obìnrin náà sì rọ̀ ọ́, òun sì gbọ́ ohùn wọn, ó sì dìde kúrò ní ilẹ̀, ó sì jókòó lórí àkété. Obìnrin náà sì ní ẹgboro màlúù kan tí ó sanra ní ilé, ó sì yára, ó pa á, ó sì mú ìyẹ̀fun, ó sì pò ó, ó sì fi ṣe àkàrà àìwú, òun sì mú un wá síwájú Saulu àti síwájú àwọn ìránṣẹ́ rẹ̀, wọ́n sì jẹun, wọ́n sì dìde, wọ́n lọ ní òru náà.
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé kìíní ti Samueli, orí ìkọkàndínlọ́gbọ̀n. Àwọn Filistini sì kó gbogbo ogun wọn jọ sí Afeki, Israẹli sì dó ní ibi ìsun omi tí ó wà ní Jesreeli. Àwọn ìjòyè Filistini sì kọjá ní ọ̀rọ̀ ọ̀run àti ní ẹgbẹgbẹ̀rún. Dafidi ati awon omokunrin re pelu Akishi si keyin. Awon ijoye Filisti ni si bere wipe kini awon eberu nse ni yi. Akishi si wi fun awon ijoye Filisti ni pe Dafidi ko yi iranse Saulu oba Israeli ti wa lodo mi lati ojo won yi tabi lati odun won yi emi ko ti ri isise kan ni owo re lati ojo ti o ti de odo mi titi di oni yi. Awon ijoye Filisti ni si binu si. Awon ijoye Filisti ni si wi fun pe je ki okunrin yi pada ki o si lo si ipo re ti o fi fun ki o ma si je ki o ba wa sokale lo si ogun ki o ma ba ja si ota fun wa ni ogun kini ohun fi ba oluwa re laja ori awon eniyan wonyi ko se yi ni Dafidi ti won tori re gberin ara won ninu ijo wipe Saulu pa egbegberun re Dafidi si pa egbegbarun ti re Akishi si pe Dafidi o si wi fun pe bi oluwa ti nbe laye iwo je olotito ati eni iwa rere loju mi ni alo re ati abo re pelu mi ni ogun nitori pe emi ko ti ri buburu kan lowo re lati ojo ti iwo ti to mi wa titi o fi di oni yi sugbon loju awon ijoye iwo ko se eni ti o to nje yi pada ki o si ma lo ni alaafia ki iwo ki won ba se banuje fun awon Filistini Dafidi si wi fun Akishi pe kini emi se kini iwo si ri lowo iranse re lati ojo ti emi ti gbe niwaju re titi di oni yi ti emi ki yo fi lo ba awon ota obaja. Akishi si dan o si wi fun Dafidi pe emi mo pe iwo se eni rere loju mi bi angeli olorun sugbon awon ijoye Filistini wi pe ohun ki yo ba wa lo si ogun nje ni isisiyi dide ni owuro pelu awon iranse oluwa re ti o ba o wa ki e si dide ni owuro nigba ti ile ba mo ki e si ma lo. Dafidi ati awon omokunrin re si dide ni owuro lati pada lo si ile awon Filistini. Awon Filistini si goke lo si Jesreeli. Iwe kini ti Samueli ori ogbon. O si se nigba ti Dafidi ati awon omokunrin re si bo si Siglagi ni ijo keta awon ara Amaleki si ti kolu iha ariwa ati Siglagi won si ti kun won si ko awon obinrin ti nbe ninu re ni igbekun won ko si pa enikan omode tabi agba sugbon won ko won lo won si ba ona ti won lo. Dafidi ati awon omokunrin si wo ilu si wo ati kun ati obinrin won ati omokunrin won ati omobinrin won ni apo ni igbekun lo. Dafidi ati awon eniyan ti o wa lodo re si gbe won soke won si sokun titi agbara ko si si fun won mo lati sokun a si ko awon aya Dafidi mejeji ni igbekun lo Ahinoamu ara Jesreeli ati Abigaili aya Nabali ara Kameli. Dafidi si banuje gidigidi nitori pe awon eniyan na si n soro lati so ni okuta nitori ti inu gbogbo awon eniyan na si baje olukuluku okunrin nitori omo re okunrin ati nitori omo re obinrin sugbon Dafidi mu ara re ni okan le ninu Oluwa Olorun re. Dafidi si wi fun Abiatari alufa omo Ahimeleki pe emi be o mu efodu fun mi wa ni yi. Abiatari si mu efodu na wa fun Dafidi. Dafidi si bere lodo Oluwa wi pe ki emi ki o lepa ogun yi bi emi le ba won o si da lohun pe lepa nitori pe ni biba iwo ba won ni gbigba iwo si ri won gba. Bẹ́ẹ̀ni Dafidi ati ẹgbẹ̀ta ọmọkùnrin ti nbẹ lọ́dọ̀ rẹ̀ si lọ wọ́n si wá sí ibi odò Besori apá kan si dúró ṣùgbọ́n Dafidi àti irinwó ọmọkùnrin lépa wọn igba ènìyàn ti ààrẹ mú tí wọn kò lè kọjá odò Besori si dúró lẹ́yìn wọ́n si rí ara Ijipti kan ní oko wọ́n si mú tọ Dafidi wá wọ́n si fún un ní oúnjẹ ó si jẹ wọ́n si fún un ní omi mu wọ́n si bùn un ní àkàrà èso ọ̀pọ̀tọ́ àti ṣíri àjàrà gbígbẹ méjì nígbà tí ó si jẹ tán ẹ̀mí rẹ̀ si sọjí nítorí pé kò jẹ oúnjẹ bẹ́ẹ̀ ni kò sì mu omi ní ìjọ mẹ́ta ní ọ̀sán àti ní òru. Dafidi si bi léèrè pé ọmọ ta ni ìwọ ìṣe àti níbo ni ìwọ ti wá òun sì wí pé ọmọ ara Ejipti ni èmi ìṣe ọmọ ọ̀dọ́ ọkùnrin kan ara Amaleki Olúwa mi sì fi mí sílẹ̀ nítorí pé láti ìjọ mẹ́ta ni èmi ti ṣe àìsàn àwa sì gbé ogun lọ sí ìhà gúúsù ti ara Keriti àti sí apá tí ṣe ti Juda àti sí ìhà gúúsù ti Kalebu àwa sì kun Siglagi. Dafidi si bi léèrè pé ìwọ lè mú mi sọ̀kalẹ̀ tó ẹgbẹ́ ogun yìí lọ bí òun sì wí pé fi Ọlọ́run búra fún mi pé ìwọ kì yóò pa mí bẹ́ẹ̀ ni ìwọ kì yóò sì fi mí lé Olúwa mi lọ́wọ́ èmi ò sì mú ọ̀sọ̀kalẹ̀ tọ ẹgbẹ́ ogun náà lọ. Ó sì mú sọ̀kalẹ̀ sì wò ó wọ́n sì tàn kailẹ̀ wọ́n ń jẹ wọ́n mu wọ́n sì ń jó nítorí ìkógun púpọ̀ tí wọ́n kó láti ilẹ̀ àwọn Filistini wá àti láti ilẹ̀ Juda. Dafidi si pa wọn láti àfẹ̀mọ́júmọ́ títí ó fi di àṣálẹ̀ ijọ́ kejì kò sì sí ẹnìkan tí ó là nínú wọn bí kò ṣe irinwó ọmọkùnrin tí wọ́n gun ìbákasí ẹ̀ tí wọ́n sì sá. Dáfídì sì gba gbogbo nǹkan tí àwọn ará Amaleki ti kó. Dáfídì sì gba àwọn obìnrin rẹ̀ méjèèjì. Kò sì sí nǹkan tí ó kù fún wọn, kékeré tàbí ńlá, ọmọkùnrin tàbí ọmọbìnrin, tàbí ìkógun, tàbí gbogbo nǹkan tí wọ́n ti kó. Dáfídì sì gba gbogbo wọn. Dáfídì sì kó gbogbo àgùntàn àti màálù. Wọ́n sì dà wọ́n ṣáájú nǹkan mìíràn tí wọ́n gbà. Wọ́n sì wí pé èyí yìí ni ìkógun ti Dáfídì. Dáfídì sì bá igba ọkùnrin tí ó ti rẹ̀ ju àti tọ Dáfídì lẹ́yìn tí òun ti fi sílẹ̀ ní odò Besori. Wọ́n sì lọ ìpàdé Dáfídì àti láti pàdé àwọn ènìyàn tí ó pẹ̀lú rẹ̀. Dáfídì sì pàdé àwọn ènìyàn náà, ó sì kí wọn. Gbogbo àwọn ènìyàn búburú àti àwọn ọmọ Bélíálì nínú àwọn tí ó bá Dáfídì lọ sì dáhùn. Wọ́n sì wí pé bí wọn kò ti bá wa lọ, a kì yóò fi nǹkan kan fún wọn nínú ìkógun tí àwa rí gbà, bí kò ṣe obìnrin olúkúlùkù wọn àti ọmọ wọn, kí wọn kí ó sì mú wọn, kí wọn sì máa lọ. Dáfídì sì wí pé ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ̀yin ará mi. Olúwa ni ó fi nǹkan yìí fún wa, òun ni ó sì fà wá mọ́, òun ni ó sì fi ẹgbẹ́ ogun tí ó dìde sí wa lé wa lọ́wọ́. Ta ni yóò gbọ́ tiyín nínú ọ̀ràn yìí? Ṣùgbọ́n bí ìpín ẹni tí ó sọ̀kalẹ̀ lọ sí ìjà ti rí, bẹ́ẹ̀ ni ìpín ẹni tí ó dúró ti ẹrù. Wọ́n ó sì pin bákan náà. Láti ọjọ́ náà lọ, ó sì pa á ní àṣẹ, ó sì sọ lé òfin fún Ísírẹ́lì títí di òní yìí. Dáfídì sì bọ̀ sí Siglagi, ó sì rán nínú ìkógun náà sí àwọn àgbà Júdà àti sí àwọn ọ̀rẹ́ rẹ̀. Ó sì wí pé, wò ó, èyí ni ẹ̀bùn fún yín láti inú ìkógun àwọn ọ̀tá Olúwa wá. Ó sì rán sí àwọn tí ó wà ní Bétélì àti sí àwọn tí ó wà ní Gúúsù Ramoti, àti sí àwọn tí ó wà ní Jatiri, àti sí àwọn tí ó wà ní Aroeri, àti sí àwọn tí ó wà ní Sifmoti, àti sí àwọn tí ó wà ní Eshtemua, àti sí àwọn tí ó wà ní Rakali, àti sí àwọn tí ó wà ní ìlú àwọn Jeramieli, àti sí àwọn tí ó wà ní ìlú àwọn ará Keni, àti sí àwọn tí ó wà ní Homa, àti sí àwọn tí ó wà ní Korashani, àti sí àwọn tí ó wà ní Ataki, àti sí àwọn tí ó wà ní Ebroni, àti sí gbogbo ìlú wọn ni tí Dáfídì ti ká rẹ̀ àti àwọn ọmọkùnrin rẹ̀ máa rìn kiri.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé kìíní ti Samueli, orí 21. Àwọn Filistini sì bá Ísírẹ́lì jà. Àwọn ọkùnrin Ísírẹ́lì sì sá níwájú àwọn Filistini. Àwọn tí ó fi ara pa sì ṣubú ní òkè Gilboa. Àwọn Filistini sì ń lépa Saulu àti àwọn ọmọ rẹ̀ kíkan. Àwọn Filistini sì pa Jonathani àti Abinadabu àti Mekishua, àwọn ọmọ Saulu. Ìjà náà sì burú fún Saulu gidigidi. Àwọn tafàtafà sì ta á ní ọfà, ó sì fi ara pa púpọ̀ ní ọwọ́ àwọn tafàtafà. Saulu sì wí fún ẹni tí ó rí ìhámọ́ra rẹ̀ pé, "Fàìdà rẹ yọ kí o sì fi gún mi, kí àwọn aláìkọlà wọ̀nyí kí ó má bàa wá gún mi, àti kí wọn kí ó má bàa fi mí ṣe ẹlẹ́yà." Ṣùgbọ́n ẹni tí ó rí ìhámọ́ra rẹ̀ kò fẹ́ ṣe bẹ́ẹ̀, nítorí pé ẹ̀rú bà á gidigidi. Saulu sì mú ìdá náà, ó sì fi pa ara rẹ̀. Nígbà tí ẹni tí ó rí ìhámọ́ra rẹ̀ sì rí pé Saulu kú, òun náà sì fi ìdá rẹ̀ pa ara rẹ̀. Ó sì kú pẹ̀lú rẹ̀. Saulu sì kú àti àwọn ọmọ rẹ̀ mẹ́ta àti ẹni tí ó rú ìhámọ́ra rẹ̀ àti gbogbo àwọn ọmọkùnrin rẹ̀ ní ọjọ́ kan náà. Nígbà tí àwọn ọkùnrin Ísírẹ́lì tí ó wà ní apá kejì àfonífojì náà àti àwọn ẹni tí ó wà ní apá kejì Jọ́dánì rí pé àwọn ọkùnrin Ísírẹ́lì sá àti pé Saulu àti àwọn ọmọ bíbí rẹ̀ sì kú, wọ́n sì fi ìlú sílẹ̀, wọ́n sì sá. Àwọn Filistini sì wá, wọ́n sì jókòó sí ìlú wọn. Ó sì ṣe ní ọjọ́ kejì, nígbà tí àwọn Filistini dé láti bọ́ nǹkan tí ń bẹ lára àwọn tí ó kú, wọ́n sì rí pé Saulu àti àwọn ọmọ rẹ̀ mẹ́ta ṣubú ní òkè Gilboa. Wọ́n sì ké orí rẹ̀, wọ́n sì bọ́ ìhámọ́ra rẹ̀, wọ́n sì ránṣẹ́ lọ sí ilẹ̀ Filistini káàkiri láti máa sọ ní gbangba ní ilé òrìṣà wọn àti láàrin àwọn ènìyàn. Wọ́n sì fi ìhámọ́ra rẹ̀ sí ilé Ashtaroti, wọ́n sì kan òkú rẹ̀ mọ́ odi Bethshani. Nígbà tí àwọn ará Jabeshi Gileadi sì gbọ́ èyí tí àwọn Filistini ṣe sí Saulu, gbogbo àwọn ọkùnrin alágbára sì dìde, wọ́n sì fi gbogbo òru náà rìn, wọ́n sì gbé òkú Saulu àti òkú àwọn ọmọ bíbí rẹ̀ kúrò lára odi Bethshani, wọ́n sì wá sí Jabeshi, wọ́n sì sun wọ́n níbẹ̀, wọ́n sì kó egungun wọn, wọ́n sì sin wọ́n ní abẹ́ igi kan ní Jabeshi, wọ́n sì gbàwẹ̀ ní ìjọ méje. Ìwé kejì ti Samueli, orí ìkíní. Ó sì ṣe lẹ́yìn ikú Saulu, Dáfídì sì ti bi ìparun àwọn ará Amaleki bọ̀. Dáfídì sì jókòó níjọ́ méjì ní Siglagi. Ó sì ṣe ní ijọ́ kẹta sì wò ó, ọkùnrin kan sì ti bùdó wá láti ọ̀dọ̀ Saulu. Aṣọ rẹ̀ sì fàya, erùpẹ̀ sì ń bẹ ní orí rẹ̀. Ó sì ṣe, nígbà tí ó sì dé ọ̀dọ̀ Dáfídì, ó wólẹ̀, ó sì tẹríba. Dáfídì sì bi léèrè pé, "Níbo ni ìwọ ti wá?" o si wi fun pe lati budo Israeli ni emi ti sawa Dafidi si tun bi lere wi pe ora na ti ri emi be o so fun mi on si dan pe awon eniyan na sa loju ija opolopo ninu awon eniyan na pelu si subu won si ku Saul ati Jonathan ni omo re si ku pelu Dafidi si bi omode kunrin na ti o so fun lere pe iwo ti se mo pe Saul ati Jonathan ni omo re ku omode kunrin na ti o so fun wi pe bi emi ti se alabapade lori oke Gilboa si wo Saul fi ara ti oko re si wo keke ati eleshi n lepa re kikan nigba ti o si yi oju wo eyin re ti o si ri mi o pe mi emi si da lohun pe emi ni yi oun si bi mi pe iwo ta ni emi si da lohun pe ara amaleki ni emi oun si tun wi fun mi pe duro le mi emi be o ki o si pa mi nitori ti wahala ba mi emi mi si wa sibe emi si duro le mo si pa nitori ti o da mi loju pe ko si tun le la mo leyin gba ti o ti subu emi si mu ade ti o wa ni ori re ati ibowo ti o nbe ni apa re emi si mu owa ehin yi sodo oluwa mi Dafidi si de aso re mu o si fa won ya gbogbo awon okunrin ti o wa lodo re si se be gege won si sofo won si sokun won si gbawe titi de asale fun Saul ati fun Jonathan omo re ati fun awon eniyan oluwa ati fun ile Israeli nitori pe won ti epa ida subu Dafidi si bi omode okunrin na ti o ro fun wi pe nibo ni iwo ti wa won si da lehun pe omo alejo kan ara amaliki ni emi se Dafidi si wi fun pe e ti ri ti iwo ko fi beru lati na owo re lati fi pa eni ami ororo oluwa Dafidi si pe okan ninu awon omodekunrin o si wi pe sumo ki o si kolu o si ku Dafidi si wi fun pe eje re nbe ni ori ara re nitori pe enu re ni o fi jewo pe emi ni o pa eni ami ororo oluwa Dafidi si fi orin ofo yi sopo lori Saul ati lori Jonathan omo re o si pa ase lati ko awon omo Juda ni ilu orun wo ati ko sinu iwe jaseri ewa re Israeli ni apa ni oke giga re wo bi awon alagbara ti subu e ma se so ni gati e ma si se kokiki re ni igboro Ashkeloni ki awon obinrin Filistini ki o ma ba yo ki omobinrin awon alaikola ki o ma ba yo eyin oke Gilboa kiri ki o ma si ati ki ojo ki o ma ro si yin ki e ma si ni oko ore ebo nitori nibe ni agbe so asa awon alagbara nu asa Saul bi eni pe a ko fi ororo yan orun Jonathan ki pada ati ida Saul ki pada lasan laikan eje awon ti a pa ati ora awon alagbara Saul ati Jonathan ni ife ni si ara won won si dun ni ojo aye won ati ni iku won won ko ya ara won won yara ju idi lo won si ni agbara ju kini nlo eyin omobinrin Israeli e sokun lori Saul ti o fi aso ododo ati ohun oso woyin ti o fi ohun oso wura si ara aso yin wo bi awon alagbara ti subu laarin ogun ah Jonathan iwo ti a pa ni oke giga re wahala ba mi nitori re Jonathan arakunrin mi didun jojo ni iwo je fun mi ife re si mi ja si iyanu oju ife obirin lo wo bi awon alagbara ti subu ati bi ohun ija ti sebe
2: This CLM Radio, your spiritual welfare is our concern.
3: Eje ki agbadura. Olorun alaanu. Atun wa siwaju yin nisisiyi. Lati gbo oro yin. Abebe wi pe Ika owo yin fun ara yin yo ko awon oro won yin si wa le okan ni oruko Jesu an be yin wi pe emi ti ma mu ni sun tabi ti ma mu ni togbe lasiko ti an ka oro Olorun ti en fi ran orun han ni an bebe wi pe iru emi be e le won jade loruko Jesu e je ki oro yi bi ati n gbo bi ati n gba bi ati n duro le lori bi ati n fe lati se ki o mu yi pada otun wa si igbese aye olukuluko wa loruko Jesu adupe pe e ti gbo e la wa loju lati ri ohun ijile ninu oro yin e pa wa somo odo ara yin ni oruko Jesu Kristi Oluwa wa e je ki a si bibeli wa si Matthew ori ketala ese ikeji dini ogoji oko le aye irugbin rere le awon omo ijoba epo si le awon eni boboro ni irugbin rere le awon omo ijoba loni anfe soro nipa omo ijoba olorun omo ijoba olorun tabi ijoba orun ikana ni awon elomiran bi ba nso nipa omo ijoba orun tabi omo olorun ki ye won won ma ro we pe bi abaje eni ti ati sami fun lati kekere bi abaje eni ti ati so ni oruko oruko christiani oruko awon nigbagbo tabi eni ti ati ma mu lo si ile eko ojo isimi lati kekere tabi omo ti ati ka bibeli fun lati kekere tabi bi abawa lati awon ti a ma npe ni agbole igbagbo to je wi pe lo ro kotokotu baba alago asiko gbo ajo pe a ka bibeli a ma ro pe nitori be aje omo olorun sugbon bibeli je ko ye wa eni ti se omo olorun tabi eni ti ki se omo olorun awon elomiran won ma nro wi pe omo luabi ati omo olorun wi pe ikan na ni bi abari eni to rin jeje eni to soro jeje eni to lawo eni to ma nsanu awon alagbe eni ti o dabi eni pe ki nikan jeun a ma pe awon elomiran lati pin ninu awon ohun ti o ni a ma ro wi pe iru awon be won je omo olorun tabi a ma ro wi pe awon ti won lo si ile isin o seese ko je ile isin awon ti won ka bibeli tabi awon ti won ju bibeli sile ti won gbe nkan miran lowo ninu esin won tabi eni ti gbadura eni ti gbawe tabi eni to tile je wi pe o je osise ni awon eleya meya ijo a ma ro wi pe iru awon eniyan be wi pe won ti di omo olorun sugbon bibeli

ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run, kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ ọlọ́run? Ìkejì, ọmọ nínú agboolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agboolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn.

sì mú ọ̀pọ̀lọpọ̀ wá sí ọ̀dọ̀ Olúwa. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òkun Ọlọ́run lórí ayé wọn. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Olúwa nítorí ìfòróróyìn Ọlọ́run lórí ayé wọn. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí pé gbogbo àwọn oṣù tán ti ń rìnrìn àjò àti àwọn tán jọ ń ṣiṣẹ́ papọ̀. Ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ká mọ rírì Ọlọ́run. Ẹ jẹ́ ká mọ rírì Ọlọ́run nítorí pé ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àkàìníye nǹkan fún wa gẹ́gẹ́ bí ènìyàn, gẹ́gẹ́ bí ẹbí, gẹ́gẹ́ bí ìjọ. Wò ó láwò dojú, wò ó jinlẹ̀ wá rí i, wá sì mọ̀ pé ó yẹ ká yan Ọlọ́run pé a fi ìmoore wa hàn. A mọ rírì rẹ, a gbé orúkọ rẹ ga, bẹ̀rẹ̀ sí yan Ọlọ́run, bẹ̀rẹ̀ sí gbé orúkọ Ọlọ́run ga. Ìyìn wa ó yẹ ká fìyìn fún, ó yẹ ká dúpẹ́ fún. Ní orúkọ Jésù ni a ṣe ìjọsìn. Ní orúkọ Jésù ni a ṣe ìjọsìn. Bíbélì sọ fún wa nínú ìwé ìfihàn orí kínní, mo ka ẹsẹ̀ kẹwàá níbẹ̀, ó sọ pé mi wà ní ẹ̀mí ní ọjọ́ Olúwa. Ó ní mo sì gbọ́ ohùn ńlá ní lẹ́yìn mi bí ìró ìpè. Èyí ni ọjọ́ Olúwa, wàá fi ara rẹ lé ọwọ́ Olúwa pé kí Olúwa kò ní àsopọ̀ nípa ẹ̀mí Olúwa. Ẹ̀yin ará jẹ́ ká lẹnu wa ká fi ara wa lé Olúwa lọ́wọ́. Johanna Olùfẹ́, ó wà nínú ẹ̀mí ní ọjọ́ Olúwa, ó bẹ̀rẹ̀ sí ń gbọ́ Olúwa. Ẹ̀yin ará jẹ́ ká fo ara wa lé Olúwa lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ló wà níhìn-ín. Tó o bá ní àwọn ohun èlò, àwọn nǹkan tó yẹ kó fi ní àsopọ̀ lè ní àsopọ̀. A gbọ́dọ̀ sopọ̀ pẹ̀lú ẹ̀mí Ọlọ́run, nípa ẹ̀mí Ọlọ́run, nípa ẹ̀mí Ọlọ́run. Ohùn Ọlọ́run yóò wà á ní onírúurú ọ̀nà, ní ọ̀nà tó jẹ́ onírúurú. Ẹ jẹ́ ká gbàdúrà láàárọ̀ yìí pé bí ohùn Olúwa yóò ti jáde, àsopọ̀ yóò wà. Wàá ní àsopọ̀, wàá gbóhùn yẹn ketekete, wàá gbóhùn yẹn. Ẹ jẹ́ ká gbàdúrà ká bá Olúwa sọ̀rọ̀ lẹ́nu rẹ, kó bá Olúwa sọ̀rọ̀. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká gbàdúrà ká bá Olúwa sọ̀rọ̀. Nítorí pé oúnjẹ ìgbàgbọ́ tí Jòhánù ní ni pé torí pé gbóhùn Olúwa. Tó bá gbóhùn Olúwa láàárọ̀ yìí, ìgbàgbọ́ rẹ ò ní rí bákan náà mọ́. Gbàdúrà kó bá Olúwa sọ̀rọ̀. Ohùn Olúwa ó máa ń ṣe àwọn téèyàn ò lè ronú lé lórí, àwọn téèyàn ò lè lérò rẹ̀ rárá. Torí pé gbóhùn Olúwa bó ti ń ronú bí Olúwa yóò ṣe bá wa sọ̀rọ̀ nípasẹ̀ orin, wàá gbóhùn Olúwa. Kìí kan ṣe kí ká kà á, ká kọ ìwé sílẹ̀ nìkan, ṣùgbọ́n Olúwa yóò bá ọ sọ̀rọ̀, yóò sọ̀rọ̀ nípasẹ̀ rẹ bí o ti ń tẹ́tí sí àwọn ọ̀rọ̀ orin, tó ń tẹ́tí sí àwọn adùn orin ìyá ó bùkún fún ọlọ́rọ̀ yìí. Lẹ́nu rẹ kó bá Olúwa sọ̀rọ̀, Olúwa sọ̀rọ̀ nípasẹ̀ mi, bá mi sọ̀rọ̀ nípasẹ̀ alákòóso àgbà. Bí mo ti ń kà, bọ́ ti ń kà, wàá ṣe ojú mi láti rí àwọn tó yẹ kí n rí, àwọn tó yẹ kí n mọ̀. Bí o ti ń bá mi sọ̀rọ̀ nírú àkókò bí èyí, ẹ jẹ́ ká gbàdúrà ká bá Olúwa sọ̀rọ̀. Àkókò wa nínú ìwé mímọ́ ń bọ̀, Olúwa yóò sọ̀rọ̀. O máa wà nínú ẹ̀mí, o gbọ́dọ̀ wà nínú ẹ̀mí ni láti lè ní àsopọ̀, láti gbọ́. Ẹ jẹ́ ká gbàdúrà lẹ́nu rẹ kó bá Olúwa sọ̀rọ̀. Nítorí pé ènìyàn lásán, ẹlẹ́ran lásán kò lè mọ ohun ti ẹ̀mí. Ẹ jẹ́ ká gbàdúrà ká bá Olúwa sọ̀rọ̀ ní àsopọ̀ láàárọ̀ yìí. O lè ní àsopọ̀. Ẹ jẹ́ ká gbàdúrà ká bá Olúwa sọ̀rọ̀ nípasẹ̀ àwọn àsọkágbá wá inú ìwé mọ́. Olúwa yóò tún sọ̀rọ̀. Gbàdúrà láàárọ̀ yìí, àwọn àǹfààní tá a ní láti ní àyípadà, láti fọwọ́ kan ayé wa ní onírúurú ọ̀nà, láti kọ́ ìbáṣepọ̀ wa pẹ̀lú Olúwa, láti fara wa jì lọ́tún sí Ọlọ́run. Ẹ jẹ́ ká lanu wa láàárọ̀ yìí pé ìjọsìn yìí tó ṣe pàtàkì yìí yóò ṣe nǹkan tó lágbára nínú ayé rẹ. Wàá máa gbé láti máa rántí ìjọsìn tòní. Rí dájú pé ò ń bá Olúwa sọ̀rọ̀, rí dájú pé ò ń gbàdúrà. O kàn lè wà níbí lónìí lásán. O wá láti ní ìfọwọ́kàn, o wá láti gbọ́, o wá láti iṣẹ́ ìránṣẹ́ fún rán, o wá láti ní ìyípadà, o wá kí ọjọ́ iwájú rẹ ká lè tún ṣe. Lẹ́nu rẹ kó bá Olúwa sọ̀rọ̀, lẹ́nu rẹ kó bá Olúwa sọ̀rọ̀, lẹ́nu rẹ kó bá Olúwa. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká la ẹnu wa, ẹ jẹ́ ká la ẹnu wa, ẹ jẹ́ ká la ẹnu wa. Bẹ̀kọ́ bíbélì kíkà,
o tun je un oluwa miran to ma wa nigba ta ba ka bibili to tete yo ti se ranse fun o gbadura ko ba oluwa soro se ranse awon akorin ko akoko miran tun lele to ma gbe un oluwa pe yo ti se ranse fun o oluwa yo ba o soro eje ka lenu wa ka ba oluwa soro o le gba lai to ba ni asupo bayi pe kemi oluwa joana olufe o so pe mo wa ninu emi o mo gbangba ko ni diwo kankan o so bi abeniku eje ka gbadura oluwa mo fe wa ninu emi so ara re di mimo fe ara ya so ya ara re soto lotun fara re di lotun agbara to ngba emi olorun laye yo lagba lori aye re yo bu aye re mole gbadura yo gba takoso aye re gbadura ma kan fowo yo boke mu ati nwa ogbo ni yi atojo yo ja gbayanu lojo oni a fowo ka aye re wa gba loro yi olorun yo pe o ti pese gbogbo elo to fe lu sile o wa wa lowo re bayi lati so pe wa ni owo re pe ko pinu loni pe ma ri gba ma ni eri loni lanu re ko ba oluwa soro iwaasu ti olorun ti pese sile ko ni pe wa o eje ka gbadura ka ba oluwa soro eyi ni unla ti oluwa ti oluwa yo so nipasẹ iranse re eje ka lanu wa ka gbadura o fe dari wa o fe fun wa ni ona kan lati lo eje ka ba oluwa soro ka so pe bo ti nwa bo ti gege bi ohun oluwa gege bi iranse oluwa gege bi iranse oluwa lati so fun wa ohun to olorun fe ka gbo eje ka gbadura ka ba oluwa soro pe olorun yo ran lowo lati gbo pe olorun yo ran lowo wa teti sile wa teti beleje o pe gbadura ko ba oluwa soro fara re le oluwa lowo pe oluwa yo se nkanu aye re o pe oluwa yo se agbayanu kanu aye re oluwa yo se nkan ara otonu aye re lanu re ko ba oluwa soro lanu re ko ba oluwa soro lanu re o ko ba oluwa soro gbadura gbadura oluwa ma koja mi olugbala loni lanu re ba oluwa soro beni beni ohun to ti ri gba lati bere pepe odun yi bayi wa larowo to loro yi o le gba laro yi to ba setan ni ohun gbogbo ti setan olorun olorun ti pinu lati bukun olorun setan lati fowo kan o tun setan laro yi gbadura ko ba oluwa soro kini o na ti o ni je ko ri gba laro gbadura o lo amokoro se okan ti okan to sokan pelu olorun tabi ri oro olorun fin ni o kan le wa loni ojo to se pataki ojo esimi de yi ko tun kuro ni be lowo ofu alanu re oluwa mo fi ara mi fun o oluwa mo jowo ara mi fun o oluwa mo faye mi fun o lanu re ko ba oluwa soro gbadura ko ba oluwa soro a o gbodo wa ninu emi o gbodo wa ninu emi gbadura gbadura o oluwa ni mo wa loni oluwa ni mo wa loni ba iranse re soro iranse re gbo ma wu iranse re ngbo a gbokun fun o sin ma ri gba oruko oluwa yo sin je ayin logo a o gbega ni oruko jesu ni ati gbadura ni oruko jesu ni a fi gbadura eje ka gbadura ka ba oluwa soro pe oluwa mo ti wa pelu ladugbo mi to sofo mo pese okan mi sile fowo okan mi lara lona ara oto lona to yato pe kin kuro ni awon to ba ri mi wa ri aye mi wa ri iwasi mi wa ri ohun gbogbo nipa mi pe o ti yi pada gbadura ko ba oluwa soro ni oruko jesu ni a gbadura ni oruko jesu ni a gbadura amen baba a fi ope fun o a gbe oruko re ga iru anfani ta uto si wo leleyi lati wa si iwaju oba awon oba baba wa ti oluwa wa
a oluwa ti wa agbaradi oluwa wa nriti oluwa wa ti pese ara wa sile oluwa gbogbo ohun elo te fe lo laaro lati bukun wa lati fi ara yan lati fi ife ati ona yan fun wa oluwa fi fun wa ni oruko jesu bi owo re le gbogbo irinse ohun elo te lo lati lo loni elu won koja iru eniyan oruko re nikan ni o sin ja yin logo adupe baba olodumare nitori agbadua ni oruko jesu amen a wa n dedo si be bi a o ti ko ninu we orin ohun elo olojo wa orin 89 orin 89 orin mọkàndínní àádọ́rùn-ún mo ti ṣèlérí jésù mo ti ṣèlérí jésù láti sìn ọdún pin máa wà lọ́dọ̀ mi títí ọ̀gá mi ọ̀rẹ́ mi èmi kò bẹ̀rù ogun bí ìwọ bá súnmọ́ mi èmi kì yóò sì ṣìnà bó o bá fọ̀nà hàn mí jẹ́ kí n mọ̀ pé o súnmọ́ mi torí ìbàjẹ́ ayé ayé fẹ́ gba ọkàn mi ayé fẹ́ tàn mí jẹ ọ̀tá yí mi káàkiri lóde àti níná ṣùgbọ́n jésù súnmọ́ mi dáàbò bo ọkàn mi jẹ́ kí èmi kí ó máa gbọ́ ohùn rẹ olúwa nínú ìgbé ayé yìí títí nígbà gbogbo sọ mú kó dá mi lójú kọ́kàn mi níjanu sọ sì mú mi gbóhùn rẹ wẹ olùtọ́jú mi wọ́n ti ṣèlérí jésù fáwọn tó tẹ̀lé ọ pé ibikíbi tó bá wà ni àwọn náà yóò sì wà mo ti ṣèlérí láti sìn ọ́ dópin jẹ́ kí èmi máa tọ̀ lẹ́yìn ọ̀gá mi ọ̀rẹ́ mi.

ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, dúpẹ́ lọ́wọ́ rẹ púpọ̀ púpọ̀ fún ọjọ́ ìsinmi àrà ọ̀tọ̀ yìí. Bàbá ń gbàdúrà pé bí a ti ń wo ẹ̀kọ́ wa nù mọ́ báyìí, ẹ ó bá wa sọ̀rọ̀ ète yín fún ayé wa ní ayérayé àti ní àkókò yóò wá sí ìmúṣẹ nípa ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. A dúpẹ́ nítorí pé a mọ̀ pé ẹ ti dáhùn Olúwa, ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmì akíwa káàbọ̀ sí kíláàsì wa níwe mọ́ ti àárọ̀ yìí. Ẹ̀kọ́ tòórọ̀ yìí ó ní ẹ̀kọ́ 92 àkòrí náà ni òfin ti Nasaraiti. Òfin ti Nasaraiti, ẹ jẹ́ ká jọ sọ papọ̀. Àkọ́sórí wa la rí nu Númérì orí kẹfà. Númérì orí kẹfà náà níbi kíkà wa 1-27. Ṣáájú àkókò yìí, ẹni a ń fẹ́ kí ẹnìkan bá wa ka ẹsẹ̀ àkọ́sórí wa. Ẹ ṣe láti àwọn akọ látọ̀dọ̀ wọn kọrin. Sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì kó sì wí fún wọn pé nígbà tí ọkùnrin kan tàbí obìnrin kan bá ya ara rẹ̀ sápá kan láti ṣe ìlérí ti Nasaraiti, láti ya ara wọn sí Olúwa, kí ó ya ara rẹ̀ kúrò nínú ọtí wáìnì ní gbogbo ọjọ́ ìyàsápá kan rẹ̀, kí ó gbọ́dọ̀ jẹ́ ohun kan tí a fi èso àjàrà ṣe. Ṣé ẹnìkan lè bá wa kábi kíkà wa báyìí? Ẹ ṣe arákùnrin láti àdùn àwọn akọrin náà pẹ̀lú. Nínú Númérì náà ni o, Númérì orí kẹfà là ń wò níbẹ̀, ní ẹsẹ̀ ìkíní tí ẹsẹ̀ kẹta ó dín ní 30. Ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ kẹsàn-án la ti máa kọ́kọ́ kà fún ìbẹ̀rẹ̀ náà. Olúwa sì sọ fún Mósè pé, sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì kí o sì wí fún wọn pé nígbà tí ọkùnrin kan bá tàbí obìnrin kan bá ya ara rẹ̀ sápá kan láti ṣe ìlérí ti Nasaraiti, láti ya ara wọn sí Olúwa, kí ya ara rẹ̀ kúrò nínú ọtí wáìnì tàbí ọtí líle, kí ó má sì ṣe mu ọtí wáìnì kíkan tàbí ọtí líle tí ó kan, kí ó má sì ṣe mu ọtí èso àjàrà kan, bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ jẹ èso àjàrà tútù tàbí gbígbẹ ní gbogbo ọjọ́ ìyàsápá kan rẹ̀, kò gbọ́dọ̀ jẹ nǹkan tí a fi èso àjàrà ṣe láti koro rẹ̀ títí dé epo rẹ̀, ní gbogbo ọjọ́ ìyàsápá kan rẹ̀, kí a bẹ kí ó má ṣe kàn ní orí títí ọjọ́ wọn ni yóò fi pé nínú èyí tí a wí ara rẹ̀ sọ́tọ̀ sí Olúwa, kí ó jẹ mímọ́, kí ó sì jẹ́ kí ìdírun orí rẹ̀ kí ó máa dàgbà ní gbogbo ọjọ́ tí ó yára rẹ̀ sápá sọ́tọ̀ sí Olúwa. Òun kò gbọ́dọ̀ súnmọ́ òkú, òun kò gbọ́dọ̀ sọ ara rẹ̀ di aláìmọ́ nítorí bàbá rẹ̀ tàbí nítorí ìyá rẹ̀, nítorí arákùnrin rẹ̀ tàbí nítorí arábìnrin rẹ̀, nígbà tí wọ́n bá kú, nítorí pé ìyàsápá kan Ọlọ́run rẹ̀ ń bẹ ní orí rẹ̀, ní gbogbo ọjọ́ ìyàsápá kan rẹ̀ mímọ́ ni òun fún Olúwa. Bí ènìyàn kan bá sì kú lójijì lẹ́bàá ọ̀dọ́ rẹ̀, tí ó bá sì ba orí ìyàsápá kan rẹ̀ jẹ́, nígbà náà ni kí ó fa orí rẹ̀ ní ọjọ́ ìwẹ̀numọ́ rẹ̀, ní ọjọ́ keje ni kí ó fa. Ẹ ṣe púpọ̀ o, arábìnrin wa. Ọ̀rọ̀ tí a pè ní Nasaraiti yìí, èdè Hebrew la ti mú ta pè ní Nasa, èyí la pè ní ìyàsápá kan. Ó túmọ̀ sí pé yíya nǹkan kan sí ọ̀tọ̀, tàbí kéèyàn ya nǹkan kan sí mímọ́ fún ohun èlò mímọ́. Ó yàtọ̀ o pátápátá o, kú ọ̀rọ̀ ta pè ní Nasari, èyí ta lò láti ṣe àfihàn Jésù Kristì, nítorí pé Jésù ń gbé nílùú Nasaraiti. Ṣé ló dàbẹ́ pé ta bá sọ pé ẹni tó ń gbé Nàìjíríà a pè ní Nigerian Nazarene, òun ni a pè ní ẹnìkan, èyí tó ń gbé tàbí bóyá olùgbé rẹ̀ wà ní Nasaraiti. Ká bá tẹ̀ wá sọ eléyìí, ẹ̀jẹ̀ Nasiri yìí, èyí ni èèyàn máa ń ṣe finúfíndọ̀ ṣe láti ọ̀dọ̀ ọkùnrin tàbí obìnrin kan, èyí tó pinnu láti ya ara rẹ̀ sọ́tọ̀ fún èrèdí kan. Èrèdí náà ni pé kó lè gbé fún Ọlọ́run nìkan, àti láti ya ara rẹ̀ sọ́tọ̀ gbogbo ayé rẹ̀ pátápátá pátápátá fún iṣẹ́ ìsìn Olúwa.
ifilole weti oni se pelu yasapa ka won nasiri oni ami gbe aye ete yara re soto patapata to fara re ji fun olorun ibere na ri tani nasiri kini yasapa kan re kilo tumo si ninu fun awa onigbagbo majemo titun tani nasiri ati kini yasapa kan re tumo si fun awa onigbagbo majemo titun arakunrin to wa nibe yen ati pe nikan be nasiri ni enikan to nasarite ẹ̀húnlẹ́ni tó ń gbé ní nasareti ara nasareti ìwé mímọ́ sọ fún wa pé àwa táti fayé wa jì táti fayé wa fún olúwa ẹ ṣe púpọ̀ arákùnrin wa ẹnìkan obìnrin tàbí obìnrin tó gẹ̀jẹ̀ ara rẹ̀ tó fara rẹ̀ jẹ́jẹ̀ tó jọ̀wọ́ ara rẹ̀ pé òun á máa gbé fún olúwa títí láéláé pé òun á máa sìn gẹ́gẹ́ bí ohun tárákùnrin wa sọ fún wa òun láti rí i dájú pé kó gbègbé ayé tó yara rẹ̀ sọ́tọ̀ fún olúwa àti gbogbo ohun tó ń tini lọ́gbọ̀n gbọ̀n gbogbo rẹ̀ kó fi jì fún olúwa pátápátá ní ti òtítọ́ gbogbo onígbàgbọ́ nu kristi ni ó jẹ́ násìrì ti ẹ̀mí a pè wá láti yára gbàsápá kan kúrò nínú ẹ̀ṣẹ̀ ká máa gbé ìgbé ayé ìwà mímọ́ àti inú ṣẹ́ẹ̀sì olúwa ohun mẹ́ta là ń wà kọ́kọ́ ìyàsápá kan ti ara ẹni àti ìfara ẹni jì násìrì àlàyé ìrúbọ àti ohun tí násìrì túmọ̀ sí ká bẹ̀rẹ̀ ní àkọ́kọ́ ìyàsápá kan ti ara ẹni àti ohun tí násìrì túmọ̀ sí ẹjẹ́ káwo nù númẹ́rì náà a ti kà níbẹ̀ ẹjẹ́ káwo ẹsẹ̀ kínní orí kẹfà ẹsẹ̀ kínní olúwa sọ fún mose pé sọ fún àwọn ọmọ israẹli kí o sì wí fún wọn pé nígbà tí ọkùnrin tàbí obìnrin kan bá ya ara rẹ̀ sápá kan láti ṣe ìlérí ti násìrì láti ya ara rẹ̀ sí olúwa kí ó ya ara rẹ̀ kúrò nínú ọtí wáìnì àti ọtí líle kí ó má sì ṣe mu ọtí wáìnì kíkan tàbí ọtí líle tí ó kan kí ó má sì mú ọtí èso àjàrà kan bẹ́ẹ̀ ni kí kò gbọ́dọ̀ jẹ́ èso àjàrà tútù tàbí gbígbẹ ní gbogbo ọjọ́ ìyàsápá kan rẹ̀ ni kí o gbọ́dọ̀ jẹ́ ohun kan tí ó fi èso àjàrà ṣe láti kúrò rẹ̀ títí de èpo rẹ̀ ní gbogbo ọjọ́ ìlérí ìyàsápá kan rẹ̀ kí abẹ kí ó má ṣe kàn ní orí títí ọjọ́ wọn nìyí ó fi pé nínú èyí tí yìí ó yára rẹ̀ sọ́tọ̀ sí olúwa kí ó sì jẹ́ mímọ́ kí ó sì jẹ́ kí irun ìdírun rẹ̀ orí rẹ̀ kí ó máa dàgbà ní gbogbo ọjọ́ ìyàsápá kan rẹ̀ sí ọ̀tọ̀ rẹ̀ òun kò gbọ́dọ̀ súnmọ́ olúwa òun kò gbọ́dọ̀ sọ ara rẹ̀ de aláìmọ́ nítorí bàbá rẹ̀ tàbí nítorí ìyá rẹ̀ tàbí nítorí arákùnrin rẹ̀ tàbí nítorí arábìnrin rẹ̀ nígbà tí wọ́n bá kú nítorí ìyàsápá kan ọlọ́run rẹ̀ ń bẹ ní ọjọ́ rẹ̀ ní gbogbo ọjọ́ ìyàsápá kan rẹ̀ mímọ́ ni òun fún olúwa nínú ìwé Róòmù orí 12 a kà níbẹ̀ ní ẹsẹ̀ ìkíní àti ẹsẹ̀ ìkejì Róòmù orí 12 ẹsẹ̀ ìkíní àti mo fi ìyọ́nú ọlọ́run bẹ̀yìn ara kí ẹ̀yin kí ó fi ara yín fún ọlọ́run ní ẹbọ ààyè mímọ́ ìtẹ́wọ́gbà èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà kí ẹ má sì dára yín pọ̀ máa yé yìí ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun ní ìrò inú yín kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ ọlọ́run tó dára tí ó sì pé tí ó sì ṣe ìtẹ́wọ́gbà tí ó sì pé ìyàsápá kan násìrì ó jẹ́ ti ara ẹni kí èèyàn mọ̀ọ́mọ̀ ṣe èyí tí èèyàn yàsápá kan mímọ́ fún ìṣìn olúwa nínú ìwé ibi kíkà wa nù númẹ́rì ẹ̀jẹ̀ násìrì ó ní ṣe pẹ̀lú àlàyé mẹ́ta níbẹ̀ àìgbọ́dọ̀ ṣe mẹ́ta fún àwọn ọmọ ìsírẹ́lì béèrè dárúkọ àwọn ojúṣe díẹ̀ tá a kọ̀ fún àwọn násìrì pé wọn ò gbọ́dọ̀ ṣe àti ìṣe pàtàkì rẹ̀ arákùnrin wa níbẹ̀ násìrì a kọ̀ fún wọn láti má mu ọtí líle
won o gbodo geerun won won o gbodo lo si bi ayeye okukoku kan e se arakunrin wa ki oluwa ko bokun yin ise pataki ti ohun tele wa fun ni kiko fun won yi ni pe o gbe agbekale ti o ga ti wa mimo ati ijowo ara ni patapata ti olorun beere fun awon eniyan to sto pe awon ti faye won fun ti won jowo ara won fun ise isin re e je ka kiyese leyi awon ti a ko fun won yi o ni awon kokoro kan ise pataki kan otin wa ni lile abi otin lile leyi yo fi ara ati iwa ese eniyan han ninu aye eniyan pe to ma paruwo nigba gbogbo pe temi lorun oye gbodo ye wa pe wine ako fun wa nitori pe o ye ori eniyan o ma ru eniyan soke o ma nje ki opo le eniyan ko daru o ma mu ki dajo ka se gbenu idajo o sin lewu gidigidi fun ijosin toto ti kristeni e to fe je mimo to sin fe fi ara re soto si oluwa gege bi atire ninu apere awon bibeli ninu genesis ori kesan ninu genesis ori kesan ari nibe ni ese ese ogun nibe 920 genesis 920 no arab sin bere sin se agbe o sin gbe ogba jara o sin mu ninu otin wine na o mu amupara o sin tu ara re si ruhu ninu ago re nitori eleyi bayi ikan ninu awon omo re o wa ri abo o wa deni egun ki je pe deni egun ni gan ari omobirin loti to mu otin wine tori pe inu re dun o wa mu otin lile o wa de ibori o wa de irira o Olorun kilo o ni koko iboko Abrahamu ko ni wa sori re o wa de ota Olorun ni gbose Olorun wo gba wa ni oruko Jesu o oran miran ti akiyesi nibe ni ori irun ori Nasiri ninu numeri ori kefa ni ese ikarun 5 numeri ori ikarun 6:5 ni gbogbo ojo ileri iyasapa kan re ki abe kan ma se kan ni ori titi ojo won ni yo fi pe ninu eyi ti o yara re soto si oluwa ki o je mimo ki o sin je ki idirun ori re ki o ma dagba ari ni pe laarin awon ju opolopo irun irun won ma gun won ni irun to po ni pataki awon okunrin o je ami pe won ni agbara nipa ti ara orita irun orita ri lori nasiri yen o so nipa iyara re soto okun ti agbara re fun ise ise olorun nitori pe a ri gege bi ami pe o je eni to yato ami eni to je gan gege bi nasiri eko wo la ko nipa igbe aye iwoso to ma je ami Jesu Christi apostle Paul so nu Galatia ori kefa ese keta dini ogun o ni mi ru ami Jesu Christi ni ara mi nitori na lati sin lo keni keni ko ma se yo mi lenu mo akoko ti eje yi wa fun o je kukuru ko ju bi ogbon ojo lo o le je fun gbogbo igba gbogbo igbe aye jo atun se akiyesi ni pe yato si eje ti ara ni ti nasiri nasiri pelu tun le je pe boya lati orun wa tabi nipa eje awon obi won nipa awon ibere bayi daruko awon nasiri kan ninu bibeli ati awon eko ti awon onigbagbo le ko nipa yara soto won lowo otun mi ni o lati owo otun mi nibe yen lowo otun mi enikan nibe ti mo le ri owo kan nibe igbe aye nasiri a se akosile re nu ta ko akoko nasiri aya soto fun ise sin oluwa ko gbodo mo tin lile kankan ikeji gege bi nasiri to
to ba ti je je fun oluwa o gbodo ri daju pe o mu eje yi se fun oluwa e se pupo ki oluwa ko bokun yin apere awon nursing ni bibeli ni awon ti ayan latorun wa samsoni gege bi atinu oni dadu ori karun ni ese karun si ese keta dinu ogun ati ori ke ese kerin dinu ogun ari johanu pelu ni ori kini ese ke dogun nibe nasiri lati nipa eje awon obi nipa eti samueli lati odo iya re ana kini awon eko ti iyara soto nasiri ti iyara soto patapata kristi ati iyara soto ti olorun ti lodo kristeni o salaye iwa mima ti fara eniji ti olorun beere lowo awon onigbagbo gege bi ati ti atupale re ninu oro oluwa lati sin pelu okan kan susu ninu ile olorun ohun to ye ka kiyesi koko to ye ka kiyesi ni pe iyara ni soto won awon eniyan kan wi pe nipa iwa won lo fi mo won eyi lo mu a lo si koko ikeji irubo ti a salaye fun eje nasiri ti ko gbodo dibaje ninu numeri ori kefa ni ese kesan bi enikan bi eniyan kan ba sin ku lojiji leba odo re ti o ba sin ba ori yasapa kan re je nigba na ni ki o fa ori re ni ojo wenuma re ni ojo keje ni ki o fa ati ni ojo kejo ki o mu adaba meji tabi omo eyele meji ka alufa wa si enu ona agu ajo ki alufa ki o sin ri okan ninu ebo ese ati ikeji ni ebo sisan ki o sin se tutu fun o nitori ti o se nipa oku ki o sin ya ori re si mimo ni ojo naa ki o sin ya ojo iyasapa kan re si mimo si oluwa ki o sin mu akọ ọdọ agutan kan lọdun kan wa fun ebo ebi ṣugbọn ọjọ ti o ṣaaju yoo di asan nitori pe iyasapa kan re ti bajẹ èyí sì ni òfin ti násìrì nígbà tí ọjọ́ ìyàsápá kan rẹ̀ bá pé kí a sì mú un wá sí ẹnu ọ̀nà àgọ́ àjọ òun ó sì mú ọrẹ bọ́ rẹ̀ wá fún olúwa akọ ọ̀dọ́ àgùntàn kan lọ́dún kan àti aláìlábùkù fún ẹbọ sísun àti abo ọ̀dọ́ àgùntàn kan ọlọ́dún kan aláìlábùkù fún ẹbọ ẹ̀ṣẹ̀ àti àgbò kan aláìlábùkù fún ẹbọ àlàáfíà bí nọ́sírì yìí tó bá di aláìmọ́ nípa fífara kan òṣù òkú lẹ́yìn ìgbà tó ti fara rẹ̀ jì fún olúwa tó ra ẹ̀sọ́tọ̀ a rí pé tó bá ti fara kan òkú ó ti ba ẹ̀jẹ̀ májèmúrẹ́ ó gbọ́dọ̀ la àwọn ìlànà ìwẹ̀nù mọ́ kó là á kọjá nítorí ohun tó ṣe ní àkókò yìí ọjọ́ méje là ń retí pé kó fa orí rẹ̀ nígbà tó jẹ́ pé ní ọjọ́ kẹjọ yóò wà pẹ̀lú àwọn àlùfáà wọn wá ṣe àwọn ìrúbọ kan wọn láti wẹ̀ mọ́ àbáyọrí ẹ̀ ni pé a tún wá bẹ̀rẹ̀ padà ìyá sọ́tọ̀ rẹ̀ lọ́tọ̀ọ́n a tún bẹ̀rẹ̀ padà láti jẹ́ kí irun rẹ̀ kó bẹ̀rẹ̀ sí ń gbùn a wá kọ gbogbo àwọn àìgbọ́dọ̀ ìwọ̀ tá a ti kọ fún a wá yára ìsọ́tọ̀ gẹ́gẹ́ bí kókó tó di pé ó dẹ̀ṣẹ̀ yín afa rẹ̀ jì pátápátá ìbéèrè ẹ̀kọ́ wo làwọn onígbàgbọ́ lè rí kọ́ nínú àwọn ẹ̀jẹ̀ tí àwọn násìrì bàjẹ́ tí a sì wá fagilé gbogbo ọjọ́ ìyá ìsọ́tọ̀ wọn ẹ jẹ́ kí n sọ nítorí àkókò wà nígbà tí onígbàgbọ́ kan bá ṣubú sínú ẹ̀ṣẹ̀ ó wá sọ di àti gbogbo ìyá sọ́tọ̀ rẹ̀ ó wá di aláìníláárí aláìwúlò ó di aláìníláárí níwájú olúwa àfi tó bá ronú pòwàdà tá bá mo bọ̀ sípò ní àwọn ọjọ́ yẹn ò ní rántí rẹ̀ mọ́ èrèdí ni tí mo fi ń ka ìsíkẹ́lì ní orí ìkẹjọ ìsíkẹ́lì orí kẹta ni ẹjọ ìsíkẹ́lì orí kẹta à ń kà níbẹ̀ ní ẹsẹ̀ ogún 20:320 ẹ̀wẹ̀ nígbà tí olódodo bá yí padà kúrò nínú òdodo rẹ̀ tí ó sì dá ẹ̀ṣẹ̀
ti mo se fi ohun digbolu siwaju re yo ku nitori ti iwo ko kilo fun yo ku ninu ese re a ki yo ran ti ododo re ti o ti se sugbon eje re ni mi o bere ni owo re eje re ni mi o be lowo re ki olorun ko paye wa monu wa mi ma ti wa funfun ni oruko jesu eyi o tako abu aye raye ti awon ni waso ike to so pe to nigba bo ba ti dene igbala o dene igbala titi laye agbodo ki agbodo ran ti Judas Iscariot eni to ba Jesus Christ lo soke sodo nu che ranse gege bi okan lara awon omo eyin awon ojo dema o kilo fun gbogbo awon nigbagbo pe ka kiye sara gidigidi nipa ese ke eri ko ma ba ba to fufun wa je ni wa je olorun ati gbogbo aye raye lopin awon eje nasiri yi nasi an reti pe ki nasiri ko se awon ayeye kan pelu awon alufa leyin gba ti awon alufa ba ti se gbogbo aye kan nasiri ko fa ori re koko irun ori yen koko sinu ina gege bi ore bo a ri pe awon alufa yo wa se ore bo yi ile je pe o ti fi se esin to dara julo fun oluwa tele to yara esoto sibe o gbodo a gbodo lu eje yen lati se tutu fun ese yen ni akoko ayeye yi a to nasiri na sile ni eyan ojo mejo ibere kini abayori eje awon nasiri wa awon nigbagbo lode oni mo to fe se fun ra mi awon nasiri yi a o je apere ijosin awon omo israeli o ko wa pe gbogbo nigbagbo ni a pe

àti ara ẹ̀ṣẹ́ àpẹẹrẹ ká lọ́wọ́ sí gbogbo ìṣe àti ohun tí ìjọ ń ṣe gbogbo nígbàgbọ́ ká yẹra kúrò nínú gbogbo tó fara jọ ibi ká yára wa sọ́tọ̀ fún olúwa ká yára wa pátápátá kúrò lọ́dọ̀ ayé gbogbo ohun tá à ń ṣe nígbà náà ká ohun tó dára jùlọ ká fi fún olúwa èyí tó máa jẹ́ ìtẹ́wọ́gbà tó sì jẹ́ mímọ́ tá a wẹ̀ mọ́ nípa ẹ̀jẹ̀ lópin gbogbo rẹ̀ kókó ìkẹta àwọn àlùfáà sọ̀rọ̀ àsọ ìkéde àwọn àlùfáà tó kẹ́yìn fún àwọn ènìyàn ọlọ́run ìkéde àwọn àlùfáà tó kẹ́yìn fún àwọn ènìyàn ọlọ́run ní orí kẹfà ní ẹsẹ 22 olúwa sì sọ fún mósè pé sọ fún aróní àti fún àwọn ọmọ rẹ̀ pé báyìí ni ẹ̀yin yóò máa súre fún àwọn ọmọ ísírẹ́lì kí ẹ máa wí fún wọn pé kí olúwa kí ó bù sí fún yín ìjọ ẹ sọ pé àmì kí ó pa ọmọ kí olúwa kí ó mú ojú rẹ̀ mọ́lẹ̀ sí ọ lára àmì kí ó ṣàánú fún àmì kí olúwa kí ó máa bójú ọ kí ó sì máa fún ọ ní àlàáfíà báyìí ni wọn ó fi orúkọ mi ra àwọn ọmọ ísírẹ́lì mi ó sì bù sí fún wọn ọlọ́run pàṣẹ fún àwọn ọmọ ísírẹ́lì pé ká bùkún fún wọn a funfun lẹ́yìn ìgbà tí àwọn ọmọ ísírẹ́lì tó ti gbàgbọ́ nìkan tán gbọ́ràn sí àṣẹ àti àwọn ìlànà tó olúwa fi fún wọn bákan náà lórí lónìí a rí pé àwọn ọmọ ísírẹ́lì awẹ̀ wọ́n nù aya wọ́n sọ́tọ̀ àwọn ọmọ léfi aya ara wọn sọ́tọ̀ fún olúwa fún iṣẹ́ ìsìn olúwa láti inú ọ̀rọ̀ àsọkágbá yìí abala mẹ́ta ló ṣe abala kọ̀ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ a rí pé ó ní ṣe pé àwọn ara kristi mẹ́tẹ̀ẹ̀ta ná jẹ́ mẹ́ta ná ṣọ̀kan nínú ìbùkún àwọn ènìyàn mímọ́ mo gbàdúrà lónìí pé ọlọ́run baba ọlọ́run ọmọ ọlọ́run mọ́ yóò bùkún wa nú ìjọsìn tó jẹ́ ara àtọ́ lórúkọ jésù a rí nínú ìbùkún àwọn àlùfáà ìbùkún oore ọlọ́run àti ìpamọ́ àkọ́kọ́ nìyẹn ìkejì oore ọ̀fẹ́ ọlọ́run àti ìfarahàn rẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bùn ọlọ́run àti àlàáfíà rẹ̀ àìkọ́wò la lè rí kọ́nú eléyìí ó ṣe pàtàkì fún adarí ká gbàdúrà fún ìjọ tá à ń darí ká bùkún fún wọn kì í ṣe ká máa fi wọ́n gégùn o ohunkóhun tán bá ṣe fún ọ má fẹ́ nítorí pé wọ́n ṣe àìgbọ́ràn sí ọ ọmọ wọn yóò kú okòwò wọn yóò dojúrú ẹ̀mí ọlọ́run kọ́ rèé o ẹ̀mú kọ́ nìyẹn bí nǹkan kan bá wà bẹ́ẹ̀ gbàdúrà pé kí ọlọ́run kó gbà kó ràn lọ́wọ́ gẹ́gẹ́ bí adarí òṣìṣẹ́ a gbọ́dọ̀ bùkún àwọn ènìyàn ká fẹ́ kí wọ́n ṣe rere ká tọ́ wọn sọ́nà àwọn onígbàgbọ́ jẹ́ àlùfáà ọlọ́run àgbọ́dọ̀ ṣépè ká máa fi àwọn èèyàn gégùn ohun tó wà nínú ìbùkún àwọn ènìyàn yìí ìgbọ́ràn àti ìfaraẹnijìn pátápátá fún olúwa ó ní àmúyẹ nínú àti ìbùkún méjì tó sì ń báni tọ́jọ́ èèpò tí ìbùkún ìyá gbọ́dọ̀ múṣọ kí ni wọ́n ìbùkún ọlọ́run yóò wá sórí wa pátápátá gẹ́gẹ́ bí a ṣe ń gbé nínú ìgbọ́ràn sí ọlọ́run ní ohun gbogbo fún ògo rẹ̀ àti fún ọlá rẹ̀ ẹ jẹ́ ká dédú ló rẹsẹ̀ rẹ ká gbàdúrà sí olúwa ká sọ fún olúwa ọlọ́run ọ̀run mo yára mi sọ́tọ̀ fún ọ àti kẹ́kọ̀ọ́ nípa àwọn násírì ẹ̀jẹ̀ násírì ní láti sin olúwa kán yára wọn sọ́tọ̀ pápátá láti sin olúwa ní gbogbo ọjọ́ ayé wọn mo kúrò ní àtẹ̀yìnwá báyìí àtijọ́ bó bá jẹ́ pé o ti ń fẹsẹ̀ falẹ̀ tẹ́lẹ̀ mo yapa kúrò látẹ̀yìnwá mi ó la mo fara mi fún ọ màá sìn ọ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ṣiṣẹ́ olúwa sí olúwa ó la yóò bùkún baba dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún ìkọ́ni tàárọ̀ yìí ọlọ́run ọ̀run agbàdúrà pé ẹ ṣe wá ní násìrì tẹ̀mí ní orúkọ jésù gbogbo àwọn ọmọ ìjọwa tán ti fayé wọn fún olúwa ojú kristo ní tí wọn á darapọ̀ pẹ̀lú kristi ní orúkọ jésù bí a ti ní àwọn àbùkún tó jẹ́ àrà ọ̀tọ̀ lónìí àgbàdúrà pé bùkún àwọn èèyàn ní adúpẹ́ lọ́wọ́ yẹn bàbá wa olóòótọ́ ní orúkọ jésù ni a ti gbàdúrà àmín.

0: Amen.
1: Amen.
0: Let's rise up to
1: ẹ jẹ́ ká dé dúró báyìí láti kọ orin 209. Orin 209.
0: Sweet is a promise I will not forget thee. Nothing can molest or turn my soul away. Even though the night be dark.
1: Gbogbo tí ń wè mí kì yóò gbàgbé rẹ̀. Kò sí ohun tó lè dààmú ọkàn mi bí mo tilẹ̀ ń rìn ní àfonífojì. Mọ́lẹ̀ ayérayé kò ní pẹ́ dé. Èmi yóò ṣe fi ìmoore mi hàn fún un. Ìfẹ́ àti ìtọ́jú rẹ̀ pọ̀ lórí mi, n ó máa ròyìn ìgbàlà rẹ̀ káàkiri kí wọ́n lè ní ìpín nínú ìlérí rẹ̀. Mo gbọ́ ọ̀rọ̀ rẹ̀ gbọ́, kì yóò gbàgbé rẹ̀, n ó tẹ̀síwájú pẹ̀lú orin ayọ̀. Báyé kẹ́gàn mi tọ́rẹ kọ̀ mí sílẹ̀, a ó rántí mi nílé mi lókè ọ̀run. Gbà mo bá gúnlẹ̀ sébùté ògo tí ìdààmú òun pọ́njú mi sìn kọjá lọ. Yóò ti dùn tó láti gbọ́ ohùn rẹ̀ dídùn káàbọ̀ ọmọ rere sínú ayọ̀ rẹ̀. Èmi kì yóò jẹ́ gbàgbé rẹ láé. Mo gbàgbé ọ lápá, mo fọwọ́ mi dì ọ́ mọ́. Èmi kì yóò jẹ́ gbàgbé rẹ láé. Èmi lólùgbàlà yóò ṣètọ́jú rẹ. Orin 209.

0: Amen.
1: The Lord has said, I will not leave
0: Oluwa ti sọ pé mi ò ní fi ọ sílẹ̀ bẹ́ẹ̀ ni mi ò ní kọ ọ. Ẹ jẹ́ ká di ojú àbá àti ń lọ síwájú Olúwa nú àdúrà báyìí. Fara rẹ jì sí ọwọ́ Olúwa. Kó gbàdúrà ní àárọ̀ yìí di ìlérí Ọlọ́run mú pé ó ti sọ pé èmi kì yóò fi ọ sílẹ̀ bẹ́ẹ̀ ni mi kì yóò kọ ọ. Gbogbo àwọn ìlérí rẹ̀ tí Ọlọ́run ti fi fún ọ bẹ̀rẹ̀ sí ń gbàdúrà kó bá Olúwa sọ nú àdúrà. Gbàdúrà. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ṣe ojú la ojú rẹ báyìí. Tọwọ́ rẹ bọnú àpò rẹ. Bí o ti mú ìdá mẹ́wàá àti ọrẹ rẹ jáde. Ẹ jẹ́ ká nà sókè bí a ti ń gbàdúrà papọ̀. Tí ọwọ́ rẹ bọ àpò àti àwọn àpamọ́wọ́ rẹ bí a ti ń gbàdúrà papọ̀. Bọ̀wọ̀ fún Olúwa pẹ̀lú ìní rẹ àti pẹ̀lú àkọ́so èso ilẹ̀ rẹ. Bẹ́ẹ̀ ni àká rẹ yóò kún fún ọ̀pọ̀lọpọ̀ àti àgbá rẹ yóò kún fún ọtí wáìnì tuntun. Ẹ jẹ́ ká na ìdámẹ́wàá àti ọrẹ wa sókè bí a ti ń gbàdúrà pọ̀pọ̀ bábá. A fi bùkún fún orúkọ rẹ fún àǹfààní tá ò yẹ fún láti fún ẹ̀yin oníkan gbogbo àgbáyé fún wa. Ohun gbogbo tẹ́ fi fún wa mú díẹ̀ yìí wá láti fi ìfẹ́ àti ìmoore wa hàn. Ó la mo gbàdúrà pé kẹ́ gbà lọ́wọ́ wa kẹ́ bùkún fún wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Ẹ lè lájú yín báyìí kẹ́ fi ọrẹ àti ìdámẹ́wàá yín sínú àpò. Ẹ jẹ́ ká gbàdúrà fún Nàìjíríà. Ẹ jẹ́ ká gbàdúrà o fún orílẹ̀-èdè wa pé àlàáfíà Ọlọ́run yóò jọba, yóò máa jọba, yóò máa ṣàkóso orílẹ̀-èdè wa. Pé láti orí ààrẹ lọ sí ìjọba ìbílẹ̀ Ọlọ́run yóò fún wọn ní ọgbọ́n àti ìbẹ̀rù Ọlọ́run nínú wọn fún wọn láti ṣe ìfẹ́ Olúwa. Ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún Olúwa bẹ́ẹ̀ pé àlàáfíà yóò wà lórílẹ̀-èdè wa ní àríwá, níwọ̀ oòrùn, nílà oòrùn, ní gúúsù. Pé Olúwa yóò jọba ní ibi gbogbo ní orúkọ Jésù ni a gbàdúrà. Fún alákòóso àgbà wa àti fún mi kí a lè fi ohùn fún mi kí èmi kí ó lè máa fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run, ìjìnlẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ti ìrere. Ẹ jẹ́ ká fi olùṣọ́àgùtàn wa alákòóso àgbà lé Olúwa lọ́wọ́ bí a ti ń dúpẹ́ lọ Ọlọ́run fún ohun tọ́lọ́run ti ń lò wọ́n láti ṣe láti àwọn ọdún wọ̀nyí wá. Orí ọ̀fẹ́ Ọlọ́run lórí ayé wọn àti okun Olúwa lórí ìyàwó wọn, ọgbọ́n Ọlọ́run lórí ìyàwó wọn. Jẹ́ ká gbàdúrà pé bí a ti to ọ̀pọ̀lọpọ̀ àwọn ètò lẹ̀ báyìí, ẹ jẹ́ ká gbàdúrà pé Olúwa yóò fún wọn ní ohun tó tọ̀nà, yóò fún wọn ní ìfòróyàn àti ohun ọgbọ́n èyí tó máa lò láti lanu wọn gbò, láti jẹ́ kí ohun ìjìnlẹ̀ rere kó di mímọ̀ gẹ́gẹ́ bí ó ti lọ káàkiri gbogbo àgbáyé. Ẹ jẹ́ ká gbàdúrà pé àbọ̀ Ọlọ́run yóò wà lórí ayé wọn, lórí wọn àti àwọn tọ́jọ́ rìnrìn àjò. Ọlọ́run yóò fún wọn ní ìlera tó péye. Wọ́n á mú iṣẹ́ ìránṣẹ́ wọn ṣẹ. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àti fún ìjọ Jésù ń bọ̀ o láti gba ìjọsókè. Jẹ́ ká gbàdúrà pé ìwà mímọ́ àti òdodo yóò jẹ́ àkọmọ̀nà wa. Ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún Olúwa pé Olúwa yóò jẹ́ kí ìjọ kí ó jẹ́ ìjọ tí ó múra sílẹ̀, ìjọ tó máa bá ìgbàsókè lọ, ìjọ mímọ́. Àti ká gbàdúrà ká sọ fún Olúwa pé Ọlọ́run yóò fi ara rẹ̀ hàn nínú gbogbo àwọn ìpàdé tá là kalẹ̀ fún ìjọ. Ẹ jẹ́ ká gbàdúrà ká sọ fún Olúwa. Ní orúkọ Jésù ni a gbàdúrà. nítorí náà ọlọ́run wa fìbò kún fún orúkọ nítorí pé a mọ̀ pé nígbà tá a bá gbàdúrà ní orúkọ jésù ẹ ó dá wa lóhùn ẹ sì fi dá wa lójú pé ẹ ti fún wa ní gbogbo ìbéèrè wa ní orúkọ jésù ní orúkọ jésù ni a gbàdúrà àmì ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jókòó ká tẹ́tí sílẹ̀ bẹ̀lẹ̀ jẹ́ fún àwọn ìfilọ̀ wọ̀nyí ní nínú ìjọ yìí a ní ìpàdé mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó ṣe pàtàkì a ní ìpàdé ìjọsìn ọjọ́ ìsinmi èyí tó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́jọ pẹ̀lú wa inú ìwé mímọ́ tó ń tuni lára ní ọjọ́ ajé pẹ̀lú a ní ìkọ́ni ṣíṣe tẹ̀lé àti lẹ́sẹẹsẹ ti ìwé mímọ́ tí bàbá wa ní olúwa tó jẹ́ pé àwọn fúnra wọn ló ń ṣe ẹ̀kọ́ bíbélì yìí ó máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́fà kù ìṣẹ́jú márùndínlógún bí o ti ń wá olúwa yóò bùkún ní orúkọ jésù olúwa yóò bùkún fún gbogbo wa lọ́pọ̀lọpọ̀ lọ́nà tó lágbára lórúkọ jésù mo ní olúwa yóò bùkún fún gbogbo wa lọ́pọ̀lọpọ̀ ní orúkọ jésù àmín.

0: Before the Sunday message,
1: kí a tó gbọ́ wàásù tòní, a ó ní àkókò kúkúrú láti ka Bíbélì. Ìpéstélì Paul Apóstélì kejì, Kọ́rìntì kejì, orí ìkẹrin. Kọ́rìntì kejì, orí ìkẹrin. Nítorí náà bí àwa ti ní iṣẹ́ ìránṣẹ́ yìí gẹ́gẹ́ bí a ti rí àánú gbà, àárẹ̀ kò mú wa. Ṣùgbọ́n àwa ti kọ gbogbo ìkọ̀kọ̀ tí ó ní ìtìjú sílé, àwa kò rìn mọ́ ní ẹ̀tàn. Bẹ́ẹ̀ni àwa kò fi ọwọ́ ẹ̀tàn mú ọ̀rọ̀ Ọlọ́run, ṣùgbọ́n nípa fífi òtítọ́ àwa ń fi ara wa lé ẹ̀rí ọkàn olúkúlùkù ènìyàn lọ́wọ́ níwájú Ọlọ́run. Ṣùgbọ́n bí ìrere wa bá sì farasin, ó farasin fún àwọn tí ó nù nínú àwọn ẹni tí Ọlọ́run ayé ti sọ kan, àwọn tí kò gbàgbọ́ de afọ́jú, kí ìmọ́lẹ̀ ìre Kristi tó lógo, ẹni tí ń ṣe àwòrán Ọlọ́run, kí ó má ṣe mọ́lẹ̀ nínú wọn. Nítorí àwa kò wàásù fún àwa, kò wàásù àwa fúnra wa, bí kò ṣe Kristi Jésù àwa fúnra wa sì ń jẹ́ ẹrú yín nítorí Jésù. Nítorí Ọlọ́run ẹni tó wí pé kí ìmọ́lẹ̀ kí ó mọ́lẹ̀ láti inú òkùnkùn wá, òun ni ó ti ń mọ́lẹ̀ ní ọkàn wa láti fún wa ní ìmọ́lẹ̀ ìmọ̀ ògo Ọlọ́run ní ojú Jésù Kristi. Ṣùgbọ́n àwa ní ìṣúra yìí nínú ohun èlò àmọ̀ kí ọlá lágbára, kí ó lè ti ṣe ti Ọlọ́run, kí ó má ṣe ti ọ̀dọ̀ wa wá. À ń pọ́n wa lójú ní àgbogbo, ṣùgbọ́n àwa kò ara kò ní wá. À ń dà wá láàmú, ṣùgbọ́n a kò sọ ìrètí nù. À ń ṣe ni bíni sí wa, ṣùgbọ́n a kò kọ̀ wá sílẹ̀. À ń rẹ̀ wá sílẹ̀, ṣùgbọ́n a kò pa wá run. Nígbà gbogbo ni àwa ń ru ikú Jésù Olúwa kiri ní ara wa, kí a lè fi iye Jésù hàn pẹ̀lú ní ara wa. Nítorí pé nígbà gbogbo ni àwa ń fi awa tí ó wà láàyè fún ikú nítorí Jésù, kí a lè fi iye Jésù hàn nínú ara kíkú wa, pẹ̀lú bẹ́ẹ̀ ni ikú ń ṣiṣẹ́ nínú wa. Ṣùgbọ́n iyì nínú yín, àwa ní ẹ̀mí ìgbàgbọ́ kan náà, gẹ́gẹ́ bí a ti kọ pé èmi gbàgbọ́, nítorí náà ni èmi ṣe sọ. Àwa pẹ̀lú gbàgbọ́, nítorí náà ni àwa ṣe ń sọ. A mọ̀ pé ẹni tí ó jí Jésù Olúwa dìde yóò sì jí wa dìde pẹ̀lú nípa Jésù, yóò sì mú wa wá iwájú rẹ̀ pẹ̀lú yín. Nítorí pé tiyín ni ohun gbogbo, kí ọ̀pọ̀ orí ọ̀fẹ́ nípa àwọn púpọ̀ lè máa, kí ó lè ọpẹ́ púpọ̀ fún ògo Ọlọ́run. Nítorí èyí ni àárẹ̀ kò ṣe mú wa, ṣùgbọ́n bí ọkùnrin ti òde wá bá ń parun síbẹ̀, ọkùnrin ti inú wa di tuntun ní ojoojúmọ́. Nítorí ìpọ́njú wa tí ó fẹ́rẹ̀ ti ń ṣe fún ìṣẹ́jú kan, ó ń ṣiṣẹ́ ògo àìnípẹ̀kun tí ó pọ̀ rí kọjá fún wa. Níwọ̀n bí àwa kò ti wo ohun tí à ń rí, bí kò ṣe ohun tí a kò rí, nítorí ohun tí a rí ni ti ìgbà sísìn yìí, ṣùgbọ́n ohun tí a kò rí ni ti ìgbà tí ń bọ̀. Ṣùgbọ́n ohun tí a kò rí ni ti ayérayé. Kọ́rìntì kejì, orí ìkarùn-ún. Nítorí àwa mọ̀ pé bí ilé àgọ́ wa ti ayé bá wà, wá ní ilé kan lọ́dọ̀ Ọlọ́run, ilé tí a kò fi ọwọ́ kọ́ ti ayérayé nínú àwọn ọ̀run. Nítorí nítòótọ́ àwa ń kérora nínú èyí, àwa sì ń fẹ́ gidigidi láti fi ilé wa láti ọ̀run wọ̀ wá. Bí ó bá ṣe pé a ti wọ̀ wá ní aṣọ, a kì yóò bá wa ní ìhòhò. Nítorí àwa ń bẹ nínú àgọ́ yìí kérora nítòótọ́. Ẹrù ń pa wá, kì í ṣe nítorí tí àwa fẹ́ jẹ́ aláìwọṣọ, ṣùgbọ́n kí a lè wọ̀ wá ní aṣọ, kí iyì kí ó lè gbé ara kíkú mi. Ǹjẹ́ ẹni tí ó ṣe wá fún nǹkan yìí ni Ọlọ́run, ẹni tí ó ti fi àkóso ẹ̀mí fún wa pẹ̀lú. Nítorí náà àwa ní ìgbé

0: There are seasons that hold you down.
1: Àwọn àkókò kan wà tó máa lọlẹ̀, àwọn àkókò kan wà tó máa yí nǹkan padà. O ti gbàdúrà, o ti dúró, o ti gbàgbọ́. Báwo tó àkókò ọ̀tún dé, àkókò ìyípadà ọ̀tún ni Ọlọ́run pe àwọn ènìyàn rẹ̀ ní àkókò iṣẹ́ ìránṣẹ́. Mo olùṣọ́àgùntàn dọ́bílẹ̀ Kúmúyè tí Ọlọ́run lò fún ọ̀pọ̀lọpọ̀ ọdún láti mú ìgbàlà wá, láti mú ọkàn tó ilé tó túká, láti tú àwọn òde sílẹ̀, láti gbé àwọn ẹgbẹ́ àwọn ènìyàn dìde nípasẹ̀ wọn. Ọlọ́run yí àwọn orílẹ̀-èdè padà. Ó jẹ́ àkókò ìyípadà ọ̀tún láti òkè ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n sí ọjọ́ kejì oṣù kẹjọ. Ìfikún ni àwọn ọ̀dọ́ ìpèsè sílẹ̀ fún iṣẹ́ agbára ńlá. Àwọn ìran Ọlọ́run, àwọn ẹ̀ṣọ́ Ọlọ́run yóò kára jọpọ̀ ní àkókò tí àwọn nǹkan tí yóò báradé yóò yí padà. Jésù Kristì yóò yí abí rẹ padà, yóò yí ayé rẹ padà, yóò yí ìlera rẹ padà. Jésù yóò yí àyànmọ́ rẹ padà ní ọjọ́ kọkàndínlọ́gbọ̀n sí ọjọ́ kejì. Ìrìn àjò ọkùnrin yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú ìfaradà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn rò pé Ọlọ́run kò lè yí ènìyàn padà. Ọlọ́run mú bàbá wa ní Olúwa Olùṣọ́àgùntàn WF Kúmúyè. Wọ́n ti lọ káàkiri gbogbo agbègbè ní gbogbo orílẹ̀-èdè ní àti Áfíríkà, lọ sí Amẹ́ríkà, lọ sí gbogbo àpọ̀lọpọ̀ orílẹ̀-èdè ní àgbáyé. Wọ́n gbé ìwàásù ìrere tí kò yí padà lọ sí gbogbo ẹ̀dá nípasẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìpàdé tí kò lóǹkà, ìrìn àjò tí kò lódiwọ̀n, iṣẹ́ ìránṣẹ́ tí kò ní àkókò kan tí a dá dúró, pẹ̀lú okun tó kọjá agbára, ọ̀dá ìlera tó le koko, àti ìfaranijì tí kò ní àríyànjiyàn nú sí Olúwa. Ìṣiṣẹ́ṣe tó lágbára, ó ṣeéṣe fún wọn láti tẹ̀síwájú, láti wàásù ìrere, láti kọ́ni ní ìwé mímọ́, láti gbàdúrà fún àwọn aláìsàn, láti gbé àwọn onígbàgbọ́ àti àwọn ìránṣẹ́ Ọlọ́run dìde ní gbogbo àgbáyé. Ìgbé ayé wọn jẹ́ ẹ̀rí máa jẹ́mi nìṣó fún ẹni tí Ọlọ́run pè, tí ó sì ń dú. Ọpẹ́ Ọlọ́run bá pe ẹnìkan, Ọlọ́run máa ti lẹ́yìn. Ọlọ́run á fún ní agbára, á fún ní okun fún iṣẹ́ ìsìn. Lónìí a ní àǹfààní láti gba ìránṣẹ́ Ọlọ́run yìí pẹ̀lú ipò kàkà wọn tí kò ní àárẹ̀ fún iṣẹ́ ìsìn tó mọ́yán lórí. Wọn fà sẹ́yìn kúrò nínú àṣẹ ọ̀rọ̀ Ọlọ́run pẹ̀lú ọkàn tó kún fún oore fún Ọlọ́run, pẹ̀lú ìrètí tó ga fún ọ̀rọ̀ rẹ̀. Ṣé gbogbo wa yóò dìde dúró lórí ẹsẹ̀ wa báyìí? Ká ké ìránṣẹ́ Ọlọ́run kan ṣoṣo yìí, Olùṣọ́àgùntàn WF Kúmúyè káàbọ̀ sórí gẹ́gẹ́ pápá àga ìwàásù. Ẹ ké alelúyà o. Ó wà ní ó fẹ́ jọ́sìn, mo ní ẹ ké alelúyà o. Bàbá àfògo fún orúkọ rẹ o, àyẹ̀ ọ̀. A mọ̀ pé Ọlọ́run ńlá ni ọ́, Ọlọ́run tó yẹ láti máa yìn. Tó bá jẹ́ pé a fẹ́ yára wa sọ́tọ̀, ká jọ̀wọ́ ara ká fayé wa jì fún ọ ní gbogbo ọjọ́ ayé wa. Ó yẹ ó tọ́ sí ọ, ohun tá a jẹ́ ó tọ́ sí ọ pátápátá. Ṣùgbọ́n ọjọ́ kan yà á yà sọ́tọ̀ láàrin ọ̀sẹ̀. Ọkàn wa, iye wa, inú wa, àyà wa, ohun gbogbo tí a jẹ́ lẹ́kùnrẹ́rẹ́ pátápátá la fi fún yín porogodo. Olúwa wá o, a wà níwájú rẹ, a fẹ́ jọ́sìn fún ọ, a fẹ́ gbọ́ ọ̀rọ̀ rẹ, a fẹ́ gba ọ̀rọ̀ rẹ, a fẹ́ tẹ́wọ́ gba ọ̀rọ̀ rẹ, a fẹ́ gba ọ̀rọ̀ rẹ mọ́ra, a fẹ́ gba ọ̀rọ̀ rẹ gbọ́. Olúwa máa ń gbàdúrà pé òní yé ọjọ́ ìsinmi, ọjọ́ ìmúbọ̀sípò àti ọjọ́ ìsọdọ̀tun yóò ṣiṣẹ́ ọjọ́ ìtúsílẹ̀ nínú ayé olúkúlùkù wa ní orúkọ Jésù. A gbàdúrà pé òní yìí kò ní dàbí àwọn ọjọ́ tó kù tá a ti lò. Ọjọ́ ìtura ni, ọjọ́ ìsọdọ̀tun ni, ọjọ́ fífi agbára kúnni ni, ọjọ́ agbára láti pèsè wa sílẹ̀ fún ọjọ́ tó ń bọ̀ tó kù nínú ayé wa lórúkọ Jésù. Ẹ ṣe ohun tẹ́ ti ṣètò láti ṣe nínú ayé olúkúlùkù wa. Ẹ tún ẹ̀dá wa dá, ẹ tún wa ṣe, ẹ tún wa rọ, ẹ tún wa ṣe, ẹ tún wa jọ̀, ẹ tún wa sílẹ̀ pẹ̀lú agbára yín ní orúkọ Jésù. A dúpẹ́ Olúwa, a fi ògo fún ọ ní orúkọ Jésù ní agbàdúrà o. Àwọn ènìyàn Ọlọ́run tó ń jọ́sìn tó gba Ọlọ́run gbọ́ yóò wí pé àmín. ko lo ko bukun yen le joko a nwa sinu luku ori ketala mo se kan nibe lati ese kokanla 13 luke 13 11 se kiyesi obirin kan wa nibe ti o ni emi ailera lati odun mejidinlogun 18 wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wu ki o se ni ese ikejila nigba ti jesu ri o pe si odo o si wi fun pe obirin yi atu o sile lowo ailera re nigba na ni ese ketala 13 o wi fun wa pe o si fi owo re le loju kan na a si ti so di titọ o si yin olorun logo ni ese kerinla 14 o lori sinagogu se kun fun irunu won kun fun irunu won kun fun ikorira ni okan won won kun fun ibinu ibinu to jimi lo laya won nitori pe jesu o wo ni so mu lara dani ojo isinmi o si wi fun won pe wi fun ijo eniyan pe ojo mefa ni be te a fi se ise ninu won ni ki eyin ki o wa ki a si se didara yin ki o ma se ni ojo ojo isinmi ni ojo sabati wese luke ori keje ni ese ketala 7:13 nigba ti oluwa si ri anu re se o si wi fun pe ma so kun mo ni ese kerinla o si wa o si fi owo to to ago agaposina awon ti o si ru duro je o si wi pe odomokunrin mo wi fun o dide ni ese kedogun 15 o so pe eni ti o ku na si dide joko o bere se fo ohun o si fa le iya re lowo wese ogbon nibe 30 ni ese ogbon sugbon awon farisi ati awon amofin ko imo olorun fun ara won a ko bamtisi won lodo re na ati keko ninu ori ta ti koko kana bi jesu bo se fi anu han bo ti se bo ti fi agbara re si ise bo ti wo awon eniyan san awon to nilo imularada anilo imularada loni agbara wa nilo imularada emi wa gan nilo imularada okan wa gan nilo imularada aye wa lapapo o fe imularada o iran wa eto ti lole to ti ku to ti wo bye bye o nilo sodo tun ajidide igbedide bi akoko kan ba wa bi ojo kan ba wa to nilo isinmi fun ago ara re ko gbe ara re nilo isinmi ara to nsaisan o nilo isinmi ara ta n dalamu ta gba soke sodo nilo isinmi ni ojo isinmi sabati o tumo si isinmi bi ojo kan ba wa to ye ka ni isinmi ninu ago ara wa imubosipo ninu okan wa isodotun ninu emi wa ojo ojo isinmi ni sugbon oye oye won won ni ibasepo pelu ojo sabati pelu sabati sugbon o oro ti a pe ni sabati yen o tumo si isinmi nitori na jesu kristi o fe ki oyeye won itumo ohun ti oro yen gan ta pe ni sabati to tumo si o ni isinmi kan si ku fun wa ojo isinmi kan si ku fun awon eniyan olorun nitori eleyi baye isinmi nibikibi to ba lo nibikibi to ba re o ma n fun awon eniyan ni isinmi o ma n fun won ni imubosipo o ma n fun won ni igbapada imubosipo lapapo gbogbo re nu gbogbo ise iranse re gbigbooro ni isinmi ìmúbọ̀sípò ni àti ìgbàpadà oyé oyé wọn wọn jẹ́ òpè kò fẹ́ kò tẹ́ ronú nípa rẹ̀ kò kàn nípa òye wọn kò kàn pé èyí tó fẹ́ fi fún wọn ní ìràpadà nítorí náà ìgbìràpadà pátápátá yóò fún wọn ní ìràpadà pátápátá wọ́n gbé ó gbé pẹ̀lú ìtara ó gbé pẹ̀lú ìpọkàkà ìkáàánú ó gbé pẹ̀lú àwọn tí kò fọwọ́sowọ́pọ̀ àwọn tí wọn ò ní ìtara àwa pẹ̀lú gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ká máa tẹ̀lé kristi ká máa gbé pẹ̀lú ìkáàánú àti ìtara bí àwọn ènìyàn ẹlòmíràn tilẹ̀ jẹ́ aláìláàánú ó tà ń ṣe lónìí nìyẹn o à ń gbé gẹ́gẹ́ bí kristi a dàbí kristi à ń gbé fún kristi gbígbé pẹ̀lú ìtara ìkáàánú àti ìkáàánú bí àwọn ẹlòmíràn tilẹ̀ jẹ́ aláìláàánú kókó mẹ́ta là ń wò ní àkọ́kọ́ níbẹ̀ ìmúláradá àti ìkáàánú kristi fún àwọn aláìsàn ìkejì òun ni gbígba ìkórira ní ọjọ́ sábàtì tí a dálẹ́dìrò ìkẹta òun ni ìkórè tí a gbóríyìn fún nípasẹ̀ ìmúláradá kúrò nínú gbogbo àrùn àkọ́kọ́ níbẹ̀ òun ni ìmúláradá àti ìkáàánú kristi fún àwọn aláìsàn matthew orí kejìlá ní ẹsẹ̀ kẹwàá síwò ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ rọ wọ́n sì ń bi léèrè wípé ó ha tọ́ wọ́n ń béèrè lọ́wọ́ rẹ̀ wípé wọ́n ti ń wo ayé rẹ̀ ìṣe rẹ̀ àbùdá rẹ̀ ó dára ká máa jẹ́ni tó lè sọ àsọtẹ́lẹ̀ tó bá jẹ́ni tó ń gbé tá ò lè sọ̀rọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀ kí nǹkan tó ṣẹlẹ̀ pé bó ṣe ń ṣe yẹn a mọ̀ pé o tó fẹ́ ṣe rèé a mọ̀ pé yóò ṣe a mọ̀ pé yóò mú àtúbọ̀tán wá sí gbogbo àwọn wàhálà yóò mú ọ̀nà àbáyọ wá yóò wo àwọn aláìsàn báwọn ènìyàn ò bá lè sọ nípa ìṣe rẹ tó máa ṣẹlẹ̀ láìpẹ́ ọ jẹ́ pé ò dúró déédéé ayé èrè òtọ̀nà nìyẹn àwọn ènìyàn ò lè sọ bóyá wàá dúró tàbí òní dúró wọn àwọn ènìyàn lè sọ nípa rẹ̀ ọkùnrin tó ní ìtara ọkùnrin tó ní ète ọkùnrin tó ní ipò kàkà ìkáàánú wọn lè sọ nípa rẹ̀ ó sọ pé wọ́n ń béèrè wọ́n sì kíyèsí ọkùnrin kan wọ́n ń béèrè ní ọwọ́ rẹ̀ ó ha tọ́ láti múni lára dá ní ọjọ́ ìsinmi kí wọn kí ó lè fẹ́ ní ẹ̀fẹ̀ ní ẹsẹ̀ kọkànlá ó sì wí fún wọn pé ọkùnrin wo ní bá ṣe nínú yín tí ó ní àgùntàn kan bí ó bá bọ́ sínú ihò ní ọjọ́ ìsinmi tí kì yóò sì dì í mú kí ó sì fà á sókè ó tó sọ rèé o ẹ̀yin náà ní àgùntàn kan ṣoṣo àgùntàn kan ṣoṣo yìí ní ọjọ́ sábàtì ó bọ́ sínú kòtò èmi ní àwọn àgùntàn mìíràn èmi ní olùṣọ́ àgùntàn àwọn àgùntàn olùṣọ́ àgùntàn gbogbo ọkàn kì í wá ṣàgùntàn kan ṣoṣo báyìí ló bọ́ sínú ihò gbogbo àgùntàn èyí tó ti bọ́ sínú kòtò giriwo ìwọ ò wá máa hùwà gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn sí wọn nítorí pé ó wo gbogbo wọn lápapọ̀ ó rí pé gbogbo wọn dàbí àgùntàn tí kò ní olùṣọ́ nítorí èyí báyìí ó wá kàánú fún wọn báyìí ó wá ń bèrè wípé àgùntàn kan tẹ́ bá ní tó bọ́ sínú kòtò ní ọjọ́ sábàtì kílẹ̀ ó ṣe ní ọjọ́ ìsinmi ṣé ẹ̀yin kì yóò mú kẹsì fà á sókè ní ẹsẹ̀ kejìlá 12 ó sọ fún wa níbẹ̀ o ó sọ pé ǹjẹ́ mélòó ni ènìyàn sọjú àgùntàn lọ nítorí náà ni ó ṣe tán láti máa ṣe rere nítorí náà ni ó ṣe tọ̀nà láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi ohun tó dára tí a ṣe ní ọjọ́ lásán yẹn ká tún ṣe àgbédìde rẹ̀ ní ọjọ́ olúwa ká tún ṣe ní ọjọ́ olúwa ní ọjọ́ sábàtì ní ọjọ́ ìsinmi ní ọjọ́ ọlọ́wọ̀ ní ọjọ́ tó jẹ́ àrà ọ̀tọ̀ bí àkókò kan bá wà tó yẹ ká ṣe rere bi ojo kan ba wa to ye ka sore o gbodo je ojo ta le fowo ko aye awon eniyan ka ye aye awon eniyan pada ka sore ka torere ninu aye won nitori na ni ojo olowo ojo to je ara oto ojo isinmi o dara o ba ofin mi o tona o to lati serere ni ojo isinmi wo ese ketala 13 nitori na o wi fun okunrin na pe na owo re o sin na owo o na o sin na owo re se pada bo sipo o re gege bi ekeji eyi ni oluwa o se olorun gbe nu wa ko yi pada orere to se ni awon ojo won ni bo tin gbe nu wa loni bayi aje owo re aje oju re aje ese re bayi aje agwa ara re o wa ni orun o ni ori awaje agwa ara re aje agwa ara re ohun ti a ori se ohun na ni ara awon eya ara onigbagbo awon omo ohun na la n se loni o meta la n wo ni ikanu kristi fun awon alaisan ati awon tinu won baje ikeji wiwo gbogbo awon arun tabi awon alaisan san ni ojo sabati ojo isinmi iyipada okan igba gbogbo si odo olugbala eja wo akoko nibe akoko nibe o ni kanu kristi fun awon alaisan ati awon tinu won baje to ba je alaisan o n banu je o n jiya arin omole ante omole o ni ijakule ninu aye to ba n la koko wahala koja koko la sigbo koja nu aye re olorun lo saanu fun oloni o je alaanu anu re ki yi pada lojojumo ni laarin ore re laarin anu re laarin anu re laarin ore re bakan na si ni loni o n bukun awon eniyan re loni nitori anu re Matthew ori ikerinla ni ese ikerinla 14 Jesu jade lo ori opolopo eniyan inu re si yo si won inu re yo si won ko yi pada inu re yo si won bakan na lori loni inu re yo si won o si se dida arun ara won o se dida arun ara won ori awon farisi yi o won gbe abuda miran wo bi ewu won gbe aso miran wo bi ewu ne awon ibo miran bi awon oga ni won ma pawoda nigba gbogbo bi ton ba de won o mo ne igba igbe aye ife ati ikanu ati iyonu Jesu ma n gbe wo nigba gbogbo lojojumo boya lojo isinmi boya loja so sabati tabi laarin ose tabi ni ojo to je ara oto aso agbada anu owo ma n wa lara re nigba gbogbo nitori pe o si n wa o si n gbe aso yen wo nigba gbogbo nigba to ba ri ala awon alaisan o mu won lara da wo ori ogun ninu we Matthew ese ikan 22:32 Jesu si dese duro o pe won o si wi pe kini eyin fe ke mi ki o se fun yin ni ese 33 won wi fun pe oluwa ki oju wa ki o le la ni ese 34 be ni Jesu saanu fun won awon obirin Jesu saanu fun won awon okunrin Jesu saanu fun won awon ti o ni eru wuwo taarin mole o saanu fun won awon to sa isan o saanu fun won awon to eru aye pa awon taru aye di to deru le lori o saanu fun won o fowo kan toju won fo o fowo kan oju won lese kese oju won gba iriran pada won be si n tele leyin o so fun wa ni Matthew ori kesan 9:35 ese keji din ni ese karun din ni ogoji Jesu se rin si gbogbo ilu nla ati ileto o nko ni sinagogu won o si n waasu irere ijoba o si n se iwosan arun akoko o lo kakiri o ko ni ikeji o waasu iketa o se iwosan se o ye ko ko ni ni ojo isimi be ni o ko ni se o ye ko ko ni ko waasu ni ojo isimi be ni o se be so wa to ni gba na to ba je pe o le ko ni ni ojo sabati ojo isimi yen to ba le waasu ni ojo isimi so wa tona pe ko wo ko wo ni san ko se iwosan ni ojo isimi be ni o tona nitori pe o lo kakiri o konu sinagogu won o se n waasu irere ijoba o se n se iwosan arun ati gbogbo aisan ni ara awon eniyan wo ese to tele ni ese ikeni dini ogoji 36 sugbon nigba ti o ri opo eniyan anu won se opo eniyan opo nigba ti awon eniyan ba pejo opo to po ani won yato si ara won ni ru ni ani won awon kan je elese nibe awon kan saisan nibe awon kan ati fi eto won do won awon kan won ti dibaje awon kan won wa nile ile aye aisan mu won bale aye mu won bale awon kan won teba awon kan ku lo awon kan won sumo boji won sumo sare won ipo kipo to le wa opolopo awon eniyan jesu saanu fun won nitori pe are mu won won tu kakere bi awon agutan ti ko ni oluso nigba na ninu Luke ori keje ni ese kejila Luke ori keje 7:12 bi o se tin sumo enu bode ilu na si kiyesi won gbe oku kan jade omo kan soso na ti iya re o si je opo opo ijo eniyan ilu na si wa pelu re nigba na ni ese iketala 13 nigba ti oluwa si ri anu re se ko damo kankan bi isoro yen se le ri ibanuje yen orisun ijiya yen ohunkohun abuda to wu keni yen wa anu o ni idahun re si ohun to ri ta ba je omo olorun to to niwongba to je pe omo olorun ni wa idahun wa nigba ti awon eniyan ba banuje nigba ti awon eniyan ba njiya nigba ta ba ni awon eniyan lara nigba ti awon eniyan ba wa ni idaloro nigba ti awon eniyan ba ni ipenija idahun wa gbodo je idahun kristi ninu oro kan soso na ni anu ni ese iketala nigba ti oluwa ri si ri anu re se o si wi fun pe ma sokunmo ni ese ikerinla 14 o si wa o si fi owo to aga posin na awon ti o si ru duro je o si wi pe odomokunrin mo wi fun o dido ni ese ikedogun 15 eni ti o ku na si dide joko o bere si fohun o si fa le iya re lowo bayi ni ese ikerindinlogun 16 eru si ba gbogbo won won si yin olorun logo wipe woli nla dide ninu wa ati pe olorun si wa be awon eniyan re wo olorun si wa be awon eniyan re wo bayi awon faridisi ati sadusi yi kile nfe gan kini wahala yin je nfe pe eko olorun ko ma be ni wo ni ojo aje nikan ojo isegun ojo ru ojo bo ojo eti ojo abameta ki se lojo isinmi se nfe dun koko mo olorun e so fun olorun dun so fun pe ma be awon eniyan re wo ni ojo sabati ni ojo isinmi ni ojo olowo ni ojo to yato pe ojo satide nikan ni olorun ma be awon eniyan re wo eyin fasiko ni tona to ba be awon eniyan re wo to wu awon eniyan wo ninu ibewo o tu awon eniyan sile kúrò nínú ìdálọ́rọ̀ wọn ní àkókò ìbẹ̀wò rẹ̀ yìí ó yanjú ìṣòro wọn ó mọ̀nà bájọ ìgbàlà wá fún ayé àwọn ènìyàn ní ọjọ́ ìbẹ̀wò rẹ̀ báyìí gbẹ́gbẹ́ ọlọ́run láàyè tẹ́tí sí ìwé mọ́ bóyá lọ́jọ́ ìsinmi bóyá lọ́jọ́ ìsinmi bóyá lọ́jọ́ sátidé bóyá lọ́jọ́ ọlọ́wọ̀ òun ó ní ẹ̀tọ́ láti bẹ àwọn ènìyàn rẹ̀ wò ní ọjọ́ kọjọ́ wo ìkejì níbẹ̀ ìkejì ní à ń sọ nípa ìkejì ní à ń wo wíwo gbogbo àrùn tàbí àìsànsàn ní ọjọ́ sábátì ní ọjọ́ sábátì ní ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi ní ọjọ́ àwọn sábátì táwọn farisí kà sí pàtàkì ọjọ́ tó kà sí bàbàrà lọ́dọ̀ wọn ètò ti fi ọjọ́ yìí ọjọ́ ọlọ́wọ̀ ọjọ́ mímọ́ wọ́n ti wá gbé sínú ayẹyẹ ẹ̀sìn wọn wọ́n ti gbé sínú ayẹyẹ ẹ̀sìn wọn àwọn ẹlẹ̀sìn àwọn ayẹyẹ ẹ̀sìn àwọn ayẹyẹ ẹ̀jọ́sìn wọn kò lè mú ìsinmi ìmúbọ̀sípò àti ìgbàpadà fún ẹnikẹ́ni ṣùgbọ́n kristi dé ó sọ wípé ẹ má sọ̀rọ̀ ẹ kàn dúró ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ẹ jẹ́ kí n fi ìtumọ̀ sábàtì hàn yín èyí tí ń ṣe ìsinmi mo fẹ́ fún àwọn ènìyàn ní ìsinmi nítorí pé ó jẹ́ ọjọ́ ara ọ̀tọ̀ ti ìsinmi ìmúbọ̀sípò ìgbàpadà ìsọdọ̀tun ìtura nínú jòhánù orí ìkeje à ń wo ní ẹsẹ̀ ìkẹta ó lé ní 7:23 bí ènìyàn bá ń gba ìkọlà ní ọjọ́ ìsinmi ní ọjọ́ ọlọ́wọ̀ ní ọjọ́ mímọ́ ká má ó gba ìkọlà ní ọjọ́ ìsinmi kí a má bàá rú òfin mósè ẹ̀yin àti ṣe ń bínú ẹ̀yin farisí ẹ̀yin ṣe ń bínú ẹ̀yin sadusí ẹ̀yin ṣe ń bínú ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀yin ọlẹ́sìn ìsírẹ́lì ìṣe ti ń bínú sí mi ẹ̀yin aláìgbàgbọ́ ẹ̀yin tẹ́ ò ní ìyípadà ẹ̀yin ṣe ń bínú sí mi nítorí mo mú ènìyàn kan lára dá ṣaṣa ní ọjọ́ ìsinmi nígbà náà a sọ fún wa nínú matthew orí kejìlá 12:10 matthew 12:10 à ń wo ẹsẹ̀ ìkẹwàá níbẹ̀ 12:10 ó sọ pé sì kíyèsí ọkùnrin kan wà níbẹ̀ tí ọwọ́ rẹ̀ rọ wọ́n sì bíi pé ó ha tọ́ ó a gbà láàyè ṣé a fún un láàyè ṣó tọ̀nà ṣé ó jẹ́ oore kankan fún ẹnikẹ́ni ṣé ó máa jẹ́ oore fún ẹnikẹ́ni láti múni lára dá ní ọjọ́ ìsinmi kí wọn kí ó lè fẹ́ ní ẹ̀fẹ̀ ní ẹsẹ̀ ìkọkànlá 11 náà ní ẹsẹ̀ ìkọkànlá 11 ó ní ó sì wí fún wọn pé ọkùnrin wo ni bá ṣe nínú yìn tí ó ní àgùntàn kan bí ó bá sì bọ́ sínú ihò ní ọjọ́ ìsinmi ọjọ́ ọlọ́wọ̀ ọjọ́ mímọ́ yín tí kì yóò sì dì í mú kí ó sì fà á sókè ní ẹsẹ̀ kejìlá 12 ó sọ fún wa níbẹ̀ ó ní jẹ́ mélòó ní ènìyàn sàn ju ó tó bí ó ga ju àgùntàn lọ nítorí náà ni ó ṣe tọ̀nà nítorí náà ni ó ṣe yẹ nítorí náà ló ṣe bá ìgbà mu nítorí náà la ṣe fààyè gbà nítorí náà ló ṣe bá òfin mu láti ṣe ẹ̀tọ́ láti máa ṣe rere ní ọjọ́ ìsinmi ní ẹsẹ̀ ìkẹtàlá 13 ó wá sọ fún wa pé nítorí náà ni ó wí fún ọkùnrin náà pé na ọwọ́ rẹ ó sì na ọwọ́ rẹ sì ń padà bọ̀ sípò mo ní ọwọ́ rẹ sì ń bọ̀ padà sípò mo ní ó sì ń padà bọ̀ sípò ṣé o lè rí níbẹ̀ ìmúbọ̀sípò lẹ́tà mẹ́rin àkọ́kọ́ níbẹ̀ inú restoration ò ní ìsinmi kókó yẹn nìyẹn tó fẹ́ sọ fún wọn ó fẹ́ kán sọ pé farisí àní sadusí ẹ ti gbàgbé pàtàkì èrèdí tá a fi dá sábàtì ilẹ̀ fún ìsinmi ní ìsinmi nígbà tá a bá sinmi kó tẹ̀ tó di pé a gbàdúrà gan tó bá sinmi kágo rẹ̀ bá sinmi lóru tó sùn dáadáa àárẹ̀ ti mu ó ti ṣe làálàá ó ti ṣe wàhálà tó lóru to ba sun amu isinmi isinmi de ba o ara re abo sipo ona bi opolo re ba ko gbogbona ti opolo re nsise ase le to gbona to da be ni pe opolo re fe daru to ba sun loru to sun daada isinmi yo de ere de ojo isinmi re pe mu bo sipo yo wa nitori na o mu isinmi o mu obo re poda bo sipo fun ge re sipo ore gege bi keji o ta won loni mo gbadu e pe imu bo sipo yo wa sinu aye olukuluku wa ni ojo isinmi ara oto yi ni oruko Jesu e je ka wo luku ri ketala mo ka nibe ni ese kewa 13:10 o se nko nu sinagogu kan ni ojo isinmi a so fun wa ni ese kokanla 11 si kiyesi obirin kan wa nibe ti o ni emi ilera lati odun 18 wa eni ti o tetan ti ko le gbe ara re soke bi o ti wu ki o se ni ese kejila 12 o so pe nigba ti Jesu ri o pe si odo o sin wi fun pe omobirin obirin ye atu osile lowo ilera re atu osile lowo ilera re ni oran ti obirin ye awon wahala re a le ri awon eniyan won ni dibaje ti iwa awon elomiran ni abuda ti emi awon wahala won ni isoro ninu opolo awon elomiran won ni isoro ninu iwa won o mo nigba ta ba ba kristi pade o to se fun wa lawo ta nilo lo ma se fun wa to ba je pe o ta nilo to ba je ilera ta le fojuri ni a yanju gbogbo re a fowo kaye wa to ba je o ta ni nini abuda ailera ti abuda aye wa a yanju gbogbo re ailera o je o je wahala ailera yi o wa latodo adam ati efa abuda ailera ye o je ninu okan ninu emi ati ninu aya wa ailera idibaje ti e da waye nigba ta baba oluwa pade a so wa dominira boya nigba na boya o ta nilo o je ti o ta le fojuri o ti wa mo luabi tabi ti ninu eda nipa temi wa olorun yo tu asile mo ni oluwa yo tu mi sile o so pe atu osile kuro ninu ailera re wese ketala nibe 13 o so fun wa o sin fi owo re le loju kan na a sin ti so de tito o sin ni olorun logo ti o ba le rin daada tele nigba to ba fowo kan wa ni wara chesa ise iyanu igbala to ba je ise iyanu isodo tun ni lese kese yo ye wa pada a orin tarata ti o ba le soro tarata tele o soro legbe enu re wo iyen ni pe o paro nigba to ba soro ni gbogbo enu re to ba le soro tarata nigba to ba fowo kan a yi okan re pada latori pe lati nu opolopo to wa nu okan o nenu so jade nigba na wa wa soro tarata wari tarata wa gbe lona to tona to ba je pe alaga bagebe ni o tele nigba to ba wa romu a se bi awon romu to ba wa jerusalem a se bi awon ara jerusalem bo te se o le hu wa tarata ko hu wa lona to tona nigba to lu aba fowo kan yo fowo kan loni yo fowo kan olukuluku aloni yo je ko ni yo je ko gbe lona to tona ni oruko Jesu ni aye re yo fi ogo fun olorun ise re yo fi ogo fun olorun iduro re gan yo fi ogo fun olorun ni oruko Jesu wese kerin din ni ogun nibe 16 ko sin ye ki atu obirin yi ti se omobirin Abrahamu sile ni ide yi ni ojo isinmi eni ti satani de sawo lati odun 18 yi wa ní ọjọ́ ìsinmi ní ọjọ́ ayẹyẹ wọn ní ọjọ́ wẹ̀jẹwẹ̀mu wọn ní ọjọ́ èyí tán ti gbà kúrò lọ́wọ́ ọlọ́run tó sọ́di tiwọn tán wá ń ṣe ìfẹ́ ara wọn nínú rẹ̀ ó wá dé àwọn ẹlòmíràn lọ́wọ́ àní kristi gan tó jẹ́ ọmọ ọlọ́run kan ṣoṣo láti ṣe ohun tí bàbá rẹ̀ ti ń bẹ lọ́run tó ràn wáyé láti wá ṣe nínú jòhánù orí ìkarùn-ún à ń kà níbẹ̀ ní ẹsẹ̀ ìkarùn-ún 5:5 ọkùnrin kan sì wà níbẹ̀ ẹni tó ní tó wà ní àìlera rẹ̀ ní ọdún 18 38 àìlera rèé o àìlera yóò tún yàtọ̀ sí àìlera mìíràn olúkúlùkù ènìyàn olórí òjòrò ènìyàn ló ní àìlera tirẹ̀ kálukú ló ní ohun tó rù kiri irú ohun tó wà tó wù kó wà lára rẹ tó rù kiri olùwà yóò mú ọ lára dá yóò mú àìlera kúrò nú ayé rẹ nú ọkàn rẹ nú ẹmí rẹ nú iye rẹ nú agbára rẹ nú àyà rẹ nínú ẹbí rẹ yóò mú àìlera kúrò nú ayé rẹ lórúkọ jésù ọkùnrin kan sì wà níbẹ̀ ẹni tó wà ní àìlera rẹ̀ ní ọdún 18 38 bí jésù aṣọ fún anẹ́sẹ̀ kẹfà bí jésù ti rí ní dídùbúlẹ̀ ní ìdùbúlẹ̀ tí ó sì ti mọ̀ pé ó pẹ́ tí ó ti wà níbẹ̀ ó wí fún un pé ìwọ ń fẹ́ kí a mú ọ lára dá bí wo ẹsẹ̀ ìkéje 7 ní ẹsẹ̀ ìkéje abirùn náà dá lóhùn wípé àìlera ọkùnrin yìí ó jẹ́ abirùn abirùn ni abirùn náà dá lóhùn wípé alàgbà èmi kò ní ẹni tí ìbá gbé mi sínú o adágún nínú adágún nígbàtí a bá rú omi náà bí èmi bá ti ń bọ̀ wá ẹlòmíràn a sọ̀kalẹ̀ sínú rẹ̀ síwájú mi kò sẹ́ tó máa gba ipò rẹ wọn ní jí iṣẹ́ ìyanu rẹ gbà lọ́wọ́ rẹ wọn ò ní dí ìsọdọ̀tun etí a fẹ́ mú wá sínú ayé rẹ lọ́wọ́ ní orúkọ jésù wọ ẹsẹ̀ ìkẹjọ níbẹ̀ ní ẹsẹ̀ ìkẹjọ jésù wí fún un pé dìde gbé àkété rẹ kí o sì máa rìn dìde gbé àkété rẹ kí o sì máa rìn nígbà náà ní ẹsẹ̀ ìkẹsàn-án a sọ fún wa pé lọ́gán a sì mú ọkùnrin náà lára dá ó sì gbé àkété rẹ̀ ó sì ń rìn ọjọ́ náà sì jẹ́ ọjọ́ ìsinmi ọjọ́ sábátì ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi ni ó mọ̀ àwọn tó gbẹ̀sìn kárí bí hárahára àwọn sadusí àwọn farisí wọn kì í ronú pé ọkùnrin yìí ó ti wà ní abirùn yìí ní ipò rẹ̀ yìí nínú àìlera yìí fún ọdún 18 gbáko àní wíwá áńgẹ́lì gan láti rú omi kò lè fún láàyè láti gba ìmúláradá rẹ̀ báyìí kristi dé o àwọn ipò àyídáyidà tí kò ṣeé ṣe fún ọdún 18 olúwa mú kúrò ohun tọkàn lè ronú nípa rẹ̀ ni pé ọjọ́ ìsinmi sábátì ọjọ́ sábátì ló ṣe é nítorí náà wọ́n yára láti sọ fún ọkùnrin náà pé kò tọ́ fún ọ kò tọ́ fún ọ láti gbé àkété rẹ ní ọjọ́ ìsinmi farisí kí ni ìṣòro yín gan kí ni wàhálà yín kí ló dé tá ẹ bá yọ ó ti wà níbẹ̀ láìsí olùrànlọ́wọ́ fún ọdún 18 ṣé ẹ ò ṣe gbé gbogbo àṣàkáṣà tẹ gbé kárí kẹ gbé sọnù kẹ bá yọ ni ó sọ pé àwọn farisí wọn ti rí níbẹ̀ wọn ó sọ pé ẹ ò lè ràn mí lọ́wọ́ ṣùgbọ́n ọkùnrin yìí tó mú mi lára dá ẹni tó mọ̀ ẹni tó ga ju gbogbo àwọn ènìyàn tó wà nínú ayé ó rí mi ní ipò tí mo wà ó lọ ẹni náà tó sọ fún mi pé gbé àkété rẹ kó o sì máa rìn màá gbọ́ràn sí ọkùnrin yìí lẹ́nu ju gbogbo ẹ̀yin aláìníranlọ́wọ́ ẹ̀yin tẹ́ gbẹ̀sìn kárí ẹ̀yin tẹ́ gbẹ̀sàkárí wọ̀nyí a gbọ́dọ̀ lóye pé jésù kristi ó mú ìmúláradá ìwòsàn ìdáǹdè pátápátá ìgbà padà wá àní ní ọjọ́ ọlọ́wọ̀ ọjọ́ tó jẹ́ àrà ọ̀tọ̀ tó jẹ́ ọjọ́ ìsinmi tó bá lè ṣe ní ọjọ́ lásán ni oje o se ni gbogbo awon ojo to ku ni oruko Jesu iketa ni be bayi iketa o ni bawo na se ni iyipada se bread ati butter che ranse abi imura sile kankan wa ti awon eniyan se fun la to be ni o mo pe opolopo awon ti Jesu wa tun fun lo ni iyipada akoko awon mejila o yi won pada o fun won ni agbara o si ran won jade lo ise iranse re ko ja si asan ikeji awon adorin won ni iyipada pelu o fun won ni agbara won jade lo won so pe ani awon emefu gan ti le fori bale fun wa nipa oruko re nigba na o so kankan fun won o ni e ma se yo nitori pe awon emeku n fori bale fun sugbon eyo nitori pe akowe oruko yin ni orun o ni awon to ni iyipada awon to ni iyipada ye won duro dede won je ni to duro gbon won duro sinsin ninu oluwa iyipada okan igba gbogbo to duro dede si odo olugbala awon Johannu ori kesan ni ese 35:9-35 Jesu gbo pe ati le jade ati won ti sode nigba ti o sin ri o wi pe iwo gba omo Olorun gbo bi ni ese 14:36 o sin dahun wi pe tani oluwa tani oluwa tani oluwa kemi ki o le gbagbo ni ese keta o din ni 37 Jesu wi fun pe iwo ti ri iwo ti ri o na ne ni ti n ba o soro yi o ni iyipada okan we se keji din ni 38 o sin wi pe oluwa mo gbagbo o sin wo le fun wo es ori kokanla a n wo ese 43 Johannu ori ikokanla ese 43 ese keta o le logoji nigba to se ti wi betan o kigbe ni ohun rara pe Lazarus

dédé nínú òkú kúrò ní ipò òkú yẹn wọn gbà á gbọ́ wo Jòhánù orí ogún à ń kà níbẹ̀ ní ẹsẹ̀ ọgbọ̀n 2030 ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì mìíràn ni Jésù ṣe níwájú àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tí a kò kọ sínú ìwé yìí ní ẹsẹ̀ ìkẹ́kọ̀ọ́lẹ́ni ọgbọ̀n 31 ṣùgbọ́n wọ̀nyí ni a kọ kí èyí tí kí ẹ̀yin kí o lè gbàgbọ́ pé Jésù ní ṣe Kristi náà ọmọ Ọlọ́run àti ní gbígbàgbọ́ kí ẹ̀yin kí o lè ní iyè ní orúkọ rẹ̀ ète iṣẹ́ ìyanu èrèdí fún iṣẹ́ ìyanu òun ni pé kí o lè so kí o lè darí àwọn ìrírí iṣẹ́ ìyanu rẹ iṣẹ́ ìyanu yẹn àwọn tó rí iṣẹ́ ìyanu iṣẹ́ àmì yẹn àwọn tó gba iṣẹ́ ìyanu àti iṣẹ́ àmì tó fi ayé wọn fún Olúwa yẹn kọ́ lè ní iyè ìyá nípẹ̀kun nípasẹ̀ Kristi Olúwa à ń wo ìṣe orí kẹsàn-án à ń kà níbẹ̀ ní ẹsẹ̀ kejìlélọ́gbọ̀n ìṣe 932 ó sì ṣe bí Pétérù ti ń kọjá la ẹkùn gbogbo kọjá gbogbo lọ ó sọ̀kalẹ̀ tọ àwọn ènìyàn mímọ́ tí ó ń gbé ní Lidia pẹ̀lú ní ẹsẹ̀ kẹta lé ní ọgbọ̀n níbẹ̀ ni ó rí ọkùnrin kan tí à ń pè ní Enea tí ó ti dùbúlẹ̀ lórí àkété ní ọdún mẹ́jọ ó ní àrùn ẹ̀gbà ní ẹsẹ̀ kẹrìnlélọ́gbọ̀n 34 Pétérù sì wí fún un pé Enea Jésù Kristi mú ọ lára dádìde kí o sì tún àkété rẹ ṣe ó sì dìde lójú kan náà kí ni àbájáde àbáyọrí iṣẹ́ ìyanu yìí ní ẹsẹ̀ 15:35 gbogbo àwọn tí ó ń gbé Lida àti Saroni sì rí wọ́n sì yí padà sí Olúwa àbáyọrí rè ìyípadà èrèdí rè tí a kì ń fọwọ́ yẹpẹrẹ mú àbájáde iṣẹ́ ìyanu a kì ń fojú tẹ́ḿbẹ́lú ṣíṣe iṣẹ́ ìyanu a ò kì ń ní àwọn ìwákò kan mi ká máa ṣe iyèméjì wíwo àwọn aláìsànsàn ṣíṣe ìmúláradá gbogbo àwọn ènìyàn gbogbo àwọn tó ń gbé Lida àti Saroni sì ń rí wọ́n sì yí padà sí Olúwa ní ẹsẹ̀ 40 a sọ fún ẹ pé ṣùgbọ́n Pétérù ti gbogbo wọn sóde ó sì kúnlẹ̀ ó sì gbàdúrà ó sì yí padà sí òkú ó ní tàbítà dìde ó ti kú báyìí iṣẹ́ agbára Ọlọ́run ó wọnú àgọ́ ara rẹ̀ lọ ó sì la ojú rẹ̀ nígbà tí ó sì rí Pétérù ó dìde jókòó ní ẹsẹ̀ 41 ó sì na ọwọ́ rẹ̀ sí ó fà á dìde nígbà tí ó sì pé àwọn ènìyàn mímọ́ àti àwọn opó ó fi lé wọn lọ́wọ́ láàyè kí ni àbájáde lè ní ẹsẹ̀ 32 ó sì di mímọ̀ yí gbogbo dópàká wà bájáde o ọ̀pọ̀lọpọ̀ sì ń gba Olúwa gbọ́ nítorí àbájáde iṣẹ́ ìyanu ọ̀pọ̀lọpọ̀ sì ń gbàgbọ́ ṣùgbọ́n àwọn farisí kò tiẹ̀ kàn wọ́n nípa ìyípadà yóò mọ̀ èrèdí ẹ̀ nítorí pé ohun tán ní wọn ò mọ rírì pé àwọn ẹlòmíràn tó ní wọn ò dẹ́ni ìgbàlà nítorí náà wọn ò gbé iyebíye lé ìgbàlà àwọn ẹlòmíràn wọn ò gba ìmúláradá nítorí náà wọn ò mọ rírì ìwòsàn ẹlòmíràn wọn ò níṣẹ́ ìyanu kankan nítorí náà wọn ò mọyì iyebíye ohun tí ọlọ́run ṣe náà wọn ó ti àsìn yẹn àṣà yẹn ó ti di bárakú fún wọn òye tó lọlẹ̀ nípa sábàtì yẹn èyí ló máa lọ sí kókó ìkejì báyìí kókó ìkejì ó ní gbígba ìkórira ní ọjọ́ sábàtì tí a dá lẹ́bi rò ìkórira ní ọjọ́ sábàtì wọ́n ní ìkórira nítorí ìfọkànsí wọn àti àgbàrò ohun tó ń gbàrò nípa ọjọ́ ìsinmi ohun mẹ́ta làwọn ò ní àkọ́kọ́ níbẹ̀ ó ní ìbínú tí kò ní àwíjàre ní.

no ti awon agbenuso ojo sabati agbenuso ojo sabati ni won won o gbenuso fo olugbala won o je alagba wiwe mimo won je alagba wi igbe aye emi won o je agbenuso fo igbagbo won o je alagba wi fo ife olorun ati oko olorun fo awon eniyan fo awon ebi fo awujo fo orilede won je agbenuso fo ojo sabati won si ni binu eni to binu ni won binu pe Kristi o gboran si baba re ti nbe ni orun pe ko gboran si won nitori pe nitori eyi bayi won wa ni binu akoko ibinu ti ko ni awijare ninu ti awon agbenuso ojo sabati ikeji ikore tabi ikosini ti ko wulo si ise re ti gba nila ise re nigba gbogbo oni fun igbala ko gba awon eniyan la ko gba awon eniyan la kuro ninu ese ko gba awon eniyan la kuro ninu arun kuro lowo satani kuro ninu ijiya aye ati ijiya aye raye o wa ni kosinu ikorira to le koko ti se olugbala si ise re tin gba nila iketa oni irora okan tabi ibanuje okan ti ko lopin ti awon olufeso olugbala won kiyesi pe kan le ri kankan fisun lati fisun se awon olufisun olugbalaye won ni binu won ni won ni ikosinu won ni irora okan won ni binu ti ko ni awijare ta o le dalare won ni ikosinu ti ko wulo won si ni irora okan ibanuje ti ko ba igbamu ti ko lopin e je ka wo akoko nibe ibinu ti ko ni awijare ninu ti awon agbenuso ojo sabati wo luku ori kefa sister luke sister nigba ti o sin wo gbogbo won yika o wi fun okunrin na pe na owo re o si se be owo re sin pada bo sipo gege bi ekeji wo ese kokanla 11 won sin kun fun ibinu gbigbona won sin kun fun ibinu gbigbona won sin kun fun irunu gbigbona kilode nitoni ri pe Kristi o se o mu bo sipo won Kristi se ohun ti won o le se won kanu majemu lailai oye majemu lailai oye won ko le mu ise iyanu fun enikeni won gbadura gege bi awon fanse gbadura won te fihan ninu adura won sugbon adura won ko le se nkankan fun awon eniyan yen to ni aini kankan Jesu wa de bayi o wa se afihan ogo olorun agbara olorun titobi olala olorun amu okunrin lara da won wa kun fun irunu ati irunu ati ibinu won sin bara won so pe ohun ti won le se si Jesu mo gbadura o pe o ni dabi won ni oruko Jesu bi iyawo re to ba se agboran si olorun bi iyawo re ba gboran si olorun lenu pe o ni iyawo to gboran si olorun lenu bi eniyan lo o wa binu nitori pe iyawo re ko gboran si olenu o ti iyawo re nse iyawo re o gbe olorun soke juga o gbe gaju ohun lo o n bola fun olorun bi ohun lo gboran si olorun bi ohun lo inu bi inu e rusu ibinu ti ko ni awijare ninu omo re ti deni igbala omo re ni igbe aye otun o je ni oniwa ipa ojo lubi tele o ti n se awon nkan ti ko dara tele bayi igbe aye otun ti de o wa ri iyipada ninu aye omo yi o ni iyipada ninu aye omokunrin omobirin re wa so pe arakunrin omo lagbaja ti lagbaja omokunrin mi lo ba mi la se ga wa nbe yen lo ba mi la gogoro wa nbe yen wa so pe baba sugbon e mo pe bayi ma mo ti ni iyipada mo ri pe nkan yi majele ni fun yin mi o fe ra majele fun yin baba mi nu wa nbi o
omo re gboran si olorun lenu o gbe olorun ga o nbola fun olorun gbe olorun soke ju lo o wa binu si eleyi eleyi a o le da lare iwa yi ko ne da le da eleyi lare enikan o wa nu ijo boya nkankan o gboju fo boya dari ni o o wa so eleyi fun omo ijo yen pe se eleyi se eleyi ge ko to ko mo ijo yi ko to ma ara re tele ko to bi pe o mu ara re ko to gba ara re papo ko to meni to je o ma so pe beni sa beni sa beni sa o ma se leyi lai te ronu pe se leyi tona se leyi ira pada so fi ira pada o so fi gbala han tabi oluso agutan mi o kan so nkan kan fun mi lati se ko ba le je pe ma le wa ni ipo ke ma bola ke ma cha cha bola fun olorun lojo ko wa so pe sa mo mo pe mo feran yin mo bola fun gbo mi le se le mo tin ba se ma ma dibo emi ko ni ma se yen tin ba se le ma cha ko lo emi ko ni yen tin ba te le yi ma ta igbe aye ododo ma sonu mi o gbodo se be inu wa bi kilo de tinu bi o kilo binu nipa re gan pe pe onigbagbo yi kristiani yi oye wa aye bayi pe mo wa si church lati ni sodotun mi o wa si church lati ma sere mode sere gele pelu otito mo wa ki aye mi ko le fi ogo fun olorun ko le bola fun olorun nitori ohun okunrin yen tabi obirin yen ko gboran si oba iko se o ti o so fun pe ko se lokunrin ati lobirin inu wa bi o tani ogan to gaju olorun lo ni to gaju olorun lo ni to lagbajo unu bi o nitori awon eniyan won o gboran si olenu dipo be won fe gboran si olorun awon farisi won so na won nu won so nu patapata ede ti to fi wa laye won so nu ari binu ti ko ni awijare kankan ninu nitori pe won je agbenuso fun ojo sabati ojo isimi eyin farisi na egbo omo olorun ni oni oluwa ojo isimi oluwa ojo isimi ni se o fe gboran si ojo sabati ju oluwa so ojo isimi ni funra re duro na yi pada yi okan re pada tele ododo ododo ko se erede kankan to fi e ko binu niru ojo be yi ane awa lati josi fun oluwa a fe ni ominira ka ni ayo lati se oluwa pelu gbogbo okan wa pelu gbogbo inu wa pelu gbogbo agbara wa a fe fi ohun akoko si ohun akoko olorun ninu aye wa a fe fi aarin gbogbo ife okan wa si olorun a fe gbagbe ara wa patapata ka gbagbe gbogbo eniyan ka ma ronu nipa olorun nikan se leyi lo wa je ko binu ni o ko ye ko ri be wo ikeji nibe ikeji anwo ikorira tabi ikusinu ti ko wulo si ise re tin gbanila wo dona dona ori kerin dona ori kerin ni ese ikerin 44 dona ori kerin ni ese ikerin nigba na ni oluwa wi pe iwo a se rere lati binu iwo a se rere lati binu o ma itan na dona aran lo si nenefe oluwa o fun ni ise iranse iwaasu lati lo so fun awon ninefe olorun lo cheda gbogbo awon to wa ninefe yen dona olorun oni onidajo gbogbo eniyan ninefe o ma koko to le se idajo o me to ma se idajo fun ona to le gbe gba se idajo mo o ran olo bayi nigba to wa shote si o saanu fun o o gba olaye ki fe ki eja ko bo ko po sile lori lele oni mo fun o ni anfani keji o ba ti padanu anfani re patapata bi o ba je anu olorun mo fun o ni anfani keji bayi jona o lo si nenefe o wa kede oro na ogoje ojo si ninefe yi o segbe a o pa nefe run oba ninefe ati gbogbo awon olugbe ilu ninefe
orilede ilu yen gbogbo ronu piwada won woke won wo oluwa olorun o sin saanu fun o dariji won o fun won ni afani keji o mi o ni pa yin run bayi nitori pe ti orun piwada mo fun yin ni afani keji afani keji kan soso na to fun jona o fun awon ara ninefe ko pa won ru bayi jona enu ru inu re ru inu bi eleyi ohuro koni lari o ba ti ku o ba ti lo se oro apadi o ba ti segbe olorun fo lafani keji o dariji o o yi on gbogbo pada fun o o je ki aye re bayi ko wa wuro ko wa ni ere ni waju oluwa anu ko soso na ti oluwa to fi han fun jona o fi han anu ko soso ina ati ikanu yen idariji ato minira igbala isodi mimo o fi fun awon ara ninefe jona enu bi wa ronu ni para re so wo na ri be a sọlọ ti sore fun foju rere han fun o o dare ese re ji o o yi aye re pada awon eniyan wa ninu ijo ti olorun fe de odo won ko ba le je pe awon pelu ogboro olorun won ton ba ni dalebi okan won wa si bi agbelebo o gba won la bayi fun eredi keredi to wu ko je ona ta gba ona tolorun gba lati pe won jade kuro nu ese won akoko ti o gba olorun lati pe won jade kuro nu ese won akoko kan na ni na olorun lo lati pe o jade kuro nu ese re lati fun oni igbala ba o ni eyin olorun logo eke hallelujah ti gba mi la eke hallelujah o mo ti gba igbala eke hallelujah mo le sosa awon se beli fun mo mo mo bibeli bayi bawo lo se mo bibeli yen gan nitori pe oni waasu kan soso ina o won lo akoko lati salaye lati toye lati tupale yabe yebe kan se amulo re fun o kan so fun bo se ni igbala re ba se gba o bo se ni oye re ninu oro olorun oni waasu kan soso ina o wa mu akoko kan na won lo akoko kan na won feran awon to ni ran lowo to ni lo ran lowo to ni loye inu wa n bi o nigba na oluwa so pe iwo a se rere lati binu eleyi o tona o ko ye ko binu nigba to je pe oju ore kan na e to wa sodo re tele nipasẹ ohun elo kan soso ye ojurere ye wa n lo sodo awon elomiran ikunsinu tabi ikorira to n lodi si oluwa ko wulo ko nilari wo iketa ni irora okan tabi ibanuje okan ti ko lopin ti awon olufisun olugbala awon olufisun nigba gbogbo to ba wa sodo kristi won wa nkankan lati fi so si bayi o ti wa de asa won ti wa na okan won o ti wa wa ninu okan won ti di baraku fun won won wa pe o fe che wosan wa wa fun wosan o to ma so loni la nfe o to ma se loni la nfe o bo se ma wa loni la nfe ka le fi sun won mo bo je olugbala won mo pe o yi opolopo aye awon eniyan pada nitori pe o so pe okunrin ye o se opolopo ise iyanu bi a ba fi okunrin sile be yo ko gbogbo eniyan gbogbo eyan yo gba gbo awon ara Rome yo sin wa won wa gba ile wa orilede wa nitori eyi bayi o wa ri se won won wa dimo lulodi si anu re ko yi pada ko yi won pada ife re ko yi won pada ika anu re yonu re ko yi won pada won ni ikunsinu irora okan ibanuje okan ti ko lopin nitori pe won je olufesun olugbala oluwa awon mati ori kedogbon 25 ni ese kokan le logoji 41 25 41
45 41 nígbà náà ni yóò wí fún àwọn tí ọwọ́ òsìn pé àwọn farisi yẹn wọn ò wá sí ọwọ́ ọ̀tún rẹ̀ rí, àwọn sadusi yẹn àti àwọn akọ̀wé wọn ò wá sí ọwọ́ ọ̀tún rẹ̀ rí, ọwọ́ ọ̀tún rẹ̀ kò ní gbà wọ́n láàyè, wọn ò ní gbà láàyè kó fi kàn wọ́n kó yí wọn padà kó wò wọ́n sàn kó dá wọn nídìí kó gbà wọ́n là kó pèsè wọn sílẹ̀ fún ọ̀run. Nígbà náà ni yóò wí fún àwọn tí ọwọ́ òsìn pé ẹ lọ kúrò ní ọ̀dọ̀ mi, ẹ̀yin ni ègún sínú iná ìnípẹ̀kun, iná ìrora tí kò lópin, ìjìyà tí kò lópin, tí a ti pèsè sílẹ̀ fún èṣù àti fún àwọn áńgẹ́lì rẹ̀. Èṣù òun ni olùfisùn àwọn arákùnrin, àwọn ará òun ló máa gbé ẹ̀sùn dìde, èṣù ló máa gbé ẹ̀sùn dìde lòdì sí ìṣe rẹ̀ tí ń gbanilà nítorí eléyìí báyìí wá lo ayérayé wọn àìnípẹ̀kun wọn pẹ̀lú èṣù àti sàtánì ní ọ̀run àpáàdì títí láéláé. Wo ẹsẹ̀ ìkẹrin ó dín ní àádọ́ta 46 àwọn wọ̀nyí ni yóò sìn kọjá lọ sínú ìyà àìnípẹ̀kun. Ẹ jẹ́ ká wá sí kókó ìkẹta báyìí, kókó ìkẹta ìkórè tí a gbóríyìn fún nípasẹ̀ ìmúláradá kúrò nínú gbogbo àrùn. À ń wo Matthew orí ìkẹsàn-án à ń wo ẹsẹ̀ 35:9-35. Jésù sì rìn sí gbogbo ìlú ńlá àti ìletò, ó ń kọ́ni nínú sínágọ́gù wọn àkọ́kọ́ nìyẹn, ó sì ń wàásù ìrere ìjọba ìkejì nìyẹn, ó sì ń ṣe ìwòsàn àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ní ẹsẹ̀ 16:36 ó sọ pé ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn Jésù báyìí kó máa rìn káàkiri kó máa dijú rẹ̀ kó rí wọn. Jésù máa rìn kiri kó wá tẹríba, ó gbé orí sókè, ó ń gbowájú orí wọn, orí àwọn ẹlẹ́ṣẹ̀, orí àwọn alárùn, ó wà lóhun tó ṣàìsàn, àwọn tá yé sú, àwọn tá rẹ̀ mú, àwọn tẹ́ṣù ń dá lóró, àwọn tá ń ni lára, orí gbogbo wọn, orí àwọn ẹlẹ́ṣẹ̀, orí àwọn tá fẹ̀tọ́ wọn dò, orí gbogbo wọn àwọn aláìní òrànlọ́wọ́, àwọn aláìní ìrètí, orí gbogbo wọn tó ní àìní. Nígbà tó rí ọ̀pọ̀ ènìyàn àánú wọn ṣe kò máa ṣàánú, kò máa dá wọn lẹ́jọ́, kó máa dá wọn lẹ́bi láti máa bẹnu àtẹ́ lù wọ́n, láti máa lù wọ́n bolẹ̀. Kò dàbí Jona kó ń fẹ́ kí wọn kó ṣègbé, ó ń ṣàánú àánú wọn ṣe nítorí tí àárẹ̀ mú wọn, kò dá wọn lẹ́bi pé nítorí ìṣe wọn ni, nítorí ìwà wọn, nítorí ìṣe wọn ni, ọ̀nà tán gbà wà ni, ọ̀nà tán gbàgbé ìgbé ayé wọn, èrèdí ẹ̀ náà fi wà ní ipò tán wà yẹn, kò dá wọn lẹ́bi, ó ṣàánú fún wọn, ó ṣàánú àánú wọn ṣe, ó fìfẹ́ hàn sí wọn nítorí tí àárẹ̀ mú wọn, wọ́n sì tú káàkiri bí àwọn àgùntàn tí kò ní olùṣọ́. Nígbà náà ní ẹsẹ̀ 16:37 nígbà náà ni ó wí fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ pé lóòótọ́ ni ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan, àyìn àpọ́stélì ẹ ti ń ṣiṣẹ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó, wọn a ní 12 àwọn alágbàṣe kò tó nǹkan, ní 70 àwọn alágbàṣe kò tó nǹkan, orí ọ̀pọ̀ àwọn ènìyàn wọ́n dàbí àwọn farisi, wọ́n dowú, wọ́n ṣe ìlara wọ́n dowú, wọ́n jẹ́ iléwu, wọ́n ṣe ìlara wọ́n dowú, wọ́n jẹ́ iléwu, wọ́n dowú gẹ́gẹ́ bí Jòhánù àti Jákọ́bù olúwarí ẹnìkan tó ń lé àwọn ẹ̀mí jáde ní orúkọ rẹ̀ àwa dé lọ́wọ́, àwa dá lẹ́kun Jòhánù àti Jákọ́bù kílẹ̀ ń ṣe ṣe ìrántí ọ̀rọ̀ Jésù ni pé ìkórè pọ̀ ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Ẹ̀dá dáàmú ni nínú ènìyàn èyí tó máa fẹ́ kí ènìyàn kó jẹ́ ẹni tó ní ìlara, tó jẹ́ ẹni tó ń dowú, ẹ̀dá ènìyàn ni tó rí pé ìkórè pọ̀
ìkórè pọ̀, àwọn alágbàṣe kò tó nǹkan síbẹ̀, kò fẹ́ kí ọwọ́ kún iṣẹ́ yẹn, kí ohun èlò ká fi kún iṣẹ́ yẹn, ká fi àwọn òṣìṣẹ́ kún iṣẹ́ yẹn, káwọn adarí kó kún iṣẹ́ yẹn, ká o dé ọ̀dọ̀ gbogbo ènìyàn, ó fọwọ́ kan gbogbo ènìyàn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọlọ́run, àwọn onígbàgbọ́ ló ṣì wà tí ọlọ́run fẹ́ gbé dìde gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ nínú ọgbà àjàrà rẹ̀, ọkàn tí kò ní ìsọdi mímọ́ yóò jẹ́ onílara, yóò máa jowú àwọn farisi àti sadusi, ohun méjì yìí ìlara àti owú òun ló darí wọn sínú ìkẹta, wọ́n wá di ẹni tó ń panirun, wọ́n wá di eléwu ènìyàn, wọ́n jẹ́ kí ẹlòmíràn kó di ẹni tí kò wúlò, ẹni tí kò yẹ kán pa àwọn ènìyàn run ju pé kán la ọ̀nà fún wọn láti wá darapọ̀ pẹ̀lú àwọn olùkórè àti àwọn tó ń kórè sínú ọgbà àjàrà Olúwa sínú ìjọba Ọlọ́run. Ẹ jẹ́ kọ́kàn wa yí, ẹ jẹ́ ká ní ọkàn tó yí padà, ẹ jẹ́ ká yí ọkàn wa padà, ẹ jẹ́ ká ṣí payá, ẹ jẹ́ ká ṣílẹ̀kùn fún àwọn ẹlòmíràn tó wà níbẹ̀ yẹn, àwọn tó lè ràn wá lọ́wọ́ nínú jíjèrè lè kíkórè àwọn ọkàn, ó wọ́n lọ láti jèrè àwọn ọkàn nítorí pé ìkórè pọ̀, ṣùgbọ́n àwọn alágbàṣe kò tó nǹkan. Ní ẹsẹ̀ kejìdínlógójì 38 ó nítorí náà ẹ gbàdúrà sí Olúwa ìkórè kí ó lè ràn àwọn alágbàṣe sínú ìkórè rẹ̀. Orí ìkẹwàá ní ẹsẹ̀ ìkíní ní Olúwa báyìí ó wá pe àwọn méjìlá, ó fún wọn ní agbára láti wo nìsàn, agbára láti dáni nídè, agbára láti já wọn gbà kán má bàá ṣègbé nígbà tí ó ti pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá sí ọ̀dọ̀, ó fi agbára fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́. Ṣó kíyèsí ohun tí Jésù ń ṣe ni, kò ní owú tàbí ìlara láti pa gbogbo agbára yẹn mọ́ sọ́dọ̀ ara rẹ̀, kó jẹ́ ònìkan ló máa ní agbára, ó pe àwọn méjìlá, kò sọ pé báyìí mo fẹ́ ga ju gbogbo wọn lọ, gbogbo wọn ni mo fẹ́ ga jù, mo tóbi ju gbogbo wọn lọ, kò sọ pé mo fẹ́ pa agbára yìí mọ̀ fún ara mi. Ó mọ̀ àwọn ènìyàn tó ń jowú yẹn wọn ò ní ẹ̀dá Kristi ni, wọn ò fẹ́ fi nǹkan yẹn sílẹ̀, òun tán ní kán jẹ́ kí àwọn ẹlòmíràn kó rí gbà, wọn ò fẹ́ kó àwọn ẹlòmíràn kán dá wọn lẹ́kọ̀ọ́ láti ní ìrírí o táwọn pẹ̀lú ti ní ìrírí rẹ̀. Ṣùgbọ́n ní ti ọ̀ràn Jésù Kristi yìí, a gbọ́dọ̀ ní ọkàn Kristi, a gbọ́dọ̀ ní ọkàn ẹ̀mí Kristi, a gbọ́dọ̀ ní ẹ̀dá Kristi, àbùdá Kristi, ká gba àwọn ẹlòmíràn láàyè láti mọ ohun tí a mọ̀ àti láti ṣe ohun tí a ṣe, kó bàá lè jẹ́ pé ìkórè a ó mú ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkàn, yóò a ó sì gba ọ̀pọ̀lọpọ̀ ọkàn là. Àní ní àkókò tiwa yìí ní orúkọ Jésù, ẹnìkan níbẹ̀ sì sọ wípé àmì, nígbà tí ó sì pé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ méjìlá sí ọ̀dọ̀, ó fi agbára fún wọn lórí àwọn ẹ̀mí àìmọ́ láti máa lé wọn jáde àti láti ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn. Ní ẹsẹ̀ ìkeje a sọ fún wa níbẹ̀, ní ẹsẹ̀ ìkeje 7 bí ẹ̀yin ti ń lọ ẹ máa wàásù wípé ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. Nígbà náà ní ẹsẹ̀ ìkẹjọ 8 ó ní ẹ máa ṣe dídára fún àwọn olókùnrùn, ẹ sọ àwọn adẹ́tẹ̀ di mímọ́, ẹ sì jí àwọn òkú dìde, kí ẹ sì máa lé àwọn ẹ̀mí ètù jáde, ọ̀fẹ́ ni ẹ̀yìn gbà, ọ̀fẹ́ ni kí ẹ sì fi fún ni. Mo gbàdúrà pé irú ọkàn Kristi Olúwa yóò fi fún wa. Ohun mẹ́ta là ń wò níbẹ̀, àkọ́kọ́ ìfaraẹnijì pẹ̀lú ìjólóòtọ́ fún ìkórè àwọn ọkàn, ìkẹta ìwòsàn ìgbà gbogbo tàbí díẹ̀, ìwòsàn ọjọ́ gbogbo tàbí díẹ̀ fún ìwòsàn àwọn aláìsàn, ìkẹta sísọ ni di ọmọ ẹ̀yìn tí a fi ìtara ṣe fún dídé.
de orun awon eniyan mimo akoko ifara eniji pelu ijolo to fun ikore awon okan ifara eniji pelu ijolo to fun ikore awon okan Johanu ori ikerin 4:34 ni ni Jesu ti wi pe Jesu Christi wi fun won pe onje mi ni lati se ife ni ti o ran mi ati lati pari ise re ife onje mi ni o to te mi lorun ni erongba mi ife mi ni ayo mi ni ati afojusun mi ni lati se ife ni ti o ran mi ati lati pari ise re o si ti wa fi ifara eniji kan na iyara eni soto kan na afojusun kan na fun gbogbo awon to tele gbogbo awon meyin re wo ati emi wese 15:35 eyin ko an wi pe o ku otu merin ikore yo si de wo mo wi fun yin egbe oju yin soke ke esin wo ko nitori won ti funfun fun ikore na ni ese ikerin dini ogoji 36 o so fun anibe wipe eni tin kore ngbowo iya o si n ko esojo si iya ni pekun ke eni tin furugbin ati eni tin kore le jo ma yopo ni ese keta dini ogoji 37 o so pe ninu eyi ni oro na fi je otito ti amuse eni kan furugbin elomiran si n kore ni ese ikeji dini ogoji 38 mo ran yin lo emi ran yin lo o ti ran wa gege bi baba bo ti ran o ti ran wa mo ran yin lo ikore o ti eyin ko sise le lori awon elomiran ti sise eyin si wonu ise won lo wo ikeji ni ikeji iwosan igbagbogbo tabi die fun iwosan won alaisan aso igbagbogbo tabi igba die ewo lo ma mu ninu re so fe ki Jesu ko ma se ni ojo die ko waasu ko ma wo nisan o ko ni ko ma waasu rara o awon ojo to waasu o tun mu ni lara da awon ojo to ba ko ni ojo yin o tun mu lara da nitori pe gbogbo ojo yen nigba gbogbo o mu ni lara da o waasu o si n ko ni wo Matthew ori ikerin ni ese ikerin le logun 4:20 ese keta le din logbon 4:27 Jesu si n la gbogbo Galilee koja o wa si ilu yi o wa si abule yi o wa si ilu yi nigba gbogbo ki se lekokan ki se ni ojo die o nko ni ninu sinagogu o si n waasu irere ijoba ati imularada so ori oro yen nibe o nko ni ninu sinagogu won ni akoko kan na o si n waasu ni ese keta le logun o n waasu ijoba ni akoko kan na nigba kan na o si n se iwosan gbogbo arun ati gbogbo aisan ni arun ni ara awon eniyan o se nigba gbogbo ni a o se nigba gbogbo o n kore nigba gbogbo a o kore nigba gbogbo o n wo nisan nigba gbogbo a pelu a wo nisan nigba gbogbo o mu ni lara da ni ohun awon alaisansan nigba gbogbo ko senikan to ma boju bentu iwosan iwosan se iwosan akara ti oyin iwosan a Kristi se leyi Kristi si n se loni pelu Kristi okan ni lana loni ati titi lai lai ohun to se nigba gbogbo ni awon ojo won yen ni awon ojo nigba gbogbo nigba gbogbo ni gbogbo ojo awa na o se nigba gbogbo ni gbogbo ojo ni oruko Jesu se mo gbo ami kan nibe nibi kan nibe yen iketa bayi a nwo siso ni di ome eyin ti a fi itara se fun dide orun awon eniyan mimo siso ni di ome siso awon ome eyin di mimo ti a fi itara se fun dide orun awon eniyan mimo
Rome orí kejìlá ní asẹ́ kẹfà 12:6. Ǹjẹ́ bí àwa ti rí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹ̀bùn gbà gẹ́gẹ́ bí orí ọ̀fẹ́ tí a fi fún wa bí ó ṣe sọtẹ́lẹ̀ ni kí a máa sọtẹ́lẹ̀ bí ìwọ̀n ìgbàgbọ́ iṣẹ́ ẹsẹ̀ keje bí iṣẹ́ tàbí iṣẹ́ ìránṣẹ́ kí a kọjú sí iṣẹ́ ìránṣẹ́ tàbí ẹni tí ń kọ́ni kí ó kọjú sí kíkọ́ni ẹsẹ̀ ìkẹjọ 8 tàbí ẹni tí ń gbaniyanjú sí ìgbaniyanjú ẹni tí ń fi fúnni kí ó fi inú kan ṣe ẹni tí ó sì ń ṣe olórí kí ó máa ṣe ní ojú méjèèjì ẹni tí ó ń ṣàánú kí ó máa fi inú dídùn ṣe tó bá wo àwọn ẹsẹ̀ yìí ó sọ pé ẹni tí àwọn ìránṣẹ́ ọlọ́run ẹni tí ń ṣe tó ràn lọ́wọ́ ẹni tó fi àánú hàn àwọn iṣẹ́ ìránṣẹ́ wà fún olúkúlùkù oníṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ ẹni tí èmi ní iṣẹ́ ìránṣẹ́ tèmi ẹni tí nígbàtí o bá fọkàn sí àfọkànsí rẹ bá wà nù ṣẹ́ránṣẹ́ tirẹ̀ ẹlòmíràn ò ní máa tì ọ́ kó máa fà ọ́ kó máa sọ pé kí ló dé tó wá kó wá ṣe lára iṣẹ́ ìránṣẹ́ tèmi níhìn-ín oníṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ ní àfojúsùn lórí iṣẹ́ ìránṣẹ́ tirẹ̀ èmi náà níṣẹ́ mo ní ìpè tèmi mo níṣẹ́ ìránṣẹ́ tèmi èmi náà fọkàn sí ìpè tèmi mo ní àfojúsùn lórí ìpè tèmi o ò lè máa bẹnu àtẹ́lùmí kó máa fẹ̀sùn kàn mí pé mi ò ṣe eléyìí mo kàn ń ṣe eléyìí ohun tó sọ nìyẹn àwọn farisí wọn ò ní èrèdí kankan láti bínú nítorí pé a kà nínú ọ̀rọ̀ ọlọ́run ẹni tó jẹ́ ìránṣẹ́ fọkàn sí eléyìí máa ṣe ẹni tó ń kọ́ni máa kọ́ni ẹni tó sọ tẹ́lẹ̀ fọkàn sí ìyẹn ní àfojúsùn lórí ìyẹn jẹ́ kí gbogbo wa ká fara wa jè ká fọkàn sí ohun tọ́lọ́run pè wá láti ṣe ká máa ṣe pẹ̀lú gbogbo ọkàn wa wọ ẹsẹ̀ ìkọkànlá níbẹ̀ ní ẹsẹ̀ ìkọkànlá ó sọ pé ní ti iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ọ̀lẹ kò sọ pé ká máa tajà ká máa lọ sọ́jà ká máa tajà ká máa ṣiṣẹ́ ó sọ pé ohun tọ́lọ́run pè ọ́ láti ṣe máa ní ìgbóná ọkàn ẹ máa sin olúwa iná nínú ọkàn rẹ ìgbóná jọjọ nínú ẹ̀mí rẹ iná yẹn yóò dó gbogbo èèyàn bò nínú ayé rẹ lórúkọ jésù nígbà tí iná yẹn bá jò ó ní máa sùn ó ní máa wọ́sẹ̀ nílẹ̀ ò ní jẹ́ aláfara ò ní jẹ́ ọ̀lẹ tó káwọ́ gbera kó jókòó sójú kan wàá gbóná jọjọ ní ọkàn wàá máa se olúwa ní orúkọ jésù àkókò láti se olúwa tó fi se olúwa olúwa yóò fi fún ọ agbá láti se olúwa ló fi fún ọ ìrànlọ́wọ́ àti okun apá ṣíṣeéṣe láti se olúwa olúwa yóò fi fún ọ ní orúkọ jésù níbo ló wà o dìde dúró níbẹ̀ mo fẹ́ rí ọ báyìí mo fẹ́ rí ọ má jókòó lẹ́yìn má gba àwọn ẹlòmíràn láàyè bí ọjọ́ rẹ bẹ́ẹ̀ ni agbára rẹ yóò ṣe rí bí ọjọ́ rẹ bẹ́ẹ̀ ni ìran rẹ yóò rí bí ọjọ́ rẹ bẹ́ẹ̀ ni agbára rẹ yóò rí ní orúkọ jésù bí bàbá wa ní ọlọ́run ṣe fi iṣẹ́ fojú sùn lórí iṣẹ́ ìránṣẹ́ wa pẹ̀lú yóò fojú sùn lórí iṣẹ́ ìránṣẹ́ wa agbára yóò máa bá wa lọ àṣẹ ló máa bá ọ lọ kò sí farisí kan tó máa dì lọ síwájú rẹ lọ́wọ́ ní orúkọ jésù ọkùnrin obìnrin ọmọdékùnrin ọmọdébìnrin ẹnikẹ́ni tí olúwa ti pè ó pè ọ fún kankan ìpèlú olórí ayé rẹ kò ní bọ́ sásán ní orúkọ jésù wá dìde wá rìn wá máa ṣiṣẹ́ ìránṣẹ́ okun olúwa agbára olúwa ipá olúwa ìwàláàyè olúwa yóò fìdí iṣẹ́ ọwọ́ rẹ múlẹ̀ fún ògùn ọlọ́run àti fún ìgbàlà àwọn ọkàn ní orúkọ jésù ó tó àkókò láti gbàgbé àtẹ̀yìnwá láti fojú sùn lórí ọjọ́ iwájú kó ṣe ohun tọ́lọ́run pọ̀ láti ṣe wá ṣe èmi yóò ṣe mo gbọ́dọ̀ ṣe mo lè ṣe olúwa ń bá ọ lọ lánàá rẹ kó bá olúwa sọ̀rọ̀ kó
sọ pé Olúwa ni mo wà ni mo wà ni mo wà emi yo se tais Olúwa ma se Olúwa

bí o bá jẹ́ ọmọ ọlọ́run ní tòótọ́ kì í ṣòro mọ́. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn àti ìfarajìn tí wọ́n ní nínú ìjọba ọlọ́run. Wò ó láti àkórí kìíní. Àwọn wo ni ọmọ ọlọ́run? Wo orin Dáfídì. Orin Dáfídì orí kẹtàléní ọgọ́rùn-ún ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá. Bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí bàbá ti ń ṣe ìyọnú sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ẹsẹ̀ méjì tí mo kà fún ọ yìí, ó dàbí àwọn ẹsẹ̀ tí ó kúrú púpọ̀, ṣùgbọ́n wọ́n jẹ́ àwọn ẹsẹ̀ tí ó kún fún ìjìnlẹ̀ ìtumọ̀. Bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run, ìdáríjì Ọlọ́run, bí a bá ń sọ nípa oore ọ̀fẹ́ tí ń sọ wá di ọmọ Ọlọ́run, lákọ̀ọ́kọ́ ó sọ fún wa wípé kí a tó lè di ọmọ Ọlọ́run, Ọlọ́run ní ṣe nǹkan kan nípa ẹ̀ṣẹ̀ àti ìrékọjá tí ó wà ní ìgbésí ayé wa. Mo mọ̀ wípé bí o bá jẹ́ ẹni tí ń ka Bíbélì, o mọ̀ wípé ohun tí ó ya àwa ya Ọlọ́run ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa. Nítorí Ọlọ́run wà ní òkè, àwa wà ní ìsàlẹ̀. Ohun tó wà láàrin ẹni tó wà lókè àti ẹni tó wà nísàlẹ̀, òun ní ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ ìdènà tàbí ìdàbò láàrin wa. Tàbí kí a sọ wípé ẹnìkan wà lórí òkè, ìkan wà nínú ọgbun. Ohun tí ó yà wá nípa òun ní ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé wa. Kí a lò ó gẹ́gẹ́ bí àpẹẹrẹ ní èdè mìíràn, òun wà nínú ìmọ́lẹ̀, àwa wà nínú òkùnkùn. Nítorí bẹ́ẹ̀, ìdàbò wà láàrin Ọlọ́run àti ènìyàn. Ìgbà tí a bá mú ìdàbò yìí kúrò, tí a bá mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, ìgbà náà gan-an ni a mọ̀ wípé a di ọmọ Ọlọ́run. Ó wá sọ fún wa, wò ó lẹ́ẹ̀kan sí ní ẹsẹ̀ kejìlá. Bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn, bẹ́ẹ̀ ni ó mú ìrékọjá wa jìnà kúrò lọ́dọ̀ wa. Bí o bá fojú inú wo ohun tí a ń pè ní ìlà oòrùn, ó jẹ́ ibi tí oòrùn ti ń yọ láàárọ̀. Bí o bá fojú inú wo ìwọ̀ oòrùn, ó jẹ́ ní àṣálẹ́ nígbà tí oòrùn bá wọ̀. Bí o bá wò ó láti ìlà oòrùn sí ìwọ̀ oòrùn, ó rí wípé wọ́n jìnà síra wọn púpọ̀ púpọ̀. Èyí jẹ́ wípé bí a bá mú nǹkan kan sí ìwọ̀ oòrùn, ẹni tó wà ní ìlà oòrùn kò lè rí irú nǹkan bẹ́ẹ̀. Èyí ni onísàmù fi wá wípé ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ó ṣeéṣe kí Ọlọ́run ṣàánú fún wa, kí Ọlọ́run kí ó wẹ ìrékọjá wa nù, kí Ọlọ́run kí ó mú àìṣedédé wa, ìrékọjá wa, àwọn ẹ̀ṣẹ̀ wa kí ó mú jìnà sí wa gẹ́gẹ́ bí ìlà oòrùn ti jìnà sí ìwọ̀ oòrùn. Bí o bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wọn kò sí ní ọ̀dọ̀ wa mọ́. Àwọn ẹlòmíràn ojoojúmọ́ ni wọ́n fi ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyí jẹ́ wípé ẹ̀ṣẹ̀ yìí wà nínú wọn, ẹ̀ṣẹ̀ yìí wà nínú àgọ́ wọn, ẹ̀ṣẹ̀ yìí wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a ń sọ fún wa wípé bí a bá ti ní ìdáríjì, Ọlọ́run ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, ó ti mú wọn jìnà réré. Ó dàbí ìwọ̀ oòrùn, bí ó ṣe jìnà sí ìlà oòrùn, bẹ́ẹ̀ ni a mú àwọn ìrékọjá wọ̀nyí jìnà kúrò lọ́dọ̀ wa. Èyí ni ó fi rí wípé nínú ìjọ wa níhìn-ín, a kì í fi ọjọ́ ìsinmi, ọjọ́ Àìkú báyìí, kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kì í fi gbogbo ìpàdé ojúlé ká fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. A kì í fi gbogbo àkókò àdúrà kí a fi máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ló dé. Nítorí wípé a ti mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, a ti mú jìnà sí wa. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ ìkẹtàlá, ó ní bí bàbá ti ń ṣe ìyọnú sí àwọn ọmọ, bẹ́ẹ̀ ni Olúwa ń ṣe ìyọnú sí àwọn tí ó bẹ̀rù rẹ̀. Ìgbà tí o bá gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, á mú ìbẹ̀rù wọ inú ọkàn rẹ. Ìbẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù ìdájọ́ Ọlọ́run. Bí Ọlọ́run bá ti ń sọ fún ọ wípé ẹ̀ṣẹ̀ ó máa mú ìjìyà wá, wípé ẹ̀ṣẹ̀ máa mú ìdájọ́ wá, bí o bá jẹ́ ẹni tí ó fẹ́ súnmọ́ Ọlọ́run, ó rí wípé bí Ọlọ́run ti ń sọ fún ọ, tí ó ń fi àwọn ẹ̀ṣẹ̀ rẹ hàn ọ́, bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ń wọnú ọkàn rẹ.
ìbẹ̀rù ló máa mú ọ lọ gbàdúrà, ìbẹ̀rù ló máa sọ mú ọ ké pé Ọlọ́run wípé Ọlọ́run dáríjì mi, Ọlọ́run ṣàánú fún mi, Ọlọ́run mú ẹ̀ṣẹ̀ mi kúrò, Ọlọ́run má jẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọn kí ó jẹ́ ìparun mi. Ó ní bí o bá ti jẹ́ ẹni tó bẹ̀rù bẹ́ẹ̀, ẹni tó ń wárìrì níwájú Ọlọ́run nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ, ó ní yóò mú ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò, yóò dáríjì ọ́. Ìdáríjì yìí ni ó sọ wá di ọmọ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yẹ wípé kì í ṣe gbogbo ẹni tí ń pè mí lé Olúwa Olúwa ni yóò wọ ìjọba ọ̀run. Kì í ṣe gbogbo ẹni tí ń kígbe pé Olúwa Olúwa ni à ń pè ní ọmọ Ọlọ́run. Kìkì àwọn tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì, kìkì àwọn tí a ti mú ìrékọjá wọn kúrò, kìkì àwọn tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ò tún máa jọba ní ìgbésí ayé wọn mọ́, àwọn ni à ń pè ní ọmọ Ọlọ́run. Báwo ni a ṣe lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀? Báwo ni a ṣe lè borí ẹ̀ṣẹ̀? Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa. Galatia orí kẹta láti ẹsẹ̀ 22. Ṣùgbọ́n ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, kí a lè fi ìlérí nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì fún àwọn tí ó gbàgbọ́. Ohun tí a sọ fún wa níhìn-ín, ó jẹ́ ohun tí a ti sọ fún wa nínú Róòmù orí kẹta bákan náà, wípé gbogbo ènìyàn ló sá ti ṣẹ̀, tí wọ́n sì ti kùnà ògo Ọlọ́run. Èyí ni a fi sọ pé ìwé mímọ́ ti ṣe gbogbo nǹkan mọ́ sábẹ́ ẹ̀ṣẹ̀, wípé ìbáṣe funfun, ìbáṣe dúdú, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, ìbáṣe àwọn tí wọ́n wà ní oko ní abúlé, tàbí àwọn tí wọ́n wà ní ìlú, ó ní gbogbo ènìyàn pátápátá ni a ti fi sí abẹ́ ẹ̀ṣẹ̀, tí ẹ̀ṣẹ̀ ń jọba nínú wọn, tí ẹ̀ṣẹ̀ ń jọba lórí wọn. Ó ní ṣùgbọ́n a fi ìlérí pamọ́ fún wa nínú ìgbàgbọ́ nínú Jésù Kristì, wípé bí a bá ké pe Olúwa, wípé a ó gbà wá là, a ó dáríjì wá, a ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé wa. Wẹsẹ̀ 26. Nítorí pé ọmọ Ọlọ́run ni gbogbo yín, nípa báwo? Nípa ìgbàgbọ́ nínú Kristì Jésù. Ó ní bí a ṣe ń di ọmọ Ọlọ́run ni wípé gbà tí a kọ èṣù sílẹ̀, gbà tí a kọ òkùnkùn àti iṣẹ́ òkùnkùn sílẹ̀, gbà tí a kọ àwọn ìrékọjá wa, gbà tí a kọ wọn sílẹ̀, gbà tí a ń sọ fún Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, wípé kí ó wẹ ẹ̀ṣẹ̀ wa nù, tí a sì fi ojú ìgbàgbọ́ wo òkè Kálfárì, bí a kò tilẹ̀ rí i ní ojú ìyára, ṣùgbọ́n tí a mọ̀ wípé Jésù Kristì kú fún wa, gbà tí a ti rí Jésù Kristì pẹ̀lú ìgbàgbọ́, tí a rí pé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa. Ó ní nípa bẹ́ẹ̀, nípa ìgbàgbọ́ nínú Jésù Kristì, a di ọmọ Ọlọ́run. Nínú Yohánù orí kìíní láti ẹsẹ̀ 10, òun sì wà lé ayé, nípasẹ̀ rẹ̀ ni a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó tọ àwọn tirẹ̀ wá, àwọn ará tirẹ̀ kò sì gbà á, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Èyí jẹ́ kí ó yé wa wípé gbà tí Jésù Kristì wá, kì í ṣe fún àwọn Júù nìkan ṣoṣo ni Jésù wá fún. Wọ́n ní ó wà lé ayé, nípasẹ̀ rẹ̀ lè a sì ti dá ayé, ayé kò sì mọ́. Ó ṣeéṣe kí o ti bá àwọn ẹlòmíràn pàdé, àwọn òjìyàn, àwọn tí wọ́n máa ń tako ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí ó jẹ́ wípé nínú ìwà àìlóye àìkẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n máa ń sọ wípé Jésù kò wá fún àwọn ènìyàn dúdú, wípé ẹ̀sìn ìbọ̀rìṣà, ẹ̀sìn ìbílẹ̀, ẹ̀sìn àbáláyé, wípé èyí ni ti àwa ènìyàn dúdú, wípé àwa tí a tún ń lọ gba ẹ̀sìn kìrìstẹ́nì, tí a ń ka bíbélì, wípé àjèjì ẹ̀sìn ni fún ènìyàn dúdú, wípé pátápátá ní gbogbo ayé gbogbo ènìyàn dúdú ni ó yẹ kó máa bọ̀rìṣà. Ṣùgbọ́n òye tí ò yé wọn ni wípé nípa Jésù lè àti dá gbogbo ayé, àti Nàìjíríà, àti Áfríkà, àti aláwọ̀ dúdú, àti aláwọ̀ funfun, wípé nípa rẹ̀ lè àti dá.
kò sí ohun kan tí a dá lẹ́yìn Jésù Kristi. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yí ọ, kí ó fi àwọn òjìyàn, àwọn eléèkéé, kí ó fi wọ́n sílẹ̀. Ó wá sọ wípé ó tún àwọn tirẹ̀ wá. Àwọn tirẹ̀ kò sì gbà á. Ó wá sọ fún wa ní ẹsẹ̀ kejìlá wípé ṣùgbọ́n iye àwọn tí ó gbà á ibikíbi tí a ti lè rí wọn. Iye àwọn tí ó gbà á ìbá àṣe ní ilẹ̀ aláwọ̀ dúdú ni tàbí àwọn aláwọ̀ funfun. Ìbá àṣe àwọn Júù, ìbá àṣe àwọn kèfèrí, ibikíbi tí ìbàjẹ́, iye àwọn tí ó gbà á àwọn lè ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Kò ṣeé ṣe fún ọ láti di ọmọ Ọlọ́run láì gba Jésù Kristì gbọ́. Àwọn ẹlòmíràn máa ń sọ wípé kásàtì jó lóòótọ́ nínú ẹ̀sìn kẹsìn tá a bá wà. Ìbá àṣe ẹ̀sìn ìgbàgbọ́, ìbá àṣe ẹ̀sìn mìíràn, ohun tí Ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn ni pé káwọn sáàtì jẹ́ olùfọkànsìn olóòótọ́, wípé àwọn mọ̀ wípé ní ọjọ́ ìkẹyìn àti ohun tẹ̀lé Jésù ni o, àti ohun tẹ̀lé ẹlòmíràn ni o, wípé gbogbo wa pátápátá la ó lọ sí ìjọba ọ̀run. Kì í ṣe bẹ́ẹ̀ o. Ó ní àwọn tí ó gbà á, àwọn nìkan lè fi agbára fún láti di ọmọ Ọlọ́run. Àní ó tún tẹnu mọ́ àwọn tí ó gba àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Nígbà tí a bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a ti kọ̀ ọ́ sílẹ̀, èyí ni ó mú wa di ọmọ Ọlọ́run, èyí ni ó mú wa di àjùmọ̀jogún pẹ̀lú Jésù Kristì. Wo nínú Róòmù orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹrìnlá. Nítorí iye àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá, àwọn ní ṣe ọmọ Ọlọ́run. Ó ṣeéṣe kí o ti gbọ́ ẹ̀rí àwọn ẹlòmíràn nígbà tí wọ́n wà nínú ẹ̀sìn mìíràn. Ó ṣeéṣe kí wọ́n jókòó sórí awọ, kí wọ́n sì máa sọ fún Ọlọ́run wípé Ọlọ́run fọ̀nà hàn mí. Àdúrà àwọn lójoojúmọ́ ni pé Ọlọ́run fọ̀nà hàn mí, pé bí ibi tí mo wà tí kì í bá ṣe ọ̀nà, ọ̀nà tí mo ń rìn tí kì í bá ṣe ọ̀nà, Ọlọ́run ṣàfọ̀nà hàn mí. Ó ṣeéṣe kí àwọn wọ̀nyí má mọ ìjìnlẹ̀ irú àdúrà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ó rí wípé lẹ́sẹẹsẹ Ọlọ́run a máa mú wọn lọ ka Bíbélì, lẹ́sẹẹsẹ ẹ̀mí Ọlọ́run a máa lù wọ́n ní kùmọ̀, ẹ̀ṣẹ̀ tí wọ́n ń dá ní ìgbésí ayé wọn, wọ́n á sábà máa sọ pé Ọlọ́run fọ̀nà hàn mí títí a ó fi tọ́ wọn sí ọ̀nà ìhìnrere. Àwọn wọ̀nyí tí a ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run, tí a mú wọn wá sínú ìrere, tí òye wá yé wọn nísinsìn wípé kò sí ìgbàlà nínú ẹlòmíràn àfi nínú Jésù Kristì nìkan ṣoṣo, àwọn wọ̀nyí ni ó di ọmọ Ọlọ́run nípa ìgbàgbọ́, nípa ìwẹ̀nùmọ́ ẹ̀ṣẹ̀ wọn, àti nípa pé a ti dáríjì wọn wọ ẹsẹ̀ 15. Nítorí ẹ̀yin kò tún gba ẹ̀mí ẹrú láti máa bẹ̀rù mọ́, ṣùgbọ́n ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ, ẹ̀yin ti gba ẹ̀mí ìsọdọmọ nípa èyí tí àwa fi ń ké pé Ábà Bàbá. Bí kì í bá ṣe wípé ẹ̀mí ìsọdọmọ yìí wípé Ọlọ́run fi ta wá lọ́rẹ, a kì í bá pàdé lópòpọ̀nà, a kì í bá pàdé nínú ahéré, a kì í bá pàdé níbi tí wọ́n ti ń jó, tí wọ́n ti ń kọrin, tí wọ́n ń laago, a kì í bá pàdé níbi ẹ̀sìn. Ọlọ́run fúnra ara rẹ̀ nígbà tí ó bá rí ògbé ọkàn wa, Ọlọ́run fún ara rẹ̀ nígbà tí ó bá rí wípé à ń wá ojúbọ Ọlọ́run, à ń fẹ́ rí Ọlọ́run, à ń fẹ́ sin Ọlọ́run, òun ló máa fún wa ní ẹ̀mí ìsọdọmọ. Bí ó bá jẹ́ ẹni tí Ọlọ́run ti fi òye ẹ̀ṣẹ̀ yé, ẹni tí Ọlọ́run ti jẹ́ kí ó kúnlẹ̀, kí ó gbàdúrà, kí ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, kí ó kọ̀ ọ́ sílẹ̀, tí o sì rí wípé àlàáfíà Ọlọ́run ti dé.

bí igi àgbélébù ti Jésù Kristì. Àgbàgbọ́ nígbà yìí gan ni Ọlọ́run fún wa ní ẹ̀mí ìsọdọmọ. Wo ẹsẹ̀ 16, ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Ẹ̀mí tìkára rẹ̀ ni ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Àwọn ẹlòmíràn wà akóníṣìnà ni à ń pè wọ́n, tó jẹ́ wípé bí ẹnìkan bá ti ń dénú ìjọ, wọ́n máa gbà lọ́wọ́ wọn sọ pé gbà tó ti wọnú ìjọ ó ti di ọmọ Ọlọ́run. Kì í ṣe ipò àlùfáà, kì í ṣe ipò adarí, kì í ṣe ipò adarí ìdàpọ̀ ojúlé láti sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run. A ò lè sọ ẹnikẹ́ni di ọmọ Ọlọ́run, a ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ Ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpò àdá, a kó ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a gba ìdáríjì látòkè wá. Ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba ẹṣẹ́ Ọlọ́run ṣe. Àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé ìgbà tó ti wá sínú ìjọ wa ó ti di ọmọ Ọlọ́run, láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run, láì ní àwọn àmì ìyípadà ọkàn, ìyípadà ìgbésí ayé ẹni, láì ní irú nǹkan bẹ́ẹ̀, kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin o, ó ti di arákùnrin o, ó ti di onígbàgbọ́ máa wá dédé o, ọmọ Ọlọ́run ni ó nísinsìnyí o, kí àwọn ènìyàn kí ó sì pàtó pé lágbára ti di ọmọ Ọlọ́run. Kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn ni tó bá ti forúkọ sí káàdì kan ó ti di ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn wọn ni tó bá ti ń sanwó ní dédé nínú ìjọ ó ti di ọmọ Ọlọ́run. Kì í ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan, tẹ́tí sílẹ̀. Ṣé ó ṣeé ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn, kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ́, kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ́, kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ́, ibi tí ó ti ń mu ọtí yìí kí ẹ̀mí mímọ́ Ọlọ́run kí ó máa sọ wípé ó kárí ọmọ dáadáa. Ìgbà tó ti lọ sílé ìsìn láàárọ̀ tó wá mu àmúyíra ọtí nísinsìnyí kó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé ó di ọmọ Ọlọ́run, ìwọ náà mọ̀ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣé ó ṣeé ṣe fún kẹ́nìkan máa wá sínú ilé ìsìn, kí ó di ọ̀sán bí ó bá ti délé kó fìjà pẹ́ta pẹ̀lú ọkọ ẹ̀, kó sọ wípé òun jẹ́ gba bẹ́ẹ̀, kó bẹ̀rẹ̀ sí ń jà, kó bẹ̀rẹ̀ sí ní pariwo? Ṣé níbi tó ti ń jà yìí, ṣé ó ṣeé ṣe kí ẹ̀mí Ọlọ́run, ẹ̀mí mímọ́ Ọlọ́run, ẹ̀mí òtítọ́ kí ó sọ fún wípé ọmọ Ọlọ́run ni ìwọ ṣe? Rárá. Ìgbà tí ènìyàn bá kúnlẹ̀ lórí eékún ẹ̀, ṣùgbọ́n tí ó rí wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní kígbe, tí ó bẹ̀rẹ̀ sí ní sọkún, tí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, tí ó ń jẹ́wọ́ fún Ọlọ́run, tí kò fi ohunkóhun pamọ́, tí kò di ẹ̀bi ẹ̀ṣẹ́ tiẹ̀ lé ẹlòmíì lórí wípé èèyàn dáadáa ni mí, ọkọ mi lèèyàn burúkú, èèyàn dáadáa ni mí, ìyàwó mi ni ò ṣe é bá gbélé pọ̀, èèyàn dáadáa ni mí, bàbá àti ìyá mi àwọn náà ní tiwọn lọ́wọ́, èèyàn dáadáa ni mí, ṣùgbọ́n àwọn ìdílé wa àwọn èèyàn burúkú, àwọn ẹlẹ́ṣẹ̀, ìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni mo ń jẹ. Irú ẹni bẹ́ẹ̀ tí ó jẹ́ ẹni tí ó ń wí àwáwí, irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ẹ̀mí Ọlọ́run láti sọ fún wípé ó ti di ọmọ Ọlọ́run. Ẹni tí ẹ̀mí Ọlọ́run máa bá jẹ́ ni ẹni tó ní ìrẹ̀lẹ̀, ẹni tó wá síwájú Ọlọ́run, ẹni tó tún bá níwájú Ọlọ́run, ẹni tó sọ fún Ọlọ́run wípé òun kì í ṣe èèyàn dáadáa, wípé nínú ẹ̀ṣẹ̀ láti bí òun, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun lóyún òun, àti wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí Ọlọ́run kí ó ṣàánú fún. Ẹni tó rọ̀ mọ́ àgbélébùú, ẹni tí ó wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú ìgbàgbọ́ àwọn ni ẹ̀mí Ọlọ́run bá jẹ́rìí nínú ẹ̀mí wọn wípé àwọn ti di ọmọ Ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní kì í ṣe àlùfáà, ó ní kì í ṣe ẹnikẹ́ni, kì í ṣe ajèrè ọkàn ló ń sọ wípé a ti di ọmọ Ọlọ́run. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ Ọlọ́run, wípé ọmọ Ọlọ́run lè àwa ṣe. Bí a bá jẹ́ ọmọ Ọlọ́run, àmì wo la fi mọ ọmọ Ọlọ́run? Àwa tí a ti pẹ́ díẹ̀ nínú ìjọ, àwa tí a ní ẹ̀mí Ọlọ́run, ó máa ń mọ bí ó ṣe ṣe kí o máa lọ lójú títì, kí o kàn tajú sókè kán kò rí ẹnìkan. Ẹ̀mí Ọlọ́run á sọ fún ọ wípé arábìnrin wa nìyẹn. Bó bá ti ó lọ ba ẹ̀mí èèyàn máa sọ fún ọ wípé arábìnrin olúwa ni, wà ní arábìnrin ṣe gáfàrà fún mi o, mo fẹ́ di lọ́wọ́ díẹ̀. Ṣé onígbàgbọ́ ni yín? Òun pàápàá bí ó bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí Ọlọ́run, bí ó bá ti ń rí ìwọ náà tó rí àmì ẹ̀mí Ọlọ́run lára rẹ, àmì ìrẹ̀lẹ̀, àmì ti Jésù Kristì, a ní arábìnrin a lónígbàgbọ́ lòun. Wàá máa rò lọ́kàn yẹn pé òun láti jẹ ọmọ ọ̀jọ́ wa lélẹ́yìí, pé ṣé dípà nìyẹn àbí ẹ ṣe gáfàrà? A ní ṣé dípà lẹ̀yìn náà? Ẹ gbára yín mú pé ọmọ Ọlọ́run ni mí, àmì nìyẹn. Ṣùgbọ́n

ẹni tá a rí lóde tá a rí àmì ọmọ ọlọ́run ẹni tá a rí lóde nínú ọ̀rọ̀ sísọ nínú ìwọṣọ nínú kí bí a ṣe ń ṣe nǹkan nínú ìgbésí ayé wa kí a má rí àmì ọmọ ọlọ́run ó yẹ kí a ní àmì ọmọ ọlọ́run bí yàtọ̀ sí pé a ti ẹ̀ ń sọ nípa ti ọmọ ọlọ́run àwa ti a wá láti ìlú òkèrè tí kì í ṣe Èkó níhìn ni a ti bí wa ó ṣe é ṣe kí a rí ara ilé wa kan kó pẹ́ tá a ti ríra bí a ti wà ó ṣe é ṣe kó jẹ́ ibùdó kọ̀ la wà ẹni yẹn a máa wò wá wípé ǹjẹ́ ara ilé mi kọ́ yìí àwa náà máa wò pé lágbájá ǹjẹ́ kò ju ara ilé mi bó bá ń bá ẹlòmíì sọ̀rọ̀ gbà tó bá ń gbọ́ èdè ẹnu ẹ̀ tó bá ń gbọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ wà máa sọ pé ǹjẹ́ lágbájá wà á súnmọ́ díẹ̀ wà á ní arákùnrin àbí arábìnrin ń bolẹ̀ ti wá a ní ìlú báyìí ni ìlú bẹ́ẹ̀ ló ti wá ìlú bẹ́ẹ̀ ni tèmi náà a ní èmi náà mo ń rò pé mo mọ ǹjẹ́ lágbájá kọ́ ni bàbá ẹ a ní ṣe mọ̀ wọ́n ni a ní ọmọlé kan náà ni wà lẹ máa tún sún sẹ́yìn lẹ máa gba yín mú bó ṣe ń rí nìyẹn ní àwa tá a ti ẹ̀ wà nínú ara ká má tó sọ pé nípa ti ọmọ ọlọ́run ẹni tó bá jí ọmọ ọlọ́run àárí àmì ọmọ ọlọ́run ní ti ìwọṣọ ní ti ìrìn ní ti ìsọ̀rọ̀ ní ti ìṣesí a ó rí àmì ọmọ ọlọ́run kí ni irú àmì tá a fi ń mọ ọmọ ọlọ́run ẹ jẹ́ kí a wo pétérù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkẹrìnlá bí àwọn elétí ọmọ lí àìfi ara yín dáṣà bí ìfẹ́kúfẹ́ àtijọ́ nínú àìmọ̀ yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí ẹ̀yin náà sì jẹ́ mímọ́ nínú ìwà yín gbogbo nítorí a ti kọ́ ọ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́ àmì bí a ṣe mọ ọlọ́run nìyí bí a ṣe mọ ọmọ ọlọ́run òun nìyí ó ní bí elétí ọmọ bí ẹni tí ń gbọ́ràn bí a bá rí ọmọ ọlọ́run gẹ́rẹ́ tí o ti ń gbọ́ nípa ìwọṣọ onígbàgbọ́ ló máa sọ fún ọlọ́run pé ọlọ́run dáríjì mi o bí o mọ̀ pé bẹ́ẹ̀ ni o wá lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti ṣe àtúnṣe ìgbésí ayé rẹ bí o bá jẹ́ ọmọ ọlọ́run bí o ti ń gbọ́ nípa wípé kò dára láti jẹ́ akóbìnrin jọ wípé ọkọ kan aya kan lẹ́sẹ̀kẹsẹ̀ ló ti ń sọ fún ọlọ́run wípé ọlọ́run fún mi lóore ọ̀fẹ́ o kí n lè ṣe ohun tó fẹ́ kí n ṣe àwọn wọ̀nyí ni à ń pè ní ọmọ ọlọ́run ṣùgbọ́n ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń gún èjìká ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń dágun lá ẹni tó ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣe bẹ́ni pé èyí ni kò kàn mí àmì ọmọ ọlọ́run dà ní ìgbésí ayé rẹ bí a bá jẹ́ ọmọ ọlọ́run ìwà tútù ìwà mímọ́ èso ti ẹ̀mí yóò wà ní ìgbésí ayé wa ó ní bí a ti jẹ́ ọmọ ọlọ́run ṣé a mọ̀ wípé mímọ́ lé ọlọ́run ṣé a mọ̀ wípé ẹ̀ṣẹ̀ kò sí lọ́wọ́ ọlọ́run ó ní torí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ àwọn ẹlòmíràn kò mọ ẹni tí ó pè wọ́n wọn kò mọ̀ wípé ọlọ́run ọ̀run òun ni ó pè wá sínú agbó òun ni ó pè wá láti ṣe wá lólóríire òun ni ó pè wá láti jẹ́ ẹni bí ẹni tinú rẹ̀ ó ní bí a bá jẹ́ ẹni ti ọlọ́run ọmọ ọlọ́run bí ẹni tí ó pè wá ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí àwa pàápàá kí a jẹ́ mímọ́ nínú ìwà wa gbogbo nínú ohun gbogbo tí a ń ṣe yẹ kí a wo Hebrew orí kejìlá láti ẹsẹ̀ ìkẹfà nítorí pé ẹni tí Olúwa fẹ́ òun ni ibà wí a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà yẹ kí a dúró níbẹ̀ ara mi a máa ń rí àwọn ẹlòmíràn a máa wá sí inú ilé ìsìn wa níhìn bí o bá sì rí wọn nígbà mìíràn tí wọn ò bá wá tó bá bí wọn pé kí ló dé arábìnrin a ò rí yín mọ a ní òun ò wá síbẹ̀ yẹn mọ ṣé ò sí o ó ní kò sí ìfẹ́ ńbẹ̀ ni báwo ló ṣe mọ̀ ibi tí Jésù ń jọba ibi tí ọ̀rọ̀ ọlọ́run ti fẹsẹ̀ múlẹ̀ ibi tí ẹ̀mí ọlọ́run kò fi wá sílẹ̀ ní ìgbà kankan rí ibi tí ó jẹ́ wípé bí a ti ń kúnlẹ̀ wẹ́rẹ́ báyìí bẹ́ẹ̀ ni ọlọ́run gbàdúrà wa ibi tí ìwà mímọ́ tí ó jọba sí báwo ló ṣe sọ pé kò sí ìfẹ́ níbẹ̀ ó ní ojoojúmọ́ tí n bá ti wá ṣé ló máa dàbí ẹni pé wọ́n ti lọ ròyìn mí fún olùṣọ́ àgùntàn gbogbo ìwà léèbù ọwọ́ mi pátápátá a kàn máa là wọ́n lẹ́sẹsẹ ni ojoojúmọ́ ló dàbí ẹni pé kò yé mi bí wọ́n bá ti ń sọ̀rọ̀ ọlọ́run bí ìgbà tán nà mí lẹ́gba nínú ẹ̀mí ni o mọ̀ pé ìfẹ́ ọlọ́run nìyẹn òun la kà yìí ó ní nítorí pé ẹni tí Olúwa fẹ́ òun ní bá wí bí ọ̀rọ̀ ọlọ́run bá ń nà wá lẹ́gba bí ọ̀rọ̀ ọlọ́run bá ń lù wá ní kùmọ̀ bí ọ̀rọ̀ ọlọ́run bá ń sọ fún wa wípé ọ̀nà wa ò dáa tó
oro enu wa odato ise wa odato I aso wiwo wa ko dara to iloko laya wa ko dara to ati jije mimu ko dara to ona ti an gba sise wa ko dara to bi olorun ba ba wi ife olorun ni awon elomiran ma so pe ijo ti won wa nsin gba ta won ti kuro ni dipa ijo daada won ki be ni keni wi o ba ko bi rinjo o ba je omuti e o ba ma jale nkan ki nkan to wo to ba ma se wi pe won ki be ni keni wi nbe ko si fe olorun nbe ife olorun wa ni bi ti a tin ba ni wi nitori pe eni ti oluwa fe oni ba wi a si ma na olukuluku omo ti o gba e ma mu suru labe ba wi olorun ba yin lo bi omo ni nitori pe omo wo ni nbe ti baba ki ba wi elomiran bi a ba ti ba wi die gege bi oro olorun a ma kaakiri a ma rojo a ma ti ojule kan de ojule keje we pe won ti sile mi o won ti doju so mi o ni ninu adugbo wa ni adugbo wa won je nsin mi nitori asise kekere kan ti mo se ti o ba ri ibawi ton fun mi ko si ife ninu ijo ko si ele ninu ijo ki o ye kan ma ba ni kedun sugbon tori asise kan ti mo se won ti da mi duro bi o ba mo ife olorun o mo soro labe ibawi nitori olorun o ma npa ni wi gege bi omo oni tani o je omo olorun tooto ti omo ti olorun ki ba wi wese kejo oni sugbon bi eyin ba wa le si ba wi bi eyin ba wa le si ba wi ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni e ki se omo wo dara dara wo bibeli bi o ba je emi gege bi oluso agutan ni mo ro loru ede bayi o sese ki elomiran ki o jade ninu ijo ki o so wi pe ah ah bawo ni oluso agutan eyan olorun bawo ni o se le pe eyan ni omo ale nigba ti o je wi pe a fe sin olorun ni a se wa sinu ijo o ri ohun ti olorun so fun wa o ri bi emi olorun bi o se jolo to si to so wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ibawi bi a ba se ohun ti o dara oni sugbon o bi a ba nse ohun ti o dara ti won ba so fun pe ah ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bo pariwo lasiko lasiko ti a nse ijosin ejule o bi o je pe ani kokorin kokorin daada ton so pe ah lagbaja okorin ah ejule o e ma fowo kan ma kan ni o a ki ba wi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo ejule o e ma fowo kan o idajo ti owo olorun lo wa o gba to ba di orun apadi a ma bo lohun yanju e iru nkan te lomi nfe niyan mo gbadura we pe ki enikeni ninu wa ki o ma je ma kan ki o ma je enikeni eni ti a ni le ba wi eni ti a ni le so pe ah arakunrin yi ni o dara o arabirin eyi ni o dara baba feran ara wa bi a ba je omo olorun bi a ba je leti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se ohun ti ko dara o ni pelu pelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara ti n to wa awa si n bu ola fun won awa ki yo koko teriba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fi han ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a n pe ni agbo ile igbagbo agbo ile igbagbo yi ki se ibi ti a n gbe ni ile wa a n so nipa ijo nihin nibi ti a wa we pe a je agbo ile igbagbo bawo ni o se ye ki a se ninu agbo ile igbagbo bawo ni a se le mo we pe a je omo olorun ni agbo ile igbagbo wo galatia ori kefa ese ikewa nje bi a ti ri akoko e je ki a ma sore fun gbogbo eniyan ati paapa fun awon ti se ara ile igbagbo awon wonyi bawo ni a se mo we pe enikokan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe ati ni isodomo
o ye ki o ye wa wi pe awon elomiran o ma ya mi lenu bi mo ba gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu to ba gbo bon se nsoro won so wi pe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo wi pe bi a ba wa ninu ijo aje omo fun alufa ni bi a ba wa ninu ijo aje omo fun oluso agutan aba iwulori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je oluso agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni oluso agutan o je bi baba fun wa asin lati ni iteriba ani lati ni igboran bi a ba so fun a wi pe nkan to nbere yi oluso agutan ti fun a ni idahun ni igba kan wi pe bayi lori gba to ba ti gbo wi pe oluso agutan baba lo je fun o ninu igbagbo oni lati teriba oni lati gbo oro olorun ṣugbọn ki se wi pe ka so wi pe oluso agutan ma ti so fun wa dara o si ti laye wa ninu olorun wi pe oko kan aya o ti e si bibeli fun wa o la wa loye daada ti e lo so mi o gba enikeni ti baba ninu igbagbo mi o sin enikeni temi ni mo wa jeje mi ni mo wa mo sin olorun ni o le sin olorun lai teriba fun oro olorun o le sin olorun la to ba ndaga la ma sa si oro olorun ka so fun wi pe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun wo galatia ori kerin ese ikokan dilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a fi se eda Kristi ninu yin mo fe bi o ni awon ibere se gbogbo awon ti won wa ni ijo ni ekun Galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko poko awon ti won mo we debi ta mo we de o sese kan wa laarin won awon to je pe won ni se lowo won lowo won ni nkan pupo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti Paul apostle to ti se wahala le lori nipa ti ijoba Olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbe ega ki o kuro lokan wa bi a ba wa ninu ijo aje omo lowo oluso agutan aje omo lowo eni tin dari aje omo lowo eni tin koni ni oro Olorun o ye ki a ni iteriba bi a ba je omo ni toto a fi han nipa irele a fi han nipa iwa ti a ni ati nipa bi a se ko ara si oro Olorun ninu Korinti kini ori kerin lati ese ikedogun nitori bi eyin ti le ni egbarun olukoni ninu Kristi sugbon eyin ko ni baba popo nitori pe ninu Kristi Jesu ni mo ti fi ihirere bi yin nihin ni Paul tun so fun awon elomiran ari apere nihin awon elomiran ti oye won ma so fun a wi pe gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushi ni ekun isoro gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ti yi o tun ma le gba kan oye won se ori awon ara Galatia awon wa ni bomiran Paul n so fun won wi pe o nje baba fun won gba to tun ba awon ara Korinti soro awon ti won wa ni ilu miran gedegede to yato si Galatia o tun so wi pe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso o nje baba fun awon ara Korinti o nje baba fun awon ara Galatia awa ti an tele bibeli bi a ba n ka bibeli inu wa ma n dun a ma n so fun Olorun pe a dupe wipe o je ki deeper o je ki a ba bibeli pade o fun wa ni eko ti bibeli bi a ba tin wa so bibeli enikeni lo mo wipe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma n so fun wa o ye ki iwo papa to wa je olorire ti Olorun mo wa to wa ni iru ijoba yi ijo ti a tin ko ni ni oro Olorun ijo ti a ti joko ninu oro Olorun ti a ki se amulumala ti a ki fi bopo boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo Olorun pe ki Olorun ki o fun o lori ofe ki o je omo ti gboran
omo ti se gege bi oro olorun omo ti duro gege bi eko ihinrere wipe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wipe a o duro gege bi oro olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo olorun kini o ye ki o je ifaraji ati ifraini rubo awon omo olorun awon elomiran ti won wa ninu ijo o se wala nu wipe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wala nu wipe won ko je ni ti o ni ifaraji bi se bi baba bi o ba se onkohun ba je agbe ni baba bi awon ba tin de lati ile iwe to ba je omo to gbon omo to se daada bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo a lo nfe lo ba baba ninu oko bi baba ba je bi gbena gbena bi omo tin de lati ile iwe ni omo mu bo je shobiri bo je nkan kan to fe mu a be si ni mu mo ni kilo de a lo nfe ran baba lowo ni bi a ba ri enikeni boya iya lo ntaja loja ni bi omo ba tin de lati ile iwe bo se nboso ile iwe bo se njeun bo se nse nkan be lo nlo ba mama loja wi pe ohun fe lo ba mama iru awon be la npe ni omo omo toto omo rere ninu ebi sugbon iwo ti o je omo ijo o gbo sisun o gbo sise ise wa ninu ijo o se ijo lo to ari lowo re ko si ohun ti won se ninu ijo to nda si teni pe ko de ko jeun teni pe ko de ka gbadura fun o teni wi pe to ba ti wa nkan ki nkan to ba ti nfe mo fe ri olesho agutan ko ri olesho agutan mo fe adura ka gbadura fun o mo fe eko bibeli ko se ka se fun o mo fe iwe wa inu iwe mimo o ti e lowo to ma fi ra ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise esin ti re ewo ni ifaraji ti re ewo ni ifa eni rubo ti re se o kan fe ma wa ko ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun olorun o ye ko gba yewo ninu odun titun yi wi pe o fe je omo ti o ni ifaraji ifa eni rubo eni ti o je olooto eni ti o n gboran si gbogbo ife oro olorun ki a si je gege bi omode akoko si fun lati ka ese olorun popo sugbon ki a wo Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese iketa o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opolopo ni o dabi eni wi pe obo le aki won lojo idajo a si ya opolopo lenu awon ti won tin ro wi pe tara ijoba olorun la nlo jesu nso fun wi pe ka mo soro wi pe awon wonyi papa awon aposteli o ni aposteli awon ti won jiyan laarin ara won wi pe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun nje yi ki se ibere igberaga ibere mo ti totan ibere wi pe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba orun jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun olorun wi pe an pe eniyan ni omo olorun o gba ore ofe popo o gba ami omo olorun ni igbese aye wa ami rele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni diku ijolo to wa koni diku elomiran bi a ba ti ba wi o di ki o wu o di ki o ma le ba enikeni soro o di ki o ma le wa sinu ijo kani kilode ka tun ma be pe pa fe ko wo ijoba olorun ipe ma gba nkan yi sodi o look sure ago ton fe ire re ni awon adari fe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi bon se ba mi soro yen ko te mi lorun ewo ni o te olorun se be lese ni wa tolorun mu akuro lati oko agiju to si mo wa si ijoba olorun to n wewa mo lojojumo to n fo wa mo lojojumo to n soro oro won yi oro ijoba olorun to n so so lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki a dabi omo kekere
eni ti o ni okan ti o rele eni ti o nfe se ife olorun eje ki adide duro eje ki adide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati ntenumo lojojumo gbadura ti ti o fi ri pe ati dari ese re je o so fun olorun wi pe o fe je ile ti omo o si nfe ni ami awon omo olorun o nfe ki emi olorun ki o ma ba emi re jerin ni igba gbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lai ri wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbesi aye re so fun olorun ki o so gbadura ti ti emi olorun yo fi ba emi re jerin wi pe o ti di omo olorun.

0: ìwé kejì ti Samueli, orí ìkejì. Ó sì ṣe lẹ́yìn èyí, Dáfídì sì béèrè lọ́wọ́ Olúwa pé kí èmi kí ó gòkè lọ sí ọ̀kan ní ìlú Júdà wọn nìbí. Olúwa sì wí fún un pé gòkè lọ. Dáfídì sì wí pé ní Haibo ni kí èmi kí ó lọ. Òun sì wí pé ní Hebroni. Dáfídì sì gòkè lọ sí ibẹ̀ àti àwọn obìnrin rẹ̀ méjèèjì pẹ̀lú Ahinoamu ara Jesreeli àti Abigaili obìnrin Nabali ara Kameli. Dáfídì sì mú àwọn ọmọkùnrin rẹ̀ tí ó wà lọ́dọ̀ rẹ̀ gòkè olúkúlùkù tó ń ti ara ilé rẹ̀. Wọ́n sì jókòó ní ìlú Hebroni wọn ni. Àwọn ọkùnrin Júdà sì wá, wọ́n sì fi Dáfídì jọba níbẹ̀ lórí ilé Júdà. Wọ́n sì sọ fún Dáfídì pé àwọn ọkùnrin Jabeṣi Gileadi ni ó sì kú Saulu. Dáfídì sì rán oúnṣẹ́ sí àwọn ọkùnrin Jabeṣi Gileadi. Ó sì wí fún wọn pé alábùkún fún ni ẹ̀yin láti ọwọ́ Olúwa wá. Bí ẹ̀yin ti ṣe oore yìí sí Olúwa yín, sí Saulu, àní tí ẹ fi sìnkú rẹ̀. Ǹjẹ́ kí Olúwa kí ó ṣe oore àti òtítọ́ fún yín. Èmi náà yóò sì san oore yìí fún yín nítorí tí ẹ̀yin ṣe nǹkan yìí. Ǹjẹ́ ẹ sì mú ọwọ́ yín le, kí ẹ sì jẹ́ ẹni alágbára nítorí pé Saulu Olúwa yín ti kú. Ilé Júdà sì ti fi àmì òróró yàn mí ní ọba wọn. Ṣùgbọ́n Abneri ọmọ Neri, olórí ogun Saulu sì mú Ishboṣeti ọmọ Saulu, ó sì mú kọjá sí Mahanaimu. Òun sì fi jọba lórí Gileadi àti lórí àwọn ọmọ Ashuri àti lórí Jesreeli àti lórí Ephraimu àti lórí Benjamini àti lórí gbogbo Israeli. Ishboṣeti ọmọ Saulu sì jẹ́ ẹni ogójì ọdún nígbà tí ó bẹ̀rẹ̀ sí jọba lórí Israeli. Ó sì jọba ní ọdún méjì. Ṣùgbọ́n ìdílé Júdà ń tọ Dáfídì lẹ́yìn. Gbogbo ọjọ́ tí Dáfídì fi jọba ní Hebroni lórí ilé Júdà jẹ́ ọdún méje pẹ̀lú oṣù mẹ́fà. Abneri ọmọ Neri àti àwọn ìránṣẹ́ Ishboṣeti ọmọ Saulu sì jáde kúrò ní Mahanaimu lọ sí Gibeoni. Joabu ọmọ Seruiah àti àwọn ìránṣẹ́ Dáfídì sì jáde. Wọ́n sì jọ pàdé níbi adágún Gibeoni. Wọ́n sì jókòó ẹgbẹ́ kan ní apá ẹ̀yìn adágún, ẹgbẹ́ kejì ní apá kejì adágún. Abneri sì wí fún Joabu pé jẹ́ kí àwọn ọmọkùnrin dìde ní ìsinsìnyí kí wọn kí ó sì ta péro níwájú wa. Joabu sì wí pé jẹ́ kí wọn kí ó dìde. Nígbà náà ni àwọn méjìlá nínú ẹ̀yà Benjamini tí ṣe ti Ishboṣeti ọmọ Saulu dìde, wọ́n sì kọjá sí àkejì. Méjìlá nínú àwọn ọmọ Dáfídì sì dìde. Olúkúlùkù wọn sì di ọmọnìkejì rẹ̀ ní orí mú. Olúkúlùkù sì tẹ ìdá rẹ̀ bọ ẹnìkejì rẹ̀ ní ìhà. Wọ́n sì jọ ṣubú lulẹ̀. Nítorí náà ni a sì ṣe ń pe orúkọ ibẹ̀ náà ní Helkati Hasurimu tí ó wà ní Gibeoni. Ìjà náà sì kan gidigidi ní ijọ́ náà. A sì lé Abneri àti àwọn ọkùnrin Israeli níwájú àwọn ọmọ Dáfídì. Àwọn ọmọ Seruiah mẹ́tẹ̀ẹ̀ta sì ń bẹ níbẹ̀, Joabu, Abishai àti Asaheli. Ẹsẹ̀ Asaheli sì fẹ́rẹ̀ bí ẹsẹ̀ àgbọ̀nrín tí ó wà ní pápá. Asaheli sì ń lépa Abneri bí òun ti ń lọ, kò sì yí padà sí ọwọ́ ọ̀tún tàbí sí ọwọ́ òsì láti máa tọ Abneri lẹ́yìn. Nígbà náà ni Abneri bojú wo ẹ̀yìn rẹ̀, ó sì béèrè pé ìwọ Asaheli ni. Òun sì dáhùn pé èmi ni. Abneri sì wí fún pé ìwọ yí padà sí apá kan sí ọwọ́ ọ̀tún rẹ̀ tàbí sí òsì rẹ̀, kí ìwọ kí o sì di ọ̀kan mú nínú àwọn ọmọkùnrin, kí o sì mú ìhámọ́ra rẹ̀. Ṣùgbọ́n Asaheli kọ̀ láti padà lẹ́yìn rẹ̀. Abneri sì tún wí fún Asaheli pé padà lẹ́yìn mi, èṣe tí èmi ó fi lù ọ́ bolẹ̀. Báwo ni èmi ó ti ṣe gbé ojú sókè sí Joabu arákùnrin rẹ̀? Ṣùgbọ́n ó sì kọ̀ láti padà. Abneri sì fi òdì ọkọ̀ gun lábẹ́ inú. Ọkọ̀ náà sì jáde ní ẹ̀yìn rẹ̀. Òun sì ṣubú lulẹ̀ níbẹ̀. Ó sì kú ní ibì kan náà. Ó sì ṣe. Gbogbo ènìyàn tí ó dé ibi tí Asaheli gbé ṣubú sí, tí ó sì kú, sì dúró jẹ́. Joabu àti Abishai sì lépa Abneri. Òòrùn sì wọ̀. Wọ́n sì dé òkè ti Amma tí ó wà níwájú Gia ní ọ̀nà ijù Gibeoni. Àwọn ọmọ Benjamini sì kó ara wọn jọ, wọ́n tẹ̀lé Abneri. Wọ́n sì wá di ẹgbẹ́ kan. Wọ́n sì dúró lórí òkè kan. Abneri sì pe Joabu, ó sì bi léèrè pé idà yóò máa parun títí láéláé bí? Ǹjẹ́ ìwọ kò tí mọ̀ pé yóò kòrò níkẹyìn? Ǹjẹ́ yóò àti pẹ́ tó kí ìwọ kí o tó sọ fún àwọn ènìyàn náà kí wọn kí ó dẹ́kun láti máa lépa ara wọn? Joabu sì wí pé bí Ọlọ́run ti ń bẹ, bí kò ṣe bí ìwọ ti wí ní tòótọ́ ní òwúrọ̀ ni àwọn ènìyàn náà ìbá ti gòkè lọ, olúkúlùkù ìbá ti padà lẹ́yìn arákùnrin rẹ̀. Joabu sì fún ìpè, gbogbo ènìyàn sì dúró jẹ́. Wọn kò sì lépa Israeli mọ́, bẹ́ẹ̀ ni wọn kò sì tún jà mọ́. Abneri àti àwọn ọmọkùnrin rẹ̀ sì fi gbogbo òru náà rìn ní pẹ̀tẹ́lẹ̀. Wọ́n sì kọjá Jordani, wọ́n sì rìn ní gbogbo Bitroni, wọ́n sì wá sí Mahanaimu. Joabu sì dẹ́kun àti máa tọ Abneri lẹ́yìn. Ó sì kó gbogbo àwọn ènìyàn náà jọ. Ènìyàn 19 ni ó kú pẹ̀lú Asaheli nínú àwọn ìránṣẹ́ Dáfídì. Ṣùgbọ́n àwọn ìránṣẹ́ Dáfídì sì lùbolẹ̀ nínú àwọn ènìyàn Benjamini àti nínú àwọn ọmọkùnrin Abneri. 80 ènìyàn ni ó kú. Wọ́n sì gbé Asaheli, wọ́n sì sin sínú bojì bàbá rẹ̀ tí ó wà ní Bethlehemu. Joabu àti àwọn ọmọkùnrin rẹ̀ fi gbogbo òru náà rìn ilẹ̀ sì mọ́ wọn sí Hebroni.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run. Bàbá Jésù Kristì Olúwa wa. Ẹni tí ó fẹ́ wa, tí ó rán Jésù Kristì láti wá sí ayé yìí, láti kú fún ẹ̀ṣẹ̀ wa. Ẹni tí ó fẹ́ wa tó bẹ́ẹ̀, tí kò fẹ́ kí a ṣègbé, ṣùgbọ́n tí ó ń pè wá láti gbàgbọ́ nínú Jésù Kristì, kí a ba lè ní ìyẹ̀ nípẹ̀kun. A fi ògo, ìyìn àti ọlá fún orúkọ yín. Ẹ gba ọpẹ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti fi àánú yín hàn fún wa láti ìbẹ̀rẹ̀ ọdún yìí títí dé òpin rẹ̀. A dúpẹ́ wípé ẹ ṣe wá ní olóríire. A dúpẹ́ wípé ẹ kọ́ wa bí a ti gbàdúrà. A dúpẹ́ wípé ẹ fún wa ní ìgbàgbọ́ láti rọ̀ mọ́ yín nínú òfin ọ̀la wàhálà tí ó wà nínú ayé. A dúpẹ́ wípé ẹ kọ́ wa láti súnmọ́ yín nígbà tí ayé ń bá wa jagun, nígbà tí ẹ̀ṣẹ̀ ń gbógun, nígbà tí èṣù pàápàá tí ó ń wá ẹni tí yóò pàjẹ. Ẹ pè wá sínú agbo, ẹ sì pè wá sí abẹ́ ààbò. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Láàrin ọdún yìí, ọ̀pọ̀lọpọ̀ àkókò ló wà àti ìgbà. Ìgbà rírí jẹ, ìgbà àìrí jẹ, ìgbà ayọ̀, ìgbà ẹkún, ìgbà omijé. Ṣùgbọ́n nínú gbogbo rẹ̀, ẹ jẹ́ kí a làájá. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Ní ìgbà ìní, ẹ pèsè fún wa. Ní ìgbà ìròbìnú jẹ́, ẹ tù wá lára, ẹ sì tù wá lọ́kàn pẹ̀lú. Ní gbogbo àwọn tí a là kọjá nínú ọdún yìí, ẹ súnmọ́ wa gẹ́gẹ́ bí bàbá ti máa súnmọ́ ọmọ. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ gba ọpẹ́ àti ìyìn wa. Ǹjẹ́ bí a ti wà níhìn-ín lónìí, a ń bẹ̀bẹ̀ wípé ẹ fún wa lóore ọ̀fẹ́ sí i, wípé ohun gbogbo tí a ó ṣe, ìwà tí a ó hù, àti bí a ó ṣe kọrin ni, bí a ó ṣe gbàdúrà ni, ohun gbogbo tí a ó máa ṣe, jẹ́ kí ó wà gẹ́gẹ́ bí ìbámu nínú ọ̀rọ̀ yín ní orúkọ Jésù. Bí a ti ń gbọ́rọ̀ yín nísinsìnyí, ẹ fún wa ní etí ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe ohun tí ẹ ń sọ fún wa láti ṣe. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. A sì bẹ̀yìn wípé gẹ́gẹ́ bí a ó ti máa gbọ́rọ̀ yín nísinsìnyí, wípé ọ̀rọ̀ yìí yóò jẹ́ àǹfààní fún wa, yóò sì pèsè wa sílẹ̀ láti wà pẹ̀lú Ọlọ́run títí, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Láti ìgbà tí a ti bẹ̀rẹ̀ ìsìn ni a ti ń sọ, tí a sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run tí ó mú wa rí ìbẹ̀rẹ̀ ọdún yìí, ó tún ṣàánú fún wa láti jẹ́ kí a rí òpin rẹ̀. Ẹ̀bẹ̀ àti àdúrà wa síwájú sí i ni wípé gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa wá mọ́, tí ó ti ṣe wá lóore, wípé ìwà wa, ìrìn wa, ọ̀rọ̀ ẹnu wa, ìṣe wa, wípé yóò máa fi ọpẹ́ fún Ọlọ́run ní ìgbà gbogbo. Gẹ́gẹ́ bí àwa náà ti mọ̀ wípé a ti súnmọ́ òpin ọdún yìí, wípé kò tó ọjọ́ méjì tí ọdún tí a wà nínú rẹ̀ yìí tí yóò fi di ògbólógbòó ọdún, èyí ni wípé tí yóò fi kọjá lọ, tí a ó fi bọ́ sí ọdún titun. Ọ̀rọ̀ ìyànjú tí a ní lónìí nínú ìwàásù wa ni èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá. Èrò nípa ìgbẹ̀yìn ẹ̀dá. Kí a wo Deuteronomy 22:1 ẹsẹ 29. Deuteronomy 22:1 ẹsẹ 29. Ìbá ṣe pé wọ́n gbọ́n, kí òye èyí kí ó yé wọn, wọn ìbá ro ìgbẹ̀yìn wọn. Ìbá ṣe pé wọ́n gbọ́n, kí òye èyí kí ó yé wọn, wọn ìbá ro ìgbẹ̀yìn wọn. Ẹ sọ̀rọ̀ Ọlọ́run yìí tí ó ń pè wá láti jẹ́ ọlọgbọ́n, àti tí ó sì ń pè wá láti ro ti ìgbẹ̀yìn wa. Ó ní a fi ń sọ̀rọ̀ lónìí lórí èrò nipa igbehin eda olorun je ki o ye wa awa paapa gege be ni ti o foju sile ti ari ohun ti o nlo ni ayika wa amo we pe ko si ohun ti o ni ibere ninu aye ti a wa yi ti ko ni opin ohun ti a foju ri ohun ti o je bi ohun ini ohun ti o je bi aso ti a nwo bi ohun je ti a nje bi ile ti a ngbe bi awon anfani ti a ni ninu aye ko si ohun ti a foju ri ti o ni ibere ti ko ni opin yala ohun dara dara yala ohun ti o ba ni ninu je a ma nso fun wa bi ekun pede ale kan wi pe ayo nbo lowuro bi atile nsunkun sibe amo wi pe ekun sisun olopin ni idakeji bi anrerin bi anyo bi anjeun bi ansise bi ani awon kan dukia awon alumoni aye yi ko si ohun ti a ni laye ti ko lopin iba se ite tabi ijoba iba se ipo tabi anfani iba se ni ahere tabi ninu ilu onkohun ti a le ni ti a le pe ni ti wa ninu aye yi bi o ti ni ibere be na ni o ni opin olorun je ki o ye wa gege bi apere tabi gege bi owe ti o ye ki a fokan wa ro we pe bi a ba ji laaro a ma nreti we pe ale yi o de ojo kọkan ninu aye bo ti ni ibere be lo lopin ose kọkan ninu aye bo ti ni ibere be lo lopin ati osu kọkan ati odun kọkan wo nigbati a wa ni osu kini odun yi o dabi eni we pe odun na ki yo lopin awon omo kekeke ati awon agba ti ko loye ni ibere odun yi won gbero won se ipinu won si ro we pe odun yi je odun yi to odun ti ogun lo ti ko ni si opin sugbon nihin la duro ti an wo iwaju ti a si mo we pe ni wakati die si tabi ni ojo kan abosi we pe odun ti a wa yi yo lo sopin o ye ki eyi ko wa logbon ki a si ro we pe gege bi ojo ati odun ti o ti ni opin be na ni igbesi aye ti a ngbe o ni opin ki se be ni kan aye ti a wa ninu re yi paapa gege bi orilede ati ge gbogbo aye ti a mo o ni opin ohun kan ni ko ni opin eyi ni igbala olorun alaafia olorun ijoba olorun ohun kan ni ko ni opin awon ohun ti emi ti olorun fi fun wa nipase jesu christi awon nkan wonyi ni ko ni opin nitori be bi a ba je ologbon a ma ro ti igbeyin je kin ton ka ese yi lekan si iba se pe won gbon ki oye yi ki oye won won iba ro igbehin won je ki a wo nkan meta gege bi akori ninu iwasu ti oni ikini igbehin aye wa ikeji igbeyin aye iketa ijoba ti ko lopin ikini igbeyin aye wa eni wo pe gege bi eni kokan awa ti awa laaye loni bi jesu ba pe die ki o to de bi o ba fa bibo re seyin o daju wi pe awon ti won je odo nisinsin yi won o de arugbo ni gbo se awa ti asin dagba o daju wi pe a o fi aye sile nitori ko si awa ye ma lo nitori be aye ti a ngbe gege bi eni kokan o ni opin o ye ki a si ma ro le kokan ki a ti le we pe ki a ma ro ni igba gbogbo igbehin aye wa gege bi eni kokan wo Isaiah ori keta dini adota Isaiah ori keta dini adota ese ikeje iwo si we pe emi o ma je iyalode titi lai bẹẹni iwọ ko fi nkan wọnyi si aya rẹ bẹẹni iwọ ko ranti igbehin rẹ awọn ọdọ wọn ma nro wepe wọn o jẹ ọdọ titi nitori bẹẹ wọn ma se nsọ wepe jẹ ki n jaye ori mi gẹgẹ bi ẹni wepe aye ko lopin awọn ẹlomiran ti wọn fara fun ijojijo ọti mimu irede oru wọn ma ro wepe gbati awọn ni ẹwa gbati awọn ni aṣọ gbati awọn ni owo gba ti awon ni awon nkan aye yi won ko mo wi pe aye nkoja lo ati awon nkan ti o wa ninu re wi pe aye ko duro ati wi pe awa paapa gege bi eniyan won ma nso fun wi pe igbala ni awa ko lo laye o itumo re ni wi pe akoko yi ti awa akoko yi ni ari ni o je ti wa ati wi pe igbesi aye wa o nkoja lo eni yi ti a kanihi ni onjalankato ni on so wipe emi o ma je iyalode titi lai ero ti oni ni wipe ewa ti oni gbajumo ti oni dukia ti oni ati alaafia ilera ti oni wipe yo ma wa titi eni ti o ba je alai loye ni o ma huwa be ni o ma wo inu dingi be ni wipe ewa ti ori nisinsiyi ilera ti o ni nisinsiyi agbara odomokunrin ti o ni nisinsiyi wipe awon nkan wonyi yo wa titi nitori be iru awon eniyan be ki ro ti igbehin won ko mo wipe aye ti a wa olopin aye ti a ngbe olopin wipe bi olorun ba bokun wa bi olorun ba foju anu wo wa wipe ke a ma fi eso gbe igbe aye wa ki a ma se bi awon omogo bi awon ti ko lọlọrun ti won ro wipe awon oje alagbara titi awon elomiran won a fi awon ile ti a ngbe tabi awon oju titi won a koruko ara won sibe awon miran ni adupo wa won a le oruko won mo be won a ro wipe awon o wa titi sugbon ara mi ko ri be nitori pe awon ti o ti je aye je kuje nigbani awon ti o ti gbe igbese aye be ni pe aye o lopin tele tele awon na da nisinsin yi bi o ti le je wipe awa ti a je omode a ko ti pe laye popo sibe sibe a mo opolopo awon eniyan ti o je wipe bi a soro olorun fun won ni o ti o awon o fe gbo yin nitori pe awon o ma je anfani aye yi titi awon o fe ro nipa torun nisinsin yi awon o fe ro nipa bibo Jesu Christi nisinsin nitori pe ki lawon tun wa kinde ta won gbadura kinde ti awon fe lo si ile isin kini won wi won ro we pe awon o ma je iyalode titi lai sugbon awon na da a fe won ko ile ti lai nu re o ti gbe won mi ari wi pe tele tele won wa laye won wa laye sugbon nisinsin yi a ti gbe won sin o ye ki awa paapa ki a ma ronu bi a ba ti ri awon ti a ngbe lo si ite awon ti a ngbe lo si sare be na ni o ye ki a ma mo wi pe iru awon eniyan wonyi won je eniyan eda bi ti wa wi pe awa paapa awon nkan yin won je apere fun wa ati owe fun wa wi pe awa na ki o wa laye titi ohun ti a nso ni wi pe gege bi ojo kookan ti o ti ma nlo sopin gege bi odun kookan ti o ti ma nlo sopin gege be ni igbesi aye wa kookan yo ma lo si opin je ke wo heberu ori kesan heberu ori kesan ese iketa dinlogbon ni won bi asiti fi lele fun gbogbo eniyan lati ku le kan soso sugbon lehin eyi idajo bi aban ronu we pe ojo idajo nbo a o je ologbon sugbon asiwo ereniyan ni ma n kuwa ti ma n gbe igbesi aye re be ni wipe aye o lopin be ni wipe ko si ojo iku be ni wipe ko si ojo idajo sugbon o daju wipe gbogbo wa ti a wa laye ni a o si lowo ni a o si nipo pada yala iku ni yo pa ojo wa de ni tabi ipe Jesu Christi nigba ti o ba pa awon eniyan mimo larada ti o gba won soke yala yi ni yo se wa lowo ise ti a nse ninu aye ni tabi iku ni o daju pe okan yo mu aye tabi igbese aye wa wa si opin nitori be o ye ki a je ologbon o ye ki a je ele ti omo ki a si ma mura sile fun dide Jesu Christi tabi fun ki kuro laye nitori pe a ko mo ojo tabi igba tabi akoko ti olorun yo we pe eyi ti a se ninu aye ti to we pe ki a wa je ipe olorun ti o je eleda wa ninu jeremiah ori ketadinlogun jeremiah orí kẹtàdínlógún ẹsẹ ìkọkànlá. Bí àpáàrò ti ń sàbá lórí ẹyin tí kò yín, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹni tí ó kó ọ̀rọ̀ jọ ṣùgbọ́n kì í ṣe ní òdodo yóò fi sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀, àti ní òpin rẹ̀ yóò jẹ́ aṣiwèrè. Níhìn-ín ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé àwọn ẹlòmíràn ti máa kó ọ̀rọ̀ jọ ṣùgbọ́n tí kì í ṣe pẹ̀lú òdodo, pẹ̀lú òtítọ́, ṣùgbọ́n tí ó máa ń já ilé onílé bó tirẹ̀ lẹ́yìn, tí ó ń ṣe ìlọ́nilọ́wọ́gbà tàbí oúnjalè, yálà oúnjalè nínú ìjọ tàbí oúnjalè níbi iṣẹ́ tàbí oúnjalè nínú ilé, ó dá wa lójú wípé ọjọ́ kan ń bọ̀ tí a ó ṣe lọ́wọ́, tí a ó sọ fún wípé ọjọ́ ìgbésí ayé rẹ̀ wọ́n dé òpin. Ó tilẹ̀ sọ wípé yóò fi àwọn dúkìá àwọn ọ̀rọ̀ wọ̀nyí sílẹ̀ lágbède méjì ọjọ́ rẹ̀, àti ní òpin àkókò rẹ̀ nínú ayé yóò jẹ́ aṣiwèrè. Èyí jẹ́ wípé ikú yóò pàjù rẹ̀ dé, ṣùgbọ́n yóò fi ìka àbámọ̀ sẹ́nu wípé òun kò múra sílẹ̀ láti pàdé Olúwa ní ìgbà ìkẹyìn. Nínú ìwé òwe orí kọkàndínlógún ẹsẹ ogún, fetí sí ìmọ̀ kí o sì gba ẹ̀kọ́ kí ìwọ kí o lè gbọ́n ní ìgbẹ̀yìn rẹ. Bí a bá fetí sílẹ̀ nísinsìnyí, tí a sì gba ẹ̀kọ́, ẹ̀kọ́ ìhìnrere, ẹ̀kọ́ ìrònúpọ̀àdà àti ìgbàlà nínú Jésù Kristì, ó dájú wípé níkẹyìn a ó jẹ́ ọlọgbọ́n. Àwọn ẹlòmíràn wọ́n máa fi ọjọ́ ìgbàlà dọ́la, àwọn ẹlòmíràn wọ́n máa sọ wípé nígbà tí àwọn sì jẹ́ ọ̀dọ́, nígbà tí àwọn ní ìlera, nígbà tí àwọn ní owó àti ọrọ̀, nígbà tí àwọn ní ohun ìní ayé, àwọn kò nílò ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ ìrònúpọ̀àdà. Nítorí bẹ́ẹ̀ àwọn fẹ́ dúró di ọjọ́ ogbó, nígbà tí àwọn ò ní àǹfààní láti fetí sílẹ̀ fún ọ̀rọ̀ ìgbàlà àti ọ̀rọ̀ àtúnṣe àti ọ̀rọ̀ pé kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹnimọ́, kí ó fọni fún Jobe Snow lọ. Ṣùgbọ́n irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa kábàámọ̀ níkẹyìn. Ọ̀rọ̀ ọgbọ́n tí a ń sọ fún wa, ọ̀rọ̀ ọlọgbọ́n tí ó yẹ kí a fi sọ́kàn ni wípé nísinsìnyí tí a ní ìlera, nísinsìnyí tí a ní àǹfààní, nísinsìnyí tí Ọlọ́run bá wa sọ̀rọ̀, ni kí a fetí sí ìmọ̀, kí a gba ẹ̀kọ́, kí a balè jẹ́ ọlọgbọ́n ní ìgbẹ̀yìn ayé wa. Ó dàbí ẹni wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé ìgbà pẹ́ lọ títí, àti wípé àwọn ò wà láyé fún ìgbà pípẹ́. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọgbọ́n, ó yẹ kí a mọ̀ wípé kò sẹ́ni tó mọ̀la, wípé ọjọ́ ọ̀la ọwọ́ Ọlọ́run nìkan ló wà, òní nìkan la rí. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe ọlọgbọ́n, kí a sì fi ọkàn wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bí a kò bá tí ní ìgbàlà, kí a wá ojú Ọlọ́run títí a ó fi ní ìgbàlà. Wo orin Dáfídì orí kọkàndínlógún. Orin Dáfídì orí kọkàndínlógún ẹsẹ ìkẹrin, Olúwa jẹ́ kí èmi kí ó mọ òpin mi àti ìwọ̀n ọjọ́ mi bí ó ti rí, kí èmi kí ó lè mọ ìgbà tí mo ní níhìn-ín. Èyí ni àdúrà onísàmù ó ń sọ fún Ọlọ́run wípé kí Olúwa jọ̀ọ́ nínú àánú rẹ̀, kí ó jẹ́ kí òun ní òye láti mọ bí òpin bí ó ṣe súnmọ́ tòsí sí. Ó yẹ kí àwa náà pàápàá kí a máa fetí sílẹ̀, kí a sì fi ara balẹ̀ bí ẹ̀mí Ọlọ́run ti ń sọ fún wa lónìí wípé ìgbà tí a ní láyé kò pẹ́ mọ́, wípé ó ṣeéṣe kí Jésù Kristì kí ó dé ní ìgbàkúgbà sí àkókò yìí. Ó sì ṣeéṣe kí ó jẹ́ wípé ikú ni yóò pa ojú ẹnikẹ́ni nínú wa dé. Ṣùgbọ́n ohun tí onísàmù ń wí ni wípé ìgbàkúgbà tí ìbá jẹ́ kí Ọlọ́run kí ó fún un ní ọgbọ́n láti mọ ìgbà tí òun ní níhìn-ín, kí òun ba lè múra sílẹ̀ fún dídé Olúwa. Àdúrà tí ó yẹ kí ó jẹ́ tiwa ni àdúrà tí ó wà ní Númérì orí 23 ẹsẹ̀ ìkẹwàá númẹ́rì orí kẹtàlélógún ẹsẹ̀ ìkẹwàá láti àárín méjì ẹsẹ̀ náà. Jẹ́ kí èmi kí o ku ikú olódodo, kí ìgbẹ̀yìn mi kí ó sì dàbí etí rẹ̀. Kí àdúrà yìí kí ó tó lè gbà, a ní láti ronú ipò àdá. Ẹni tí ó bá fẹ́ ku ikú olódodo, ó ní láti gbé ìgbésí ayé olódodo. Bí a bá fẹ́ kí a ku ikú olódodo, a ní láti ní oore ọ̀fẹ́ Jésù Kristì. Oore ọ̀fẹ́ Jésù Kristì yìí ni yóò jẹ́ kí a lè gbé ìgbésí ayé ìwà mímọ́, ìgbésí ayé olódodo. Ìgbẹ̀yìn wa yóò sì dàbí ti olódodo. Jẹ́ kí a lọ sí àkòrí kejì nínú ìwàásù wa. Èyí ni ìgbẹ̀yìn ayé. Ìgbẹ̀yìn ayé. Ǹjẹ́ o jẹ́ mọ̀ wípé ayé tí a wà nínú rẹ̀ yìí wípé ó ń lọ sópin, ó sì dájú wípé lọ́jọ́ kan òpin yóò dé bá ohun gbogbo. Èyí ni Noah sọ fún àwọn tí ó gbé ní àkókò tirẹ̀, tí ó sọ fún wọn wípé ayé ìgbà náà ó ń lọ sópin, ṣùgbọ́n kò sẹ́ni tí ó gbà á gbọ́. Wọ́n rò wípé báwo ni gbogbo ilé tí ó wà, gbogbo àwọn tí ohun mèremère tí wọ́n ń fojú rí, báwo ni àwọn nǹkan wọ̀nyí yóò ṣe lọ sópin? Ṣùgbọ́n Bíbélì nínú Májẹ̀mú Láéláé àti nínú Májẹ̀mú Titun, láti ẹnu àwọn apostẹ́lì, láti ẹnu Jésù àti láti ẹnu àwọn wòlíì Májẹ̀mú Láéláé, gbogbo wọn ni wọ́n fi ohun ṣọ̀kan pọ̀ tí wọ́n sọ fún wa wípé ayé tí a wà nínú rẹ̀ yìí yóò lọ sópin. Àti orílẹ̀-èdè, àti àwọn ilé, àti àwọn ìní, àti ohun tí a fojúrí tí ó wà nínú ayé wípé gbogbo wọn ni wọ́n lọ sópin. Yẹ kí a wo Pétérù kínní orí kẹrin ẹsẹ̀ ìkeje. Pétérù kínní orí kẹrin ẹsẹ̀ ìkeje. Ṣùgbọ́n òpin ohun gbogbo kò sí dẹ̀dẹ̀. Nítorí náà, kí ẹ̀yin kí ó wà ní àìrè kọjá, kí ẹ sì máa ṣọ́ra nínú àdúrà. Èyí ni apostẹ́lì sọ fún wa pẹ̀lú ìmísí ẹ̀mí Ọlọ́run wípé òpin ohun gbogbo ń lọ sópin, ohun gbogbo ó kò sí dẹ̀dẹ̀. Àti wípé nítorí náà, ó yẹ kí a wà ní àìrè kọjá, kí a kúrò nínú ẹ̀ṣẹ̀, kí a jẹ́ kí òdodo Jésù Kristì kí ó jẹ́ tiwa, kí a sì máa ṣọ́ra nínú àdúrà. Nínú Kọ́rìntì kínní orí keje láti ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Kọ́rìntì kínní orí keje ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Ṣùgbọ́n èyí ni mo wí ara, pé kúkúrú ni àkókò láti ìsinsìnyí lọ pé kí àwọn tí ó lé aya kí ó dàbí ẹni pé wọn kò ní rí, àti àwọn tí ń sọkún bí ẹni pé wọn kò sọkún rí, àti àwọn tí ń yọ̀ bí ẹni pé wọn kò yọ̀ rí, àti àwọn tí ń rà bí ẹni pé wọn kò ní rí, àti àwọn tí ń lo ohun ayé yìí bí ẹni tí kò ṣàṣejù, nítorí àṣà ayé yìí ń kọjá lọ. Apostẹ́lì jẹ́ kí ó di ímọ̀ fún wa níhìn-ín wípé ayé tí a wà nínú rẹ̀ yìí wípé ní ìgbà díẹ̀ sí yóò kọjá lọ, àti àwọn àṣà àti àwọn ohun ìní tí ó wà nínú ayé wípé gbogbo wọn yóò kọjá lọ, àti pé ìgbà kúkúrú lè a ní láti lò níhìn-ín. Pé ẹni tí ó ní aya kí ó má ṣe jẹ́ kí aya kí ó dí òun lọ́wọ́, kí ó múra sílẹ̀ fún ìjọba ọ̀run. Àti ẹni tí ó ní ohun ìní ayé yìí kí ó má ṣe àṣejù, kí ó má jẹ́ kí ọrọ̀ àti àwọn ohun ìní ayé kí ó dí òun lọ́wọ́, kí a má ṣe jẹ́ kí àṣà ayé ti ń ré kọjá lọ, kí a má ṣe jẹ́ kí wọn kí ó dí wa lọ́wọ́ nípa ti ìjọba ọ̀run. Àti ẹni tí ń sọkún kí ó má ṣe ba inú jẹ́ gẹ́gẹ́ bí ẹni pé ó rò pé ìbànújẹ́ kò lópin. Nítorí bẹ́ẹ̀, kí a tújúká, kí a mọ̀ wípé ìgbà kúkúrú ni a ní lò nínú ayé yìí wípé òpin ohun gbogbo ó súnmọ́ tòsí. Nínú Matthew ni Jésù Kristì ni ó ti mú dá wa lójú wípé òpin yóò dé nítòótọ́. Matthew Orikewa Ese Ikeji Lelogun. Matthew Orikewa Ese Ikeji Lelogun. Gbogbo eniyan yo si korira yin nitori oruko mi. Sugbon eni ti o ba fori ti titi de opin ona ni a o gbala. O so fun awe pe opin bo. Opin wa fun eni kokan wa. Opin si wa fun aye ti a wa ninu re yi, aye ti a wa nisisin yi. Matthew Orikerin Lelogun Ese Iketa. Bi o si ti joko lori oke Olifi, awon ome hin re to wa ni ikoko we pe so fun wa nigba wo ni nkan won yi yo se kini yo se se ami wiwa re ati ti opin aye. Awon ome hin mo we pe daju daju opin aye nbo we pe aye nlo sopin. Ohun ti won bere lowo Jesu ni wo pe kini awon ami ti a le fiye si ti a o fi mo we pe aye o ti fe lo sopin. O si fun ni awon amo won yi awon ti o ti ko eko science ati eko imo ijile nipa awon ero opolopo ni won je ki o di imo fun a we pe awon ami ti won ri o dabi eni wo pe aye nlo sopin ki a pa ti won ti segbe kan. Awon ti Jesu Kristi so fun wa o je ki o da wa loju wo pe aye ti a wa ninu re we pe o nlo sopin o sese igba ki yo pe mo ti a o fi ka ohun gbogbo kuro ti aye yi yo fi dopin ninu Matthew Oriketala ese kokan dini ogoji. Matthew Oriketala ese kokan din logoji ota ni o fun ota ti o fun fun won li esu igbehin aye ni ikore awon angeli si li awon olukore nihi Jesu Kristi so nipa igbehin aye. Ye ki awo Ezekiel orikeje ki awo bi Olorun ti si woli yi loju ti o si ri wipe opin bo fun aye. Ezekiel orikeje lati ese ikini oro Oluwa si to mi wa we pe iwo omo eniyan bayi le Oluwa Olorun wi pelu si ile Israeli opin de sori igun mererin ile eyi ni oro Oluwa ti o da wa loju ti o si je ki a mo we pe opin bo. Ese ikefa opin de o ji si o kiye si o de bayi ni woli yi ni o je ki awon eniyan mo we pe daju daju opin bo kini o ye ki o je ewa awon eniyan Olorun ewa eni ti o mo Jesu gege bi olugbala ewa eni ti nsin Olorun nigba ti a mo we pe opin aye yi o de tan ki a wo Peteru keji ori keta. Peteru keji ori keta lati ese ikewa sugbon ojo Oluwa nbo wa bi o le oru ninu eyi ti awon orun yo koja lo ti awon ti ariwo nla ati awon imole oju orun yo si ti inu oru gbigbona.

yóò gbiná, tí wọn yóò sì di yíyọ, tí àwọn ìmọ́lẹ̀ rẹ̀ yóò sì ti inú oru gbígbóná gidigidi di yíyọ. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlérí rẹ̀, àwa ń retí àwọn ọ̀run titun àti ayé titun nínú èyí tí òdodo ń gbé. Nítorí náà, olùfẹ́, bí ẹ̀yin ti ń retí irú nǹkan wọn ni, ẹmúra gírí, kí a lè bá yín lé àlàáfíà, lé àìlábàwọ́n àti lé àìlábòkò lé ojú rẹ̀. Níhìn-ín ni Ọlọ́run jẹ́ kí ó yé wa nínú ọ̀rọ̀ rẹ̀, wípé pẹ̀lú ariwo, pẹ̀lú iná, pẹ̀lú ooru ni ayé yìí yóò kọjá lọ. Wípé àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní ìrètí nínú Jésù, a ní láti gbé ìgbésí ayé àìlábàwọ́n, àìlábòkò àti àìléèrí níwájú rẹ̀, kí a lè bá wa lé àlàáfíà nínú Jésù nígbà tí ohun gbogbo yóò lọ sópin. A ti sọ nípa ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wípé ń lọ sópin. A ti sọ nípa ayé tí a wà nísinsìnyí wípé dájúdájú ìgbẹ̀yìn òpin yóò dé níkẹyìn. Ìkẹta ni ìjọba tí kò lópin. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé bí ó tilẹ̀ jẹ́ pé ayé tí a wà ó ń lọ sópin, àti ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin, ayọ̀ tí a ní nínú Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristì ó jẹ́ ìjọba tí kò lópin. Nínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje, nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lé èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run Alágbára, Bàbá Ayérayé, Àmọ̀ Aládé Àlàáfíà. Ìjọba yóò bí sí i, àlàáfíà kì yóò sì ní ìpẹ̀kun. A ń sọ nípa ìjọba Jésù Kristì àti àlàáfíà tí ó wà nínú ìjọba Jésù Kristì, wípé àlàáfíà àti ìjọba rẹ̀ kì yóò lópin. Èyí ni ayọ̀ àwa ọmọ Ọlọ́run, wípé bí ayé tilẹ̀ ń kọjá lọ, bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń kọjá lọ, bí ayé yóò tilẹ̀ wá sí òpin, àti bí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa yóò tilẹ̀ lọ sí òpin, síbẹ̀ a mọ̀ wípé ìjọba Jésù Kristì tí a ti wọnú rẹ̀ nípa dídi àtúnbí, wípé ìjọba yìí kò lópin. Èyí ni áńgẹ́lì lè sọ fún Màríà Wúndíá nígbà tí ó sọ fún wípé a ó bí Jésù Kristì nínú Lúkù orí kìíní láti ẹsẹ̀ 30. Áńgẹ́lì náà sì wí fún un pé, má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Sáàsì kíyè sí i, ìwọ lóyún nínú rẹ, ìwọ ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ó pọ̀, ọmọ ọ̀gá ògojì lọ, lì a ó sì máa pè é Olúwa Ọlọ́run, yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún un, yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé, ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristì yóò wà títí láé, gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò kásẹ̀ kúrò nílẹ̀, gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò rí kọjá lọ nígbà tí ayé yìí pàápàá tí ó bá rí kọjá lọ. A ó sì fi ìjọba Jésù Kristì múlẹ̀, a ó sì rí wípé ìjọba yìí ó wà títí láé. Nínú ìwé wòlíì Dánielì orí kejì ẹsẹ̀ 44, Dánielì orí kejì ẹsẹ̀ 44, lí ọjọ́ àwọn ọba wọ̀nyí, lé Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀, èyí tí a kì yóò lè parun títí láé, a kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́, yóò sì fọ́ wọn túútúú, yóò sì pa gbogbo

tó wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan tí ó ń wá sí ilé ìsìn. Ẹ á ṣe ìlépa yìí láti dàbí Jésù nínú ọkàn, nínú èrò, nínú ìlépa, nínú ìfẹ́, nínú ìṣe, ní ìkọ̀kọ̀, ní gbangba, ní abúlé, ní ìlú, nínú ọjà, tàbí ní ibi ìṣòwò wa. Ẹ á ṣe ìlépa yìí ni ó wà nínú ẹnì kọ̀ọ̀kan láti rí bí Jésù, láti rìn bí Jésù, láti ṣe bí Jésù, láti sọ̀rọ̀ bí Jésù, àti láti wo Ọlọ́run gẹ́gẹ́ bí Jésù. Èyí ni ìlépa Ọlọ́run. Èyí ni ìfẹ́ Ọlọ́run. Èyí ni èròǹgbà Ọlọ́run. Èyí ni ohun tí Jésù Kristì fi wá, tí ó fi kú fún wa lórí igi àgbélébùú. Nítorí bẹ́ẹ̀, bí ó bá jẹ́ èrò ọkàn rẹ ni wípé ìlépa rẹ tàbí èrèdí tí o fi ń wá sí ilé ìsìn ni àti ní ìwòsàn nìkan. Ìlépa tirẹ ni àti ní dúkìá ayé yìí. Jésù pàápàá sọ fún wa, ó ní kí ni èrè tí ó jásí fún ènìyàn bí a bá jèrè gbogbo ayé yìí ṣùgbọ́n tí a sọ ẹ̀mí wa nù? O mọ̀ wípé ìdí tí a fi rán Jésù ni kí ó ba lè gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Ẹ̀ṣẹ̀ nípa ti òde ara, ẹ̀ṣẹ̀ nípa ti inú, kí ó ba lè jẹ́ olùgbàlà wa kúrò nínú ẹ̀ṣẹ̀ pátápátá. Jẹ́ kí a wo Pétérù kìíní, orí kìíní, ẹsẹ̀ ìkẹrìndínlógún. Nítorí àti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Bí o bá jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, o mọ̀ wípé kí a tó kọ ìwé mímọ́, ni Ọlọ́run ti ro dáradára ohun tí a fẹ́ kọ sílẹ̀. Ó sì ń sọ fún wa nísinsìnyí wípé kí a rántí o àti kọ ọ́ sílẹ̀. Ohun tí Ọlọ́run kọ kò sí ẹni tí ó lè yí padà. Jẹ́ kí n rán ọ létí wípé nínú orí tí ó kẹ́yìn nínú Bíbélì ni a ti fi ègún lé ẹni tí ó bá yí ohunkóhun tí a ti kọ, ẹni tí ó bá yí padà. Ni a ti sọ wípé bí ẹnikẹ́ni bí ó bá yọ kúrò nínú àwọn nǹkan wọ̀nyí, a ó yọ orúkọ rẹ̀ kúrò nínú ìwé ìyè. Bí ẹnikẹ́ni bá sì fi kún, a ó fi kún àwọn ìyọnu àti ìpọ́njú tí yóò dé bá. Rántí wípé àti kọ́ pé ẹ jẹ́ mímọ́ nítorí tí èmi jẹ́ mímọ́. Jo jẹ́ mọ̀, ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ni ó ti yọ ìwà mímọ́ kúrò nínú ẹ̀kọ́ wọn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onígbàgbọ́ ni ó ti yọ ìwà mímọ́ kúrò nínú ìlépa wọn, nínú àdúrà wọn. Jẹ́ kí n bí ọ léèrè, ǹjẹ́ o ti yọ ìwà mímọ́ kúrò nínú àdúrà tó ń gbà? Kì í ṣe àdúrà fún mi lówó, fún mi lọ́mọ, fún mi lóúnjẹ, fún mi ní ìwòsàn, fún mi ní ìdáǹdè láńgbà? Ǹjẹ́ a ò ti yí èyí tí a kọ sílẹ̀, a ò ti yí padà? Ǹjẹ́ a ò kì í mú ègún Ọlọ́run wá sórí ara wa nígbà tí a sọ wípé nítorí a ti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́? Nínú ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ni a máa ń rí tí àwọn ìgbìmọ̀ nínú ìjọ tí wọ́n máa ń sọ fún olùṣọ́ àgùntàn wípé ó tó gẹ́ẹ́, ìwàásù wípé kí a máa wàásù lòdì sí ẹ̀ṣẹ̀, kí a máa wàásù lòdì sí àwọn ọ̀ṣọ́ ayé, kí a máa wàásù lòdì sí àwọn ìbàjẹ́ tí ó wà nínú ayé, wípé ó tó. Ohun tí a ń fẹ́ ni wípé sá máa gbàdúrà fún wa, sá máa kọ́ wa bí a ṣe lè máa ní àwọn nǹkan ayé yìí. Ṣùgbọ́n nípa ti kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, nípa ti kí a ní ìgbàlà, nípa ti kí a wà ní ìwà mímọ́, yẹn náà tó. Ìyọlẹ́nu tó ti fún wa, ó ti pọ̀ jù. Nítorí bẹ́ẹ̀, bó bá ṣe fẹ́ jẹ́ olùṣọ́ àgùntàn fún wa, àlùfáà nínú ìjọ yìí, ohun tí a ń fẹ́ ni wípé dánu dúró ti ìwà mímọ́, wọ́n ń yí ìwé mímọ́ padà. Ègún sì wà lórí àwọn tí ó bá ń yí èyí tí a ti kọ sílẹ̀, tí ó bá ń yí padà, ègún wà lórí wọn. Ó ṣọ́ra kí ègún Ọlọ́run kí ó má bàa wá sórí rẹ. Ó ní nítorí a ti kọ́ pé ẹ jẹ́ mímọ́, nítorí tí èmi jẹ́ mímọ́. Ó yẹ kí a tún fiyèsí ohun tí a ń kà. Kò sọ wípé kí a tẹ̀lé àpẹẹrẹ àwọn tí ò jẹ́ mímọ́. Àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí inú ìjọ, wọ́n máa tọ́ka sí lágbájá, wọ́n máa tọ́ka sí ẹlòmíràn, wọ́n máa sọ pé ó ṣetán, ẹ̀yin lágbájá tó ṣáájú mi dénú ìjọ, òun náà ò sáà jẹ́ mímọ́. Wọ́n máa sọ wípé arákùnrin arábìnrin tí ó tilẹ̀ ń ṣe ojúṣe nínú ìjọ kò sáà jẹ́ mímọ́.

panamọ ko so we pe ki a je mimo nitori ti awon elomiran je mimo o ni nitori ohun ti o yi pada nitori lati aye baye lati aye raye titi di aye raye ni o fi je mimo nitori pe ko si akoko kan ko si iseju kan ko si ojo kan ti ohun ko fi je mimo o ni nitori be ohun ti o je baba fun wa ni o je apere wa o ni nitori emi je mimo ki eyin paapa ki e je mimo ye ki a wo Matthew ori karun Matthew ori karun ese ikeji dini adota nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe eyi ni oro ti Jesu Christi so fun wa awon elomiran won ti gbagbe we pe eyi ni oro Jesu Christi nitori be bi won ba wa ninu ese tabi won ni ailera nipa ti ara tabi o dabi eni we pe iwa won ko ba bibeli mu bi a ba so fun won wi pe arakunrin o gbadura ki o bo le ma ba ki o ni ojo ikeyin nigbati ipe ba dun nigbati a o gba awon ayan fe soke nigbati a o pa awon ayan fe larada o gbadura ki o ba le wa ni iwa mimo ani oto ko se ni to pe nitori be bi won o ti e pe bi won o ti e je mimo Olorun na mo we pe labe orun ko se nto pe iru eni be yo ya o lenu lojo ikehin o gbo ti Jesu so pe nitori na ki eyin ki o pe bi baba yin ti nbe le orun ti pe nitori be ife Olorun ni pe ki eni kokan ninu wa ki a ba le je alabapin iwa Olorun alabapin aworan Olorun alabapin ise Olorun awon oro won yi ti atika latinu Peteru latinu Romu ati lati Peteru kini Peteru keji ati lati Matthew oni o nje ki o ye wa wi pe ife inu Olorun ni we pe ke a ba le ni aworan Olorun fun ara wa o si fun ni awon ileri ti o tobi awon ileri ti o se yebiye ati agbara re ni o fi ti awon ileri won yi leyin we pe bi a ba nfe ni toto bi a ba fe lati gbadura si Olorun bi a ba fe lati kepe Olorun ohun setan o si lagbara to lati je ki a je mimo lati je ki a de pepe ati lati je ki a ni aworan Olorun ninu okan wa ki ise wa iwa wa irin wa ki o ba le wo Olorun lorun ki o ba le je ki o ba le wo Olorun ki o ba le je wi pe ni igba gbogbo ni ibi kibi ti a ba wa a o le ma gbe igbesi aye ti yo ma mu inu Olorun dun oro yi bi a ti n wo ninu bibeli ni a ma wo ilasile Olorun tabi ete Olorun ife Olorun a o si ma wo ikeji agbara Olorun lati le mu ete tabi ife inu re lori wa yi lati le mu se ati iketa ipa ti awa ko ki alabapin ti Olorun fe ki a je yi ki o ba le je ti wa ye ki a wo ife Olorun ete Olorun ohun ti Olorun fe ohun ti Olorun fe se ni igbesi aye wa ki a ba le je alabapin iwa ati aworan Olorun ninu Peteru keji ti a ti ka mo tun fe wo lekan si Peteru keji ori kini lati ese iketa si ese ikerin bi agbara re bi Olorun ti fun wa li ohun gbogbo ti se ti iye ati ti iwa bi Olorun ye ki a duro nibe na oni pelu agbara Olorun ni o ti fun wa ni ohun gbogbo ti se ti iye eni ti se ti iye ni pekun ati ti se iwa bi Olorun bi a ba ri enikeni ninu wa ti ko ni iye ni pekun bi a ba ri enikeni ninu wa ti ko ni iye ninu Jesu bi a ba ri enikeni ninu wa ti iwa igbesi aye re irin re ti ko yi pada e ki se we pe Olorun o ti se ohun ti o ye ki o se Olorun ti se ohun gbogbo ti o ye ki o se a so fun a we pe o ti fun wa li ohun gbogbo nigba ti o ti ran Jesu Christi lati ku lori igi agbelebo nigba na le o ti fun wa ni ohun gbogbo ti o ye ki o fun wa ki a ba le je alabapin ninu iye ayeraye iye ti ko ni pekun ati ki a ba le je alabapin
ìwà bí ọlọ́run ó ní nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọláńlá rẹ̀ nípa ìmọ̀ ẹni tí ó pè wá èyí ni a fi rí pé àwọn ẹlòmíràn wọn kò ní ìmọ̀ nípa jésù èyí ni ó fi dàbí ẹni wípé wọn wà nínú òkùnkùn wọn ò mọ̀ bí a ti lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ò mọ̀ gẹ́gẹ́ bí a ṣe lè di ọmọ ọlọ́run wọn ò mọ̀ bí a ṣe lè ní ìdáríjì àti ìwẹ̀nàmọ́ ó ní nígbà tí a bá ní ìmọ̀ tí ẹni tí ó pè wá ẹni tí ó pè wá kúrò nínú ayé wá sínú ìjọba ọlọ́run gbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú òkùnkùn wá sínú ìmọ́lẹ̀ nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò nínú ìbàjẹ́ ayé tí ó pè wá sínú òdodo àlàáfíà ọlọ́run nígbà tí a bá ní ìmọ̀ ẹni tí ó pè wá kúrò lábẹ́ ìsìnrú èṣù láti wá sí abẹ́ agbára olùdáǹdè àti olùgbàlà olùṣọ́ àgùntàn wa ó ní nígbà tí a bá ní ìmọ̀ yìí ní iyì àìnípẹkun àti ìwà bí ọlọ́run yóò jẹ́ tiwa nítorí bẹ́ẹ̀ nígbà tí a bá dé inú ìjọ ohun tí ó yẹ kí ó máa jẹ́ ẹ̀dùn ọkàn wa ni láti ní ìmọ̀ bí a ti di àtúnbí bí a ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ bí a ti di ènìyàn ọlọ́run bí a ṣe lè gba jésù kristi gbọ́ tí ó jẹ́ wípé a ó kọ orúkọ wa nínú ìwé ìyè ìyè àìnípẹkun yóò sì jẹ́ tiwa ìwà bí ọlọ́run yóò sì jẹ́ tiwa jẹ́ kí n bí ọ́ jẹ́ oní ìmọ̀ wípé gbogbo ènìyàn ni ó sáà ti ṣẹ̀ tí ó sì ti kùnà ògo ọlọ́run ǹjẹ́ oní ìmọ̀ wípé kò ṣeé ṣe nínú agbára tirẹ̀ nínú agbára tèmi láti bọ́ lọ́wọ́ èṣù àti láti bá ẹ̀ṣẹ̀ jà kí a sì ṣẹ́gun nínú agbára tiwa ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ikú jésù kristi lórí igi àgbélébò nìkan ṣoṣo ló lè gbà wá kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé oore ọ̀fẹ́ tí ti ọ̀dọ̀ ọlọ́run wá nípasẹ̀ jésù kristi èyí ni a fi lè ní ìdáríjì èyí ni a fi lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ èyí ni a fi lè di òmìnira lẹ́ a fi lè di àtúnbí ǹjẹ́ o ti ní ìmọ̀ wípé ẹnikẹ́ni tí a bá wẹ̀ nínú ẹ̀jẹ̀ jésù kristi ó ní láti mọ́ ni ó ní láti mọ́ funfun ju snow lọ ìmọ̀ yìí ó ní ó máa ń fún wa ní ìyè ẹnipẹ̀kun nígbà tí a bá gbàdúrà tí a kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀ tí a rọ̀ mọ́ ọlọ́run tí a sọ fún wípé kí ó jẹ́ kí ohun tí jésù kristi wá ṣe lórí igi àgbélébò kí ó lè jẹ́ èrè fún ẹnìkọ̀ọ̀kan wa wẹ́sẹ̀ kẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa àwọn ìlérí tí ó tóbi àwọn ìlérí tí ó ṣe iyebíye àwọn nǹkan wọ̀nyí lè ó fi fún wa wípé kí a ba lè jẹ́ alábàápín nínú ìwà ọlọ́run ṣùgbọ́n ohun tí a máa ń rí nínú àdúrà ọ̀pọ̀lọpọ̀ ohun tí a máa ń rí ní ìlépa ọ̀pọ̀lọpọ̀ ni wípé ìlérí ìwòsàn nìkan ni wọ́n máa ń rọ̀ mọ́ o mọ̀ wípé ènìyàn lè ní ìwòsàn bí kò bá ní ìwà mímọ́ kò lè dé ọ̀run o mọ nǹkan tí ìwé mímọ́ wí ni ó ní ẹ máa lè pa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́ láì sí èyí ni kò sí ẹni tí yóò rí ọlọ́run kí ni túmọ̀ èyí èyí já sí wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí ọlọ́run ènìyàn lè ní gbogbo owó ayé yìí bí ò bá ní ìwà mímọ́ kò lè rí ọlọ́run ènìyàn lè ní ìwòsàn kí ó sì wà fún ọjọ́ pípẹ́ fún ọdún púpọ̀ láì ṣàìsàn bí kò bá ní ìwà mímọ́ kò lè rí ọlọ́run ènìyàn lè bọ́ kúrò lábẹ́ lọ́wọ́ agbára òkùnkùn agbára èṣù kí ó sì máa ṣògo nípa wípé èṣù lè borí òun àti pé àlákàrà kò sí mọ́ bí kò bá ní ìwà mímọ́ kò lè rí ọlọ́run ènìyàn lè sọ wípé òun jẹ́ afàdúrà jagun ẹni tí ó jẹ́ pé nípa àdúrà ni òun fi ṣẹ́gun oṣó òun ṣẹ́gun àjẹ́ bí o ṣẹ́gun àjẹ́ àti oṣó bí o bá ní ìwà mímọ́ o lè rí ọlọ́run ẹlòmíràn máa sọ fún wa wípé bí o bá gbàdúrà wọn a máa lé ẹ̀mí èṣù jáde wọn a máa gbọ́wọ́ dé àwọn aláìsàn ara wọn a máa dá bí o bá ní gbogbo nǹkan wọ̀nyí láì sí ìwà mímọ́ o lè rí ọlọ́run èyí ni a fi ń sọ wípé ìlérí tí ó fún wa àwọn ìlérí tí ó ṣe iyebíye àwọn ìlérí tí ó tóbi púpọ̀ kì í ṣe láti ní ìwòsàn nìkan kì í ṣe láti ní owó nìkan ṣùgbọ́n láti ní ohun tí ó ga ju owó ohun tí ó ga ju ìwòsàn ohun tí ó ga ju àwọn nǹkan ayé wọ̀nyí lọ láti jẹ́ alábàápín ìwà ọlọ́run
nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé. Ohun tí ó ṣe wá láàánú ni wípé ìbàjẹ́ tí a rí nínú ayé a tún máa rí nínú ìjọ. Ìbàjẹ́ ìkóbìnrin jọ tí ó wà nínú ayé ǹjẹ́ kò sí nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí. Ìbàjẹ́ wípé kí a máa gba owó ẹ̀yìn tí ó wà lọ́wọ́ àwọn ẹni ayé, àwọn tí ò mọ Ọlọ́run, ǹjẹ́ a kì í rí lọ́wọ́ àwọn tí ó ń wá sí ilé ìsìn? Ìbàjẹ́ ilé ìsìn ni máa ń kọ́. Ìbàjẹ́ kí ọmọ kékeré tí a ọmọdé tí a rán lọ sí ilé ìwé, ọmọ ọdún mẹ́rìnlá, ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún, kí ó máa gbóyún wá láti ìta, kí ó gbé wá sínú ilé, ìbàjẹ́ tí a rí nínú ayé ǹjẹ́ a ò rí nínú ìjọ? Ìbàjẹ́ pé kí a máa ṣẹ́yún tí ó pọ̀ nínú ayé ǹjẹ́ a kì í rí nínú ìjọ? Ìbàjẹ́ wípé kí a máa purọ́, ìbàjẹ́ olè jíjà, ìbàjẹ́ fàyàwọ́, ìbàjẹ́ àwọn nǹkan ayé wọ̀nyí, ìbàjẹ́ ìṣọ̀ṣọ́ ayé, ìbàjẹ́ wípé kí a máa rin ìrìnkúrìn, kí a máa jẹ ẹ̀jẹ̀kújẹ, kí a máa mu ìmukúmu tí ó wà lọ́wọ́ àwọn tí ó wà nínú ayé, ǹjẹ́ kò sí lọ́wọ́ àwọn tí wọ́n wá sínú ìjọ? Ọ̀pọ̀lọpọ̀ ìjọ lénìí ni a ti bàjẹ́. Ẹ̀ṣẹ́ ti bà wọ́n jẹ́, ìkóbìnrin jọ ńkọ́ ti bà wọ́n jẹ́. Kí a máa yan àlè ní ìta, kí a máa ṣe paṣágà, kí a máa ṣe àwọn nǹkan wọ̀nyí tí kò dára, ǹjẹ́ bí a ti ń rí nínú ayé, ǹjẹ́ a kì í rí nínú ọ̀pọ̀lọpọ̀ ìjọ? Kí a fi ìjọ àwọn ìjọ mìíràn sílẹ̀ láàrin ìwà ńkọ́. Àwa tí a wà nínú ìjọ, níbi tí a ti ń wà sí ìwà mímọ́, níbi tí a ti ń jẹ́ kí ó yé wa wípé a ní láti jẹ́ mímọ́, ǹjẹ́ irú àwọn ìbàjẹ́ wọ̀nyí, ǹjẹ́ a ti bọ́ lọ́wọ́ wọn? Ǹjẹ́ ìwọ ti bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ó wà nínú ayé? Èyí ni a ń sọ fún wa. Ó ní nígbà tí ẹ̀yin bá ti yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Nítorí bẹ́ẹ̀, ìṣísẹ́ àkọ́kọ́ fún wa ni wípé a ní láti di àtúnbí. A ní láti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí a kọ̀ ọ́ sílẹ̀, kí a ba lè di ti Ọlọ́run, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbàjẹ́, kí a bọ́ kúrò nínú ìbàjẹ́ tí ó wà nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́, kí a lè sọ fún Ọlọ́run wípé a fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Kí àwọn nǹkan ìjẹkújẹ tí àwọn ayé ń jẹ, ìmukúmu tí àwọn ayé mu, ìrìnkúrìn tí wọ́n rìn, ìbọ̀rìṣà tí wọ́n ń lọ sínú rẹ̀, owó ẹ̀yìn, owó rìbá tí wọ́n ń gbà, àti àwọn nǹkan mìíràn tí wọ́n ń ṣe tí ó jẹ́ bí ẹ̀ṣẹ̀, kí ó má bàa sí ní àárín wa, kí a bọ́ kúrò, kí a yọ kúrò nínú ìbàjẹ́ tí ń bẹ nínú ayé nípa ìfẹ́kúfẹ̀ẹ́. Nítorí bẹ́ẹ̀, ẹnì kọ̀ọ̀kan wa ni ó yẹ kí a wo díngí ọ̀rọ̀ Ọlọ́run, kí a rí wípé àjẹ́ ti Ọlọ́run. Ǹjẹ́ ìgbà tí Ọlọ́run dá ènìyàn, báwo ni ó ṣe dá a? Kì í ṣe nínú àwòrán Ọlọ́run, nínú ìwà mímọ́ Ọlọ́run ni ó dá ènìyàn ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ní àkọ́kọ́. Jẹ́ kí a wo Genesis, kí a wo ìfẹ́ Ọlọ́run, kí a wo bí Ọlọ́run ṣe bẹ̀rẹ̀ nǹkan wọ̀nyí. Genesis orí kìíní, ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, Ọlọ́run sì wí pé jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. Jẹ́ kí a mẹ́nu dúró ń bẹ̀. Ìfẹ́ Ọlọ́run ni wípé kí ènìyàn kí ó ba lè jọ òun ní ìwà, ní ìrò, ní ìrìn, ní ìṣe, ní ohun gbogbo. Nítorí bẹ́ẹ̀, nígbà tí Ọlọ́run dá Ádámù àti Éfà, ó ní jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa. Ọlọ́run kò dá ènìyàn láti rí bí áńgẹ́lì, ó dá kọjá ìyẹnì, ó dá ní àwòrán Ọlọ́run fún ara rẹ̀. Ọlọ́run kò dá ènìyàn gẹ́gẹ́ bí ẹranko, ẹni tí máa ń fa ẹnì kejì ya. A mọ̀ wípé àwọn ẹranko wọ́n máa ń jẹ ara wọn ni. Àwọn ẹranko ọ̀pọ̀lọpọ̀ ìwà ọ̀bùn ló wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n àwa ni Ọlọ́run dá láti jọ òun. Ó fẹ́ jẹ́ baba fún wa ni. Ó ní ẹ jẹ́ kí a dá ènìyàn lé àwòrán wa gẹ́gẹ́ bí ìrí wa, wẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Bẹ́ẹ̀ ni Ọlọ́run dá ènìyàn lé àwòrán rẹ̀. Lé àwòrán Ọlọ́run ni ó dá, àti akọ àti abo ni ó dá wọn. Ó jẹ́ mọ̀, àwọn ẹlòmíràn wọ́n máa ń rò wípé àwọn ọkùnrin nìkan ṣoṣo ni ó yẹ kí ó ní ìwà mímọ́. Wọ́n máa ń rò wípé ìgbàlà ti ọkùnrin ó yàtọ̀ sí ìgbàlà ti obìnrin. Wọ́n máa ń rò wípé ìwà mímọ́ ti ọkùnrin tí ó lè ní ó yàtọ̀ sí ìwà mímọ́ ti obìnrin. Wọ́n máa ń sọ wípé Ọlọ́run ò dá wa dọ́gba. Ìgbà tó dá àwọn ọkùnrin, egungun mẹ́sàn-án ló fún wọn.
gba to da awon obirin egungun meje lo fun nbo lo ti ri ka ta lo so be fun o ori nihi to so wi pe ni ese iketa din logbon o ni be li olorun da eniyan li aworan re li aworan olorun li o da won o ati ako ati abo li o da won e je wi pe iwa mimo ti adamo okunrin akoko iwa mimo yi kan na le adamo obirin akoko iwa ti o je wi pe owo olorun ti o farajo olorun ti o je ki a je alabapin aworan ati iwa olorun eyi kan na ni ada fun okunrin ati obirin ni akoko we fesu ori kerin ese ikerin le logun efeso ori kerin ese ikerin le logun ki ese gbe okunrin titun ni wo eyi ti ada nipa ti olorun fi ese daadara o eyi ti ada nipa ti olorun li ododo ati li iwa mimo otito eni an so nipa we pe ada wa ni ada adamu ati efa ni aworan olorun ni iwa mimo ati li ododo eni ife olorun lati ibere eyi si ni ife olorun titi di sinsin yi olorun fe sibe we pe ki a ni iwa mimo ati ka fun wa ninu peteru kini ninu mati ori karun ati ka fun wa ninu romo ori kejo je ki a tun wo ninu efeso ori karun ese iketa din logbon ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo lai ni abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alai ni aboko eyi ni ife olorun we pe ki aba le je alai ni abawon eni ti ko si ese kan sosho ni igbese aye re ati pe ki o ma se alebo kan ki a le je alai laboko ki a le wa ni mimo bawo ni olorun se ma nse yi a mo we pe ko si ohun ti o soro fun olorun lati se ati pe bi a ba fe ri oju olorun ni kehin iwa mimo yi o ni lati wa ninu wa bi a ba wo Johanu kini ori keta Johanu kini ori keta ese ikeji ati ese iketa olufe omo olorun le awa ise nisinsin yi a ko si ti fi han bi awa o ti ri awa mo pe nigba ti a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri ni ese iketa olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo nitori be ki se fun adamu ati efa nikan ni ada pelu aworan olorun nisinsin yi olorun tun fe tun wa da ati so aworan olorun ati so nu ni akoko isubu eniyan ni eniyan di elese oni a se so fun ninu beli we pe gbogbo eniyan ni o sa ti se ti o si kuna ogo olorun sugbon ko te olorun lorun we pe ki a wa ni ipo ese ipo egbin ipo aboko ipo ile iri sibe o n fe tun wa da o n fe tun wa mo o n fe tun wa se o n fe fi eje jesu kristi we wa ti ki yo fi si aboko eri kankan ni igbese aye wa ti ki yo fi si ese kan sosho ni igbese aye wa ki o ba le sese fun wa lati ni aworan olorun lati ni iwa olorun je ki a tun pada si peteru kini peteru keji se gafara fun mi peteru keji ori kini ese ikerin peteru keji ori kini ese ikerin nipa eyi ti o ti fi awon ileri re ti o tobi pupo ti o si se iyebiye fun wa pe nipa iwon yi ki eyin ki o le di alabapin ninu iwa olorun je ki a duro nibe ki a se alaye die si ki a ba le di alabapin ninu iwa olorun
yẹ ki n bi o ni ibeere kan ki o si je ki emi olorun pelu imo iwe mimo ki o ma dahun lati inu okan re nje bi a ba di alabapin iwa olorun nje yo sese fun agbere lati tun wa ni igbese aye wa ki a toka si enikan wi pe obirin kan ki duro ninu ile re ososu lo paro obirin ododun lo nse igbeyawo miran nje a le so wi pe iru eni be o ni o je alabapin iwa olorun rara tabi bi a ba ri enikan ti a ba ri wi pe eka ni iru eni be tabi o je oloju kokoro tabi aran kan lo joba ni igbese aye re lo de ni igbekun nje a le so wi pe iru eni be o je alabapin iwa olorun rara tabi ari eni ti o kun fun ilara eni ti ma jowu eni ti ki fe ki teni keji ki o dara eni ti o je wi pe bi o ba ti ri wi pe eni keji ni lowo inu a ma bi iru eni be a ma fe ki ti ise elomiran ile elomiran ki o daru a ma fe ki ohun ki o ni nkan ju awon elomiran lo owu eja ilara igberaga ko kuro ni igbese aye iru eni be se a le so wi pe iru eni be o ti di alabapin iwa ati aworan olorun rara tabi so fun mi eni ti o je wi pe bi o ba ti loyun lo lo nseyun apaniyan eni ti o gba emi awon omo alaise tabi eni ti o je wi pe ija itanje iwa buburu a fi oro kele ba ti eni keji je se a le so wi pe iru awon be won je omo olorun won ti di alabapin iwa olorun aworan olorun tabi eni ti so eni leyin akorira olorun abi awon alafojudi ti a ka bibeli fun afẹ ka gbogbo bibeli fun sibe sibe iwa ibaje okuro lowo e se a le so wi pe iru eni be o ti di alabapin iwa olorun agberaga nko ahale nko alaroṣe on boboro nko asa egboran si obi ninu oluwa nko awa ti a je bi oluso agotan lori re mo je bi obi lori re awaasu ojo aje ni ojo bo ni ojo aiku ni awaasu titi sibe sibe elese oko ese sile sibe sibe eni ti nja koko eja sile eni ti binu koko ibinu sile se ru eni be ti sa egboran si iwaasu obi re ninu oluwa se a le so wi pe o ti di alabapin iwa ati aworan olorun odale nko alainiye ninu alainife onikupani eniyan alagidi alailaanu nitori be o ye ki o ye wa o ti olorun be lowo wa o n fe ki a ni aworan olorun o n fe ki a ni iwa bi ti olorun ki a ba le ri wi pe ati di eni bi ti inu olorun bawo ni nkan won ibawo lo se le sese o le sese bi a ba fara wa fun agbara olorun nitori wipe olorun lagbara lati tun wa se lati tun wa mo lati tun wa da lati yi wa pada lati we wa mo lati fo okan ero ati gbogbo nkan ti o wa ninu okan wa lati fo mo ki o funfun ju snow lo olorun ko le ikuna agbara re ko le ikuna eni a fi so fun a pe nipa agbara olorun ni o fi fun wa ni awon iliri won yi ti o tobi awon ileri ti o se yebiye nipa iye ti a le fi di alabapin iwa ati aworan olorun ye ki a wo orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikokanla olorun ti soro leekan lerin keji ni mo gbo eyi pe ti olorun le agbara bi o ba nfe iwena mo bi o ba nfe iyipada tooto bi o ba nfe ki olorun ki o wa si igbese aye re ki o si ri wi pe gbogbo ese patapata ni awenu le amukuro o se so fun olorun o mo wi pe agbara wa ninu olorun ko si ohun ti olorun o le se bi o ba nfe ki olorun ki o we okan re mo ki olorun ki o tun oda ki olorun ki o tun ose ki olorun ki o fo funfun ju snow lo o le se nkan wonyi bi o ba wa si odo olorun bi o ba so fun wi pe o n fe ki o we omo se ori wi pe a ma n ko lorin
wípé Kristi Jesu lágbára, agbára láti dáríjì, agbára tí ń sọni dààyè, agbára tí ń fi iyì fún ẹlẹ́ṣẹ̀ wípé Jesu Kristi lágbára. À ń fẹ́ kí olúkúlùkù kí ó mọ̀ wípé kò sí bí ẹ̀ṣẹ̀ bí ó ṣe lè pọ̀ tó, bí ó ṣe lè jinlẹ̀ tó, bí ó ṣe lè ga tó ní ìgbésí ayé ẹni kọ̀ọ̀kan, wípé Jesu Kristi ó lágbára láti sọni dọ̀tun. O lágbára láti wẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn, láti sọni di pípé, o lágbára láti pa wá mọ́. Nínú ìwẹ̀nùmọ́ yìí, nínú pípé yìí, nínú ìsọdọ̀tun, nínú ìwà mímọ́ yìí títí dé òpin, wípé Jesu Kristi lágbára, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Bí ó tilẹ̀ jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ti ń jọba, ẹ̀ṣẹ̀ ti wà ní ìgbésí ayé rẹ, Jesu Kristi lágbára láti pa ipa àti agbára ẹ̀ṣẹ̀ run kúrò ní ìgbésí ayé rẹ. Kí ni ó yẹ kí ó ṣe? Ohun tí ó yẹ kí ó ṣe ni wípé kí o wá sí ọ̀dọ̀ Jesu Kristi, kí o sọ fún yín pé òun gbé ń gbé ọ, kí o sọ fún yín pé òun fẹ́ wá láti lè ní ìyípadà tí ó ṣe sàn, ìyípadà tí ó dájú, ìyípadà tí bá ní kalẹ̀, ìyípadà tí ó wà nínú ọkàn, ìyípadà tí ó wà nínú èrò, ìyípadà tí ó wà nínú ẹ̀ṣẹ̀, ìyípadà tí ó wà ní gbogbo ìgbésí ayé rẹ, o lè ṣe. Nítorí pé Ọlọ́run wa kì í kùnà, kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Bí o bá wá, ó dájú wípé Jesu Kristi pẹ̀lú agbára rẹ̀, pẹ̀lú agbára ìsọdọmọ, pẹ̀lú agbára ìwẹ̀nùmọ́, yóò wẹ̀ ọmọ, yóò sì jẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá kí ó kúrò ní ìgbésí ayé rẹ. Wo Jeremiah 32:22, Jeremiah 32:22, ẹsẹ̀ 17. Olúwa Ọlọ́run, wò ó, ìwọ tí ó dá ọ̀run òun ayé nípa agbára ńlá rẹ àti nínà apá rẹ, kò sí ohunkóhun tí ó ṣòro fún ọ. Ọlọ́run lè jẹ́ kí a gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti iná kò ní. Ọlọ́run jẹ́ kí ó bá Ọlọ́run rìn, tí ó fìdí wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ̀. Òwò ìgbésí ayé Jósẹ́fù, bí ó tilẹ̀ jẹ́ wípé a tà á sí oko ẹrú, ọmọkùnrin yìí ni a rí wípé ó ní èmi ó ṣe nǹkan búburú yìí, tí èmi ó sì dá ẹ̀ṣẹ̀ sí Olúwa Ọlọ́run mi. Ó gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Samuẹli, tí Ọlọ́run fún ni agbára, tí Ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Òòrùn ti Jeremiah nínú Májẹ̀mú láéláé, tí Ọlọ́run fún ni orí ọ̀fẹ́ láti kékeré, láti gbé ìgbésí ayé òdodo, ìgbésí ayé àlàáfíà. Òòrùn ti Dánielì, tí a fẹ́ wá ẹ̀sùn sí lẹ́sẹ̀, tí a sọ wípé ìbáàṣe nípa ti ìjọba, ìbáàṣe nípa ìwà àti ara rẹ̀, wípé a kò lè rí ẹ̀sùn kankan kà sí lẹ́sẹ̀, àfi nípa ẹ̀sìn, nípa ti Ọlọ́run rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé a sọ sínú ihò kìnìún, a rí pé ó mú ìdúró rẹ̀, wípé òun kò ní fi ohunkóhun ba ara òun jẹ́. Òòrùn ti Ṣedraki, Meṣaki àti Abednego, Ọlọ́run tí ó fún àwọn ìní agbára ní ipa, ní orí ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀, Ọlọ́run lè ṣe fún ọ. Òòrùn ti Jesu Kristi, àpẹẹrẹ wa. Òòrùn ti Jesu Kristi, ẹni tí ó wá láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ, tí ó sì ń sọ fún wa wípé kí a jẹ pípé, kí a jẹ mímọ́, gẹ́gẹ́ bí bàbá wa ti ń bẹ̀lé ọ̀run. Bí ó ti jẹ́ pípé, bí ó ti jẹ́ mímọ́. Wo Luke 1:17, ẹsẹ̀ 17. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. O lè gbà ọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. O lè wẹ̀ ọmọ kí o fún Jusnó lọ. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. O lè mú ẹ̀dá Ádámù tí ó wà nínú rẹ, ẹ̀dá ẹ̀ṣẹ̀ tí ó wà nínú rẹ, o lè yọ ọ́ kúrò. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. O lè sọ di alábápín ìwà Ọlọ́run, àwòrán Ọlọ́run. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. O lè mú àwọn ẹ̀ṣẹ̀ tí ó wà nínú ọkàn rẹ, tí ó wà nínú ẹ̀dá rẹ, tí ó wà nínú èrò ọkàn rẹ, o lè mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kúrò. O lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀ ní ọjọ́ méje tí ó wà nínú ọ̀sẹ̀, ní ọ̀sẹ̀ mẹ́rin tí ó wà nínú oṣù, ní oṣù 12 tí ó wà nínú ọdún kọ̀ọ̀kan. O lè mú kí o gbé ìgbésí ayé àìlẹ́ṣẹ̀. Nítorí kíni? Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. O lè mú àwọn nǹkan tí ó ti ń jọba lórí rẹ, gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀, gẹ́gẹ́ bí àìlera, gẹ́gẹ́ bí ohun tí ó ń rò wípé òní lè bọ́ lọ́wọ́ rẹ̀, o lè mú wọn kúrò. O lè sọ wọ́n di aláìlágbára. O lè jẹ́ kí o jẹ́ olùborí alágbára lórí ẹ̀ṣẹ̀. Nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Wo ẹsẹ̀ 84.
ati ese ikanun dini ogorin. Luku rikini, ese ikeni leni adoni, pe unwo fifon wa. Lati gba wa lowo awon ota wa, ki awa, ki o le ma sin laifo ya. Ni mimo iwa, ati li ododo ni wajure, li ojo aye wa gbogbo, wipe o she she fon olorun ninu agbara re. Se agbara ti o da orun ati aye se ko le yi o pada ni agbara ti o mo eniyan lati inu erupa ile ile se ko le yi o pada ni agbara ti o mu ki okun pupa ki o peya se ko le yi o pada ni agbara ti Jesu Christi ti o fi jidide kuro ninu oku se ko le yi o pada ni o le se bi o ba gbadura o le se bi o ba fi tokan tokan rodo olorun ki o si kepe olorun o nso fun wa Oni ke awa ki o ma sin. Le a ipo ya, oni ni mimo iwa. Ni mimo iwa, ki o ma si ore binu kankan lenu re. Ki o ma si jalowo re. Ki o ma si ero kero ninu re. Ki o ma si anokan. Ki o ma si inu ni bini. Ki o ma si onkohun ti o le se. Ti a o so wipe e je ese. E je ese. Tabi ton je ese. O le mu ki o wa ni iwa mimo. Ati le o dodo ni waju re. Le o jo aye wa gbogbo ki se ni osukan. Ke se ni odun kan le ojo aye wa gbogbo o se se fun olorun ke a ba le bori awon idewo ati idanwo ti o wa lati odo esu ke a mo wi pe agbara wa lowo olorun agbara ti o wa ninu eje Jesu Christi ki kuna o se se fun olorun lati pawamo wo juda ese ikerin lelogun juda ese ikerin lelogun nje ti eni ti o le payin mo kuro ninu ikose ki o si le mu yin wa si waju ogo re lai laboko pelu ayo nla sori agbara olorun we pe o le pawamo lai kose o le pawamo lai subu o le pawamo lai pada sinu aye o le pawamo lai pada sinu ese o le pawamo lai ni ese ninu ero ese ninu aninu ara ese nibi kibi o le pawamo kuro ninu ikose gbogbo ki o si mu wa wa si waju re lai laboko lai legbin lai lese pelu ayo nla bi abagbadura si olorun bi aba so fun olorun wi pe eyi ni edun okan wa eyi ni ilepa okan wa eyi ni ohun ti a nfe o sese olorun le se fun wa kini pa ti re kini ohun ti o ye ki o se ki eyi ki o ba le je ti re ye ki a wo jeremiah ori keta le logbon Jeremiah ori keta le logbon ese iketa kepe mi emi o si da olohun emi o si fi ohun la ati alagbara han o ti iwo ko mo ohun ti o se nla nu ni pe nigba ti olorun po wa pe ki a kepe ohun ki ohun ki o ba le fi ohun la han wa ohun kekeke le a ma nbere o mo we pe ohun ti o ba le gbe ni dorun kekere ni o mo we pe ohun ti o dabi eni we pe bi ani ninu aye yi ko le se iwe irinna fun wa lati lo si orun rere lati wa pelu olorun titi ayeraye o mo we pe ohun kekere ni loju wa ni o se dabi eni we pe iwosan je ohun ti o tobi we pe mi o la lakala mo o dabi ohun ti o tobi loju wa we pe olorun ti fun mi lowo o pese ise fun mi o fun mi niyawo fun mi loko o fun mi lomo ohun kekere ni ohun ti o gbe ni dorun bi o ba je we pe omo lo ngbe ni lo sorun ni aba ma bi won le ni lai lo nka bi o ba je we pe owo lo ngbe ni lo sorun aba ma le pa owo lai dekun bi o ba je we pe eni ti o ni ilera ara dida sasa ohun lo ngbe ni lo sorun aba ma ma ro nipa lasaru e ti o lo sorun iwosan ogbe ni lo sorun awon nkan aye won yo gbe ni lo sorun awon nkan ti o si gbe ni lo sorun nkan kekere ni woju olowa nkan ti o se ti o se ti tobi ni waju olowa ohun ni ohun to mu ni kuro ninu aye yi ti o fun wa ni iwe irinna ti o mu wa lo si orun rere e ni a npe ni iwa mimo so mo lai si iwa mimo ko si eni ti o ri olorun o ni ki a kepe ohun o ni ki a be lowo ohun wi pe ohun o da wa lohun ati wi pe ohun o fi ohun nla ohun alagbara ohun o fi han wa e ti a ko mo tele nipa be o ye ki a gbadura si olorun o ye ki a so fun olorun we pe a nfe nkan yi a fe wa mimo a fe aworan olorun ni igbese aye wa ninu jeremiah ori kokandin logbon ese iketala
ẹ̀yin ó sì ṣàfẹ́rí mi, ẹ ó sì rí mi, nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi. Ohun tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí ó ní ìwà mímọ́, ìsọdi mímọ́, ìsọdọ̀tun. Ohun tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè borí ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ ti inú, ẹ̀ṣẹ̀ ti òde ara. Nǹkan tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè jẹ́ aṣẹ́gun, kí wọn kí ó lè wà ní ẹni mímọ́, aláìléèrí, aláìlábùkù, aláìlẹ́gbin kan ṣoṣo. Nǹkan tí kìí jẹ́ kí àwọn ẹlòmíràn kí wọn kí ó lè dàbí Jésù Kristì ní ọ̀rọ̀, ní ìwà, ní ìrò, ní ìṣe, ní ohun gbogbo. Òun ni wípé wọn kìí fi tọkàntọkàn gbàdúrà. Bí ó bá jẹ́ wípé wọ́n ń wá owó ni, wọ́n fi tọkàntọkàn wá. Bí wọ́n bá ń wá ìwòsàn ni, wọ́n fi tọkàntọkàn wá. Bí wọ́n bá wá iṣẹ́ ni, wọ́n fi tọkàntọkàn wá. Bí ó bá di pé à ń wá ìgbàlà, à ń wá ìsọ̀dì mímọ́, à ń wá ìwà mímọ́, à ń wá agbára tí borí ẹ̀ṣẹ̀, tí borí ìwà òkùnkùn, tí borí gbogbo ẹ̀gbin ayé yìí. Wọ́n kì í fi tọkàntọkàn wá. Wọ́n máa gbàdúrà bẹni tí ò lè gbàdúrà. Wọ́n máa gbàdúrà bẹni pé egbò wà lẹ́nu wọn, wọn ò lè lanu láti bá Ọlọ́run sọ̀rọ̀. Ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé ó ní ẹ̀yin ó ṣàfẹ́rí mi, èyí jẹ́ pé ẹ ó wá mi, ẹ ó sì rí mi, nítorí ẹ ó fi gbogbo ọkàn yín wá mi. Ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa ni pé nísinsìnyí kí a lọ sí orí eékún wa. Mi ò ní kí a jókòó, mi ò ní kí a dìde, kí a lọ sí orí eékún wa, kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ìkérora, kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́, kí a sọ fún Ọlọ́run pẹ̀lú ọkàn tí ṣàfẹ́rí Ọlọ́run, kí a sọ fún Ọlọ́run wípé Ọlọ́run ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń dárúkọ rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń tẹnumọ́, mo fẹ́ kí àwòrán Ọlọ́run, ìwà Ọlọ́run, mo fẹ́ kí ó wà nínú ọkàn mi, mo fẹ́ jẹ́ bí ẹni bí ti inú Ọlọ́run. Lọ sórí eékún rẹ, sọ fún Ọlọ́run, o mọ bí Jésù Kristì ṣe gbàdúrà ní òkè Gẹ́tísímánì, o mọ bí ó ṣe fi ìkérora gbàdúrà, o mọ bí ó ṣe fi omijé gbàdúrà, o mọ bí ìwà ya ẹ̀jẹ̀ àdúrà yìí tí ó jẹ́ kí ìró ẹ̀jẹ̀ kí ó máa kán láti ara rẹ̀, o lè sọ fún Ọlọ́run bẹ́ẹ̀. O mọ bí Jákọ́bù bí ó ti dúró ti áńgẹ́lì nì tí ó sọ pé èmi kì yóò jẹ́ kí o lọ, bí kì í bá ṣe pé ìwọ bùkún mi. O lè sọ fún Ọlọ́run bẹ́ẹ̀, o lè sọ wípé èyí ni ogún tí mo ń fẹ́, èyí ni ohun ìní tí mo ń fẹ́, èyí ni ohun tí ó wùn mí jù ní ìgbésí ayé mi, wípé kí ìwà mi kí ó di mímọ́, kí ọ̀rọ̀ mi kí ó di mímọ́, kí ìrìn mi kí ó jẹ́ mímọ́, kí àwọn ayé yìí, ìbàjẹ́ ayé yìí, ìrìn ayé, ọ̀rọ̀ ayé, ẹ̀ṣẹ̀, kí wọn kí ó kúrò nínú ọkàn, nínú gbogbo tí mo ń ṣe. O lè sọ fún Ọlọ́run ìwo ló ń dúró ṣe, o lè kúnlẹ̀, o lè gbàdúrà, o lè ké pe Ọlọ́run, o ṣàfẹ́rí Ọlọ́run. Ó ní èyí ó ṣàfẹ́rí mi, ẹ ó sì rí mi, nígbà tí ẹ bá fi gbogbo ọkàn yín wá mi. Sọ fún Ọlọ́run, gbàdúrà sí Ọlọ́run. Jésù kú fún ọ lórí igi àgbélébù, ó fẹ́ kí o bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá, ó fẹ́ kí o di ti Ọlọ́run, ó fẹ́ kí o ní ìwà mímọ́, ó fẹ́ kí o ní ìsọdi mímọ́. Bí o bá tí ní ìgbàlà, bèrè fún ìgbàlà, bèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Sọ fún Ọlọ́run wípé kí o fún ọ ní oore ọ̀fẹ́, kí o bá lè jẹ́ ènìyàn Ọlọ́run. Àti bí o bá sì ti ní ìgbàlà, kí o sọ fún Ọlọ́run wípé o fẹ́ ní ìsọdi mímọ́, o fẹ́ ní ìsọdi mímọ́, o fẹ́ ní ìsọdi mímọ́, títí Ọlọ́run yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ, yóò fi rí àwòrán rẹ̀ nínú rẹ, tí ohun gbogbo nínú rẹ, ní ìgbésí ayé rẹ, tí yóò fi yí padà pátápátá, tí ó jẹ́ ti Ọlọ́run. Kí gbé pé Ọlọ́run, sọ fún Ọlọ́run wípé ìwà mímọ́ yìí, òun ni ẹ̀dùn ọkàn rẹ, o sì fẹ́ jẹ́ tirẹ̀ títí, o sì fẹ́ jẹ́ tirẹ̀ nínú ìwà, nínú ìṣe, nínú èrò, nínú ìrìn, nínú gbogbo, o fẹ́ jẹ́ ti Ọlọ́run. Ké pe Ọlọ́run, ó dájú wípé yóò ṣe fún ọ.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé gbogbo ìrìnkiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní, ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, à ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀, nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stélì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún. Òun sì wà ṣáájú ohun gbogbo, àti nínú rẹ̀ ni ohun gbogbo dúró ṣọ̀kan. Òun sì jẹ́ orí fún ara, èyí ni ìjọ. Ẹni tí ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn nínú òkó wá, àkọ́bí láti inú òkó wá, pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jùlọ, nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Àwọn ọ̀rọ̀ tí a kà sétí ìgbọ́ rẹ̀ yìí, ó ń sọ nípa Jésù Kristì. Ṣùgbọ́n kí n tó lọ sí àwọn ẹsẹ̀ Bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Bíbélì wípé gbogbo Bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé Bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni Bíbélì. Ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn, ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ̀. Òun ó sì fọ́ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni éfà. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ éfà. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. nítorí náà gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀ irú ọmọ ọkùnrin ṣùgbọ́n ẹni tí ọlọ́run ń sọ nípa rẹ̀ níhìn ni ó pè ní irú ọmọ Efa èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wúńdíá láì lọ́kọ ní àti àkókò yìí ni a ti ń sọ nípa Jésù Kristì àwọn tí ó sì kọ ìwé májẹ̀mú láéláé bí a ti mí sí wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ wọn kò fi di wálé tí wọn kò fi pamọ́ fún wa nípa Jésù Kristì bí o bá tún wo Deuteronomy orí kejìdínlógún Deuteronomy orí kejìdínlógún láti ẹsẹ̀ kẹẹ̀dógún Olúwa Ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ nínú àwọn arákùnrin rẹ bí èmi o ní kí ẹ̀yin kí o fetí sí gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ béèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ ní Horebo ní ọjọ́ àjọni wípé má ṣe jẹ́ kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́ bẹ́ẹ̀ ni kí èmi kí ó má bàa rí iná ńlá yìí mọ́ kí èmi kí ó má bàa kú Olúwa sì wí fún mi pé wọ́n wí rere ní èyí tí wọ́n sọ èmi ò gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi tí òun ó máa sọ lé orúkọ mi èmi ó béèrè lọ́wọ́ rẹ̀ èyí ni a tún sọ nípa Jésù Kristì Mose jẹ́ kí o ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ òun tọ́ka sí ẹnìkan tí a ó gbé dìde láàrin wọn wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà Ọlọ́run àti wípé nígbà tí ó bá dé wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ ẹni yìí ni a ń pè ní Kristì tàbí Mẹ̀sáyà náà tàbí Jésù Kristì Olúwa wa bí o bá wo orin Dáfídì orí kejì ẹsẹ̀ ìkejìlá fi ẹnu ku ọmọ náà lẹ́nu kí o má ṣe bínú ẹ̀yin a sì ṣègbè lé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé èyí tó ń sọ nípa Jésù Kristì bí o bá ń fiyèsí àwọn ohun tí a ń kà dáradára mo ti kà á láti ìbẹ̀rẹ̀ bíbélì mo ti lọ sínú Deuteronomy a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì orí bí gbogbo wọn bí wọ́n ti kẹnujọpọ̀ tí wọ́n sì ń sọ nípa Jésù Kristì tí wọ́n ń retí lákòókò náà ṣùgbọ́n bí o bá lọ sínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà Isaiah jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà nítorí a bí ọmọ kan fún wa a fi ọmọkùnrin kan fún wa ìjọba yóò sì wà ní èjìká rẹ̀ a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu olùdámọ̀ràn ọlọ́run alágbára bàbá ayérayé ọmọ aládé àlàáfíà ìjọba yóò sì bí sí i àlàáfíà kì yóò nípẹ̀kun lórí ìtẹ́ Dáfídì àti lórí ìjọba rẹ̀ láti máa tọ́ ọ àti láti fi ìdí rẹ̀ múlẹ̀ nípa ìdájọ́ àti òdodo láti ìsinsìnyí lọ àní títí láé ìtara olúwa àwọn ọmọ ogun yóò ṣe èyí ohun tí a ṣe ń ka àwọn nǹkan wọ̀nyí sí ọ létí ni wípé kí o lè mọ̀ wípé láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ni ọlọ́run ti ní ìpinnu wípé òun ó ràn Jésù Kristì àwọn ẹlòmíràn rò wípé nígbà tí Jésù Kristì wá wípé kò sí àkọsílẹ̀ kíkún nípa Jésù Kristì ṣùgbọ́n gbogbo ìwé mímọ́ ni ó jẹ́ kí a mọ̀ wípé a ti ń retí Jésù Kristì láti májẹ̀mú láéláé ìgbà tí a sì fi Jésù hàn ó sì wá láti mú ohun gbogbo ṣẹ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ tí a ti ní bí o bá rántí nígbà tí Jésù Kristì jíǹde kúrò nínú òkú tí ó ń bá àwọn ọmọ ìhín rẹ̀ sọ̀rọ̀ ó ń sọ fún wípé ohun gbogbo tí ó ṣẹlẹ̀ ó wà ní ìbámu gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run wo àpẹẹrẹ yìí nínú Lúkù orí 14 Lúkù orí 14. lati ese iketadinlogbon o si bere lati mose eyi ni lati inu iwe mose ati gbogbo awon woli wa o si tumo nkan fun won ninu iwe mimo gbogbo nipa ti ara re e je ki o ye wa daju wi pe Jesu Kristi mo wi pe gbogbo iwe ti o wa ninu majemo lai lai ni o ko oro nipa ohun kini eredi ti a fin lo sinu awon nkan wonyi bi o ba fe mo Jesu oni lati ka oro Olorun oni lati ko eko oro Olorun ki o yi oye ke yeke awon elomiran ma nfi eko bibeli jafara won si so wi pe won fe di alagbara ninu Olorun a ko le di alagbara ninu Olorun bi a ko ba mo Jesu jinle ju be lo a ko si le mo Jesu jinle ju be lo bi a ko ba ko eko oro Olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti Jesu Kristi mo wa ti o fe ni iya ni pekun ti Jesu Kristi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro Olorun a ma nko lorin we pe mo fe ki n dabi Jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je we pe ni toto lo fe dabi Jesu oni lati ni igbala Jesu oni lati ni iya ni pekun ko si le sese fun lati dabi Jesu lati ni igbala tabi iya ni pekan bi ki ba se wi pe o ko eko yanju nipa eni ti Jesu Kristi se a ma nko lori pelu wi pe mo fe ki n dabi Jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi Jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu Olorun bi a ba fe dabi Jesu ninu iwa pele bi a ba si fe dabi Jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki a wa paapamo wi pe ani lati ko eko oro Olorun yanju bi a ti mo Jesu Kristi si bi a ti ko eko oro Olorun si be ni yo rorun fun wa lati dabi Jesu ninu Efeso ori kerin lati ese ikejila si ese iketala Efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara Kristi titi gbogbo wa yo fide isokan igbagbo ati imo omo Olorun titi a o fide okunrin titi a o fide iwon gigun ekun Kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon Jesu Kristi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro Olorun ki o daju ninu Kolose ori keta ese ikerindinlogun e je ki oro Kristi ma gbe inu yin eyi ni asiri bi a se ndagba ninu eko oro Olorun bi a se ndagba ninu imoye imo Olorun bi a se ndagba ninu igbesi aye onigbagbo toto bi a se ndagba ninu sisunmo Olorun si ni timotimo e je ki oro Kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu Samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si Olowa nje bi a ba fe mo Jesu Kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti Olorun o ye ki a ni eko Jesu Kristi je ki o da loju bi a ti so fun otele re wi pe ni ilu Kolose ni a ti gbe awon kan dide ti Olorun ti n ko won ni eko oro Olorun Paul si gburo won eyi ni o fi n gbadura fun won wi pe won o kun fun imo ife Olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o n gbadura fun won wi pe ki eko oro Olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo Olorun ki o si dabi eni wi pe won ni ifese mule iduro sese ninu igbagbo won o n so nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won ṣùgbọ́n ó tún rántí wípé àwọn

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Iwekeji ti Samueli, ori iketa. Ogun na si pe titi laarin idile Saulu ati idile Dafidi. Agbara Dafidi si npo si, sugbon idile Saulu nreyin si. Dafidi si bi omokunrin ni Hebroni. Amoni ni akobi re ti Ahinoamu ara Jesreeli bi fun. Ekeji re si ni Kiliabu ti Abigaili aya Nabali ara Kameli ni bi fun. Eketa si ni Absalomu omo ti Maaka omobirin Talmai oba Geshuru bi fun. Ekerin si ni Adonija omo Agiti ati ikarun ni Shefatia omo Abitali. Ekefa si ni Itriamu ti Egla aya Dafidi bi fun. Won yi ni abi fun Dafidi ni Hebroni. O si se nigba ti ogun wa laarin idile Saulu ati idile Dafidi. Abner si di alagbara ni idile Saulu. Saulu ti ni ale kan oruko re si nje Rispa omobirin Aiya. Ishbosheti si bi Abneri lere pe ese ti iwo fi wole to ale baba mi lo. Abneri si binu gidigidi nitori oro won yi ti Ishbosheti so fun. O si wipe emi nse ori ajabi emi ti mo nbaju daja ti mo si sanu loni fun idile Saulu baba re ati fun ara re ati awon ore re ti emi ko si fi wole Dafidi lowo. Iwo si ka ese si mi lorun nitori obirin yi loni. Be ni ki Olorun ki o se si Abneri ati ju be lo pelu bi Oluwa ti bura fun Dafidi bi emi ko ni se be fun lati mu ijoba na kuro ni idile Saulu ati lati gbe ite Dafidi kale lori Israeli ati lori Juda lati Dani titi o fi de Beersheba. Oun ko si le da Abneri lohun kan nitori ti o beru re. Abneri si ran awon ise si Dafidi nitori re wipe tita ni ile na ise ati pe ba mi se adehun si wo owo mi o wa pelu re lati yi gbogbo Israeli sodo re. Oun si wipe o dara emi o ba o se adehun sugbon nkan kan ni emi o bere lowo re. Eyi ni ni iwo ki yo ri oju mi afi bi iwo ba mu Mikali omobirin Saulu wa nigbati iwo ba nbo lati ri oju mi. Dafidi si ran awon iranse si Ishbosheti omo Saulu pe fi Mikali obirin mi le mi lowo eni ti emi ti fi 80 efa abe awon Filistini fe. Ishbosheti si ranse o si gba lowo okunrin ti a npe ni Faltieli omo Laishi. Oko re si nba lo o rin o si nsokun leyin re ti o fi de Bahurimu. Abneri si wi fun pe pada lo. Oun si pada. Abneri si ba awon agba Israeli soro pe eyin ti nse afere Dafidi ni igba atijo lati joba lori eyin. Nje e se nitori ti Oluwa ti so fun Dafidi pe lati owo Dafidi iranse mi ni emi o gba Israeli eniyan mi la kuro lowo awon Filistini ati lowo gbogbo awon ota won. Abneri si wi leti Benjamini. Abneri si lo so leti Dafidi ni Hebroni gbogbo eyi ti o dara loju Israeli ati loju gbogbo ile Benjamini. Abneri si to Dafidi wa ni Hebroni. Ogun omokunrin si pelu re. Dafidi si se ase fun Abneri ati fun awon omokunrin ti o wa pelu re. Abneri si wi fun Dafidi pe emi o dide emi o si lo emi o si ko gbogbo Israeli jo sodo oba Oluwa mi. Won si ba o se adehun ewo si joba gbogbo won bi okan re ti nfe. Dafidi si ran Abneri lo o si lo ni alaafia. Si wo awon iranse Dafidi
2: ati Joabu si ti bi ilepa egbe ogun kan bo.
1: Won si mu ikogun pupo obo sugbon Abneri ko si lodo Dafidi ni Hebroni nitori ti oun ti ran lo oun si ti lo ni alaafia. Nigba ti Joabu ati gbogbo ogun ti o pelu re si de won si so fun Joabu pe Abneri omo Neri ti to oba wa oun si ti ran lo o si ti lo ni alaafia. Joabu si to oba wa o si wi pe kini iwo se ni wo Abneri to o wa e ati se ti iwo si fi ran lo oun si ti lo. Iwo mo Abneri omo Neri pe o wa lati tan o je
2: ati lati mo ijade lo re
1: ati ibosile re ati lati mo gbogbo eyi ti won se. Nigbati Joabu si jade kuro lodo Dafidi o si ran awon iranse lepa Abneri won si pe pada lati ibi kanga Sira. Dafidi ko si mo. Abneri si pada si Hebroni. Joabu si ba te laarin oju ona lati ba soro ni alaafia. O si gun nibe labe inu o si ku nitori eje Asaheli arakunrin re. Leyin igbati Dafidi si gbo o si wi pe emi ati ijoba mi si je alaise niwaju Oluwa titi lai ni eje Abneri omo Neri. Je ki o wa ni ori Joabu ati ni ori gbogbo idile baba re. Ki a ma si fe eni ti o ni arun isun tabi adete tabi eni ti nte opa tabi eni ti a o fi idapa tabi eni ti o se alaini ounje ku ni ile Joabu. Joabu ati Abishai arakunrin re si pa Abneri nitori pe oun ti pa Asaheli arakunrin won ni Gibeoni ni ogun. Dáfídì sì wí fún Joabu àti fún gbogbo ènìyàn tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ pé ẹ fa aṣọ yín ya, kí ẹ̀yin kí ó sì mú aṣọ ọ̀pọ̀, kí ẹ̀yin kí ó sì sọkún níwájú Abneri. Dáfídì ọba tìkára rẹ̀ sì tẹ̀lé pósí rẹ̀. Wọ́n sì sin Abneri ní Hebroni, ọba sì gbé ohun rẹ̀ sókè, ó sì sọkún ní ibojì Abneri. Gbogbo àwọn ènìyàn náà sì sọkún, ọba sì sọkún lórí Abneri, ó sì wí pé Abneri ìbá kú ikú aṣiwèrè. A kò sáà dé ọ ní ọwọ́, bẹ́ẹ̀ ni a kò sì kan ẹsẹ̀ rẹ ní àbà, gẹ́gẹ́ bí ènìyàn ti ṣubú níwájú àwọn ìka ènìyàn, bẹ́ẹ̀ ni ìwọ ṣubú. Gbogbo àwọn ènìyàn náà sì tún sọkún lórí rẹ̀. Nígbà tí gbogbo ènìyàn sì wá láti gba Dáfídì ní ìyànjú kí ó jẹun, nígbà tí ọjọ́ sì ń bẹ, Dáfídì sì búra wípé bẹ́ẹ̀ ni kí Ọlọ́run kí ó ṣe sí mi àti jù bẹ́ẹ̀ lọ, bí èmi bá tó oúnjẹ wò, tàbí nǹkan mìíràn títí oòrùn yóò fi wọ̀. Gbogbo àwọn ènìyàn sì kíyèsí, ó sì dára lójú wọn. Gbogbo èyí tí ọba ṣe sì dára lójú gbogbo àwọn ènìyàn náà. Gbogbo àwọn ènìyàn náà àti gbogbo Ísíráẹ̀lì sì mọ̀ lọ́jọ́ náà pé kìí ṣe ìfẹ́ ọba láti pa Abneri ọmọ Neri. Ọba sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé ẹ̀yin kò mọ̀ pé olórí àti ẹni ńlá kan ni ó ṣubú ní òní ní Ísíráẹ̀lì. Èmi sì ṣe aláìlágbára lónìí bí ó tilẹ̀ jẹ́ pé a fi èmi jọba. Àwọn ọkùnrin wọ̀nyí, ọmọ Seruiah sì le jù mí lọ. Olúwa ni yóò san án fún ẹni tí ó ṣe bi gẹ́gẹ́ bí ìwà búburú rẹ̀. Ìwé kejì ti Samueli, orí ìkẹrin. Nígbà tí ọmọ Saul sì gbọ́ pé Abneri kú ní Hebroni, ọwọ́ rẹ̀ sì rọ, gbogbo Ísíráẹ̀lì sì rẹ̀wẹ̀sì. Ọmọ Saul sì ní ọkùnrin méjì tí í ṣe olórí ẹgbẹ́ ogun. À ń pe orúkọ ọ̀kan ní Baana àti orúkọ kejì ní Rekabu, àwọn ọmọ Rimoni ará Beeroti ti àwọn ọmọ Benjamini, nítorí pé a sì ka Beeroti pẹ̀lú Benjamini. Àwọn ará Beeroti sì ti sá lọ sí Gitaimu, wọ́n sì ṣe àtìpó níbẹ̀ títí ó fi di ọjọ́ òní yìí. Jonathan ọmọ Saul sì ti bí ọmọkùnrin kan tí ẹsẹ̀ rẹ̀ rọ, òun sì jẹ́ ọdún márùn-ún. Nígbà tí ìyìn dé ní ti Saul àti Jonathan láti Jesreeli wá, olùtọ́ rẹ̀ sì gbé e, ó sì sá lọ, ó sì ṣe bí ó sì ti ń yára láti sá lọ, òun sì ṣubú, ó sì yà arọ. Orúkọ rẹ̀ a máa jẹ́ Mefibosheti. Àwọn ọmọ Rimoni ará Beeroti, Rekabu àti Baana sì lọ, wọ́n sì wá sí ilé Ishbosheti ní ọ̀sán gangan. Òun sì dùbúlẹ̀ lórí ibùsùn kan ní ọjọ́ kan rí. Sì wò ó, wọ́n sì wá sí àárín ilé náà, wọ́n sì ṣe bí ẹni pé wọ́n fẹ́ mú àlìkámà, wọ́n sì gun lábẹ́ inú. Rekabu àti Baana arákùnrin rẹ̀ sì sá lọ. Nígbà tí wọ́n wọ ilé náà lọ, òun sì dùbúlẹ̀ lórí ibùsùn rẹ̀ nínú ìyẹ̀wù rẹ̀. Wọ́n sì lù ú pa, wọ́n sì bẹ́ ẹ ní orí, wọ́n gbé orí rẹ̀, wọ́n sì fi gbogbo ooru rìn ní pẹ̀tẹ́lẹ̀ náà. Wọ́n sì gbé orí Ishbosheti tọ Dáfídì wá ní Hebroni, wọ́n sì wí fún ọba pé, wò ó, orí Ishbosheti ọmọ Saul ọ̀tá rẹ tí ó ti ń wá ẹ̀mí rẹ kiri. Olúwa ti gbẹ̀san fún ọba Olúwa mi lónìí lára Saul àti lára irú ọmọ rẹ̀. Dáfídì sì dá Rekabu àti Baana arákùnrin rẹ̀, àwọn ọmọ Rimoni ará Beeroti lóhùn. Ó sì wí fún wọn pé bí Olúwa ti ń bẹ, ẹni tí ó gba ẹ̀mí mi lọ́wọ́ gbogbo ìpọ́njú. Nígbà tí ẹnìkan rò fún mi pé wò ó Saul ti kú ní ojú ara rẹ̀, òun sì já sí ẹni tí ó mú ìrere wá, èmi sì mú un, mo sì pa á ní Siglagi. Ẹni tí ó ṣèbí òun ó rí nǹkan gbà nítorí ìyìnrere rẹ̀. Mélòómélòó ni nígbà tí àwọn ìka ènìyàn pa olódodo ènìyàn kan ní ilé rẹ̀ lórí ibùsùn rẹ̀? Ǹjẹ́ èmi a sì lè ṣe aláìbéèrè ẹ̀jẹ̀ rẹ̀ lọ́wọ́ yín bí kí èmi sì mú yín kúrò láyé? Dáfídì sì fi àṣẹ fún àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀, wọ́n sì pa wọ́n, wọ́n sì kí ọwọ́ àti ẹsẹ̀ wọn, a sì fi wọ́n há lórí igi ní Hebroni, ṣùgbọ́n wọ́n mú orí Ishbosheti, wọ́n sì sin ní ibojì Abneri ní Hebroni.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa, aláàánú àti olóore ọ̀fẹ́, a dúpẹ́ wípé a wá síhìn láti wá gbọ́ ọ̀rọ̀ yín. À ń bẹ̀ yín wípé kí ẹ̀mí mímọ́ yín kí ó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín tí a ó kà àti ọ̀rọ̀ yín tí a ó gbọ́, kí a ba lè fẹsẹ̀ múlẹ̀ nínú ìgbàgbọ́ tòótọ́ nínú Kristi. À ń bẹ̀ yín wípé okun àti agbára láti sinmi lé yín, láti jẹ́ tiyín ní tòótọ́, àti láti ní oore ọ̀fẹ́ láti máa rìn gẹ́gẹ́ bí ìlànà yín. Ẹ fi fún olúkúlùkù wa bí a ó ti máa wọ ọ̀rọ̀ Ọlọ́run. À ń bẹ̀ yín wípé kí ẹ jẹ́ kí a jẹ́ èlé ti ọmọ tí yóò gbọ́, tí yóò sì ṣe àwọn tí ẹ ń béèrè lọ́wọ́ wa. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó tún fún wa ní àǹfààní láti wà papọ̀, ninu isin awa elede Yoruba adupe wipe gege bi Olorun ti se ilana yi sile o je ohun ti o je anfani fun wa o si se oju wa ki aba le je oro ti o nbe ninu iru isin be o ye ki a so fun awon elomiran ti o dabi eni wipe boya ko ti de eti igbo won tabi ti won lora lati wa si isin Yoruba sugbon ti a mo wipe isin Yoruba yi ni o je ohun ti o se won lanfani popo loni mo nsoro lori pataki esin Christiani toto pataki esin Christiani toto awon ile ijo ati awon apejo popo lo wa sugbon opolopo le o dabi koriko igbe eyi ti o wa loni ti a si gbe so sinu ina lola ohun ti a so ni wipe iru awon ipejo be o sese ki won ki o rewa lode o sese ki o dabi eni wipe won dara sugbon nitori wipe won ko ni gbongbo won ko fe se mule won ko mo kini o je pataki igun ile ti o ye ki o wa ninu ijo tabi ninu esin Christiani toto a o gbe won so sinu ina laipe ojo awon ojise olorun ni iru ijo be won dabi awon alagbase tin toju igi ti o dabi eni pe o siji bo won bi igi ti o siji bo Jonah sugbon ti o rorun fun kokoro alai lagbara lati bi awon igi won yi sebo lati pa won run patapata esin Christiani ti ko ni gbongbo ti ko si ni ipele o le tete gberu sugbon ko ni pe lati doju bole eyi ni Jesu so fun wa ninu Luke ori kefa ese ikokan din laadorun oni sugbon eni ti o gbo ti ko se se o dabi okunrin ti o ko ile si ori ile lai ni ipele nigbati igbe omi bilu logan o si wo iwo ile na sipo eyi ni Jesu nje ki o da wa loju wipe bi abako ile igbagbo wa tabi esin Christiani wa ti ko ni ipele ti ko ni gbongbo ki yo le seso ki yo le pe lo titi wipe ni ojo idajo awon nkan won yi yo je ohun ti a wo pale ti o si dabi eni wipe afi ina sun won iru esin Christiani be ti o gbode kan lojo oni ni opolopo ibi ti ati man josin o dabi labalaba eyi ni ni iru esin Christiani ti ko legun ti ko ni isan ti ko ni agbara labalaba le farahan bi ohun ti o rewa nigbati o ba nfo kaakiri sugbon nigbati owo omode ti nsere ti o ba te o je ohun alai lagbara ati alai wolo ko ni ipa lati sa ko ni ipa lati daabo bo ara re ko ni ipa lati gbe ara re ro be ni esin Christiani ti ko ni eko ninu o dabi Christiani ti ko lagbara ti ko legun ti ko ni isan tabi ti ko ni awon ohun ti o le pese wa sile fun orun rere awon iwaasu ti a si man gbo ni opolopo ibi ti a ti man lo o je awon iwaasu ti ko le gbe niro ti ko le mule lokan le ti ko le dari wa sibi a o ti mo Christi gege bi olugbala wa ati gege bi idakoro wa ati gege bi eni ti yo le se ategun fun wa lati aye lo si orun opolopo awon ti a si man ri ni ibi gbogbo won yi won dabi awon ti a nfi afefe eko keko gba kaakiri sugbon eyi ni o fi ye fun wa lati gbaro ohun ti esin Christiani ti o duro le lori a wo ikoko meta ninu oro ti a o so fun wa ikini ipele esin Christiani toto ipele esin Christiani toto ikeji itan esin Christiani toto iketa ipenija lati pa esin Christiani toto mo ipenija lati pa esin Christiani toto mo ikini ipele esin Christiani toto bi abawo peteru kini ori keji ẹsẹ̀ ìkẹfà Pétérù kínní orí kejì ẹsẹ̀ ìkẹfà a ń sọ fún wa ohun tí ó jẹ́ tàbí ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ kírísítíẹ́nì tòótọ́ nínú Pétérù yìí Pétérù kínní orí kejì ẹsẹ̀ ìkẹfà nítorí ó ń bẹ nínú ìwé mímọ́ pé kíyèsí mo fi pàtàkì òkúta igun ilé àṣàyàn iyebíye lélẹ̀ ní Sioni ẹni tí ó bá sì gbà á gbọ́ ojú kì yóò tì í a ń sọ fún aníhìn wípé kristi ní ìpìlẹ̀ ó ní pàtàkì òkúta igun ilé bí a bá fẹ́ kọ́lé bí a kò bá mọ pàtàkì igun ilé a kò ní lè kọ́ ilé yìí kí ó dára tàbí kí ó jọjú àwọn ará Jew bí wọ́n bá fẹ́ kọ́lé ní ìgbà tiwọn wọn a mú pàtàkì òkúta igun ilé wọn a kọ́kọ́ fi lélẹ̀ èyí ni ó máa tọpasẹ̀ wọn láti mọ bí wọn ó ṣe máa gbé àwọn òkúta tàbí bíríkì tí ó bá kù lé ibi tí ó yẹ kí ó wà bẹ́ẹ̀ náà ni kristi jẹ́ bí a bá fẹ́ ṣe ìsìn kristẹni tòótọ́ bí a bá fẹ́ ṣe èyí tí ó jẹ́ ìtẹ́wọ́gbà níwájú olúwa a ní láti fi ìpìlẹ̀ kristi a ní láti fi lélẹ̀ nítorí pé òun ní ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́ nínú kọ́rìntì kínní orí kẹta kọ́rìntì kínní orí kẹta ẹsẹ̀ ìkọkànlá nítorí ìpìlẹ̀ mìíràn lẹ́nikẹ́ni kò lè fi lélẹ̀ ju èyí tí a ti fi lélẹ̀ lọ tí í ṣe jésù kristi ìpìlẹ̀ yìí ni ìpìlẹ̀ tí ó dájú bí a bá rí ẹni tí ó fẹ́ kọ́ ilé tí kò fẹ́ kí ìjì kí ó wo ilé yìí palẹ̀ ó dájú wípé ó ní láti kọ́kọ́ ṣe ìpìlẹ̀ nítorí pé bí kì í bá ṣe bẹ́ẹ̀ ilé tí ó bá kọ́ kì ó jẹ́ ilé tí ó lè dúró pẹ́ lọ títí nítorí bẹ́ẹ̀ bí a bá fẹ́ sin ọlọ́run ní tòótọ́ ó yẹ kí a mọ̀ wípé kristi ní ìpìlẹ̀ kan ṣoṣo yìí tí a lè fi lélẹ̀ òun sì ní ìpìlẹ̀ tòótọ́ a tún pe kristi ní gbòǹgbò gbòǹgbò igi èyí ni a fi kìrìsìtẹ́nì wé igi tí ó ní ewé tàbí tí ó ní ẹ̀ka tàbí tí ó ní àwọn èso púpọ̀ ṣùgbọ́n kí a rántí wípé gbòǹgbò ni ó gbé igi yìí ró nínú róòmù orí kọkànlá róòmù orí kọkànlá ẹsẹ̀ ìkẹrìndínlógún ǹjẹ́ bí àkọ́so bá mọ́ bẹ́ẹ̀ ni àkópọ̀ bí gbòǹgbò bá sì mọ́ bẹ́ẹ̀ sì ni àwọn ẹ̀ka rẹ̀ náà a ń fi jésù kristi wé gbòǹgbò níhìn-ín wípé bí a bá rí i dájú wípé a gba jésù gẹ́gẹ́ bí gbòǹgbò igi àwa tí a jẹ́ ẹ̀ka lára igi náà àwa pàápàá a ó lè gba oore ọ̀fẹ́ lọ́dọ̀ rẹ̀ bí òun bá mọ́ a mọ̀ wípé ó mọ́ a mọ̀ wípé ó jẹ́ olóòótọ́ a mọ̀ wípé ó jẹ́ ẹni rere a mọ̀ wípé ó jẹ́ olùgbàlà ó jẹ́ aláìlẹ́sẹ̀ bí òun pàápàá bá mọ́.

mi ṣe orí. Òun ló máa ń darí, òun ló máa ń kọ́ni, òun ló máa ń tọ́ni sọ́nà. Nítorí bẹ́ẹ̀ nínú ìjọ ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ni adarí. Ó ní olùtọ́ni sọ́nà, òun sì ní agbára tí ń gbéni ró. Bíbélì tún sọ fún wa wípé òun ní olùgbàlà àti olùṣọ́ àgùntàn rere. Nínú Jòhánù orí kẹwàá ẹsẹ̀ ìkọkànlá, èmi ní olùṣọ́ àgùntàn rere. Olùṣọ́ àgùntàn rere fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ nítorí àwọn àgùntàn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó mú dá wa lójú wípé ìpìlẹ̀ ẹ̀sìn kìrìsìtẹ́nì tòótọ́ ni Kristì. Wípé Kristì ni òkúta igun ilé, pé Kristì ni ìpìlẹ̀ kan ṣoṣo tí ó jẹ́ òtítọ́, wípé Kristì ni gbòǹgbò igi tí igi tí a fi wé kìrìsìtẹ́nì, wípé òun ni orí àti agbára tí ń gbéniró, òun sì ni olùdarí fún ìjọ, òun ni olùgbàlà àti olùṣọ́ àgùntàn, òun ni olùfúnni ní ìyè. Nítorí bẹ́ẹ̀ bí kìrìsìtẹ́nì, bí ìjọ, tàbí bí ẹnikẹ́ni bá fẹ́ ní ìyè, a ní láti mọ̀ wípé Kristì gan-an òun ni olùgbàlà àti olùfúnni ní ìyè. Láìsí rẹ̀, àpéjọpọ̀ wa yóò jẹ́ ìsìn lásán tí kò ní ìyè nínú, yóò jẹ́ ìsìn lásán tí kò ní agbára Ọlọ́run, yóò dàbí àwọn òkú tí wọ́n kó ara wọn jọ, tí wọ́n ń dúró de ìdájọ́ Ọlọ́run tí ó banilẹ́rù lọ́jọ́ ìkẹyìn. Àwọn tí a sọ wọ̀nyí nípa Jésù Kristì, ó yẹ kí a gbà wọ́n rò, ó yẹ kí a ronú lé wọn lórí, ó yẹ kí a mọ̀ wípé bí ẹ bá ń wá sí ilé ìsìn, wípé Jésù Kristì ni òkúta iyebíye, ó ní ìpìlẹ̀ fún iṣẹ́ ìsìn wa, ó ní ìpìlẹ̀ fún ìgbésí ayé wa, ó ní ìpìlẹ̀ fún gbogbo ìjọ pátápátá lápapọ̀. Jẹ́ kí a kọ́kọ́ wò ó gẹ́gẹ́ bí oníwàásù. Bí oníwàásù bá ń darí àwọn ènìyàn sí ọ̀dọ̀ ara rẹ̀, bí ó bá ń sọ̀rọ̀ bí ẹni wípé òun ni olùtọ́ni sọ́nà, bí oníwàásù bá ń fi ara rẹ̀ fún àwọn ènìyàn gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olùgbàlà wọn, irú ilé ìsìn bẹ́ẹ̀ a ó rí wípé wọn kò ní lè dúró lórí ẹ̀kọ́ tí ó yè kooro nínú Bíbélì. Tàbí bí àwọn adarí nínú ìjọ, bí àwọn òṣìṣẹ́ nínú ìjọ, bí wọ́n bá ń fi ara wọn hàn gẹ́gẹ́ bí àwọn tí yóò mú àwọn ènìyàn lọ sọ́run, gẹ́gẹ́ bí àwọn tí yóò lè ṣe àṣepé ní ìgbésí ayé àwọn ènìyàn, ó dájú wípé irú àwọn òṣìṣẹ́ bẹ́ẹ̀ wọ́n jẹ́ aṣinilọ́nà. Nítorí wípé òkúta iyebíye, òkúta igun ilé àti ìpìlẹ̀ tí ó dájú tí ṣe òtítọ́, òun ni Jésù Kristì. Bí àwa tí a ń wàásù, bí àwa tí a ń kọ́ni, bí àwa tí a ń ṣe ojúṣe nínú ìjọ, bí abẹ́fẹ́ jẹ́ òtítọ́ sí olóòótọ́ sí ohun tí Ọlọ́run fi pè wá, ó yẹ kí a mọ̀ wípé a ní láti máa tọ́ka àwọn ènìyàn sí Jésù Kristì. Àwa tí a ń wàásù, àwa tí a ń kọ́ni, ó yẹ kí ó yé wa wípé a ní láti máa fi hàn ní ìgbà gbogbo wípé Jésù Kristì òun ni olùgbàlà. Nítorí wípé bí àwọn ènìyàn bá ń wá sí inú ìjọ, bí a bá ń sọ̀rọ̀ Ọlọ́run fún wọn láì fi Jésù Kristì hàn wọ́n gẹ́gẹ́ bí olùgbàlà, a dàbí ẹni tí ó ń gbìyànjú láti kọ́ ilé, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé a kò fi ìpìlẹ̀ lélẹ̀. A dàbí ẹni tí ó ń ṣiṣẹ́ ṣùgbọ́n tí a kò mọ̀ wípé a ní láti fi igun ilé lélẹ̀ kí a tó máa bá iṣẹ́ lọ. Nítorí bẹ́ẹ̀ àwọn tí ó ń wá sínú ìjọ, ohun tí a kọ́kọ́ láti máa sọ fún ni wípé wọ́n ní láti ní ìgbàlà, wọ́n ní láti kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, wọ́n ní láti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Bí àwa tí a ń wàásù, àwa tí a ń kọ́ni nínú wíwá inú ìwé mímọ́, bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ẹni tí ń tọ́ni sọ́nà, bí a bá ń fira wa hàn gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ tí a kò sì fi wọ́n mọ Jésù Kristì tí ó jẹ́ ìmọ́lẹ̀ ayé tí ń tọ́ni sọ́nà, ìmọ́lẹ̀ tí ń fi ọ̀nà hàn wá, gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ ìmọ́lẹ̀ tí ó lè mú wa lọ sí ọ̀dọ̀ bàbá, bí a kò bá fi Kristì lélẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀, olùṣọ́ àgùntàn àti olùgbàlà àti ẹni tí ń darí wa sọ́dọ̀ bàbá, ó jẹ́ wípé a ń ṣi àwọn ènìyàn náà lọ́nà. Bí a kò bá fi Kristì lélẹ̀ gẹ́gẹ́ bí olùfúnni líyè, bí a kò bá kọ́ àwọn ènìyàn Ọlọ́run ní ẹ̀kọ́ tí ó yè kooro wípé Jésù Kristì nìkan ṣoṣo lé ó lè fún òkú ọkàn wa ní ìyè, ó jẹ́ wípé a kò tọ́ wọn sọ́nà dáradára. À ń sọ nípa àwa tí a ń wàásù,
tàbí àwa tí a ń kọ́ ni, tàbí àwa

ká ṣe ojúṣe kan àbí ojúṣe mìíràn nínú ìjọ jẹ́ kí a sọ nípa ti àwa tí a ń wá sínú ilé ìsìn àwa tí a ń jọ́sìn àwa tí a sọ wípé a jẹ́ ọmọ ìjọ Deep Alive ó yẹ kí ó yé wa wípé òkúta igun ilé ìpìlẹ̀ tí ó dájú àti gbòǹgbò tí ń gbéniró àti orí àti agbára ìsìn àti agbára ìjọ olùgbàlà àti olùṣọ́ àgùntàn olùfúnni níyè ni Jésù Kristì jẹ́ àwọn ẹlòmíràn bí wọ́n bá wá sí ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn ènìyàn tí ó wà ní ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn adarí tí ó wà ní ilé ìsìn wọ́n á gbìyànjú láti mọ àwọn nǹkan mìíràn tí ó wà ní ilé ìsìn bí a ti wọṣọ bí a ti kọrin bí a ti gbàdúrà bí a ti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n wọn kò mọ Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn ó dàbí ẹni tí ń kọ ilé láì fi ìpìlẹ̀ lélẹ̀ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí kò kọ́kọ́ yanjú àti ní ìgbàlà àti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ó sì kọ́ sílẹ̀ àti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ àti ní Jésù olùdáǹdè ní ìgbésí ayé rẹ̀ ẹni tí ń wá sí ilé ìsìn ṣùgbọ́n tí kò mọ̀ Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó fi ara rẹ̀ rúbọ fún wa kí a ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ ó jẹ́ ẹni tí ń kọ ilé láì ní ìpìlẹ̀ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé ohun àkọ́kọ́ láti ṣe ò ní kí a mọ̀ Jésù a lè mọ orin kọ bí a kò bá mọ̀ Jésù a ò tí ní ìgbàlà a lè máa ṣọ́wọ̀ bí a kò bá mọ̀ Jésù a kò ní ìgbàlà a lè mọ bíbélì kà bí a kò bá mọ Jésù a kò ní ìgbàlà ó tilẹ̀ ṣeéṣe kí a mọ àwọn díẹ̀ nínú àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run bí a kò bá mọ Jésù a kò ní ìgbàlà ó dàbí ẹni tí ń kọ ilé láì kọ́kọ́ fi ìpìlẹ̀ ilé lélẹ̀ nítorí bẹ́ẹ̀ ohun tí ó ṣe pàtàkì tí ó ṣe dandan fún olúkúlùkù wa ni pé bí a ti ń wá bí a ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kí a kọ́kọ́ rí wípé a mọ Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa a ní láti gbé Jésù sókè gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ wo Jòhánù orí kìíní ẹsẹ̀ 21 ní ìjọ kejì Jòhánù rí Jésù ń bọ̀ wá sọ́dọ̀ rẹ̀ ó wípé wò ó ọ̀dọ́ àgùntàn ọlọ́run ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ ayé lọ èyí ni ohun àkọ́kọ́ tí Jésù ní láti ṣe ní ìgbésí ayé wa èyí ni ohun àkọ́kọ́ tí a ní láti mọ Jésù Kristì fún ní ìgbésí ayé wa bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé nínú ẹ̀ṣẹ̀ lẹ bí ọ nínú ẹ̀ṣẹ̀ lẹ sì lóyún rẹ bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé ẹ̀ṣẹ̀ rẹ pọ̀ tó bẹ́ẹ̀ tí a kò lè kà wọ́n ní iye bí o bá jẹ́ olóòótọ́ o mọ̀ wípé ẹ̀mí ọlọ́run dá ọ lẹ́bi nínú ọkàn rẹ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀ nípa ọ̀rọ̀ ẹnu rẹ nípa ìṣe ọwọ́ rẹ nípa àwọn nǹkan tí o máa ń sọ tàbí tí o máa ń ṣe o mọ̀ wípé o jẹ́ ẹlẹ́ṣẹ̀ a sì sọ fún wa wípé ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo olúwa kò lè rí ojú olúwa wípé bí àwọn ẹ̀ṣẹ̀ yìí bá wà síbẹ̀ tí o kò ní ìdáríjì tí o kò ní ìgbàlà kò ṣeé ṣe fún ọ láti bá ọlọ́run gbé ní ayérayé nítorí bẹ́ẹ̀ ohun tí ó ṣe pàtàkì ohun tí ó jẹ́ ohun àkọ́kọ́ àìgbọ́dọ̀ má ṣe ni wípé kí o mọ Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó dáríjì ọ gẹ́gẹ́ bí ẹni tí ó rà ọ padà gẹ́gẹ́ bí ẹni tí ó kó ẹ̀ṣẹ̀ rẹ lọ gẹ́gẹ́ bí ẹni tí ó ti mọ àwọn ẹ̀ṣẹ̀ wọn jìnà réré sí ọ tí a kò ní rántí wọn nípa rẹ mọ́ nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a tẹjú mọ́ Jésù kí a mọ̀ wípé òun ni ẹni tí ó jẹ́ olùgbàlà àti olùràpadà wa ó yẹ kí a máa jẹ́ kó yé wa nígbà gbogbo wípé ọlọ́run dènìyàn ni Jésù Kristì ó ti wà pẹ̀lú ọlọ́run bàbá láti àtètèkọ́ṣe láti ayérayé ṣùgbọ́n ó wá ó dènìyàn nítorí tiwa ó gbé àgọ́ ènìyàn wọ̀ ó sì wá jẹ́ olùràpadà fún wa ó yẹ kí a mọ̀ wípé nípa ìrúbọ rẹ̀ àti nípa ìlàjà tí ó ṣe láàrin ènìyàn àti ọlọ́run ni a fi lè bá ọlọ́run lajà ó yẹ kí a tẹnu mọ́ ọ wípé ikú Jésù Kristì òun ni ó gba ìyá wa jẹ òun ni ó gba ikú wa kú òun ni ó sì ṣe ìrúbọ tí ó jẹ́ ìtẹ́wọ́gbà fún wa àti wípé nípa ikú rẹ̀ yìí lórí igi àgbélébó àti ẹ̀jẹ̀ rẹ̀ iyebíye tí ó ta sílẹ̀ fún wa ni a fi lè dá wa láre nípa ìgbàgbọ́ nínú rẹ̀ bí a kò bá mọ nǹkan wọ̀nyí ó jẹ́ wípé ilé ìsìn tí a ń wá a kò tí ì fi ìpìlẹ̀ lélẹ̀ bí a kò bá mọ nǹkan wọ̀nyí ó jẹ́ wípé ìsìn tí a ń sìn kò ní gbòǹgbò kò sì ní ìtàkùn tí ó lè gbé wa ró ní ọjọ́ ìkẹyìn gbogbo wa ni ẹ̀ṣẹ̀ ti parun
ni ese ti ba aye re je sugbon nigba ti Christi wa ti o ku fun wa eyi ni o fi se ona ati eto lati ra wa pada nigba ti a ba ronu po ada ti a si gbagbo ninu Jesu Christi ki se be nikan agbodo ma kede re lore kore we pe Jesu Christi ni olugbala kan sosho ki a mo we pe oni o wa lati gba wa kuro ninu ese wa ni gbagbogbo ni o ye ki a ma so nitori kini nitori wi pe awon ti o wa sinu ijo gege bi eni ti o wa ni akoko o ye ki won ki o mo we pe ani lati gba wa la kuro ninu ese wa ninu Matthew ori kini ese kokan lelogun Matthew ori kini ese kokan lelogun yo si bi omokunrin kan Jesu ni iwo o pe oruko re nitori oni yo gba awon eniyan re la kuro ninu ese won igba gbogbo lo ye ki a ma kede eyi lo ye ki a ma so leti awon ti o nwa sinu ijo wi pe ani lati ni igbala ani lati gba kuro ninu ese wa ani lati ni idariji lodo Olorun ani lati le gbe igbesi aye ti o bori ese o ye ki a si tun ma kede re ni igba gbogbo wi pe Jesu ni eni tin so ni di mimo wi pe nipa eje re ti atasile wi pe nipa iku ti o ku fun wa bi abagbadura igba yi ni o ri wi pe yo mu gbongbo ese ti o wa ni igbesi aye wa ninu okan wa yo mu kuro yo so wa di mimo iru adamu ti o wa ninu okan wa yo fa tu yo yo won kuro patapata a o se ri wi pe ife pipe ati okan ti o nsin olorun pelu okan pipe yo wa sinu aye wa nigba na ninu heberu ori ketala ese kejila nitori na pelu Jesu pelu ki o le fi eje re so awon eniyan di mimo o jiya leyin bode nitori na Jesu pelu ki o le fi eje ara re so awon eniyan di mimo o jiya leyin bode awon elomiran ma ro we pe bi a ba nwa si ilesi nigba gbogbo we pe eyi to lati so wa di mimo we pe bi a ba nka bibeli nigba gbogbo we pe die die a o ma so wa di mimo awon elomiran ro we pe bi a ba nse ojuse ninu ijo we pe nigba ti o ba ya a o so wa di mimo rara o ye ki a mo we pe Jesu Christi ni o ta jere sile oni o ku fun wa oni o jiya fun wa ki a ba le so wa di mimo nipa iku ti o ku fun wa bi o ba ti ni igbala ti o ti je wose ti o ti ko sile ti a ti so aye re di otun ti o ti je eni otun niwaju Olorun o ye ki o tun lo ba Olorun we pe ki o so di mimo ki o mu gbongbo ese ti o wa ni igbesi aye re ninu okan re ki o fa tu ki o yo kuro eda Adamu eda abinibi ti o wa ninu re wi pe ki o yo won kuro bi o ba se be o daju wi pe yo so di mimo bi o ba fara re robo bi o ba gbe gbogbo ohun ti o wa ni igbesi aye re si waju Oluwa wi pe ti Oluwa ni wo ma je okan re aye re gbogbo ti o wa layika re ti o le toka si po je ti re wi pe fun ogo Oluwa ni o ma lo won bi o ba si gbagbo ninu Jesu Christi ti o ku lati so di mimo o daju wi pe yo so di mimo ki se be nikan o ni eni ti n baptisi wa ninu emi mimo eni ti o fi agbara emi Olorun kun wa nitori ninu Matthew ori keta le ati ka ti Johanu ti o fi ye awon eniyan wi pe nitooto ninu Matthew ori keta ese ikokanla o wi pe nitooto li emi n fi omi baptisi yin fun ironupo ada sugbon enikan ti o po ju mi lo eyi n toka si Jesu Christi n bo leyin mi bata eni ti emi ko to gbe oni o fi emi mimo ati ina baptisi yin o ye ki a mo wi pe gere ti a ba ti ni igbala ohun ti o ye ki a ma gbadura fun ohun ti o ye ki a ma lepa ni wi pe ki a lakaka ki a gbadura ki a se ohun ti o ye ki a se niwaju Oluwa ki a duro niwaju Oluwa lati so wa di mimo bi a ba ti ni iso di mimo o ye ki a tun lakaka ki a gbadura ki a se ohun gbogbo ti o ye ti Olorun pa lase fun wa ki a ba le ni agbara emi Olorun oni ireti wa ni akoko iku bi a ba n so nipa iku elese ti ko ti imo Olorun a ma beru
o si ye ki o beru nitori pe bi o ba ku ninu ese re o daju wi pe idajo ibinu olorun yo ba le lori yo si jiya titi aye raye nitori be o ye ki eru ki o ba alaigbagbo ki o ba elese nitori pe ko ni idakoro ko ni ireti bi iku ba de sugbon bi o ba ti gba Jesu Kristi gbo o ye ki o mo wi pe Jesu Kristi o ni ireti wa ni akoko iku ki se be nikan o ni ilekun kan sosho ti o lo si orun ti a se sile lati dari wa si orun o si ni alagbawe nla ni waju onidajo ododo bi o ba di ojo ikeyin nigbati ojo idajo ba de bi a ko ba ni Jesu o daju we pe a o da wa lejo a o si ran wa lo si ibi ti awon ti ko ni Jesu ti won o wa ti ti aye raye ninu ipayin keke ati ninu ise ati ninu idani loro sugbon bi a ba ni Jesu ati mo we pe oni olugbala wa oni alagbawe wa oni eni ti o ti fun wa ni ore ofe lati gbe igbesi aye ti o yato si eyi ti a n gbe tele tele je ki o ye owe pe eko yi ti o n so nipa Jesu gege bi olugbala gege bi eni ti n so ni di mimo gege bi eni ti n batisi wa ninu emi mimo gege bi ireti wa ni akoko iko gege bi ilekun kan soso ti o wa lati topa wa si orun ati gege bi alagbawe nla niwaju onidajo ododo won je eko ti o se pataki ti o je pe bi akoba wa su re be bi akoba fi koni ni igba gbogbo iru ijo be iru esin be o je esin ti ko ni idakoro ti ko ni gbongbo ti ko ni ipile je ki awo ikeji itan esin kristeni tooto lati atete ko se ti Jesu fun ara re ti o ti fun wa ni esin kristeni yi ti o si ti je ki o ye wa wi pe nipa eje re ni kan soso ni a le fi ni idande lati igba yi gan ni a ti n topinpin ti a si je ki o da wa loju wi pe Jesu Kristi ni olugbala eko yi ni o je idakoro fun gbogbo ijo lati akoko naa titi di akoko yi je ki a wo Matthew ori 16 ese 18 emi si we fun o pelu pe iwo ni Peteru ori apata yi lemi o ko ijo mi le enu ona ipo oku ki o si le bori re Jesu n je ki o da awon omo yin re loju wi pe o ni okota iyebiye o ni ipile o ni apata ti a o ko ijo le lori ati wipe bi a ba ko ijo le Jesu Kristi lori gege bi ipile gege bi olugbala gege bi eni ti n dani ni ide gege bi eni ti mu wa wa si odo Olorun wipe awon ipo oko tabi awon emi kemi ati esupa apa pelu won won ki o le bori ijo lati ibere pepe ni esin kristeni tooto ti fi gbongbo mule lori ipile ihin rere ti ko labola to be ti o fi je pe gbogbo awon iranse satani ati awon iranse orun apadi won ko le segun re akoko yo kuna fun wa lati je kin le so fun o awon inu ni bini ti o dide si ijo lati atete ko se ati lati opolopo odun sugbon ti o je wipe bi o ti le je pe ijo akoko ki se ijo ti o lowo ijo ti o ni awon gbajumo tabi ijo ti o ni awon dukia ijo ti o ni ohun ini tabi ile sugbon sibe sibe nitori pe Jesu Kristi ni o je ipile nitori pe Jesu Kristi ni o je apata nitori be awon inu ni bini ti a se si ijo won ko le ba ijo je tabi ki won ki o da ijo ru tabi ki won ki o pa ijo run patapata sibe sibe gege bi a tin se inu ni bini wonyi gege be ni ijo lagbara si gbogbo akojopo itan itesiwaju ati ikede irere ni igba awon aposteli titi di akoko yi won je ki o ye wa wipe iwaasu Jesu Kristi gege bi olugbala ki se jo ki se gege bi olukoni nikan soso tabi bi woli tabi bi oniwa rere tabi bi eni nla kan tabi aperere kan lasan ki se yi ni o je ki ijo ki o lagbara ti o si je ki o gbero sugbon iwaasu Jesu Kristi gege bi olugbala gege bi eni ti o n se asekagba igbala wa ti a fi ni idariji ese iwaasu yi gan ni o je ki ijo
ki o lagbara o si ye ki o ye wa we pe ohun yi kan na lo ye ki a ma tenumo titi di oni ki a si ma toka awon eniyan ti wa si hin si Jesu Christi olugbala ati oludande wa ninu Corinthi kini ori keta ese ikokanla ki a tun wo lekan si nitori ipile miran ni enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Christi ipile miran li enikan ko le fi lele ju eyi ti a ti fi lele lo ti se Jesu Christi o ye ki o ye wa wi pe ipile yi kan soso ni o le gbe wa ro isegun ti esin Christianity ni o je ohun ti a ni nipa ilana ti a fi le wa lowo lati inu bibeli nitori wepe ilana yi ni o fi Jesu han gege bi eni ti a ko ile igbagbo wa le lori bi awa pelu bi abamo nkan wonyi yo je ki isin wa ki o je ohun ti o je etewogba ni waju Oluwa ki o si je pe awa paapa a o je eni ti o je etewogba ni waju Oluwa ki a mo we pe awon eko ihin rere ti o gbe Jesu kale gege bi oluso agutan ati gege bi olugbala awon oni awon wonyi ni o wulo fun wa lati je ki ijo ki o duro ni waju Olorun bi o ba je pe oludasile ijo le an fi han awon eniyan bi o ba je pe oluso agutan eleran ara le an fi han awon eniyan bi o ba je pe awon oluko le an fi han awon eniyan bi o ba je pe awon eniyan kan ti a ka si pataki ninu ijo le an fi han awon eniyan ijo be ki o le duro ijo be ki o le fun awon eniyan wonyi ni ohun ti o se koko lati le dari won si odo Olorun lati le ni igbala nitori be o ye ki a mo we pe ohun ti a ko ninu itan Kristeni ni wepe lati ibere ni won ti fi ontete oro yi wepe Jesu Kristi nikan ni wo ma soro re gege bi olugbala ati olufuni ni iye apere yi ni o ye ki a wa pelu ki o tele ye ki a wo Heberu ori keji ese keta Heberu ori keji ese keta awon ti se la bi awa ko ba nani iru igbala nla bi eyi ti a tete ko bere si so lati odo Oluwa ti a se fi mule fun wa lati odo awon eni ti o gbo oni awa o ti se la awa o ti se bo ninu idajo Olorun awa o ti se bo ninu ijiya ayeraye bi aba bi a ko ba nani igbala nla bi iru eyi nitori be o ye ki o je ohun ti a n so ni igba gbogbo fun awon ti o n wa si inu ijo we pe won ni lati gbadura titi won o fi re we pe ati gba okan won la ati dari ese won ji won ati yi igbesi aye won pada si rere nipa igbagbo ninu Jesu Kristi nikan soso ninu Peteru keji ori keta Peteru keji ori keta ese keji ki eyin ki o le ma ranti oro ti ati enu awon woli mi mo so saju ati ofin Oluwa ati olugbala wa lati odo awon apostle yin we pe eko yi ti awon apostle fi lele ti won je ki o da wa loju we pe Jesu Kristi ni olugbala oni eni ti so ni di mimo oni eni ti fi agbara emi mo kuni oni ireti wa ni akoko iku o n si ni idakoro wa o ni alagbawe wa niwaju Olorun o ni ki a ma ranti awon eko yi nitori pe eyi ni yo je idakoro wa ni akoko iku ikoni ti o ye koro nipa Kristi ni o n funi ni igbagbo lati le dojuko iku nigbati iku ba de eyi ni yo je ki a ma rin irin ajo wa nigbati irin ajo ba n lo sopin gege bi eni tin ri ohun ti a ko ri ti se ti ayeraye eko Kristi gege bi onilaja laarin awa ati Olorun gege bi aropo wa ti o gba iya wa je ti o si ku fun wa gege bi eni tin sipe fun wa ati gege bi olurapada wa eni ti o ku fun ese wa ti o si jidide fun idalare wa eko yi ni o le fun wa ni igboya lati dojuko iku nigba ti akoko yi ba to eyi ni o je ki a so wepe iku ororeda
Esau ku isegun re da nitori be je ki oye owe pe bi o ba ni Jesu gege bi Oluwa ati Olugbala re nigba na ni o le ni idakoro ni esi Christianity o sinsin yo je itewogba ni waju Oluwa ki se eyi nikan a npe wa nija we pe ani lati pa esi Christianity yi ani lati pamo ni toto titi a o fi ri Oluwa je ki a wo epistle ti Juda si eniyan gbogbo epistle ti Juda si eniyan gbogbo ese keta olufe nigba ti mo fi aisimi gbogbo kowe si yin ni ti igbala ti se ti gbogbo eniyan ko gbodo sai ma kowe si yin kin si gba yin niyanju lati ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan sosho eyi ni ipenija ti bibeli nfun wa we pe ki a ma ja gidi gidi fun igbagbo ti afile awon eniyan mimo lowo lekan sosho ki a ma je ki awon ti won waasu iwaasu eke tabi eko eke ki won ki o fi afefe eko keko gba wa kaakiri Christi ati awon apostle re won ti so tele saju wi pe ni igba ekehin awon eleko eke yo po awon woli eke yo po awon Christi eke papa won yo po jojo wi pe yo si rorun fun awon eniyan lati sipo pada ati lati kuro ninu eko ti o ye koro ati lati lo si ibi etan nitori be ma se je ki awon egan aladugbo re ma se je ki eleya ti awon ara aye ti won fi o se nitori wi pe o je eni tin sin olorun nipase igbagbo ninu Jesu Christi tabi iyosho ti si ti awon alariwi si awon apeinda ti won yosho ti si o ma se je ki awon nkan wonyi ki o da o pada ma se je ki awon nkan wonyi ki o mu ogbojege tabi ki o mo kuro lori ipile ti ati filele fun o eyi ti se Jesu Christi je ki o ye o wi pe gbogbo awon oro Olorun ti o ti gbo nipa Jesu nipa wi pe ani lati ni igbala wi pe o je ki awon nkan wonyi ki o duro ninu okan re o si simi le won o si duro ti won o si n se asimi lati ri wi pe o je eni ti a ti gba okan re la nipa ewenu mo eje Jesu Christi wo Heberu ori kerin ese ikini nitori na eje ki a beru bi ati fi ileri ati wo inu isimi re sile fun wa ki enikeni ninu yin ki o ma ba dabi eni pe o kuna re bi abakuro lori ipile bi abakuro ninu eko bibeli bi abakuro lori eko ti o so fun wa nipa Jesu gege bi olugbala gege bi eni tin so ni di mimo gege bi eni tin fi agbara emi mo kuni gege bi eni ti o je oluso agutan wa oluso agutan rere ati gege bi eni ti o je ipile eko Christi atabi eko ihin rere bi abakuro lori nkan wonyi a ko ni le de ijoba orun a ko ni le ri olorun ni ikeyin nitori be e je ki a beru ki a ri wi pe bi ati fun ani ileri ati wo inu isimi re wi pe enikeni ninu wa ko padanu iye ainipekun ati anfani lati ba Jesu joba ni ikeyin e je ki a dide duro ki a gbadura ki a so fun olorun wi pe eyi ti a ti fi le wa lowo gege bi Jesu olugbala eyi ti a ti fi le wa lowo Jesu eni ti so ni di mimo eyi ti a ti fi le wa lowo Jesu Christi eni ti yo fun wa ni agbara emi mimo ati eni ti o n dari wa ti o je ilekun si ayeraye si odo Olorun wi pe a o di mu shinshin titi di ojo ekeyin a ko ni je ki enikeni ki o fi eko eke ki o fi tan wa je tabi ki o fi gba wa kuro lodo Olorun dide duro ki o diju re ki o se gbadura si Olorun ki ori wi pe o pa igbagbo to tomo bi o ko ba ti ni igbala eyi ni ohun akoko ti oni lati se oni lati so fun Olorun wi pe o fe ni igbala
bi oko ba ti ni isodi mimo o ye ki o so fun olorun bi o ba ni idani loju epo ti ni igbala we pe o fe ni isodi mimo ti o fi fo kan re mo ti o se funfun laula bi ojo didi bi o ba si mo we pe o ti ni agbara o ti ni isodi mimo o ye ki o gbadura ki a le fun ni agbara emi mimo ki o ri we pe eko yin rere ti a ti fi le olowo o di mu ti ti a o fi ri jesu olowo ati olugbala wa Eje ki agbadura Olorun baba wa adupe we pe awa si akoko ti o se pataki bayi bi ati fe wo inu iwe mimo an bebe we pe gege bi a o ti ma se alaye gege bi a o ti ma ka oro Olorun gege bi a o ti ma ko ni we pe e o fun olukuluku wa ni ore ofe lati fi aye sile fun emi mimo lati se itumo nkan won yi fun wa lati la wa loye lati la wa loju lati je ki okunkun okan wa ki o poora an be yin wo pe gege be tin tan imole oro yin sinu okan wa we pe a o dide pelu iranlowo olorun a o rin ni ona ti o ye ona ti o lo si ile ogo tara we pe bi o ti ma se wa loju bi o ti ma la wa loye wi pe a o tele ona yi gan ti e la sile fun wa wi pe gbogbo okan tin sako okan tin se egboran okan tin se ori kunkun si oro olorun e o le won jina si wa loruko jesu adupo pe ti gbo egba pe ati yin wa e si ma ba wa lo ninu gbogbo ita o se ni titi isin yo fi pari loruko jesu kristo lo wa wa lati ibere odun yi ni Olorun ti n fi oju rere ore ofe ati anu re han fun wa nitori wi pe o n fun wa ni aye lati wo awon nkan ti o se pataki ti o se koko ninu oro Olorun lati ibere odun yi Olorun ti fun wa ni awon apere ati awon orisirisi eko ninu iwe mimo lati je ki a mo ipo ti awon elese ti won wa nipa ti emi o si ti je ki a mo ife re ati ilana re nipa idande ati igbala okan wa bi ati nkeko si ti ati nri awon ohun ijile nipa eda abinibi ti eniyan ati nipa awon ese ati ibi ti o wa ninu okan omo eniyan be na la tun ri ife Olorun ni fifi aye sile lati ran olugbala si aye ke a ba le gba awa ti a ti sako lo awa ti a ti sonu awa ti a ti jina rere si Olorun ke a ba le gba wala loni a n wo itunriran fun ifoju okan itunriran fun ifoju okan o ye ke a mo we pe awa eniyan nipa ti eda yala ajeju ni tabi aje keferi yala aje alawo funfun abi aje alawo dudu ni ile Africa enikeni ti ba je ti o wa lori ile aye yi ti o je okan ninu awon omo Adamu ari wi pe bibeli so fun wa wi pe iru eni be o je alai lagbara iru eni be o je alai ni oluran lowo iru eni be o je afoju nipa ti emi eni ti ko ni ireti wipe yo le sese lati ri imole ogo ihinrere ti Olorun bi ki ba se wipe o ba Jesu Kristi pade nitori abi wa ni afoju nipa ti emi eni ti abi ni afoju ti ko mo baba eni ti abi ni afoju ti ko mo olugbala eni ti abi ni afoju ti ko mo olufe okan re eni ti abi ni afoju ti ko mo ona iye ona igbala ni eni kokan wa ni o je a si mo wipe gege bi oro Olorun ko sese fun eda kan lati la wa loju nipa ti emi bi ki ba se wipe a ba Jesu pade ye ki n ka yi fun gege bi apere ninu Johanu ori kesan ese ikejile logbon lati igba ti aye ti se a ko si gbo
pé ẹnìkan la ojú ẹni tí a bí lè afọ́jú rí. Láti ìgbà tí ayé ti ṣẹ̀, ọkùnrin yìí sọ wípé a kò gbọ́ bí kì í bá ṣe wípé òun bá Jésù pàdé, a kò gbọ́ wípé ẹni tí a bí lè afọ́jú wípé ẹnìkan là á lójú. Ohun tí ó yẹ kí ó yé wa ni wípé àwa tí a jẹ́ ẹlẹ́ṣẹ̀, àwa tí a jáde láti inú ẹ̀ṣẹ̀, tí a ti mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun láti kékeré wá, ó yẹ kí a mọ̀ wípé a bí wa gẹ́gẹ́ bí afọ́jú. Kò sì ṣeéṣe fún ẹnikẹ́ni, kò ṣeéṣe fún ẹ̀sìn kan, kò ṣeéṣe fún ìrúbọ kan, kò ṣeéṣe fún agbára tiwa tàbí òye tiwa tàbí ìmọ̀ wa kí a fi la ara wa lójú nípa ti ẹ̀mí. Nítorí bẹ́ẹ̀, ìgbàlà kúrò nínú ẹ̀ṣẹ̀, ìdáǹdè kúrò nínú ìfọ́jú ọkàn, ó wá láti ọ̀dọ̀ Kristi nìkan ṣoṣo. Ṣùgbọ́n kí ni àwọn àwòrán tí a fi hàn wá nípa ti ẹ̀mí nípa àwọn afọ́jú? Kí sì ni ohun tí ó fa ìfọ́jú ọkàn? Àti kí ni àwòtán tàbí ìwòsàn fún ọkàn òkùnkùn? Èyí ni ó mú kí a wo ọ̀rọ̀ Ọlọ́run ní ìpele mẹ́ta. Ìkíní, àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí. Ìkejì, àwọn ohun tí ó fa ìfọ́jú ọkàn. Ìkẹta, ìwòsàn fún ọkàn òkùnkùn wa. Jẹ́ kí a lọ sí ìpele kìíní, àwòrán ìfọ́jú nípa ti ẹ̀mí. Ohun tí a ń sọ níhìn ni wípé ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí a bí láti inú obìnrin, ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó wá sí ayé yìí nípasẹ̀ Ádámù àti Éfà, ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ẹni tí ó gbé àgọ́ ara erùpẹ̀ yìí wọ̀, a bí wa lè afọ́jú. Bí a ti bí wa ní afọ́jú, a kò mọ rere yàtọ̀ sí búburú, afọ́jú ni ìní. Bí a ti bí wa ní afọ́jú, a kò mọ ọ̀nà ìgbàlà, ọ̀nà ìyè, ọ̀nà tí a ó rìn, tí a ó lè lọ sọ́dọ̀ Ọlọ́run tààrà, a kò mọ̀. Èyí ni a ń pè ní afọ́jú nípa ti ẹ̀mí. Jẹ́ kí a wà àwọn àwòrán tí Bíbélì tí ó là sílẹ̀ fún wa, tí ó yà fún wa nípa ti àwọn afọ́jú nípa ti ẹ̀mí. Nínú Isaiah, ìwé wòlíì Isaiah, orí 111 láti ẹsẹ̀ ìkẹwàá, a ń wá ògiri kiri bí afọ́jú, àwa sì ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú, àwa ń kọsẹ̀ lọ́sàn gangan bí ẹni pé lóru, ní ibi ahoro bí òkú. Èyí ni a fi ṣe àpẹẹrẹ àti àpèjúwe ìfọ́jú ọkàn tí ó ti dé bá ẹnì kọ̀ọ̀kan nínú ayé. Bí o bá wo àwòrán tí a yà sílẹ̀ yìí, àwòrán nípa rẹ, àwòrán nípa ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan, àwòrán nípa ẹ̀dá kọ̀ọ̀kan tí ó wà nínú ayé, ó sọ wípé àwa ń wá ògiri bí afọ́jú. Ó jẹ́ wípé a ò rí ibi tí a ń lọ. Ó sì sọ wípé àwa ń wá ọ̀nà bí ẹni tí kò lí ojú. Ó tún wá sọ wípé àwa ń kọsẹ̀ lọ́sàn gangan. Bí a bá ń sọ wípé a ń kọsẹ̀ lọ́sàn gangan, ọ̀sán gangan tí a ń sọ nípa ti ẹ̀mí ni. Ó sọ wípé Kristi ti wá sí ayé, ìmọ́lẹ̀ ayé yìí, ó ti sọ òkùnkùn, ó ti sọ di ọ̀sán gangan. Àti fún wa ní Bíbélì, àti fún wa ní ọ̀rọ̀ Ọlọ́run, àti fún wa ní àwọn aṣáájú nípa ti ẹ̀mí. Àti rí àpẹẹrẹ àwọn apọ́sẹ̀lì nínú Májẹ̀mú Titun. A sì ti rí àwọn tí wọ́n ti mọ ọ̀nà ìgbàlà, ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé a wà lé ọ̀sán gangan, síbẹ̀ àwa ń kọsẹ̀, a sì ń wá ọ̀nà kiri bí ẹni tí kò lí ojú. Ẹlòmíràn a fi ìjọsílẹ̀, a fi ibi tí a ti ń wá àsù, ẹ̀kọ́ tí ó yè kooro, ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fi sílẹ̀, a tún máa káàkiri bí ẹni tí ó ń wá ọ̀nà. A la ọ̀nà ìgbàlà sílẹ̀ fún. Ó wà nínú àwọn ìwé kéékèèké, ìwé ìpolongo ìhìnrere. Ó wà nínú ìwé fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí a máa ń pín fún àwọn ènìyàn. Ó wà nínú ìwé wa, inú ìwé mímọ́. Ó wà nínú Bíbélì. Ó wà nínú kásẹ̀tì tí a ti gbà sílẹ̀. Ṣùgbọ́n síbẹ̀ afọ́jú nípa ti ẹ̀mí, apá nǹkan wọ̀nyí tì, a tún máa wá ọ̀nà kiri gẹ́gẹ́ bí ẹni tí kò lí ojú. Èyí ni àpẹẹrẹ àti àpèjúwe àti àwòrán àwọn tí kò lọ́lọ́run, àwọn tí kò ní ìgbàlà, àwọn tí kò mọ ọ̀nà ìyè, àwọn tí a pè ní afọ́jú nípa ti ẹ̀mí. Ẹ jẹ́ kí a wo Ezekiẹ́lì. Ezekiẹ́lì, orí 12 láti ẹsẹ̀ 2. Ezekiẹ́lì, orí 12, ẹsẹ̀ 2.
omo eniyan iwo ngbe aarin olote ile ti won ni oju lati ri ti won ko si ri won ni eti lati gbo won ko se gbo nitori olote ile ni won nihin ni aso fun Ezekiel to je woli laarin awon omo Israeli awon omo Israeli ni o ye ki aro we pe o ye ki o mo ona igbala nitori awon ni ati fi majemu lailai le afile lowo majemu lailai yi ni o so nipa odo agutan olorun tin bo wa si aye lati gba olukuluku wala majemu lailai yi ni o so nipa eni na ti o bi lati inu wundia ti yo je ki agba wa kuro lowo ese ati lowo esu sugbon bi o ti le je wi pe agbe bibeli fun won afinu olorun han won ala won loye afun ni ilana ati ase ati ofin olorun sugbon sibe sibe won je olote won je alagidi won je asetinu eni won je ala igboran omo nitori be ni olorun fin so wi pe Ezekiel wa laarin awon olote ile Israeli awon ti o ni oju lati fi ri ona igbala sugbon ti ko si ri eni apere ati apejuwe fun wa lati mo wepe eni kokan ti abi lati inu obirin wepe afoju ni bi aban so yi nipa ti awon mo Israeli bi aban so yi nipa ti awon ti a ti fi ilana olorun han bi e ba nso yi nipa ti awon omo lati ran diran fun Abrahamu bawo ni ke a so nipa ti awon keferi awon ti ko lolorun awon to je wi pe igi ati ope ni won bo awon ti o je wi pe igbekele won wa ninu okuta igbekele won wa ninu ohun asan ti aye yi melo melo ni ke a so bi e ba pe awon Israeli ti o ni woli ti o ni awon adari ti o ni awon ti o nko won ni oro olorun bi e ba pe won ni afoju kini ke a pe awon keferi ti ko lolorun ti ko ni imo ti ko ni majemu olorun e je ki o ye wa wi pe ati Jew ati keferi aje afoju abiwa gege bi afoju e je ki a wo ekun Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala Jeremiah ekun Jeremiah ori kerin lati ese iketala nitori ese awon woli re ati aise dede awon alufa re ti won ti ta eje awon olododo sile le arin re won ti rin kiri bi afoju ni ita won si di alai mo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won nihin ni atun je ki o ye wa ni ese ikerin layi we pe ese gbile kan ni odo awon mo Israeli awon ti ati la ona igbala fun sugbon won ko ona igbala awon ti o je wi pe aran woli si won eyi ti woli ba fi se iyi pada ni ile Israeli awon woli papa won di elese won re ofin olorun koja aturan alufa si won awon alufa papa eti won iba fi mu aise dede kuro awon alufa papa won tun dakun aise dede ile Israeli eni olorun fe wa wi pe awon won yi rin kiri bi afoju ni ita sugbon ki se be nikan bi a ba wa arin wa awon ti o ye ko ma to wa sona gege bi adari ni orile ede awon ti o ye ko ma to wa sona ki o ma fi ona olorun han wa gege bi alufa gege bi awon ti o ti keko gboye ninu eko bibeli ti won ti di bishop ti won ti di opo ti won ti ni opolopo oye ati ipo ninu ijo ki ha se awon na ni won baye je ki a se awon na ni won ta eje sile ki se laarin won lati ri agbara okunkun ki se laarin won lati ri awon to lo mule pelu awon oso pelu awon aje ni bi a ba ri be laarin awon bishop laarin awon alufa laarin awon woli ki a se awon woli leti okun lo tun kobirin jo eni a fi n so fun a wi pe gba ti woli ati alufa ti won ti n dakun aise dede ile na wi pe awon eniyan paapa won rin kiri bi afoju ni ita bi o ba wo igboro wa o ri awon ti o rin kiri be ni wi pe won ni bi re
won ji laaro won ma rin kaakiri nbo ni won tin bo nbo ni won wa nbo ni won lo kini de ti won wa se aye yi nigba wo ni aye yo pari fun won nigba wo ni a o fi ipepe won ti a o pe won lo si orun won ko mo won kan rin kaakiri beni ti ko niye ninu won rin kaakiri beni pe won o mo bi ti won lo won rin kaakiri beni wi pe won o mo nkan ti won wa won rin kaakiri beni wi pe ona igbala ona iye ona itesoju tabi lo siwaji ko ye eni kokan wese ikerin lale kan si oni won rin kiri be afoju ni ita won si di alaimo fun eje to be ti eniyan ko le fi owo kan aso won on ti an so ni we pe awon eniyan ni igboro wa bi won ti rin kaakiri irinkunrin ti won rin kaakiri o nfa ife ko fe o nfa iwa ipa o nfa iwa odaran laarin igboro ti o je wi pe a ko le sumo won nitori pe bi a ba sumo won won ba ti wa je bi a ba sumo won ibaje ti won ati iwa ipa ti won o le ko nkan miran ba wa ebi a ba sumo won o le je ki nkan ti a o mo ti a o mese re o le je ki won pe wa sile ejo lati ma da awon ejo nkan ti a ko mo nipa re e ni ifoju okan ti o ti de ba aye e ni ifoju okan ti o wa laarin wa ya se awon ti mo so le kan wi pe boya awon ti ko mo bibeli wi pe boya awon ti ko ti lo si ile eko giga awon ti ko mo bi ati wa su boya awon nikan ni a npe ni afoju wo maje mo ti tun ki owo Matthew ori kedogun Matthew ori kedogun ese ikerinla e jowo won si afoju tin fona afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo subu sinu iho Jesu leni ti o soro yi ki se eni ti o le soro ti a le so wi pe ki lo nso eni to mo nkan to nso ni Jesu ki se asoro magbese eni ti kan ma nso boto boto lai ni tumo ki Jesu to so oro kan ati yewo ati gbe yewo daradara ati mo we pe otito patapata ni o ti ohun so nihi ni Jesu nso nipa awon oniwaasu ati nipa awon omo ehin oniwaasu nihi ni Jesu nso nipa awon adari ileesin ti o tun so nipa awon omo ijo ninu ileesin o lo ede yi afoju o lo le merin je kin tun ka ki o wo daadara wi pe afoju yi o lo le merin e jowo won si afoju tin fona han afoju ni won bi afoju ba si fona han afoju awon mejeji ni yo si subu sinu iho o lo ede yi afoju le meji fun awon ti o nto awon elomiran nipa ti Olorun o si lo ede afoju yi fun awon tin tele eko ati ilana awon ilesin won yi o nso nipa awon alufa o nso nipa awon oniwaasu o nso nipa awon ti won fi ara won se evangelist o nso nipa awon ti won la ona fun awon elomiran we pe won la ona ijoba orun o ni afoju ni won eni ti o ro we pe a o ni igbala bi a ba nrubo afoju ni eni ti o ro we pe nipa ise rere wa eni ti o ro we pe bi a ba fun alagbe lowo eni ti o ro we pe bi a ba se sahara eni ti o ro we pe bi a ba lo sori oke nipa be ni o fi ri oju olorun nipa be la o fi bo lowo ise afoju ni eni ti o ro we pe bi a ba wo aso funfun iwo na gbe yewo okan dudu iwa je buburu ise o je ibi ija okuro nbe ibinu okuro nbe aran kan okuro nbe o le jija okuro nbe ke a wa ro wi pe gba ti o le wa ninu gba ti ija wa ninu gba ti oju kokoro ti o wa ninu wa ti o fi okan wa se bi ite ibi igun wa ṣugbọn ti a gbe aso gereje aso funfun wo ti a ro wi pe aso funfun yi ni o je ke a le gbadura agba yori ke a le ri oju olorun ifoju okan ni elomiran a ro wi pe bi a ba wa si ileesin ni ibere odun ti a wa ni asiko ajinde ti a si wa ni ipari odun wi pe o pari ati keseja ninu igbagbo o mo wi pe ifoju okan ni
awon elomiran a ma so wipe bi o ba ti dawo si apo alufa ti bo ti en gbele ejoko bo ti en igbala sugbon bi o ba tin fi owo si inu apo alufa wepe o pari igbala ti de o pari orun rere yo je tire ifoju okan ni on lo fu an so wipe ah awon farisi awon ti won ro wipe won la ona ijoba run fun awon elomiran o ni e fi won sile e jowo won be wepe amona tabi afoju ti o nfi ona ha afoju ni won wepe awon mejeji yo subu sinu iho se omo iho ti an so iho ki se sare nikan ni won so nipa orun apadi won so nipa orun arimabo won so nipa ibi ti eniyan ba de ti ki le pada mo ibi ti ko si atunse ti ko si ronupo adamo wepe orun apadi bi won ba ti jin si koto yi o pari lai lai nje oni gbeyewo nje oni gbaro lati wo awon wo lo fona ho se eni ti o nigbala lo ma fona ho bo se nigbala se eni ti o bo lowo ese akobirin jo se ohun lo ma so fun e bi a se nbori idanwo idanwo ti ara se eni to n ka akiri nigba ti o ba kuro ni ori aga e wasu ti o tun lo mu ti se ohun lo ma wa so fun o lo ma wa la oloye bi o se le bori awon ese igbese aye re ranti o wepe oro jesu a ko le ko danu bi abaye sile nisisin yi ti adagun la ti a ko gbo ohun ti jesu so a o tun ba jesu pade ni ojo idajo yo si ran wa leti wepe se o ka ninu bibeli ohun ti o so wepe bi afoju ba nfi ona han afoju wepe awon mejeji yo jo subu si inu iho inu ikoto orun apadi ye ke wo korinti keji ohun ti mo so ni aworan ti a fi han wa ninu bibeli wepe awon ti ko lolorun awon ti ko ni igbala wepe won je afoju ye ke wo korinti keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo mo ro wepe o yi o daradara nisinsin yi ninu korinti keji yi ori keta ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti amukuro ti ati mukuro ninu kristi nihi ni a fi ni a nso nipa oju inu oju ti okan e ni a fi nso nipa ituriran fun okan fun ifoju okan sugbon so wipe awon Jew ati awon kefiri pelu wipe titi di oni oloni bi won ti le nka bibeli wipe oju inu won ti fo won ko le ri wipe Jesu Christi ni odo agutan Olorun ti o ko ese araye lo won ko le ri wipe nipa eje Jesu Christi ni a fi nwe lese mo ti o nfunfun ju snow lo won ko le ri wipe nipa ododo Jesu eyi ni a nka si ododo fun okan elese ti o ran ma agbelebo ki o ba le je ni tewogba ni waju Oluwa won ko le ri wipe Jesu Christi ni kan soso ni olugbala wipe ko si oruko miran yala ti angeli yala ti igi yala ti oludasile ejo yala ti okuta yala ti orisa kan ti o le gba eni kenila oruko yi kan soso ni afun wa wipe bi a ba fe ni igbala bi a ba fe ri oju Olorun wipe ke a wa sodo Olorun nipase Jesu Christi wipe nipa be nikan ni a fi le ri igbala kuro ninu ese ati idande kuro ninu okan okunkun wa sugbon fun opolopo oju inu won fo nitori pe titi di oni oloni ni kika majemu lailai iboju na wa laika soke iboju ti ati mu kuro ninu Christi Jesu Christi nikan ohun ni o le fun wa ni igbala idande kuro ninu ese bi a ba n so nipa ti afoju o seese ki o ma toka si awon elomiran o seese ki o ma se apejuwe wipe ahan lagbaja ni won soro e pe lagbaja ko ye afoju ni ko mo ona igbala sugbon bo se ti wa ni awa ti mo ona igbala awa ti bo sinu ona igbala ati la wa loju je ki n ka ese bibeli kan fun o ki o to ma se ki o to ma mu ki oro yi ki o wa si ara elomiran ki o gbe yewo boya an so nipa re abi an so nipa awon elomiran ni ninu Johanu kini
orí kejì ẹsẹ̀ ìkọkànlá Jòhánù kínní orí kejì ẹsẹ̀ ìkọkànlá ṣùgbọ́n ẹni tí ó bá kórira arákùnrin rẹ̀ ó ń gbé inú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sí ìmọ̀ kò sì mọ̀ ibi tí òun rè nítorí tí òkùnkùn ti fọ́ lé ojú ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó jẹ́ afọ́jú nípa ti ẹ̀mí jẹ́ kí a fi sòrò ṣe àlàyé ní kíkún fún wa bí a bá ń sọ nípa arákùnrin ó bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ alábàgbé wa bí o bá jẹ́ ẹni tí ó ti gbé ìyàwó sí ilé tàbí ẹni tí ó lọ́kọ ṣùgbọ́n tí ọkọ ti ṣe ọ́ tí o wá sọ wípé láéláé àfọ̀run alákejì ni a ti lè parí ìjà yìí o kórira arákùnrin rẹ o kórira ọkọ rẹ tàbí o kórira arábìnrin rẹ ìyàwó rẹ o sì ń sọ wípé kò sóhun tó lè ṣe kò sí ẹ̀bẹ̀ tó lè bẹ̀ o lè máa kúnlẹ̀ lójoojúmọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ o ò ní gbẹ̀bẹ̀ bíbélì sọ wípé òkùnkùn ti fọ́ lé ojú tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn aládùúgbò àwọn ojúlùmọ̀ àwọn tí a ń bá pàdé lóde ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn ni ó ṣẹ̀ wá tàbí nǹkan kan ló ṣẹlẹ̀ bóyá wọ́n ṣe ìwọ̀sìn sí ọmọ wa bóyá wọ́n rẹwà jẹ lọ́nà kan tàbí òmíràn ó sì ní ìkórira nínú ọkàn rẹ ó sì ń sọ wípé ó ń dúró de àkókò tí ó gbẹ̀san ó ń dúró de àkókò tí ó jẹ́ wípé àwọn ti ju òkúta àwọn ti ju iyẹ̀pẹ̀ wọ́n júlù ọ́ ṣùgbọ́n òkúta gidi ló jùlù wọn tí ó fọ orí wọn yányán irú ẹni bẹ́ẹ̀ tí ó ń sọ wípé òun dúró de àkókò láti gbẹ̀san ó jẹ́ ẹni tí ó kórira arákùnrin rẹ̀ ó ń gbé nínú òkùnkùn ó sì ń rìn nínú òkùnkùn kò sì mọ ibi tí òun rè ó ń kọrin wípé òun lọ síjọba ọ̀run ó ń kọrin wípé jésù kristi ń padà bọ̀ láti mú mi lọ sílé ó ń kọrin wípé gbangba lájọ máa dé ìjọba ọ̀run kò mọ ibi tóun rè kò mọ̀ wípé òun roko ọ̀run àpáàdì sílẹ̀ ó ní nítorí tí òkùnkùn ti fọ́ ọ lé ojú níbo ló wà èwo ló ń ṣe èwo ni ìpín rẹ ṣé o jẹ́ ẹni tí jésù kristi ti là lójú ni o ti rí ọ̀nà ìgbàlà o ti rí ọ̀nà ìyá nípẹ̀kun tàbí o ṣe wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀ àwọn àwòrán tí a fi hàn wá yìí kì í ṣe àwọn nǹkan tí a lè fọwọ́ rọ́tì sẹ́yìn kì í ṣe àwọn nǹkan tí a lè gbàgbé tí a lè rò wípé kò jámọ́ nǹkan kan ọlọ́run jẹ́ kí ó yé wa wípé gbogbo ènìyàn tí ó gbé ara yìí wọ̀ wípé afọ́jú nípa ti ẹ̀mí ni nítòótọ́ ó jẹ́ afọ́jú nítorí irú ẹni bẹ́ẹ̀ kò mọ ohun tí ó wà ní ọ̀nà jíjìn réré ohun tí ó lè rí ni àwọn nǹkan ti ayé àwọn nǹkan tí ó wà ní àrọ́wọ́tó rẹ̀ bí a bá ń sọ nípa àwọn nǹkan ti ayérayé àwọn nǹkan ti ìjọba ọ̀run bí a bá ń sọ nípa ọ̀run rere bí a bá ń sọ nípa wúrà rẹ̀ ilẹ̀ dídán rẹ̀ bí a bá ń sọ nípa àwọn èrè tí ó ń dúró de àwọn aṣẹ́gun irú afọ́jú bẹ́ẹ̀ kò mọ nǹkan tí a ń sọ nípa rẹ̀ kò tí ì rí ọlọ́run kò sì lè rí ọlọ́run kò tí ì rí ẹwà ọ̀run àti ẹwà ẹ̀wà mímọ́ irú ẹni bẹ́ẹ̀ bí ó tilẹ̀ ní àwọn ọ̀rọ̀ díẹ̀ tàbí ìmọ̀ díẹ̀ nípa ọ̀run rere ṣùgbọ́n àwọn nǹkan tí ó mọ̀ wọ̀nyí kò mú kí ó jígìrì láti dìde láti sátọ ọlọ́run lọ láti wọ ọ̀nà ìyè ọ̀nà ìgbàlà bí ó tilẹ̀ fẹ́ ṣe bẹ́ẹ̀ kò lè rí ọ̀nà tí yóò gbà nítorí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà la là sílẹ̀ fún àwọn abọ̀rìṣà wọ́n la ọ̀nà sílẹ̀ fún àwọn wòlíì èké wọn la ọ̀nà sílẹ̀ fún àwọn agbódegbà alágbàgbà yíyí ti ìgbàgbọ́ àwọn tí ó rò wípé àwọn gbé ìgbàgbọ́ rù ṣùgbọ́n tí òye ọ̀nà ìgbàlà kò tí ì yé wọn àwọn náà la ọ̀nà mìíràn sílẹ̀ àwọn tí wọ́n ń tọjú ilé káàkiri tí wọ́n ń ta ilé ìṣọ́nà tí wọ́n ń ta ìwé pẹlẹbẹ pẹlẹbẹ kan tán nígbà ilé yìí o bó bá san báyìí bó bá kà á yóò pèsè rẹ sílẹ̀ fún ogun àjàkáyé tí ń bọ̀ ilé ogun ni wọ́n ń sọ nípa rẹ̀ wọn ò sọ nípa ti ọ̀dọ́ àgùntàn ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ àwọn náà wọ́n la ọ̀nà tí wọ́n sílẹ̀ nítorí bẹ́ẹ̀ ẹlẹ́ṣẹ̀ a máa sá káàkiri láti inú ibì kan dé ibòmíràn ó ń wá ọ̀nà nítorí wípé ó jẹ́ afọ́jú kò mọ ọ̀nà ìjọba ọlọ́run bóyá ń rò wípé àwọn bẹ́ẹ̀ bóyá wọn ò lè ka bíbélì ló ń dà wọ́n láàmú bóyá wọn ò kẹ́kọ̀ọ́ láti ní ìmọ̀ láti lè ka ọ̀rọ̀ ọlọ́run ló ń dà wọ́n láàmú rárá kì í ṣe bẹ́ẹ̀ bí a tilẹ̀ lè ka bíbélì
bi emi olorun bi ko ba wa lati tan imole si ohun ti anka a ko le mo bi oro olorun se ri a ko le mo ona si iye ni pekun je kin ka fun lati inu Isaiah ori 29 Isaiah

0: ojú rẹ̀ yóò là yóò mọ ìyàtọ̀ láàrin rere àti búburú wípé yóò di ọlọ́gbọ́n kìí ṣe bẹ́ẹ̀ nìkan tí ó dàbí ọlọ́run gbà tí éfà tí ó gba ohun sàtánì gbọ́ ohun èṣù gbọ́ tí ó jẹ ohun tí a ní kó má jẹ èyí ni ó fi di àfọ́jú nípa ti ẹ̀mí èyí ni ìfọ́jú ọkàn ni ó fi bá gbogbo àwọn tí wọ́n ti inú ádámù àti éfà jáde kìí ṣe bẹ́ẹ̀ nìkan àwọn ẹ̀ṣẹ̀ tí a ń dá pàápàá gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ àìgbọràn àbí ẹ̀ṣẹ̀ kí a ju ara wa lójú ẹ̀ṣẹ̀ mo tó tán ẹ̀ṣẹ̀ wípé a rò pé a jẹ́ ẹni rere fún ara wa ẹ̀ṣẹ̀ àìgbọràn ẹ̀ṣẹ̀ agídí àti ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà àti ẹ̀ṣẹ̀ àgàbàgebè pẹ̀lú àìgbàgbọ́ pẹ̀lú ìmọtípara àwọn nǹkan wọ̀nyí wọ́n mú ìfọ́jú bá wa jẹ́ ká wo orin dáfídì orí 95 orin dáfídì orí 95:1-5 láti ẹsẹ̀ ìkẹrin fàdákà àti wúrà lè re wọn èyí jẹ́ òrìṣà wọn iṣẹ́ ọwọ́ ènìyàn wọ́n lé ẹnu wọn kò lè sọ̀rọ̀ wọ́n lé ojú wọn kò lè ríran èyí ń sọ nípa òrìṣà wọn èyí ń sọ nípa èrè gbígbẹ́ wọn wípé wọ́n lé ẹnu wọn kò lè sọ̀rọ̀ wọ́n lé ojú ṣùgbọ́n wọn kò lè ríran ó ní wọ́n lé etí o ṣùgbọ́n wọn kò lè gbọ́ràn ní ẹsẹ̀ ìkẹfà wọ́n ní imú ṣùgbọ́n wọn kò gbóòórùn wọ́n lé ọwọ́ ṣùgbọ́n wọn kò lò ó wọ́n lé ẹsẹ̀ ṣùgbọ́n wọn kò rìn bẹ́ẹ̀ ni wọn kò sọ̀rọ̀ láti ọ̀fun wọn jáde wọ ẹsẹ̀ ìkẹjọ dáradára àwọn tí ń ṣe wọ́n àwọn tí ń ṣe àwọn òrìṣà wọ̀nyí àwọn tí ń gbẹ́ àwọn èrè wọ̀nyí àti àwọn tí ń sìn wọ́n àwọn tí ń ṣe wọ́n yóò dàbí wọn wọn ó jẹ́ afọ́jú bíi tiwọn àwọn tí ó ń sin òrìṣà wọn jẹ́ afọ́jú pẹ̀lú ó sọ pé bẹ́ẹ̀ ni olúkúlùkù ẹni tí ó gbẹ́kẹ̀lé wọn bẹ́ẹ̀ ni olúkúlùkù àwọn tí ó gbẹ́kẹ̀lé òrìṣà àwọn tí ó gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ wọn ìwọ náà wò ó dáradára ẹni tí ó gé igi nínú igbó tí ó lo díẹ̀ lára igi yìí láti fi dáná tí ó wá fi díẹ̀ lára igi yìí gbẹ́ ìbejì tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí ọlọ́run tí ó ń gbé káàkiri gẹ́gẹ́ bí òrìṣà àkúnlẹ̀bọ ó mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó ń tara rẹ̀ jẹ tí ó lọ kúnlẹ̀ níwájú ìdí ìrókò tí ó ń sọ wípé kí igi kí ó fún un lọ́mọ ó mọ̀ wípé afọ́jú nirú ẹni bẹ́ẹ̀ ẹni tí ó gbé òkúta sílẹ̀ tí ó ta polé lórí tó ń jó káàkiri tí ó ń jó yíká òkúta yìí tí ó rò wípé òkúta ni yóò ṣe òun lóore ó mọ̀ wípé afọ́jú ni irú ẹni bẹ́ẹ̀ òun la fi ń sọ fún wa wípé wọ́n gbẹ́ èrè ó ṣeéṣe kí ó jẹ́ èrè fàdákà tàbí èrè wúrà wípé wọ́n sì ń sìn wọ́n wọ́n ń bọ wọ́n wípé àwọn tó ń ṣe wọ́n yóò dàbí wọn wípé irú àwọn wọ̀nyí ẹ̀ṣẹ̀ ìbọ̀rìṣà wọn ó mú ìfọ́jú ọkàn bá wọn wo ìwé òwe orí ọgbọ̀n ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ 17 ojú tí ó sín bàbá rẹ̀ jẹ tí ó gan àti gbọ́ ti ìyá rẹ̀ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ọ́ jáde ọmọ ìdì a sì mú u jẹ àwọn ọmọ wa kò yé wọn wípé bí wọn bá ní bàbá tí ó mọ bíbélì bí wọn bá ní ìyá tí ó mọ ẹkọ ọrọ ọlọrun bí wọn bá ní àwọn òbí tí ó jẹ wípé lójoojúmọ ni wọn máa ń gbé ìlànà àti ìpinnu ọrọ ẹbí wọn lé orí bíbélì ojoojúmọ nǹkan kí nǹkan tí wọn bá fẹ ṣe ẹ̀kọ́ tí wọ́n ń kó àwọn ọmọ wọn gbélé ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí ó ṣeéṣe kí wọ́n máa sín bàbá wọn jẹ ó ṣeéṣe kí àwọn ọmọ wọ̀nyí nítorí pé wọ́n ti lọ sí ilé ìwé ó ṣeéṣe bóyá bàbá ọ̀mọ̀wé ìyá ọ̀mọ̀wé ṣùgbọ́n ó mọ ọlọ́run ìyá ò kàwé ṣùgbọ́n ó ka bíbélì ìyá ò mọ nípa ọ̀nà amẹ́ríkà àbí ọ̀nà japan tàbí kò mọ ọ̀nà ìlú england ṣùgbọ́n ó mọ ọ̀nà ìlú ọ̀run rere ìyá ò mọ ọba kò mọ ìjòyè nínú ayé ṣùgbọ́n ọmọ jésù ọba àwọn ọba a sì ń fi ọ̀nà ọlọ́run kọ́ àwọn ọmọ ṣùgbọ́n àwọn ọmọ wọ̀nyí wọ́n máa sin bàbá wọn jẹ wọ́n máa gan àti gbọ́ ti ìyá wọn ó sọ fún wa wípé ẹyẹ kànàkànà ẹ̀bá odò ni yóò yọ ojú wọn jáde èyí ni a fi ń sọ wọ́n di afọ́jú o ni omo idi eye miran ni yi ni ni eyi o so pe oni o mu oju won ni o mu je ohun ti o so ni pe aso won di afoju sugbon ki o to ro we pe awon mode nikan ni an ba wi iwo paapa ti o je agbalagba oni alufa oni olukoni gege bi baba ninu olowa eni ti o fi ona iye ani pe kan han eni ti o so bi a se ni lati gbe yawo aso ti ani lati wo irin ti ani lati rin oro ti ani lati so ise ti onigbagbo ni lati se o nso fun wa a nso fun wa awon ohun amuye ti a fi le pese wa sile fun orun rere sugbon bi o ba nsin baba re ninu igbagbo ti o nsin je bi o ba ndagun la pe pe odun so lenu mo se nso niyan won mo wahala ti mo ni won mo e ti mo dojuko bi o ba nsin baba re ninu oluwa bi o ba nsin je ti o ngan oro olorun ti o ngbo oni o de afoju nitori wo pe kanakan eba odo ni yo yoju re jade eyi ni a fi so awon elomiran ni a fi so won di afoju o sese boya o lo sinu imotipara ni o sese o lo sinu iborisa o sese agabagebe ni o kun aye re tabi aigboran tabi afojudi oni iru eni be o di afoju ni pati emi sugbon kini bawo la se le ni iwosan fun okan okunkun bawo ni a se le mu ifoju okan yi bawo ni a se le mu kuro Jesu Christi ni eni ti o to lati se iru ise be oni gbanila oni mu ifoju okan kuro oni le okunkun wa lo nitori oni imole aye oni imole fun okan okunkun eni kokan wa je ki a wo Corinthi keji ori keta Corinthi keji ori keta lati ese ikerinla sugbon oju inu won fo nitori pe titi di oni oloni ni kika maje mu lai lai iboju na wa lai ka soke iboju ti ati mukuro ninu Kristi sori iboju ti ati mukuro ninu Kristi sugbon titi di oni oloni nigba kugba ti a ba nka Mose iboju na nbe le okan won sugbon nigbati o nba yi pada si olowa a o mu iboju na kuro oni a fi so pe ki a to olorun wa oni a fi so pe ki a jewo ise ki a ko sile oni a fi so pe ki a ke pe Jesu Christi eni ti o le mu ifoju okan kuro se ori ohun ti a ko loni ninu wewa inu iwe mimo se ori Bartimeo afoju bi o tin gbo iro ese opo eniyan bi o tin ri wipe nkan kan sele o n bi on wipe ki lo de ti opo eniyan wa bayi lo gbo wipe Jesu Christi omo Dafidi lo n koja lo be lo be si ni ke tantan wipe Jesu Christi omo Dafidi shanu fun mi ni awon ti o wa ni ayika inu won so wipe ki o pa inu mo sugbon bi won tin da lekun be ni o tun ki gbeju be lo wipe Jesu Christi omo Dafidi shanu fun mi ari wipe bi Jesu tin soro bi o tile je wipe o n lo si Jerusalem lati ku fun ese wa bi o tile je wipe nkan ti o se pataki lati lo si Calvary o n lo n ba lo o dese duro bi o ti dese duro be ni o ni ki won pe wa bi won ti pe wa ni o ri wipe ki ni o fe ki n se fun o ni o so wipe o n fe riran ni o fe riran ni ranti wipe ko dake o awon yoruba won so fun wa pe bi a ba dake tara eni a ba ni dake bi o ba dake sinu ese bi o ba dake sinu aisododo bi o ba dake sinu aisoto bi o ba dake sinu eke ati iro bi o ba dake sinu iwa okunkun tara re aba o dake sugbon won ni bi elese ba mo ese re ki pe lori ikunle bi o ba ke tantan bi o ba ke pe olorun wipe olorun dariji mi olorun sanu fun mi mo fe bo lowo ese olorun ifoju okan yi mu kuro oni nigba ti o ba to Jesu Christi wa nigba ti o ba yi pada si oluwa oni yo mu iboju na kuro nitori be to olorun wa loni o ti gbo oro olorun ki lo tun duro de o ti gbo wipe Jesu Christi nikan oni oru ebo fun wa arukun ati aruda Jesu Christi nikan oni o wa la ona iye fun wa oni emi ni ona otito ati iye ko se eni ti o le wa sodo baba bi ko se nipasẹ mi gba ti o ti mo wepe Jesu Christi ni ona iye o se dide o se so wepe emi o to Olorun lo o se so wepe emi o so fun Olorun wepe mo ti dese si o ati si awon aladugbo mi o yele eni ti aba ma pele omo re sugbon dariji mi fi anu Jesu Christi fi gbamila fi eje Jesu Christi ki o fi wemi ki la tun duro fun so fun Olorun dede dúró lórí ẹsẹ̀ rẹ, tàbí kí o kúnlẹ̀ lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé ìfọ́jú ọkàn tí ó ń bá ọjà, ìfọ́jú ọkàn tí ó wà pẹ̀lú rẹ, ó ń fẹ́ kí Ọlọ́run kí ó mú ọ kúrò. Ó ń fẹ́ kí a gba ọkàn rẹ là, ó ń fẹ́ kí a ṣe ọníyè, ó ń fẹ́ kí a wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù, ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ, ìbáṣe ìmùtípaani, ìbáṣe àìgbàgbọ́ ni, ìbáṣe ìbọ̀rìṣà ni, ìbáṣe àìkọ́ran ni, ìbáṣe àgàbàgebè, ìbáṣe wípé o jẹ́ olórí kunkun, ẹni tí ń ṣe tinú rẹ̀, ìbáṣe wípé o jẹ́ aláṣẹ rége, o jẹ́ ẹni tí a ń bá wù ṣùgbọ́n tí ń wárùn kì, sọ fún Ọlọ́run wípé ìfẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ìfọ́jú ọkàn tí ó bá ọjà, mo fẹ́ kí Ọlọ́run mú un kúrò, kíkẹ́ Ọlọ́run. Kéèpẹ́ Ọlọ́run, ó ṣe tán nísinsìnyí láti dáríjì ọ́, láti gbà ọ́ là, láti mú ìfọ́jú ọkàn kúrò, láti jẹ́ kí o lè bá Ọlọ́run dọ́rẹ̀ tí ó bá lè jẹ́ ẹni tí a ṣí lójú tí yóò lè rí iyì àìní pẹ̀lú. Bí o bá gbàdúrà, ó dájú wípé Ọlọ́run yóò gbọ́.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run Bàbá, a tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí wípé bí a ti wá síwájú yín nísinsìnyí, wípé ẹ ó bá wa sọ̀rọ̀. Ẹjẹ́ kí a jẹ́ elétí ọmọ tó ń gbọ́ tààrà láti ọ̀dọ̀ Bàbá, àti bí ẹ ti ń bá wa sọ, tí ẹ ń bá wa wí, tí ẹ ń là wá lóye, tẹ ń tọ́ wa sọ́nà, tẹ ń jẹ́ kí ìfẹ́ inú yín kí ó di mímọ̀ fún wa. A bẹ̀bẹ̀ wípé ìgbọràn pípé gẹ́gẹ́ bí ọmọ, gẹ́gẹ́ bí onígbàgbọ́ tòótọ́ nínú Jésù Kristì, ẹ ó jẹ́ kí a fi hàn ní orúkọ Jésù. A bèrè wípé ẹ̀mí láti jẹ́ olóòótọ́ sí ohun tí à ń gbọ́ àti sí èyí tí à ń kọ́, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí àwọn ohun ẹ̀mí kí ó yé wa. Ẹ jẹ́ kí ọ̀nà ìjọba Ọlọ́run kí ó yé wa. Bí a sì ti ń fi ẹsẹ̀ wa lé ọ̀nà ìjọba ọ̀run, a ń bẹ̀bẹ̀ wípé èṣù àti àwọn ọmọ ogun rẹ̀, ara àti iṣẹ́ ti ara, kí ó lè fà wá padà ní orúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, kí ẹ sì múra wa sílẹ̀ fún bíbọ̀ Jésù ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, mo ń sọ̀rọ̀ lórí ohun tí ó ṣe pàtàkì fún àwọn ọmọ Ọlọ́run láti mọ̀ dájú. Ó jẹ́ ohun ti ẹ̀mí, ó sì jẹ́ ohun tí ó ṣe iyebíye. Bí a bá wí pé a ń sin Ọlọ́run, bí a bá wí pé a ti fi ẹsẹ̀ lé ọ̀nà ìgbàlà, bí a bá wí pé a jẹ́ tolówa, àti wípé ìgbàlà Jésù jẹ́ tiwa, ṣùgbọ́n tí a jẹ́ òpè sí ohun tí a fẹ́ fẹnukàn lónìí, ó dájú wípé àti pa ìgbàlà wa mọ́, àti jẹ́ olóòótọ́ títí dé òpin, ó ṣeéṣe kó má lè jẹ́ tiwa. Àti ìjọba Ọlọ́run tí a ti ń kọrin nípa rẹ̀, tí a ti ń dániyàn nípa rẹ̀, tí a ti ń sọ wípé gbangba a ó dé ìjọba ọ̀run, ó ṣeéṣe bí ohun tí a fẹ́ sọ lónìí kò bá yé wa dáradára, kí a pàdánù ohun tí à ń retí. Èyí ni ó fi ṣe pàtàkì wípé bí a ti ń gbọ́, kí a máa gbàdúrà wípé kí Ọlọ́run ẹ̀mí, kí ó máa fi kálàmù ẹ̀mí kọ àwọn nǹkan wọ̀nyí sí wa lọ́kàn, kí a má bàa pàdánù oore ọ̀fẹ́ àti ohun tí Ọlọ́run ti pèsè sílẹ̀ fún wa. Mo ń sọ̀rọ̀ nípa ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Ìpamọ́ àti ààbò onígbàgbọ́. Bí a ti mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó ti tọ́ ẹ̀bùn ọ̀run wò, bí o bá jẹ́ ẹni tí a ti là lójú sí nǹkan ti ẹ̀mí, bí o bá jẹ́ ẹni tí a ti fi ìgbàlà Jésù ta lọ́rẹ, o mo wi pe nipa ore ofe le a fi gba wala nigbati agba olorun gbo eyi ni a so fun wa ninu efesu ori keji ese kejo efesu ori keji ese kejo nitori ore ofe li ati fi gba yin la nipa igbagbo ati eyi ni ki se ti eyin ti kara yin ebun olorun ni ese kesan ki se nipa ise ki enikeni ma ba sogo nitori awa ni se owo re ti ati da ninu Kristi Jesu fun ise rere ti olorun ti pese tele ki awa ki o le ma rin ninu won ese oro olorun ti a ka won yi o nso fun wa nipa ore ofe gege bi ede yi koni itumo ikoko o nso fun wa nipa ore atorun wa ti akora ore atorun wa ti a ko sise fun ore atorun wa ti a ko leto si o nso nipa ore ti o je ofe ti a fi ta wa lore lati odo olorun nipa yi ni a fi ni igbala bi a ba nso nipa igbala awon elomiran won ma ni ariwisi ti a ba nso nipa igbala ti Jesu ti o fun wa ko ye won wipe igbala ti a nso ki se nipa bibo ninu ewu tabi bibo lowo ajakale arun tabi nini imularada wipe igbala ti a nso o je ohun ti emi igbala yi o tumo si wipe ani idariji ese wa o tumo si wipe ako oruko wa ninu iwe iye lorun o tumo si wipe awa ti a ti je ota olorun tele tele nipa ese wipe ati ba olorun dore ati di omo olorun nipa idariji idande ati igbala ti olorun fun wa o ye ki o ye wa wipe didun ife olorun ni lati je ki gbogbo aye patapata pe ki won ki o ni igbala bi o ba wo Timothy kini ori keji lati ese iketa Timothy kini ori keji lati ese iketa titi de ese ikefa nitori eyi dara o si se itewogba ni waju olorun olugbala wa eni ti o nfe ki gbogbo eniyan ni igbala ki won si wa sinu imo otito nitori olorun kan ni nbe onilaja kan pelu laarin olorun ati eniyan o npaapa eniyan ani Kristi Jesu eni ti o fi ara re se ira pada fun gbogbo eniyan eri li akoko re bi o ba wo ese kerin o wi pe eni ti o n fe ki gbogbo eniyan ni igbala bi o si ti n so nipa igbala yi ni o wa n se alaye ni ekunrere ohun ti a n pe ni igbala wi pe ki se wi pe abo lowo ewu abo lowo jamba abo lowo awon ota o so ni ese kerin yi kan na wi pe igbala ti a n so yi ni wi pe ati wa sinu imo otito awa ti a ti ra niye tele tele awa ti a ko mo otun yato sosi awa ti a ko mo rere se tele tele awa ti a je eniyan buburu tele tele wi pe ati fa wa sinu imo otito ninu ese karun o so fun wi pe Jesu di olulaja onilaja laarin awa ati olorun awa ti a ti je ota si olorun tele tele nitori ese wa ti o ya wa nipa si olorun wi pe nisinsin yi ati ba olorun laja o tun wa n so fun wa ni ese kefa wi pe o ti se ira pada fun wa nipa eje re ti o ta sile fun wa nitori na o ye ki o ye wa wi pe bi a ba n so nipa ti igbala e ni wi pe ati ni idariji ese wa ati wa sinu Jesu Kristi ati di eda titun ati ko iwe oruko wa li orun a je ti olorun emi olorun paapa n ba emi wa jere wipe a di omo olorun Eyi ni o fun ile anfani lati ma kepe aba baba ni Romu ori kejo Romu ori kejo ese ikerin dilogun emi ti kara re ni o nba emi wa jere pe omo Olorun le awa ise je ki o ye wa wipe ki se gbogbo eniyan le omo Olorun nitori wipe awon ti ko ni oye ihinrere awon ti a ko ko ni eko ihinrere dara dara bi aban so wipe omo Olorun won ma fi awon omo luwa bi pe omo Olorun awon ti won ko mo ona si ijoba Orun sugbon ti o dabi eni wipe boya won lawo boya won ma nle ni ore popo boya o dabi eni wipe won je gbajumo ni gboro won ma ro wipe awon je omo Olorun bi abawo iwe Johanu kini ori keta Johanu kini ori keta lati ese kini e wo ri ife ti baba fi fe wa ti a fi n pe wa ni omo Olorun be li asa je nitori eyi li aye ko se mo wa nitori ti ko mo awon ti a n pe ni omo Olorun ni awon ti a ti fi igbala Jesu dalola awon ti aye ko mo awon ti won ki se ti aye mo awon ti a ti fajade kuro ninu aye iwa aye irin aye ise aye isoro aye isoso aye irubo aye o ti kuro ninu won igbekele ti awon aye ni ninu awon balogun awon baba asale o ti kuro ninu iwa won won ti ronupo ada won ti wa si odo Jesu Christi won si ti gba Jesu Christi gbo won ki se ti aye mo won ko ba aye re won ko si ba aye gbimo po mo oni nitori eyi ni aye ko se mo wa nitori ti ko mo olufe omo Olorun li awa ise nisisin yi a ko si ti fihan bi awa o ti ri awa mo pe nigbati a ba fi han a o dabi re nitori awa o ri ani bi ohun ti ri olukuluku eni ti o ba si ni ireti yi ninu re awe ara re mo ani bi ohun ti mo awon ti a n pe ni omo Olorun awon ni eni ti o ti ronupo ada awon ni eni ti o ti ko ese sile awon ni eni ti a ti fi eje Jesu Christi we nipa igbagbo wo Johanu ihinrere ti Johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo awon ti o gba Jesu Christi gbo awon ti o ko ese sile awon ti o ti pinya pelu aye awon ti o ti kuro ninu iwa iri ati iwa idoti ti won hu tele awon ti o ti bebe fun idariji ti won si ni idaniloju wipe ati dariji won awon wonyi le an so wipe won je omo Olorun ohun ti a fe so loni o duro lori wipe bi a ba ti di omo Olorun bi a se le ni ipamo ninu ijoba Olorun bi a se le ni abo ninu ijoba Olorun ki a so wipe bi a ba ti wole bi a ba ti wo ijoba Olorun bi Olorun ninu agbara re bi o se le pawamo ki a le je olooto titi de ojo ikehin nitori wipe Jesu je ki o ye wa ko fi bopo boyo fun wa o je ki o da wa loju wipe kiki awon to ba fori ti titi de opin awon ni a o gbala ninu Matthew ori 24 ese iketala Matthew ori 24 ese iketala sugbon eni ti o ba fori ti titi de opin ohun naa li a o gbala itumo ohun ti Jesu nso ni wipe ni gẹ́rẹ́ bí a bá ti gba Jesu Christi gbọ́ adi omo Olorun ati ni igbala ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé, wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ inúnibíni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sín, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristì gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé, wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà bí a bá forí tì í títí dé òpin, nígbà náà ni a lè wọ ìjọba Ọlọ́run. Jẹ́ kí a wo àwọn ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí. Ìkíní, ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí. Ìlérí Ọlọ́run ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀rọ̀ tàbí ìdánilójú. Ìkejì, ìpamọ́ fún àwọn olóòótọ́, kí ó yé wa wípé bí Ọlọ́run ti ní ojúṣe láti ṣe nípa ìgbàlà wa, bẹ́ẹ̀ ni àwa pàápàá ní ojúṣe láti ṣe nípa àtipa ìgbàlà yìí mọ́. Nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́. Ìkẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere, wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn, níbi tí a ó ti jókòó, tí a ó ti sinmi kúrò nínú làálàá tí ó wà nínú ayé, kúrò nínú rògbòdìyàn tí ó wà nínú ayé, kúrò nínú inúnibíni àti àjálù tí a ti bá pàdé nínú ayé. Bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí, Jésù yóò wá láti mú wa lọ sílé, láti sinmi ayérayé lẹ́sẹ̀ Jésù, ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo. Jẹ́ kí a wò ó láti ìkókó kìíní. Ìdánilójú tí a ní nípasẹ̀ àwọn ìlérí Ọlọ́run. Nínú Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Yohánù orí kẹwàá láti ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n. Àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, wọ́n sì mọ̀, èmi sì mọ̀ wọ́n, wọ́n a sì máa tọ̀ mí lẹ́yìn. Níhìn-ín Jésù jẹ́ kí ó yẹ wa wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn fún olùṣọ́ àgùntàn. Bí o bá wo ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n, ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́, nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín, àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù. Àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, wípé ó ti parí gbogbo ìrúbọ, wípé kò sí ìrúbọ mìíràn mọ́. Àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run àti gbígba Jésù Kristì gbọ́ lé, a fi gbà wọ́n là. Àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn Jésù Kristì. Ṣùgbọ́n ó ní bí a bá ti di àgùntàn ti olùṣọ́ àgùntàn, ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn Ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn, àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí. Wọ́n á ní wọ́n ń gbóhùn. Bí wàásù bá ń lọ, ó ṣeéṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn. Bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn, ọ̀rọ̀ Ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn. Kò tún sí ohùn mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jésù Kristì tí ó yàtọ̀ sí Bíbélì tí a gbélé wa lọ́wọ́. Ọ̀rọ̀ Ọlọ́run ti ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí o bá ti ń gbọ́ nípa ìrònúpadà ohùn Jésù nìyẹn. Bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba Jésù Kristì gbọ́, kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọ́nù, ohùn Jésù ló ń gbọ́ yẹn. Bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ nípa ìsọdimímọ́, bi o ba tin gbo nipa pe ki agbadura adura igbagbo ti ti o fi le so wa di mimo eyi ni ohun Jesu bi o ba tin gbo pe bi a ba ti ni so di mimo atuni lati tes waju lati ni agbara emi mimo eyi ni ohun Jesu sugbon ki enikan joko sibi kan ki o ma so pe mo n gbo ohun pe ojo yo ro ni asale tabi orun kan yo ran lola ki enikeni ki o ma se jade o tabi ipe kan yo pe loganjo oro kenikeni ki o ma se dahun eyi kon ni ohun Jesu ohun Jesu ti an so ni pe ki a gbo oro Olorun eyi ti o le topase wa lo si ijoba run oni awon agutan mi gbo ohun mi emi si mo won oni kike awon ti won gbo ohun ohun ni ohun mo gege bi awon agutan ohun oni won a si ma to mi leyin won ko je to orisa leyin won ko je to aye leyin won ko je to awon apeyida leyin won ko je to awon woli eke leyin won ko je to awon akonisina leyin oni won a ma to mi leyin emi si fun won ni iye aini pekun won ki yo se segbe lai lai ko si si eni ti o le ja won gba kuro li owo mi baba mi eni ti o fi won fun mi po ju gbogbo won lo ko si si eni ti o le ja won kuro li owo baba mi ileri ti Jesu se fun awa ti a je omo ehin re niyi we pe bi a ba je ti re ni toto o ni agbara lati di wa mu o si je didun inu re pelu lati di wa mu ye ki a wo ileri miran ti Olorun se fun wa ki a ba le ni idani loju wipe bi a ba nfe lati duro ti Olorun bi o ti le je wipe aje alailera bi o ti le je wipe inu ni bini tabi inawo po bi o ti le je wipe ona ti a nto o dabi eni wipe o ha die fun wa sugbon bi a ba ni ife lati duro ti Olorun bi a ba ni ife pe ki o pa wa mo ninu igbala ti o ti fun wa o ni agbara o si ni ife lati pa wa mo titi de opin je ki a wo ileri miran ninu Filipi ori kini ese kefa Filipi ori kini ese kefa ohun kan yi sa dami loju pe eni ti o ti bere ise rere ninu yin yo se ase pe re titi fi di ojo Jesu Kristi ohun ti Paul apostle so ni we pe nigbati awon eniyan won yi ni igbala ti a ti dari ese won je won ti won ni ore ofe lati oke wa we pe a ti bere ise rere ninu won ati we pe igbekele idani loju ti oni ni we pe Olorun ti o ti bere ise rere yi o le se asepe re titi fi di ojo ti Jesu papa yo farahan ye ki a wo Heberu ori keje Heberu ori keje ese kedogbon nitori na o si le gba won la pelu titi de opin se ori idaniloju ti Olorun fun wa se ori ileri ti Olorun se fun wa se ori itileyin ti Olorun fun gbogbo awon onigbagbo we pe bi a ba nfe ipamo bi a ba nfe abo bi a ba fe duro ninu ijoba Olorun o se tan o si lagbara lati pamo titi di ojo ni oni nitori na o si le gba won la pelu titi de opin eni ti o ba to Olorun wa nipase re nitori ti o nbe laaye titi lai lati ma bebe fun won aso fun awe pe Jesu lo wa gege bi olori alufa o wa lowo otun Olorun o nbebe fun wa o wa lowo otun Olorun o ngbadura fun wa eyi ni o fun wa ni idakoro ati idaniloju we pe ohun ti a ti fi pamo si lowo o le pamo titi di ojo ikeyin ninu Timothy keji Epistle keji ti Timothy si Timothy ori kini ese kejila nitori idi eyi ni emi se njiya won yi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe o le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni Paul apostle so fun awe pe ohun ni inu ni bi ni popo awon ti o n fi ohun se sin won po awon ti o dabi eni we pe won ko fe ki o ni itesewaju ninu nkan ti olorun won po oni sugbon ohun jiya lai tiju ohun si ni dani loju we pe ohun ti ohun ti fi le lowo emi ohun ti ohun ti fi pamo si lowo o le pamo titi di ojo ni eyi ni idani loju ti ani asi ni igbekele ninu olorun o ye ki o da wa loju we pe ki doju ti ni oro olorun ati ileri olorun je ki o da wa loju wi pe olorun setan o ni ife o si ni agbara lati pa wa mo titi di ikehin o fe ki a ni igbala bi abasi ti ni igbala yo fe ki a pa igbala yi mo titi a o fi ri jesu loju ko oju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun wi pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba olorun ohun paapa setan lati mu aduro titi di ojo ikeyin bi abari eni ti o je apeyinda bi abari eni ti o ti sakolo bi abari eni ti o wa ninu ijoba olorun tele tele sugbon nipa aikiyesara nitori aile mara duro nitori aigbadura to nitori aika oro olorun to nitori aigbekele ileri olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa wepe ireti se wa nitori wepe oluso agutan o nwa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia olorun tele tele o je eni ti jesu christi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo wepe olorun si tun pe o pada ninu matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 100 agutan bi okan ninu won ki yo bi okan nu ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon kekeke won yi ki o se gbe ye ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo oluso agutan olugbala wa Jesu Christi o tun wa o n fe ki o pada wa sile o n fe ki o mo we pe o tun reti re we pe bi o ba ronu pada bi o ba kepe olorun we pe o n setan lati gba o sile gege bi omo onina kuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa olorun yo gba o je ki a wo Philippi ori keji Philippi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin tin gboran ni igba gbogbo ki se nigba ti mo wa lodo yin nikan sugbon papa nisisin yi ti emi ko si e ma sise igbala yin yori pelu iberu ati iwariri awon miran won ma nje eni to nja fara awon miran je eni ti ko ka gbogbo oro olorun si won ma so wi pe bi awon ti ni igbala we pe ko tun sese fun won lati ma ni igbala we pe bi eni kan ba ti di omo olorun we pe ohun kon ti iba se iba be si ni ja iba be si ni sepe iba be si lo sinu panshaga ati agbere iba pada lo sinu iborisa we pe ni won gba ti awon ti di omo olorun ti ati ko ruko won ninu iweye lekan we pe ohun ko ohun ti won le se ko le fa won kuro ninu ijoba olorun awon won yi man so wi pe won ni abo ayeraye tabi won ni ipamo ayeraye bi won ti le je alaisoto alaigboran olote ati eni ti o yapa kuro ninu eko oro olorun kini bibeli so fun wa kini otito ti afile wa lowo ninu oro olorun eni o mu wa lo si koko keji ninu oro yi ipamo fun awon oloto abo ati ipamo ninu ijoba olorun ki se fun awon alaise oto gba ti mo nso nipa abo ranti we pe ohun ti mo nso ni nipa bi a se ni ipamo ninu ijoba olorun bi a se mo we pe ati ni igbala we pe a pa igbala yi mo ninu ore ofe olorun mi o so nipa we pe a bo ninu ojamba moto tabi a bo ninu aisan eyi ni oto ni eyi ni wa nipa ti ara a nso nipa ohun ti emi awa ti a si je eni igbala o ye ki a wa nipa ti emi o ye ki ohun ti se ti pa ti emi ki o je ohun ti o se pataki fun wa ye ki a wo koko keji yi ipamo fun awon olooto ninu Timothy keji ori keji ese ikokandelogun sugbon ipele olorun ti o daju duro sinsin o ni edidi yi wi pe oluwa mo awon ti se ti re ati pelu ki olukuluku eni ti n pe oruko oluwa ki o kuro ninu aisododo bi aba fe pa igbala Jesu Kristi mo ninu okan wa bi aba fe ma je ti olorun titi bi aba fe wa ni ipo omo olorun ti o ni anfani lati ni ore ofe atoke wa oni ki eni keni olukuluko wa ti a n pe oruko oluwa eyi ni ni wo pe ti a n pe oruko oluwa gege bi oluwa wa gege bi olugbala wa wipe aje ti olorun o si je ti wa pelu wipe ki a kuro ninu aisododo bi abani igbala ona kan sosho ti a fi le pa igbala yi mo ni wipe ki a sa fun ese ki a jina si ese ki a ma gboran si oro olorun ninu Heberu ori karun Heberu ori karun ese ikesan bi a se ti so di pipe o wa di orisun igbala aini pekun fun gbogbo awon tin gbo ti re o so fun a nipa Jesu Kristi eni ti a so di pipe eni ti o je wipe pipe o ni Jesu yi ni orisun igbala aini pekun sugbon ki se fun gbogbo eniyan ki se fun awon subu sere onigbagbo awon ti won foni ku folaye awon ti won wa ninu ore ofe loni sugbon ti won ti pada sinu ese lola awon ti o je wi pe won gbe igbese aye ti o wu ni ni ojo isimi sugbon ni arin ose won tun ti pada sinu ebi won oni Jesu je orisun igbala aini pekun kiki fun awon ti n gbo ti re eyi ni ni awon ti n gboran si oro olorun bi o ba je alai gboran bi o ba je alai soto bi o ko ba duro ninu ore ofe olorun o dajo we pe igbala Jesu Kristi ki o wa bi aini pekun fun o ninu Romu ori kokanla Romu ori kokanla ese kejilelogun nitori na wo ore ati ikanu olorun lori awon ti o subu ikanu sugbon lori iwo ore bi iwo ba duro ninu ore re ki amaba ke iwo na kuro o ye ki o ye wa na o ye ki o ye wa nigba na we pe awon ti o ma so pe ta ba ti wa ninu ore ofe nigba kan awon yo wa ninu ore ofe titi lai bi won ti le je alai gboran alai soto tabi olote tabi eni ti ko ka oro olorun si oni awon ti o subu awon ti o pada sinu ese oni olorun ni ikanu ki se kanu ikanu si won wi pe sugbon awon ti won duro awon ti won wa ninu ore ofe olorun awon ti won gboran si olorun awon ti won tele olorun awon ti won gboran si oro re nigba gbogbo oni ore ofe yi wa fun won niwon bi won ti je eni tin gboran oni sugbon ki a kiye sara ki amaba ke awa na kuro ninu heberu ori keta heberu ori keta ese kerinla ye ki a ka lati ese kejila e kiye sara ara ki okan buburu ti aigbagbo ki o ma se wa ninu enikeni yin ni nilo kuro lodo olorun alaye eyi nso nipa awa ti a ti wa sodo olorun alaye o wa nkilo fun wa we pe ki a kiye sara o ki okan buburu ti aigbagbo ki o ma tun se wa ni aye wa awa ti a ti gbagbo nigba kan ri awa ti a tin tele olorun nigba kan ri awa ti a ti ju ese sile nigba kan ri awa ti a ti gba jesu gbo nigba kan ri we pe ki a kiye sara ki okan buburu ti aigbagbo ki o ma se wa sinu enikeni wa ki a ma ba lo kuro lodo olorun alaye sugbon e ma gba ara yin niyanju li ojojumo niwon igba ti a ba n pe li oni ki a ma ba se okan enikeni ninu yin le nipa etan ese ni oja wa ni ibi owo wa ni ibi ni aladugbo wa ni ibi ise ni ati ma ri opolopo nkan opolopo idanwo nkan miran ti oju wa ma n fa si ti okan wa ma n fa si nkan miran ti o je ti ara ma n fa si oni ki a sora oni ki a kiye sara ki enikeni ninu wa ki a ma ba gba wa kuro ninu igbagbo ki igbala Jesu Kristi ki o ma ba yo kuro ninu okan wa nipa etan ese ese ikerinla nitori awa di alabapin pelu Kristi bi awa ba di ipilese igbekele wa mu shinshin titi de opin oni ona kan soso ti a fi le ni igbala titi ona kan soso ti a ti le ti a fi le wa pelu olorun titi ona kan soso ti a ti le ti a fi le ri oju olorun ni ikehin ni we pe bi a ba di ijewo igbagbo wa ipilese igbekele wa mu shinshin titi de opin o ye ki o ye wa nigba na we pe bi abako olorun sile bi aba fi ona olorun sile bi aba fi eko to ye koro eko ro olorun bi aba ko sile we pe ore ofe olorun ki o je ti wa mo we pe anu olorun isodomo ti a ti fun wa we pe yo bo lowo wa bi abako olorun sile o Johanu ori kedogun ese kefa Johanu ihirere ti Johanu ori kedogun ese kefa bi enikan ko ba gbe inu mi agbe sonu gege bi eka asigbe won se ko won jo won se so won sinu ina won se jona eyi nje ikilo fun wa wepe bi abaje eni tin se sege sege bi abaje eni ti ko duro ninu otito bi abaje eni ti ko rin ninu imole wepe bi atile ti je eka ninu Kristi nigba kan ri wepe a o ya wa kuro lati odo Olorun wepe bi abasi ku sinu iyapa be bi abaku ninu ese be wepe o daju a ko ni le ri Olorun nikehin ikoko keta ibi isimi ayeraye fun awon asegun ibi isimi ayeraye fun awon asegun bi aba fe simi lese Jesu bi aba fe simi lodo Olorun ani lati mo we pe ani lati je asegun nitori pe isimi ayeraye anu Olorun ti ayeraye ati joba pelu Jesu Kristi ileri yi ni a se fun awon asegun ninu ifihan ori keta ese ikarun ifihan ori keta ese ikarun eni ti o ba segun o na li a o fi aso funfun wo emi ki yo se pa oruko re kuro ninu iweye sugbon emi o jewo oruko re niwaju baba mi ati niwaju awon angeli re o we pe eni ti o ba segun eni ti o ba segun a ki segun bi ko ba si ija sugbon o ye ki a mo gege bi onigbagbo we pe aye koju ija siwa ara paapa koju ija siwa esu koju ija siwa o nfe dan wa wo o nfe bi wa sobu o nfe ye wa lese o nfe ki a tun kuro ninu ijoba olorun o ni bi a ba segun bi a ba ba ese jagun ti a se segun bi a ba ba eran ara ti o fe lo wa bi a ba ba ja ti a se segun bi a ba ba awon ofa ti o nfa wa lo sinu aye ti o fe tun fa wa pada sinu aye bi a ba ba won ja ti a se segun bi a ba duro ninu isegun olorun bi abaduro ti a ko pada sinu ese ti a ko yese kuro ninu ijoba olorun o we pe nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye olorun wo Johanu kini ori karun Johanu kini ori karun ese ikerin nitori olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye olukuluku eni ti a bi nipa ti olorun o segun aye bi a ba n so we pe aye ese wa ninu aye bi a ba bi wa nipa ti olorun ti a se duro ninu igbala olorun ati ori ofe ti o so wa domo o wi pe awon ese ti o n wa lati inu aye a o segun a ko ni lo sinu ese isin isin rubo tabi iborisa o wa ninu aye sugbon bi a ba segun bi awon eniyan ba n fa wa bi awon ebi ba n pe wa lati tun borisa ti a so wi pe rara ati je ti olorun a ko ni pada sinu irubo tabi a ko ni pada sinu esin aye o ni bi a ba segun nigba na ni a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun idanwo wa ninu aye opolopo nkan lo wa ninu aye gege bi inu ni bi ni o wi pe bi a ba segun a ko ni pa oruko wa re kuro ninu iwe iye lorun sugbon bi a ba lo sinu ese kini iwe mimo je ki o ye wa wo exodu ori kejile logbon ese iketa le logbon exodu ori kejile logbon ese iketa le logbon sugbon shegafra fun mi ese iketa le logbon oluwa si we fun mose pe enikeni ti o semi only emi o pa oruko re re kuro ninu iwe mi bi abani igbala akoruko wa ninu iwe iye lorun sugbon gere bi abatun ti towo bo ese ti iro ba ti pada wa si igbese aye wa ti agbere tabi panshaga ba ti pada wa si igbese aye wa ti ikobirin jo ti o ba tun tin pada si igbese aye wa tabi iborisa tabi oju kokoro li o pada si igbese aye wa tabi ki a ma yiwe ki a ma jale ni o pada si igbese aye wa boya a je eni ti ati fun lowo ninu ile isin ni ekun wa pe ki a lo ra igi tabi ki a lo ra nkan monomono tabi ki a lo ra nkan miran ti a n ji owo ninu ile olorun tabi a n ji owo ninu ile ti wa tabi a n ji owo nibi ise wipe bi a ba ti pada sinu ese ese o le ese ki a ma fowo fe wipe a ti pa oruko wa re kuro ninu iwe iye lorun o daju pe bi iru eni be bi o ba ku sinu ese ki o le wa pelu olorun titi lai wo ifihan ori ogun ifihan ori ogun ese ikedogun bi a ba si ri enikeni ti a ko ko oruko re sinu iwe iye aso sinu adagun ina bi a ba ti ko oruko re sinu iwe iye tele sugbon ti o je asegun ti o tun ti pada lo sinu ese o we pe ni ojo ikehin ni ojo idajo ni ojo isiro we pe bi a ba ri enikeni bi o tile je omo ijo bi o tile je eni ti n ka bibeli bi o tile je eni ti n wa si ile isin sugbon bi a ba ri enikeni ti a ko ko oruko re si inu iwe iye a o so si adagun ina a ni lati je asegun kí a tó lè bá Jésù jọba. A ní láti jẹ́ aṣẹ́gun kí a tó lè gba àwọn ìlérí Ọlọ́run tí a ti fi lélẹ̀ fún wa nínú ìwé ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje. Ìfihàn orí kejì ẹsẹ̀ ìkeje. Ẹni tí ó bá lè tí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń sọ fún àwọn ìjọ, ẹni tí ó bá ṣẹ́gun lí èmi ó fi èso.

0: mi wá àti orúkọ titun tí èmi ti kára mi wo ìfihàn orí kọkànlélógún ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹjọ ẹni tí o bá ṣẹ́gun ni yóò jokún nǹkan wọ̀nyí èmi ó sì máa jẹ́ ọlọ́run rẹ̀ òun ó sì máa jẹ́ ọmọ mi ṣùgbọ́n bí a bá rí ẹni tí kò ṣẹ́gun tí ẹ̀ṣẹ́ wọlé wá tí kò ṣẹ́gun tí ìdánwò wọlé wá tí kò lè ṣẹ́gun tí àwọn ìbọ̀rìṣà tínú ayé àgbèrè olè àwọn nǹkan wọ̀nyí tí wọ́n wọlé wá ṣùgbọ́n tí kò ṣẹ́gun wọn tí a fà á padà sínú ẹ̀ṣẹ̀ sínú ayé sínú ìwà ti ara ó ní ẹsẹ̀ ìkẹjọ ṣùgbọ́n àwọn ojó àti aláìgbàgbọ́ àti ẹni ìríra àti apànìyàn àti àgbèrè àti oṣó àti abọ̀rìṣà àti àwọn èké gbogbo ni wọ́n yóò ní ipa tiwọn nínú adágún tí ń fi iná àti sulfuru jó èyí tí ṣe ikú kejì ọlọ́run pè wá lónìí wípé bí a bá ti di apẹ̀yìndà kí a wá sí ọ̀dọ̀ ọlọ́run bí a bá ti jẹ́ ẹni tí ó ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí a ti padà lọ sínú ayé wípé kí a tún ronú pọ̀adà kí a gba ọlọ́run gbọ́ kí a bẹ̀bẹ̀ fún ìdáríjì kí a wá gẹ́gẹ́ bí ọmọ onínakúnà tí a ó tún fi gbà wá padà sínú agbo sínú ilé sínú ìjọba ọlọ́run tí a ó tún fi kọ orúkọ wa sínú ìwé ìyè lọ́run kí o má jẹ́ kí ìpè dún kí o bá ọ nínú ẹ̀ṣẹ̀ kí o má jẹ́ kí dídé Jésù Kristi kí o bá ọ nínú ìfàsẹ́yìn wípé lónìí àǹfààní wà fún ọ bí o bá ké pe ọlọ́run bí o bá tọ ọlọ́run wá bí o bá sì ti ní ìgbàlà tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí a kò bá sì ti ìdarí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àǹfààní wà fún ọ lónìí pé kí o ké pe ọlọ́run dìde lórí ẹsẹ̀ rẹ tàbí kí o kúnlẹ̀ lórí ikùn rẹ kí o sọ fún ọlọ́run wípé òun fẹ́ ìdáríjì bí o bá tì ní ìdáríjì bí o bá jẹ́ apadà sẹ́yìn ẹyin tí o ti padà lọ sínú ayé sínú iṣẹ́ ti ara sínú ẹ̀ṣẹ̀ sínú àwọn ẹ̀tàn èṣù o tún ti jẹ́ kí a fi ẹ̀tàn èṣù fà ọ́ lọ kúrò lọ́dọ̀ ọlọ́run padà wá lónìí kí o sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́wọ́ o fẹ́ jẹ́ ti ọlọ́run o fẹ́ gba ọlọ́run gbọ́ kí o sì gbàdúrà tí o fi ní ìdánilójú wípé a ti gba ọkàn rẹ là lọ́tún a ti dáríjì ọ lọ́tún a ti sọ ọ́ dọmọ lọ́tún àti kí o sì béèrè orí ọ̀fẹ́ wípé ẹ̀mí ti dúró ti ọlọ́run orí ọ̀fẹ́ láti dúró ti ọlọ́run wípé a ó fún ọ gbàdúrà sọ fún ọlọ́run wípé o fẹ́ kí a pa ọmọ nínú orí ọ̀fẹ́ rẹ̀ o fẹ́ kí a pa ọmọ nínú ìjọba ọlọ́run o fẹ́ kí a pa ọmọ nínú gbogbo ohun tí ọlọ́run ti ṣe fún láti orí òkè Calvary nípasẹ̀ Jésù Kristi o fẹ́ jẹ́ olóòótọ́ o fẹ́ jẹ́ ẹni tí ń gbọ́ràn títí a ó fi rí Jésù lójúkojú gba ọlọ́run gbọ́ bí o ti ń gbàdúrà sọ fún ọlọ́run wípé o fẹ́ kí o pa ọmọ nínú ìjọba ọlọ́run nínú oore ọ̀fẹ́ ọlọ́run nínú ìgbàlà ọlọ́run títí ìpè yóò fi dún títí Jésù yóò fi wá kó àwọn àyànfẹ́ lọ sílé bí o bá rí o pé ẹ̀ṣẹ́ ti wá sí ìgbésí ayé rẹ sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ nǹkan wọ̀nyí o fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ o fẹ́ jẹ́ ti ọlọ́run nítòótọ́ kí oore ọ̀fẹ́ ọlọ́run kí o lè wà pẹ̀lú rẹ kí ìgbàlà ọlọ́run kí o lè jẹ́ tirẹ kí orúkọ rẹ kí o bá lè wà ní ìwé ìyè lọ́run kí a má bà a sì parẹ́ títí Jésù yóò fi dé láti mú wa lọ sílé
1: ìwé kejì ti Samueli orí ìkarùn-ún gbogbo ẹ̀yà Israẹli sì tọ Dáfídì wá ní Hebroni wọ́n sì wí pé wò ó egungun rẹ àti ẹran ara rẹ ni àwa ṣe àti nígbà àtijọ́ nígbà tí Saul fi jọba lórí wa ìwọ ni ẹni tí máa kó Israẹli jáde ìwọ ní sì máa mú wọn bọ̀ wá ilé Olúwa sì wí fún ọ pé ìwọ bọ̀ Israẹli àwọn ènìyàn mi ìwọ sì jẹ́ olórí fún Israẹli gbogbo àgbà Israẹli sì tọ ọba wá ní Hebroni Dáfídì ọba sì bá wọn ṣe àdéhùn kan ní Hebroni níwájú Olúwa wọ́n sì fi òróró yan Dáfídì ní ọba Israẹli Dáfídì sì jẹ́ ẹni 30 nígbà tí ó jọba òun sì jọba ní 40 ọdún ó jọba ní Hebroni ní 7 òun oṣù 6 lórí Júdà ó sì jọba ní Jerusalemu ní 73 lórí gbogbo Israẹli àti Júdà àti ọba àti àwọn ọmọkùnrin rẹ̀ sì lọ Jerusalemu.

ṣùgbọ́n òye kò yé àwọn ẹlòmíràn nítorí bẹ́ẹ̀ a ní láti yin ọlọ́run nínú gbogbo ibi kíkà wa yìí ó ń sọ fún wa nípa irú ipò tí a gbọ́dọ̀ fi ọlọ́run sí nígbà tí a bá ń fi ọpẹ́ fún a gbọ́dọ̀ rí i gẹ́gẹ́ bí bàbá ohun gbogbo tí a ní ní àgbà lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí bàbá nínú Kristi Olúwa wa ìfara ẹni jì wa ní gbogbo iṣẹ́ wa àti ìṣe wa ó yẹ kí ó wà fún ògo ọlọ́run kí a ba lè fi ẹ̀mí àti àmì ìmoore wa hàn sí ọlọ́run nítorí bẹ́ẹ̀ ẹ máa fi ọpẹ́ fún ọlọ́run nípasẹ̀ Jésù Kristi ó yẹ kí ó yé wa nígbà náà wípé ohun tí a ń ṣe ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu ìrìn tí a ń rìn àwọn nǹkan wọ̀nyí ó ṣeéṣe kí wọn kí ó máa tàbùkù sí ọlọ́run tàbí kí wọn kí ó máa fi ọpẹ́ fún ọlọ́run nínú orin dáfídì orí ọgọ́fà dín kan òkan ẹ̀sán orin dáfídì orí ọgọ́fà dín kan ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ ọgọ́jọ ó lé mẹ́rin òkan ẹ̀fà ẹ̀rin nígbà méje lóòjọ́ lèmi yìn ọ́ nítorí òdodo ìdájọ́ rẹ ohun tí ó ń sọ fún wa níhìn ni wípé ní ìgbà gbogbo láàárọ̀ ni lọ́sàn ni lálẹ́ ni àti nígbà mìíràn ni ọjọ́ ni ó yẹ kí a máa yin orúkọ olúwa bí a rí jẹ kí a yin olúwa bí a ò rí jẹ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún èyí tí a rí jẹ lánàá èyí tí a rí jẹ ní ọdún tí ó kọjá bí iṣẹ́ wà lọ́wọ́ wa kí a yin olúwa bí ó bá dàbí ẹni wípé iṣẹ́ ò tó lọ́wọ́ wa ní ìsinsìnyí kí a dúpẹ́ wípé òun ló sá ti mú wa dúró òun ló ti gbé wa dúró òun ló ń pèsè fún wa láti ìgbà tí a ò ti níṣẹ́ kí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí a bá ń yọ̀ nínú Kristi tí a rí wípé ọlọ́run gbàdúrà ìlérí rẹ̀ ó múṣẹ fún wa kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bí ó bá dàbí ẹni wípé nǹkan kan falẹ̀ díẹ̀ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí a máa sọ fún ọlọ́run wípé a ò mọ ìdí rẹ̀ tí ó fi dàbí ẹni wípé a ní nǹkan tí ó falẹ̀ díẹ̀ ṣùgbọ́n síbẹ̀ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nínú Tesalonika kínní orí karùn-ún ni a ti ń wo ẹsẹ̀ ìkejìdínlógún Tesalonika kínní orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínlógún ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo ó ní ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo ṣe rántí wípé ìgbà tí a gbé Paul òun Sila sínú túbú tí a jù wọ́n sínú túbú wọ́n ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni máa dúpẹ́ nínú ohun gbogbo bí ó bá dàbí ẹni wípé inú níbí ni wà láti ọ̀dọ̀ àwọn ọ̀tá àgbélébùú ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo bí ó bá sì dàbí ẹni wípé kò sí inú níbí ni nǹkan ń lọ dáradára fún wa ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo a ní wàhálà díẹ̀ nínú ẹbí ni kí a má fi wèrè pé ọlọ́run lẹ́jọ́ ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo tàbí ó dàbí ẹni wípé ayọ̀ wà nínú ẹbí ìrẹ́pọ̀ wà nínú ẹbí ìṣọ̀kan wà nínú ẹbí ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo tàbí ó dàbí ẹni wípé àwọn onígbàgbọ́ ni wọ́n rọ̀gbà yí wa ká tí gbogbo wọn dàbí ọ̀rẹ́ fún wa tí wọ́n ń tọ́jú wa ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo ó sì dàbí ẹni pé nígbà mìíràn àwọn tí ó wà lárọ̀ọ́wọ́tó wa ò rí wa wọn ò mọ ìṣòro tí à ń là kọjá wọn ò mọ omi jínjìn àfonífojì tí à ń rìn kọjá síbẹ̀ ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo kí a má ráhùn kí a má sọ ọ̀rọ̀ tí kò dára ní àkókò ìpọ́njú ó ní nítorí èyí ni ìfẹ́ ọlọ́run nínú Kristi Jésù fún yín ọlọ́run ti kọ́ wa lónìí ó ti ṣe àlàyé ohun púpọ̀ fún wa ó ti jẹ́ kí ọ̀rọ̀ yìí ẹsẹ̀ ọ̀rọ̀ yìí kan ṣoṣo kí ó yé wa wípé ohunkóhun tí ẹ̀yin bá ń ṣe lí ọ̀rọ̀ tàbí ní ìṣe kí ẹ máa ṣe gbogbo wọn lórúkọ Jésù Olúwa ẹ máa fi ọpẹ́ fún Ọlọ́run Bàbá nípasẹ̀ Jésù Kristi ẹ jẹ́ kí a dìde dúró kí a sọ fún Ọlọ́run wípé ìgbà tí ọ̀rọ̀ yìí ti yé wa tí ó ti là á yé wa báyìí wípé a ó ṣe ohun gbogbo gẹ́gẹ́ bí o ti ń kọ́ wa wípé ohunkóhun tí a ó ṣe ọ̀rọ̀kọ́rọ̀ tí ó jáde lẹ́nu wa ìrìn tí a ó rìn ibi tí a ó lọ aṣọ tí a ó wọ̀ oúnjẹ tí a ó jẹ ohun tí a ó mu ẹgbẹ́ tí a ó bá dọ̀rẹ́ ẹgbẹ́ tí a ó bá rìn ohun gbogbo tí a ó ṣe a ó máa ṣe wọ́n fún ògo olúwa.

tí ó sì ń gba ìpọ́njú lọ́wọ́ ẹni tí ń jìyà, ọ̀rọ̀ tí ó ń fi ààbò fún ẹni tí kò ní ààbò, tí ó ń dá sílẹ̀, tí ó ń sì tú sílẹ̀, tí ó ń rá ní padà. Abẹ ò wípé gẹ́gẹ́ bí o ti fi ọ̀rọ̀ yìí fún wa lọ́fẹ̀ẹ́, pé ohunkóhun kò ní gbà lọ́wọ́ wa ní orúkọ Jésù. Abẹ ò wípé nígbà kankan nígbèsè ayé wa, a ò ní fi ààyè sílẹ̀ fún ọ̀rẹ́ tàbí fún ẹbí tàbí fún àwọn ẹlẹ̀sìn ní ìgboro láti gba àǹfààní yìí lọ́wọ́ wa ní orúkọ Jésù. A dúpẹ́ fún nǹkan tí o kọ́ wa ní àṣálẹ́ yìí. O ti jẹ́ kí ó di mímọ̀ fún wa wípé ikú lè rí ẹ̀ṣẹ̀. O sì ti jẹ́ kí ó di mímọ̀ fún wa pé ọkàn kọ̀ọ̀kan tí ó bá ṣẹ̀ yóò kú. Àti wípé àwọn ojo, àwọn ẹni ríra, àwọn oṣó, àwọn tí ó wà ní ẹgbẹ́ ìmùlẹ̀ tàbí ẹgbẹ́ òkùnkùn tàbí àwọn emèrè, àwọn ẹni ìkà àti àwọn ẹlẹ́ṣẹ̀ tí wọ́n kọ̀ láti kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, ó sọ fún wa wípé inú iná ọ̀run àpáàdì ni ìgbẹ̀yìn wọn. A ò sì fẹ́ kí èyí kí ó jẹ́ tiwa. Yà ń bẹ̀ wípé fún iye ọkàn kọ̀ọ̀kan tí ó bá ti kó ẹ̀ṣẹ̀ rẹ̀ sílẹ̀ tí ó sì ti jẹ́wọ́ fún ọ tọkàntọkàn, pẹ̀lú ìpinnu láti má padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí mọ́, tí ó sì ń bẹ̀bẹ̀ fún ìwẹ̀ ìnùmọ́ àti ìgbàlà nípa iṣẹ́ ìràpadà Jésù Kristì. A bẹ̀ wípé ìdánilójú ìgbàlà tí ó máa ń fi fún àwọn tí ó bá ké pè ọ́ fi fún ọ ní orúkọ Jésù. A sì bẹ̀ wípé ìgbésí ayé ọ̀tún, ìrìn ọ̀tún, ọ̀rọ̀ ọ̀tún, ìwà ọ̀tún fi ṣe gbogbo àwọn ènìyàn wọ̀nyí lọ́ṣọ̀ọ́ ní orúkọ Jésù. Èyí tí a ti gbọ́ ní àṣálẹ́ yìí nípa ààbò tí ó dájú jẹ́ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wa. Apá ayérayé tí ó sọ fún wa wípé yóò wà ní abẹ́ wa, àti ọwọ́ agbára rẹ tí ó ṣí dìbò wá jẹ́ kí ó jẹ́ tiwa ní orúkọ Jésù. Ó sáà ti sọ fún wa wípé kìkì ojú wa lẹ ó fi máa rí èrè àwọn ènìyàn búburú, wípé àrùnkárùn kí ó sun mọ́ àgọ́ wa, nítorí wípé a ti fi Ọlọ́run ayérayé yìí àti Ọlọ́run alágbára, Ọlọ́run Jákọ́bù ṣe bí ààbò wa. A bẹ̀ ọ́ wípé àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ààbò tí ó wà nínú àwọn ìlérí wọ̀nyí yóò jẹ́ tiwa. Ibi tí ìjìyà bá ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ìṣẹ́níṣẹ́ ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọwọ́ ayé ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ibi tí ọ̀tánì tí ó ti ń jẹlẹ̀rún tí ó sì ń parun tí ó ti wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bàbá mú òpin wá sí nǹkan wọ̀nyí ní orúkọ Jésù. Tú àwọn òǹdè sílẹ̀, mú àwọn aláìsàn láradá. A sì bẹ̀ wípé àwọn tí ó ti yàgàn fọwọ́ tọ wọn, kí ó sì gbọ́ ti wọn, kí ó sì mú ẹ̀dùn ọkàn ẹnì kọ̀ọ̀kan wá, kí o mú ọ sí iwájú ìtẹ́ rẹ, kí o sì ṣe gbogbo wa lóore. A dúpẹ́ pé o ti gbọ́, nítorí a gbàdúrà ní orúkọ Jésù Kristì Olúwa wa.

ìgbàlà wa àti nínú ìsọdi mímọ wa. Bí a bá ń sọ nípa ìgbàlà, a ń sọ nípa ìdáríjì gbogbo ẹ̀ṣẹ̀, a ń sọ nípa ìyípadà ọkàn. Èyí ni ìrírí kíní tí a máa ní bí a bá tọ Jésù wá. Bí a bá sì ń sọ nípa ìsọdi mímọ́, a ń sọ nípa kí a di òmìnira kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ ti inú, kí a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ tí a bínibí, ẹ̀ṣẹ̀ tí a jogúnbá, kí a ní ọkàn funfun. Kìkì nípasẹ̀ Kristi ni àwọn ìrírí méjèèjì wọ̀nyí, ìgbàlà àti ìsọdi mímọ́, ni wọ́n fi lè jẹ́ tiwa. Nípasẹ̀ ẹ̀jẹ̀ Kristi yìí ni a ti ń dáríji ni tí a sì ń sọ ní di mímọ́. Ó sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Éfésù orí kìíní, Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, ó ní nínú ẹni tí a wà ní ìràpadà wa, nínú ẹ̀jẹ̀ rẹ̀ ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni a ń sọ fún wa wípé nípa ẹ̀jẹ̀ yìí kan náà tí Jésù ta sílẹ̀, ni a ti ní ìwẹ̀nùmọ́, ìsọdọ̀tun pípé, ìsọdi mímọ́. Bí o bá wo Jọ̀hánù kíní orí kíní ẹsẹ̀ ìkeje, ó ń sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ti bá Jésù pàdé, àwọn tí wọ́n ti ní ìyípadà ọkàn, àwọn tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀. Ṣùgbọ́n tó wá ń sọ wípé lẹ́yìn ìgbà tí wọ́n ti bá Jésù pàdé, tí wọ́n rìn nínú ìmọ́lẹ̀, ohun kan tún kù tí ẹ̀jẹ̀ Jésù tó máa ń ṣe. Nínú Jọ̀hánù kíní orí kíní ẹsẹ̀ ìkeje, ṣùgbọ́n bí àwa bá rìn nínú ìmọ́lẹ̀, àwọn wo la mọ̀? Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ìwé ọ̀rọ̀ Ọlọ́run wípé ó rìn nínú ìmọ́lẹ̀, yẹn ni àwọn ọmọ ìgbàlà. Ó ní bí àwa tí a ti bá Jésù pàdé, bí àwa tí a ti ní ìdáríjì, ó ní bí àwa tí a ti kọ́ ní ọ̀rọ̀ Ọlọ́run, bí àwa ẹni ìgbàlà, bí a bá rìn nínú ìmọ́lẹ̀, bí òun ti ń bẹ nínú ìmọ́lẹ̀, àwa ní ìdàpọ̀ pẹ̀lú ara wa. Ó ní lẹ́yìn náà, lẹ́yìn ìgbàlà, ẹ̀jẹ̀ Jésù Kristi ọmọ rẹ̀ ní wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ẹ̀ṣẹ̀ bá kù ní inú, èyí tí a ń pè ní ẹ̀ṣẹ̀ àbínibí tàbí àjogúnbá, ó dájú wípé a ò tí wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Ṣùgbọ́n nígbà tí a bá ní ìrírí ìsọdi mímọ́, tí a wẹ̀ ẹ̀ṣẹ̀ tinú, tí a mú kúrò, èyí ló ń sọ fún wa wípé àsọ wa di mímọ́, ó ń wẹ̀ wánù kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí a bá wo àwọn àdúrà tí Jésù gbà, a ó rí wípé ó gbàdúrà fún ìdáríjì, fún ìgbàlà àwọn ẹlẹ́ṣẹ̀ lórí igi àgbélébò, nítorí ó wípé Bàbá dáríjì wọ́n, nítorí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Èyí ni àdúrà tí Jésù gbà fún ìgbàlà àwọn ará ayé, àwọn tó ní ẹ̀ṣẹ̀ nínú ayé wọn, àwọn tí wọn ò tí ì bá pàdé, dáríjì wọn Bàbá, nítorí wípé wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Ṣùgbọ́n ó yẹ kí a tún rántí wípé bí ó ṣe gbàdúrà fún ìgbàlà àwọn ẹlẹ́ṣẹ̀, bẹ́ẹ̀ ni ó gbàdúrà fún ìsọdi mímọ́ àwọn tí wọ́n ti di ẹni ìgbàlà. Nínú Jọ̀hánù orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàdínlógún ló ti ń sọ wípé sọ wọ́n di mímọ́ nínú òtítọ́, òtítọ́ li ọ̀rọ̀ rẹ. Èyí ni àdúrà tí Jésù gbà. Ṣùgbọ́n kì í ṣe fún kìkì àwọn wọ̀nyí nìkan nínú ẹsẹ̀ ogún, ó ní kì í ṣe kìkì àwọn wọ̀nyí ni mò ń gbàdúrà fún, ṣùgbọ́n fún àwọn pẹ̀lú tí yóò gba ọ̀rọ̀ mi gbọ́ nípa ọ̀rọ̀ wọn. Ó gbàdúrà fún ìsọdi mímọ́ wa pẹ̀lú. Nítorí náà, ó yẹ kí ó yé ẹnì kọ̀ọ̀kan wa wípé bí a bá ti ń sọ nípa ìgbàlà, bẹ́ẹ̀ náà ni ó yẹ kí a máa sọ nípa ìsọdi mímọ́. Èyí ni ó mú wa wá láti wo ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní òwúrọ̀ yìí lórí àgbélébò àti ìsọdi mímọ́ wa, kí ó lè yé wa dáradára. A ó pín ẹ̀kọ́ yìí sí apá tàbí kókó mẹ́ta. Ìkíní, Kristi tí a kàn mọ́ àgbélébò ló ń sọ ní di mímọ́. Kristi

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lẹ́ẹ̀kan sí i wípé ẹ mú wa wá sọ́dọ̀ ara yín. A dúpẹ́ wípé nígbà gbogbo ni ẹ máa ń pè wá jọ láti jẹ́ kí ìmọ̀ àti ètí ọkàn yín kí ó di mímọ̀ fún wa, àti láti ṣe wá lóore, láti ṣe wá láǹfààní. A dúpẹ́ wípé ẹ kà wá yẹ, ẹ fà wá, ẹ yọ wá kúrò nínú ayé. Ẹ kò jẹ́ kí a máa rìn nínú òkùnkùn, kí a máa ṣe ohun tí kò tọ́, ṣùgbọ́n ní ọ̀sọ̀ọ̀sẹ̀ ni ẹ máa ń kó wa jọ pọ̀ láti sọ inú yín di mímọ̀ fún wa. A dúpẹ́, ẹ gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Ẹ̀bẹ̀ wa ni wípé àǹfààní tí a ní yìí láti máa wá fún ìtọ́nisọ́nà, fún ẹ̀kọ́, fún àṣepé àwọn ènìyàn mímọ́. À ń bẹ̀bẹ̀ wípé àǹfààní yìí kò ní ré wa kọjá, ẹ kò ní fà á sẹ́yìn kúrò lọ́dọ̀ wa ní orúkọ Jésù. Bí ẹ sì ti ń bá wa sọ̀rọ̀, ẹ fún wa létí ọmọ láti ṣe àti láti rìn gẹ́gẹ́ bí ìlànà tí ẹ ń fi hàn wá ní ìgbà gbogbo. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, ẹ tún fara yín hàn wá lónìí lórúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ̀kọ́ Bíbélì tí a ó ní lónìí, ó jẹ́ ẹ̀kọ́ Bíbélì àkànṣe tí ó ṣe pàtàkì púpọ̀. Bí o bá wo àkòrí ẹ̀kọ́ náà ní ìwé ọwọ́ rẹ, ó rí wípé mo fẹ́ bá ọ sọ̀rọ̀ láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a kúnkún sọ wípé a fẹ́ fi inú Ọlọ́run pa ara wa nípa ohun tí ó ṣe pàtàkì tí ó wà níwájú wa. Èyí ni a fi kọ àkọlé ẹ̀kọ́ yìí ní jẹ́ kí ayé gbọ́. Wo Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Isaiah orí kẹrìnlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkíní. Súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn, jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀, ayé àti ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde. Bí o bá wo ohun tí Isaiah ń sọ níhìn-ín, ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́, àwọn wòlíì ní Májẹ̀mú láéláé àti àwọn àpọ́sítélì, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú tuntun, ó kó o papọ̀. Bí a bá wo àwọn ọ̀rọ̀ wọ̀nyí ní fínífíní, ni wòlíì Isaiah ó ń kígbe. Ó ní súnmọ́ tòsí, èyí jẹ́ wípé ayé jìnà sí Ọlọ́run, àyà ayé kúrò nípa sí Ọlọ́run. Nítorí pé wọ́n jìnà sí Ọlọ́run, wọn kò gbọ́ ohùn Ọlọ́run. Èyí ni a fi rán Isaiah láti sọ fún ayé wípé èé ṣe tí wọ́n fi jìnà réré bẹ́ẹ̀, èé ṣe tí wọ́n fi ta kété. Èyí ni ohùn ìpè àti ohùn ẹ̀bẹ̀ tí a lóore tí ó ń ké sí wọn wípé súnmọ́ tòsí ẹ̀yìn orílẹ̀-èdè. Bí a bá ń sọ nípa àwọn orílẹ̀-èdè, àwọn orílẹ̀-èdè tí wọ́n wà nínú òkùnkùn, àwọn

0: orílẹ̀ èdè tí ó jẹ́ wípé ìbọ̀rìṣà ni ìsìn wọn, àwọn orílẹ̀ èdè tí wọ́n rò pé wọ́n mọ Ọlọ́run ṣùgbọ́n tí wọn kò mọ Ọlọ́run, àwọn orílẹ̀ èdè tí wọ́n rò wípé bóyá nígbà tí wọn kò ní òjò àwọn rúbọ sí òrìṣà wọn, wọ́n rò wípé òrìṣà ló rán òjò sí wọn, àwọn orílẹ̀ èdè tí wọ́n rò wípé nígbà tí ọ̀dá tí ó dá gbogbo ilẹ̀ àwọn rúbọ sí òrìṣà wọn wípé nítorí bẹ́ẹ̀ irúgbìn bẹ́ẹ̀ sí níhù, tí wọ́n rò wípé àwọn òrìṣà wọn ló ń fún wọn ní àwọn nǹkan wọ̀nyí láti ní ànító àti àníṣẹ́kù. Èyí ni Isaiah agbẹnusọ fún Ọlọ́run. Isaiah alóore akéde ìjọba Ọlọ́run ni ó fi sọ wípé ẹ̀yin orílẹ̀ èdè tí ó takété tí ó jìnà réré ẹ̀ súnmọ́ tòsí, ó ní kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́. Ó yẹ kí a mọ̀ wípé nígbà tí ènìyàn bá jìnà réré, bí a tilẹ̀ ń sọ ohun tí ó ṣe é láǹfààní, ó ṣeéṣe kí ó má mọ̀, ó ṣeéṣe kí òye kí ó má yé e. Ó wá ń sọ wípé bí wọn ti súnmọ́ tòsí, ó ní tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn. Bí a bá ń sọ nípa orílẹ̀ èdè, a ń sọ nípa àwọn ènìyàn tí ó wà nínú rẹ̀. Ó wá ń sọ wípé kí àwọn ènìyàn wọ̀nyí kí wọn kí ó tẹ́tí sílẹ̀ láti gbọ́ ohun tí ó ṣe wọ́n láǹfààní. Ó wá sọ wípé jẹ́ kí ayé gbọ́. Lẹ́ẹ̀kínní, ó ní kí wọn kí ó súnmọ́ tòsí. Èkejì, ó ní kí wọn kí ó gbọ́. Ìkẹta, ó ní kí wọn kí ó tẹ́tí lélẹ̀. Ó ní bí wọ́n sì ti ń tẹ́tí sílẹ̀ tí wọ́n ń gbọ́, jẹ́ kí àwọn wọ̀nyí tí ó ti gbọ́ ohun tí Ọlọ́run ní láti bá wọn sọ, jẹ́ kí wọn kí ó lọ sí ayé láti sọ fún ayé wípé èyí ni àbá tàbí ète Ọlọ́run. Ó ní jẹ́ kí ayé gbọ́. Èyí ni àkòrí ẹ̀kọ́ wa lónìí, jẹ́ kí ayé gbọ́. Mo ti sọ wípé nínú Májẹ̀mú láéláé, èyí jẹ́ iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì, ohun tí wọ́n ń sọ ni wípé kí àwọn ènìyàn súnmọ́ tòsí. Bí ó bá wo àwọn ìránṣẹ́ Ọlọ́run ní ìkọ̀ọ̀kan nínú Májẹ̀mú láéláé, yálà à ń sọ nípa Mósè ni, ohun yìí kan náà la ó rí wípé ó kó gbogbo iṣẹ́ ìránṣẹ́ Mósè, ó kó o papọ̀. Ohun tí ó ń sọ ni wípé súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀ èdè láti gbọ́, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Bí a bá rò nípa ti Dáfídì, nípa ti Joshua, nípa ti àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú láéláé, àbí kí a máa sọ nípa ti Dánielì ní Bábílónì, nípa Ṣédráàkì, Mísákì àti Àbẹ́dígò, nípa Jóná tí ó lọ sí Nínẹ́fè, àkójọpọ̀ ohun tí wọ́n ń sọ ni wípé ẹ̀yin orílẹ̀ èdè tí kò mọ Ọlọ́run, ẹ súnmọ́ tòsí, ẹ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ tẹ́tí sílẹ̀ kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́, kí ó sì mọ̀ ohun tí Ọlọ́run fẹ́. Èyí yìí kan náà ni ó jẹ́ iṣẹ́ ìránṣẹ́ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú Májẹ̀mú titun. Ṣé o rántí ohun tí Jésù Kristì tí ó sọ fún àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí ó tó lọ, nígbà tí ó ń sọ wípé ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín? Ó sì ń sọ fún wọn ohun tí yóò jẹ́ iṣẹ́ wọn tàbí iṣẹ́ ìránṣẹ́, iṣẹ́ ìsìn wọn. Ó ní wọn ó sì jẹ́ ẹlẹ́rìí òun ní Jerusalemu, ní Judea, ní Samaria àti títí dé òpin ayé. Ǹjẹ́ bí o bá wo ọ̀rọ̀ yìí kò jọ ohun tí Isaiah ń sọ wípé súnmọ́ tòsí ẹ̀yin orílẹ̀ èdè kí ẹ sì gbọ́, ẹ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé kí ó gbọ́. Ṣe rántí nígbà tí ẹ̀mí Ọlọ́run tí ó pe Barnaba àti Paulu tí ó sọ wípé òun ní iṣẹ́ láti ran wọn. Iṣẹ́ wo ló ran wọn? Ó ran wọn ní iṣẹ́ sí àwọn orílẹ̀ èdè. Ohun tí ó sì ń sọ náà ni wípé kí wọn kí ó súnmọ́ tòsí àwọn tí ó jìnà réré. Èyí ni a fi rí wípé Paul ń sọ wípé àwọn wọ̀nyí ń sin Ọlọ́run àjèjì. Ó ní ṣùgbọ́n Ọlọ́run tí ẹ̀yìn ń sìn láìmọ̀, ó ní òun ni mo mú tọ̀ yín wá. Ó ní kí wọn kí ó fetí sílẹ̀, tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn, jẹ́ kí ayé gbọ́. Jẹ́ nígbà tí Jésù tí ó farahàn Jòhánù ní erékùṣù Patmo, kí ló ń sọ fún? Ó ní iṣẹ́ tí òun ní láti rán sí àwọn ìjọ. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ó ní ẹni tí ó bá ní etí láti gbọ́, jẹ́ kí ó gbọ́. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, bí ó ti ránṣẹ́ sí àwọn ìjọ wọ̀nyí, bẹ́ẹ̀ ni ó wá ń sọ àwọn ìṣẹ̀lẹ̀, àwọn àjálù tí ó dé bá ayé lẹ́yìn tí a bá ti gbé gba àwọn àyàn pé sókè ohun tí ó ń sọ náà ni wó pé kí wọn kí ó súnmọ́ tò sí ẹ̀yìn orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yìn ènìyàn kí ẹ sì jẹ́ kí ayé kí ó gbọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé ọ lọ́wọ́. Iṣẹ́ ìránṣẹ́ yìí kan náà ni Ọlọ́run gbélé mi lọ́wọ́. Bí àwa pàápàá bí a kò bá yàtọ̀ sí àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú láéláé, àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú májẹ̀mú tuntun, bí ó bá jẹ́ pé a ń sin Ọlọ́run kan náà, bí ó bá jẹ́ pé a jókòó ti òtítọ́ kan náà, bí ó bá jẹ́ pé a ń pèsè sílẹ̀, a ń múra sílẹ̀ láti lọ sí ọ̀run rere kan náà, bí ó bá jẹ́ wípé èrè kan náà ni a fẹ́ jogún láti ọ̀dọ̀ Ọlọ́run, iṣẹ́ tí a gbélé wọn lọ́wọ́, èyí ni náà la gbélé wa lọ́wọ́. Iṣẹ́ tí a sì gbélé wa lọ́wọ́ ni wípé kí a pè àwọn tí ó jìnà rere, àwọn tí ó dàbí ẹni wípé wọn kò mọ Ọlọ́run, láti sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí, láti pe àwọn aládùúgbò wa, àwọn ẹni tí ń bá wa gbélé, àwọn alájọṣiṣẹ́pọ̀ wa, àwọn ènìyàn tí a bá pàdé níbi gbogbo, kí a sọ fún wọn wípé kí wọn kí ó súnmọ́ tòsí láti gbọ́, kí wọn kí ó fetí sílẹ̀, kí wọn kí ó sì jẹ́ kí gbogbo àwọn tí ó wà ní àrọ́wọ́tó, àwọn tí ó wà ní agbègbè, kí wọn kí ó sì gbọ́ pẹ̀lú. Ìjọ jẹ́ aṣojú fún Kristi lónìí. Ojúṣe ìjọ ni láti jẹ́ kí ayé kí ó gbọ́ ohùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ohùn là ń gbọ́ lónìí. Àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa òrìṣà, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa èṣù, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti owó, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti okoòwò, àwọn mìíràn tí wọ́n ń sọ nípa ti ìgbéyàwó àbí ìlọ́kọ, àwọn ẹlòmíràn tí wọ́n ń sọ nípa àwọn ohun ti ayé yìí, ṣùgbọ́n àwa ń sọ nípa ti Kristi, nítorí wípé èyí ni iṣẹ́ tí Ọlọ́run gbélé ìwọ àti èmi lọ́wọ́. Ó yẹ kí a mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni àwọn tí ó wà nínú ayé tí wọ́n jẹ́ aláìlóye ìbí Kristi. Bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀gọ̀rọ̀ lè máa yọ ṣe àjọyọ̀, kí wọn kí ó máa ṣe àsè, kí wọn kí ó sì máa ra àwọn oríṣiríṣi nǹkan ní àkókò Kérésìmesì yìí, ṣùgbọ́n wọn kò mọ ìdí tí a fi bí Jésù. Wọ́n jẹ́ aláìlóye iṣẹ́ Kristi dé ayé, wọ́n jẹ́ aláìlóye ọ̀rọ̀ tí Kristi sọ, wọ́n jẹ́ aláìlóye àwọn ẹ̀kọ́ Kristi, wọ́n sì jẹ́ aláìlóye ìgbàlà ńlá tí Kristi tí ó mú wá sí ayé. Èyí ni ó fi jẹ́ wípé ní oṣù kejìlá ọdún ní ìgbà gbogbo ni a máa ń ṣe ìpàgọ́. Èrèdí ìpàgọ́ yìí ni wípé láti jẹ́ kí ayé gbọ́, láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ kí ni ìdí tí Jésù tí ó fi wá sí ayé. Ní oṣù kejìlá ọdún tí a wà yìí, níbi ọjọ́ 18 sí láti ọjọ́ 21 oṣù títí di ọjọ́ 24 oṣù kejìlá ọdún yìí, a ó ní ìpàgọ́. Èrèdí yìí ni wípé kí àwọn ènìyàn kí ó lè mọ̀, gẹ́gẹ́ bí a ti kà á nínú ìwé Ẹ́sáyà, wípé a bí Jésù olùgbàlà fún wa. Jẹ́ kí a wo ẹ̀kọ́ yìí ní ìkùrí mẹ́ta. Ìkíní, ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí a fẹ́ fi ṣe ìpàgọ́ yìí? A ó wò ó láti inú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkejì, ìpolongo ìpàgọ́ náà. Nítorí Ọlọ́run fẹ́ kí ìwọ kí ó ní ipá tàbí ní ìpín nínú ìpolongo ìpàgọ́ náà. Èyí ni láti sọ fún àwọn ènìyàn láti jẹ́ kí wọn kí ó mọ̀ ìgbàlà tí Ọlọ́run mú wá fún ara ayé. Ìkẹta, kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Ohun tí a sọ dáradára o, mo ní kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Àwọn ẹlòmíràn tí wọn kò mọ ohun tí Ọlọ́run pèsè fún wọn, bí ìpàgọ́ bá dé, ó ṣeéṣe kí wọ́n kópa nínú rẹ̀ díẹ̀. Wọ́n lè lọ ní ọjọ́ kìíní, wọ́n lè lọ ní ọjọ́ kejì, tàbí wọ́n lè lọ ní ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin, ọjọ́ márùn-ún tàbí ọjọ́ mẹ́fà. Ṣùgbọ́n a ń sọ nípa kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Jẹ́ kí a wò ó láti ìkíní. Ète ìpàgọ́ náà. Kí ni ìdí tí ìpàgọ́ yìí tí ó fi wáyé? Ṣé èyí jẹ́ àdámọ̀ inú ìjọ Deeper Life? Ṣé èyí jẹ́ ohun tí a kàn máa ń ṣe láti fi òfin de ara wa, láti má rìn lọ sókè sódò ní àsìkò Kérésìmesì? Ṣé a kàn gbé èyí lé wa lórí lati ma ba je ki a se bi a ti fe ati bi o ti won wa ni akoko keresimesi rara ki se be ninu ijo wa nihin a ma wo oro olorun ni fini fini a ki fe re oro olorun koja a ma fe mo kini inu olorun a ma fe mo kini ase olorun fun wa gba ti a si wo inu bibeli ye ki a jo wo papo eyi ni o ye wa ninu ohun ti a mo wi pe olorun gbele wa lowo lati se ati lati ni ipin ninu re ninu Matthew ori kerin ese ikedogun ati ikerin dilogun ile sabuloni ati ile neftalimu li ona okun li oke jordani galili awon keferi awon eniyan ti o joko li okunkun ri imole nla ati awon ti o joko ni ibi iku ati labe ojiji re ni imole nla fun nihin le ati ka nipa Jesu Kristi imole aye eni ti o wa lati tan imole fun awon keferi sugbon awon keferi ti an so nipa re won ko mo nipa Kristi ari apere yi ni gere ti abi Jesu Kristi ni awon ti a pe ni amoye awon ti a pe ni amoye won yi won ki se eniyan Olorun won ki se awon ti o tin sin Olorun ni tooto won ki se awon ti o ti mo nipa Kristi nipa Messiah timbo sugbon won ni won je awon ti won ni ogbe okan lakoko won ni ikururu okan won sin ohun ti won ko mo ati eni ti won ko mo o si ti je adura won aye o si fun mi lati ma so fun o awon elomiran ti yo je wipe ki won tun mo olorun ki won tun mo Kristi ni won tin gbadura wipe olorun fona han mi mo le so fun o awon elomiran ti won gbadura lori awo to je wipe bi o ti le je pe won gbadura lori awo nibi ti won joko si won ma nso fun olorun we pe olorun bi eyi ti mo ntele yi bi ki ba sona pona han mi bi mole han mi gege be le amo pelu awon amoye won yi ti won wa lati ila orun si Jerusalem bi won ti wa be ni won bere we pe nibo ni ati bi oba awon Jew eje apere we pe awon keferi awon ti ko lo olorun imole nla o tan fun won sugbon won ko mo ibi ti won ti le je anfani imole nla yi e ni won fi wa bere ni Jerusalem opolopo lo wa laro won to wa ni ayika wa ti o je wi pe won ko mo ona ati ri olugbala won ko mo ona ati ri imole nla ti o tan fun wa won wa labe ojiji iku won wa ninu okunkun sugbon won gbadura okan won po haha o po gbe o si so wipe bawo ni awon ti le ri Kristi olufuni ni iye eni tin funi ni alaafia eni tin funi ni igbala eni tin so aye eni di otun eni tin serere ni igbesi aye eni tin mu ori buruku ti mu kuro ni igbesi aye wa bawo ni won se le mo Jesu nitori pe opolopo ti o wa Jesu ti o fe Jesu ti o fe lati ri Jesu ti won ko mo Jesu eyi ni olorun fi to wa wipe bi a ba se ipago yi a o le so nipa Jesu Kristi awon eniyan yo le kora won jo eyi ti awon aye ni akoko ti a wa yi ti won fi kora won jo si idi oti mimu si idi agbere sise si idi ati ma ba nkan je wipe awa ti a je omo olorun awa ti a je omo alaafia awa ti a je omo imole wipe a o ko ara wa jo imole Jesu yo si tan laarin wa awon ti won wa ninu okunkun ti won wa ona imole won o si wa saarin wa lati mo nipa Jesu Kristi eni ti a bi eni ti o ku fun wa eni ti o wa lati ku ese wa lo nitori be ipago yi je okan ninu ohun ti olorun ti lana sile fun wa lati ma ni akoko ati anfani lati mo Jesu si ati lati fihan awon eniyan ju be si je ki a wo Marko orí kẹjọ kí a wo àpẹẹrẹ Jésù Kristì fúnra rẹ̀ Máàkù orí kẹjọ láti ẹsẹ̀ ìkíní lí ọjọ́ wọn ni nígbà tí ìjọ ènìyàn pọ̀ gidigidi tí wọn kò sì lí oúnjẹ Jésù pe àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ó sì wí fún wọn pé àánú ìjọ ènìyàn ń ṣe mí nítorí tí ó di ìjọ mẹ́ta nísinsìnyí tí wọ́n wà lọ́dọ̀ mi wọn kò sì lí ohun tí wọn ó jẹ èyí tí mo fi ń ka ibi tí a kà yìí ni wípé kí ó lè yé wa wípé àwa kọ́ ni ẹni àkọ́kọ́ láti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn jọ ní ọjọ́ mẹ́ta tàbí ọjọ́ mẹ́rin kí ó jẹ́ wípé láti àárọ̀ ṣúlẹ̀ kò sí ẹni tí yóò lọ síbi okòwò kò sí ẹni tí yóò lọ sílé kò sí ẹni tí yóò lọ sùn nílé ara rẹ̀ tí ó jẹ́ wípé a ó jọ wà lójú kan náà láti máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láti máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run láti máa gbàdúrà láti máa sin ọlọ́run àti láti pèsè ara wa sílẹ̀ fún ìjọba ọ̀run tí ń bọ̀ níhìn-ín ni a rí wípé ọ̀pọ̀ ènìyàn wọ́n pọ̀ jọjọ tí wọ́n gbárajọ tí wọ́n sì ń kọ́ ẹ̀kọ́ nípa Jésù ẹ̀kọ́ lọ́dọ̀ Jésù jẹ́ kí a kọ́kọ́ bi ara wa léèrè báwo ni àwọn ènìyàn wọ̀nyí báwo ni wọ́n ṣe kóra wọn jọ kí ló fà wọ́n jọ sójú kan òǹfàwo ló fà wọ́n jáde láti inú ilé wọn láti ibi iṣẹ́ wọn láti oko wọn láti ẹbí wọn tí ó fà wọ́n jọ papọ̀ àwọn oríṣiríṣi ènìyàn púpọ̀ ọmọdé wà níbẹ̀ àgbà wà níbẹ̀ ọkùnrin wà níbẹ̀ obìnrin wà níbẹ̀ kí ni òǹfà tí ó fà wọ́n láti wá sí ojú kan jẹ́ kí a wo oríkeje ẹsẹ̀ tí ó kẹ́yìn oríkeje máàkù yìí ẹsẹ̀ tí ó kẹ́yìn ẹnu sì yà wọ́n gidigidi rékọjá wọ́n wípé ó ṣe ohun gbogbo dáradára ó mú adití gbọ́ran ó sì mú odi fọ́hùn ohun tí ó ṣẹlẹ̀ ni wípé àwọn kan mọ̀ nípa Jésù àwọn tí ó mọ̀ nípa Jésù wọ̀nyí ni wọ́n bẹ̀rẹ̀ sí ròyìn rẹ̀ kálẹ̀ wípé ó ṣe ohun gbogbo dáradára wọ́n ti wo àwọn tí àwọn farisi ń ṣe kò sí ohun tó dára nínú ẹ̀ wọ́n wo èyí tí àwọn sadusi ń ṣe kò sí ohun tó dára nínú rẹ̀ wọ́n wo ohun tí Herodu ń ṣe àti ohun tí Pilato ń ṣe kò sí ohun kan tó dára nínú ẹ̀ wọ́n wo ohun tí àwọn tí wọ́n jẹ gàba lórí wọn láti Rome wọ́n wo èyí tí wọ́n ń ṣe kò sí ohun tí ó dára wọ́n wo èyí tí àwọn ìdílé wọn èyí tí wọ́n ń ṣe àti ìsìn tí wọ́n ń sìn wọ́n rí wípé kò sí ohun tó dára wọ́n rí ìjákulẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ láti ọ̀dọ̀ àwọn ojúlùmọ̀ láti ọ̀dọ̀ àwọn alábàgbé wọ́n rí wípé kò sí ohun tí ó dára ṣùgbọ́n nígbà tí Jésù dé wọ́n rí wípé ohun gbogbo tí ó ṣe láti ìgbà tí wọ́n ti mọ Jésù ó jẹ́ ohun tí ó dára ǹjẹ́ ìwọ náà ò lè gbẹnu sọ ǹjẹ́ ìwọ náà ò lè jẹ́rìí wípé láti ìgbà tó ti mọ Jésù wípé kò ṣe ibi ní ìgbà kan rí ó gba ọkàn rẹ̀ là ó fún ọ lálàáfíà ìwọ tó rò oorun sùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tí ilé tí ọ̀nà ń nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó di ẹni tó ní ìsinmi ó di ẹni tó ní ìfọkànbalẹ̀ ìwọ tí ó ní ẹ̀jẹ̀ ríru tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìwọ tí ó jẹ́ pé nígbà gbogbo ni èṣù àti àwọn ẹmẹ̀wà rẹ̀ wọ́n máa ń gbé ẹ̀mí rẹ̀ gbóná ìwọ tí ó jẹ́ wípé ilé ńlé ọ̀nà ńnà àti sùn nílé ó di ẹtì àti wà ní ìgboro ó di ọ̀ràn kò síbi tí ó wà tí ó ní ìsinmi ṣùgbọ́n gẹ́rẹ́ tí ọmọ Jésù gẹ́rẹ́ tí Jésù dé sí ìgbésí ayé rẹ̀ ó rí wípé gbogbo ìdí tí ó dì ọ́ ó bẹ̀rẹ̀ sí ní tú ó rí pé gbogbo ẹ̀wọ̀n tí a fi dì ọ́ ó bẹ̀rẹ̀ sí ní já ó rí pé gbogbo tí ó ti kó ẹlẹ́mìí sókè ó lọ sílẹ̀ ó rí wípé ó ṣe ohun gbogbo dáradára àìsàn ńkọ́ ó jẹ́ kí ó lọ inú ìbàjẹ́ inú ńkọ́ ó jẹ́ kí ó lọ ìbànújẹ́ ẹ̀kún àsunrìn nígbà gbogbo ó jẹ́ kí ó dẹ́kun ní ìgbésí ayé rẹ̀ ó yẹ kí ìwọ náà kí ó lè sọ wípé ó ṣe ohun gbogbo dáradára bí wọ́n sì ti ń rí àwọn ẹlòmíràn tí wọ́n sì ń sun ẹ̀kún àsunrìn wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò mọ ọ̀nà àbáyọ wọ́n rí àwọn ẹlòmíràn tí wọn kò ní àlàáfíà ni wọ́n sọ pé mo bá Jésù pàdé o mo ti rí Jésù ó ṣe ohun gbogbo dáradára o ṣe o rántí òṣì tó wà ní ìgbésí ayé mi ṣe o rántí àjàkálẹ̀ àrùn tó wà nínú ẹbí wa se ranti awon ohun ti o wa epe ti won ti se fun mi lati aye atijo bi mo se ba Jesu Kristi pade o ka gbogbo e kuro patapata se ranti bi mo se ma so tele tele igbese kuro lorun mi tele tele emi ni won pe ni ayawo ma san tele tele ṣugbọn gba ti mo ti ba Jesu Kristi pade gbogbo nkan lo ti yi pada ni igbese aye mi won be si ni kede re wo pe o se ohun gbogbo dara dara bi won tin so nkan won yi ni awon eyan bere wo pe bawo ni mo le se ri bawo ni iru nkan won yi bawo lo se le je temi pelu eyi ni o fa opolopo awon eniyan jo bi iwo paapa bi o ba je agbenuso bi iwo paapa bi o ba je alore eni ti o le se ipolongo ti o le so fun awon elomiran wo pe lati igba ti mo ti ba Jesu Kristi pade o se ohun gbogbo daradara o se se ki o ma wi pe ah won ti mo nipa Jesu se oro wi pe won mo nipa Jesu ogoro awon eniyan ti o je wi pe ni asiko Kérésìmesì idi oti ni won ma joko si o mo wi pe awon ti won ro wi pe won se ajodun won yo ayo Kérésìmesì opolopo ninu won egun ni won ma gbe igba miran bi mo ba ni anfani lati jade ni Eko lati lo si ibikan ni akoko Kérésìmesì nitori bi e ba nse ipago bayi igba miran ni odun ti o koja seyin ni man lo lati ibikan de ibikan ni akoko yi ohun ti mo ma ba pade loju ona ko se fenu so ohun ti mo so ni we pe igba miran iru awon eniyan ti aroko mo nipa ibi Jesu ti won se ajodun Jesu o je mo we pe nipa gbigbe egun eku nipa be ni won fi ro wi pe won se ajodun Jesu se awa ti aro se awon ti aro po mo Jesu niyan ni opo igba miran bi mo ba nlo ndarin Eko nihin ni asiko Kérésìmesì ma ri wi pe won ti pa titi re patapata ma ri wi pe awon omo ti awon onijo won be si ni yo ayo won ni won ti bi Jesu se ibi Jesu se o so ni di omo ti ni iwo ro wi pe won mo nipa Jesu wi pe won ti bi Jesu sugbon won ko mo nipa bi a o ti di atunbi won ko mo nipa igbala Jesu won ko mo nipa imole ti Jesu Kristi wa lati tan si igbese aye wa eyi ni a fi je ajigbese lati so fun awon aladugbo wa lati so fun awon ti o wa nitosi wa wi pe a bi Jesu fun wa ki a ba le ni igbala oni o fi je wi pe a fi akoko yi sile lati ojo kọkànlélógún oṣù bo mo we ko so fun aladugbo re wo pe ran mi leti o a ki ba mo ti ba gbagbe nitori ojo yi gan ni ipago nlanla ni ti deeper life ni o nsele nitori be mo ni lati wa nibe bi enikeni ba wa lati pe o sibi kan bi enikeni ba lati so pe o ya ka lo sibi o ya ka lo sohun so fun omo re wi pe ran mi leti o awon ojo yi o je ojo ipago ran mi leti wi pe mi o gbodo ni adehun pelu enikeni lati ojo yi si ojo yi kin le wa ni ipago nitori nibe mo so fun olorun wa yo dabira mi o gbo ki o se ami o mo ni nibe olorun wa yo dabira nitori be ma se je ki ohun kon ki o di olowo ri wi pe awon ojo yi ojo kọkànlélógún titi de ojo 26 osu kejila odun yi wi pe o wa pelu wa ni akoko ipago na yo wa lati ekun kan si ekun miran eyi ni pe ninu ekun re awon elede Gẹ̀ẹ́sì awon elede Yoruba awon elede Ibo ati awon elede miran ti o wa ninu ekun re gbogbo wa a o wa ni ibi kan na a o le ni imole ti Jesu Kristi ti o mu wa wo ese ikesan lori Marku ninu Marku ori kejo Marku ori kejo ese ikesan awon ti o je to iwon egbaji eniyan o si ran won lo awon ti o je eyi ni pe awon ti o je ounje ti a pese ni akoko ipago ti won won yi won je bi egbaji eniyan bi a ba nso nipa egbaji o seese ki o ma ye elomiran je ki n se apejowe o dabi ki a so wi pe 100 lọ́nà 40 tabi ki a so wi pe 100 lọ́nà 20 tabi 40 lọ́nà 10 mo ro wi pe o ye ki o ye wa bi mo se se alaye ni won je egbaji eniyan 100 lọ́nà ogójì kí a wò ó dáradára wípé àwọn tí Jésù ní gẹ́gẹ́ bí òṣìṣẹ́ tó wà lọ́dọ̀ rẹ̀ àwọn apostoli méjìlá a lè fi àwọn ọmọ ẹ̀yìn bí 70 ti a rán lọ ní méjì méjì ní ìgbésí ayé Jésù àtún lè fi wọ́n kún wọn kò tí ì tó 100 àwọn mìíràn tí wọ́n wá ń gbẹnusọ wípé ó ṣe mí lóore ó mú mi láradá ó gbà mí là ó tan ìmọ́lẹ̀ sí ìgbésí ayé mi ó yí mi padà pátápátá àwọn wọ̀nyí ni wọ́n á kọ́ àwọn èèyàn wọ̀nyí tó jẹ́ wípé wọ́n wá ń pe àwọn èèyàn wọ̀nyí jọ wọ́n pè wọ́n jọ títí wọ́n fi tó 400 lọ́nà mẹ́wàá tí mo ń sọ fún wa 1000 ènìyàn nítorí bẹ́ẹ̀ àwa náà pàápàá ó yẹ kí a sọ fún àwọn ẹlòmíràn ó yẹ kí a fi tó wọn létí ó yẹ kí a jẹ́ kí ó yé wọn wípé ní àkókò ìpàgọ́ yìí a fẹ́ kóra wa jọ láti jẹ́ kí ìmọ́lẹ̀ Jésù Kristì kí ó tàn ní ọkàn wa ní ìgbésí ayé wa jẹ́ kí a wo Róòmù orí 15 a ń sọ nípa ìdí tí a fi ń ṣe ìpàgọ́ yìí ète ìpàgọ́ náà Róòmù orí 15 láti ẹsẹ̀ 20 títí dé ẹsẹ̀ 21 mo dùú láti máa wàásù ìrere náà kì í ṣe níbi tí a gbé ti dá orúkọ Jésù Kristì rí kí èmi kí ó má ṣe mọ àmọ́lé lórí ìpìlẹ̀ ẹlòmíràn ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti kọ́ pé àwọn ẹni tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún wọn ó rí i àti àwọn tí kò tí ì gbọ́ òye yóò yé wọn àwọn tí a kò tí ì sọ̀rọ̀ rẹ̀ fún tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wọ́n rí i àwọn tí kò tí ì mọ̀ Jésù ó yẹ kí a pè wọ́n sí ibi ìpàgọ́ yìí àwọn tí kò tí ì rí ìmọ́lẹ̀ nínú Kristì àwọn tí kò tí ì mọ̀ nípa ọ̀rọ̀ ìjọba Ọlọ́run àwọn tí kò tí ì ní ìgbàlà Ọlọ́run àwọn tí kò tí ì ní ìyípadà ọkàn nípa ìwàásù ìhìnrere ó yẹ kí a pè wọ́n kí wọn kí ó lè wá nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe wa ó jẹ́ àìgbọ́dọ̀ má ṣe fún wa láti wà ní ibi ìpàgọ́ yìí fún ara wa àti láti pe àwọn ẹlòmíràn wá mo ti jẹ́ kí ó yé ọ nísinsìnyí wípé bí ó tilẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni a lè máa rò wípé wọ́n mọ̀ nípa ìbí Jésù ṣùgbọ́n ìyẹ́ nípẹ̀kún kò tí ì jẹ́ tiwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀gọ̀rọ̀ ènìyàn ni ó dàbí ẹni wípé a lè rò pé wọ́n mọ̀ wípé Kristì wá láti ọ̀dọ̀ Ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ò sì mọ̀ wọn ò tí ì di àtúnbí àwọn mìíràn pẹ̀lú bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n mọ̀ wípé Kristì wá nínú ara ṣùgbọ́n a kò tí ì sọ wọ́n di ẹ̀dá titun nítorí bẹ́ẹ̀ a ń kóra wa jọ papọ̀ sí ibi ìpàgọ́ yìí láti jẹ́ kí ó yé gbogbo àwa tí a wà níbẹ̀ wípé a bí Jésù Kristì láti fún wa ní ìgbàlà jẹ́ kí a wo Lúkù orí 2 Lúkù orí 2 láti ẹsẹ̀ 8 àwọn olùṣọ́ àgùntàn bẹ ní ìlú náà wọ́n ṣọ́ agbo àgùntàn wọn lé òru ní pápá tí wọ́n ń gbé sáàsì kíyèsí áńgẹ́lì olúwa náà yọ sí wọn ògo olúwa sì ràn yí wọn ká ẹ̀rú sì bà wọ́n gidigidi áńgẹ́lì náà sì wí fún wọn pé má bẹ̀rù sáàwó mo mú ìhìnrere ayọ̀ ńlá fún yín wá tí yóò ṣe ti ènìyàn gbogbo nítorí a bí olùgbàlà fún yín lónìí ní ìlú dáfídì tí í ṣe ti Kristì olúwa jẹ́ kí a wo àwọn ẹ̀sọ̀rọ̀ Ọlọ́run tí a kà yìí ní ìgbà tí a bí Jésù Kristì ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìtẹ́ ọ̀run sílẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n fi ìsìn àti bíbọ Ọlọ́run ọ̀gá ògo tí wọ́n fi sílẹ̀ Lọ́run tí wọ́n wá sínú ayé tí wọ́n ń sọ fún àwọn wọ̀nyí báwo ni wọ́n ṣe lè mọ̀ nítorí wọn kò sí ní Jerusalemu láàrin ìgboro wọn kò sí ní Bethlehemu láàrin ìlú wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ ní kíákíá ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò sí níbi tí wọ́n ti lè mọ̀ àwọn áńgẹ́lì ni ó wá sọ fún wọn jẹ́ òrò wípé ohun tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n láti fi ọ̀run sílẹ̀ láti wá sọ fún àwọn ènìyàn wọ̀nyí òrò wípé bí ìwọ bá ní àǹfààní ó yẹ kí ìwọ náà kí o gbẹnusọ kí o sọ fún àwọn ẹlòmíràn tí kò ní àǹfààní àti mọ̀ wípé a bí olùgbàlà fún wa ní ìlú dáfídì ẹni tí í ṣe Kristì olúwa bí ó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí áńgẹ́lì lè ṣe báwo ni ìwọ tí ó sọ pé o jẹ ọmọ Ọlọ́run, báwo ni ìwọ tí ó jẹ ara ìjọ Kristi, báwo ni ó ṣe mẹ́nu dákẹ́ tó ka ó gbéra tí ò ní sọ fún àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ̀ wípé àti bí Kristi fún wa. Èrèdí tí a sì fi bí Kristi ni wípé ó wá láti ṣe wá lóore, ó wá láti tànmọ́lẹ̀ sí òkùnkùn wa, ó wá láti gba ọkàn wa là, ó wá láti fà wá sí ọ̀dọ̀ Ọlọ́run, ó wá láti múra wa sílẹ̀ fún ìjọba Ọlọ́run. Nígbà tí àwọn áńgẹ́lì wọ̀nyí sọ fún wọn, wọ́n sọ fún wọn ní ọ̀nà tó jágara, ọ̀nà tó yé ni, tí àwọn wọ̀nyí tí wọ́n sì múra sílẹ̀ wípé wọ́n ó lọ wẹsẹ̀ 15, ó sì ṣe. Nígbà tí àwọn áńgẹ́lì náà padà kúrò lọ́dọ̀ wọn lọ sí ọ̀run, àwọn ọkùnrin olùṣọ́ àgùntàn náà bá ara wọn sọ pé ẹ jẹ́ kí a lọ tààrà sí Bethlehemu kí a lè rí ohun tí ó ṣe, ohun tí ó ṣe tí Olúwa fi hàn fún wa. Wọ́n sì wá lọ́gán, wọ́n sì rí Maria àti Joseph àti ọmọ ọwọ́ náà, ó dùbúlẹ̀ nínú ibùjẹ ẹran. Nígbà tí a bí Jésù Kristi olùgbàlà ara ayé, ni áńgẹ́lì ni wọ́n ṣe ìfilọ̀, ni wọ́n ṣe ìpolongo, ni wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí wípé àti bí Kristi fún wa, kí àwa tí a ti ń sunkún àsun dẹ́kun tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ti ní ìbànújẹ́ àti orí búburú tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí ó jẹ́ wípé ẹ̀ṣẹ̀ ni a gbéwọ̀ bí ẹ̀wò tí ó sì ń jẹ gàba lórí wa, àwa tí ó jẹ́ pé a ń sin èṣù, a wà ní abẹ́ ìsìnrú èṣù, wípé kí a tújú ká, wípé a ti bí olùgbàlà, a ti bí olùdáǹdè, a ti bí ẹni tí ó dá wa sílẹ̀, Kristi olùràpadà àti olùgbàlà wa. Lọ́gán tí àwọn ènìyàn wọ̀nyí gbọ́, ni wọ́n ní ẹ jẹ́ kí a lọ tààrà. Mo gbàgbọ́ wípé èyí ni ó yẹ kí ìwọ pàápàá kí ó ṣe. Àwọn olùṣọ́ àgùntàn wọ̀nyí, wọn kì bá mọ̀ bí kì bá ṣe pé àwọn áńgẹ́lì wọ̀nyí wá sọ fún wọn. Àwọn aládùúgbò rẹ̀, báwo ni wọ́n ṣe mọ̀? Èrèdí tí a fi bí Jésù, báwo ni wọ́n ṣe mọ̀ nípa ìgbàlà Jésù Kristi? Àfi bí o bá sọ fún wọn, sọ fún wọn ní ọ̀nà tí ó yé ni, sọ fún wọn ní ọ̀nà tí ó múni lọ́kàn, sọ fún wọn ní ọ̀nà tí yóò jẹ́ òǹfà fún wọn láti lè wá sí ìpàgọ́ yìí tí wọ́n fi sọ wípé ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa iṣẹ́ tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn ojúṣe mìíràn, ẹ jẹ́ kí a pa wọ́n tì, ẹ jẹ́ kí a lọ tààrà, ẹ jẹ́ kí a pa àwọn nǹkan mìíràn, bíi ká máa rìnrìn àjò, bíi ká máa lọ láti ojú ilé dé ilé, bíi ká máa mọ ẹmu káàkiri, bíi ká máa jẹ oúnjẹ káàkiri. Ẹ jẹ́ kí a lọ tààrà sí ibi tí a ó ti mọ̀ ohun tí Olúwa ń fi hàn wá. Jẹ́ kí a wo ẹsẹ̀ 17. Nígbà tí wọ́n sì ti rí i, wọ́n sì sọ ohun tí a ti wí fún wọn nípa ti ọmọ yìí. Àwọn pàápàá gẹ́gẹ́ bí wọ́n ti gbọ́, bẹ́ẹ̀ náà ni àwọn náà di alóore agbẹnusọ fún Ọlọ́run wípé àti bí Jésù Kristi. Ohun tí àwọn pàápàá ti rí, ògo ìtànṣán ìmọ́lẹ̀ tí wọ́n ti rí àti ọ̀rọ̀ tí wọ́n ti gbọ́, èyí ni àwọn pẹ̀lú tó fi hàn àwọn tí wọ́n bá pàdé. Ó yẹ kí àwa pàápàá kí a ṣe bẹ́ẹ̀, kí a mọ̀ wípé ìgbà tí a ti mọ̀ nípa Kristi, tí a sì mọ̀ wípé ìpàgọ́ yìí wà fún wa bí o bá jẹ́ ọmọlẹ́yìn Kristi ní tòótọ́. Kí ni ohun mìíràn tí ó ṣe pàtàkì fún ọ ní àkókò Kérésìmesì yìí ju láti sọ àti láti gbọ́ ju bẹ́ẹ̀ lọ nípa Jésù Kristi? Èyí ni ó mú mi lọ sí àkòrí kejì, ìpolongo ìpàgọ́ náà. Ìpolongo ìpàgọ́ náà, ṣé o mọ̀ wípé ní àyíká wa ni àwọn ènìyàn máa ń polongo ohun tí ó jẹ́ pàtàkì fún wọn? Bí o bá ń lọ lẹ́gbẹ̀ẹ́ títì, ó rí àwọn tí ó jẹ́ wípé bóyá ọṣẹ ìfọṣọ ni ó ṣe pàtàkì fún wọn nítorí ibi tí wọ́n ti ń ṣiṣẹ́ ni. Nítorí bẹ́ẹ̀, wọ́n máa kọ́ sí ara pátákó tó pọ̀. Àwọn mìíràn, ó ṣe é ṣe kí ó jẹ́ sìgá ni ó ṣe pàtàkì fún wọn. Ó rí ẹni tí a yà, tí ó gbé ìlú lọ́wọ́, tí ó ń sọ nípa kí wọ́n máa jayé orí wọn nípa mímu sìgá. Ó rí àwọn ẹlòmíràn nípa ole ó ṣe é ṣe kí ó jẹ́ níbi ìfowópamọ́sí ni wọ́n yà gàdàgbà sí ara pátákó, tí wọ́n máa sọ wípé kí wọn kí ó wá fi ìfowópamọ́ síbì kan. Ó sì ṣeé ṣe nígbà tí ẹnìkan tí ìlú wa tí ó rò pé ó ṣe pàtàkì, ó ṣeé ṣe ìgbà mìíràn o lè rí i nígbà tí Mandela tí ó fẹ́ wá sí orílẹ̀-èdè wa níhìn-ín. Ó rí ní gbogbo òpópónà níbikíbi tí ó bá ń lọ, pàtàkì láti ibi ọkọ̀ òfurufú dé Èkó, ó rí tí a ó to àwòrán Mandela ti o si to aworan olori orilede wa olori orilede wa ti o so pe o nbo aha bi awon ti o wa ninu aye bi won ba npariwo Mandela bi awon ti o wa ninu aye bi won ba npariwo awon eniyan ti awon ro pe o je pataki ninu awujo bawo ni iwo ti o je onigbagbo iwo ti o mo ise ti Jesu Christi wa se iwo ti o mo iru ohun ti a so nipa Jesu Christi olugbala wa bawo ni a se le kawo gbera ki a ma le so nipa Jesu Christi eni ti o wa lati ko ese wa lo o ye ki a so o ye ki a je okan ninu awon omo Olorun ti o se ipolongo ohun ti o nbo wa se ipolongo ohun ti Jesu Christi ti o wa lati se fun wa ti ipago na yo fi kun fun awon ero mo gberi yin je wipe gege bi e ti feran Olorun gege bi e ti feran Jesu Christi wipe e o se o ti oro Olorun ti o la sile fun wa yi je ki a wo lati Johanu ori keje Johanu ori keje ese ikerin nitori pe ko si enikeni ti se ohun kohun ni ikoko ti ohun ti kara re si fe ki a mo ohun ni gbangba o ti a so ni ni pe bi a ba se ipago ti nbo yi bi a ba se ni ikoko ni idakonko ti a ko je ki iyawo ki o mo wo pe ipago wa a ko je ki oko mo wo pe ipago wa a ko je ki awon alabagbe wa mo wo pe ipago wa a ko je ki awon aladugbo mo wo pe ipago wa a ko je ki awon tin raja lodo wa awon ti an raja lodo re a ko je ki won ki o mo wo pe ipago wa a ko je ki awon ti won wa ni ibi oko ero awon ti won wa ni ibi ebote a ko je ki won ki o mo wo pe ipago wa a ko je ki awon ti an ba pade ninu oko ero ninu moto a ko je ki won ki o mo wo pe ipago wa oni ko si enikeni ti nse ohun kohun ni ikoko ti ohun ti kara re si nfe ki a mo ohun ni gbangba bi a ba fe ki awon eyan mo nipa Jesu o ye ki a se ipago yi ni ikoko o ye ki a so ki a je ki awon eniyan ki o mo o ye ki a so nipa iwe pelebe ti a fun awon eniyan nipe nipa iwe feregede ti a ma nle mo ogiri ati nipa iwe owo bi letter ti a le ko si awon eniyan ati nipa iwe ipe gege bi kaadi ti a fi le pe awon eniyan we pe igba ipago de imole de igbalade iwosode anfani batam batam lati oke wa wipe o de o ye ki a so fun awon eniyan ki a ma se je ki ipago yi ati ibi ti a tin se ipago na ki a ma se je ki o je ohun ikoko oni bi iwo ba nse nkan wonyi bi ara re han fun ara aye eyi ni Isaiah so fun je ki a tun wa Isaiah lekan si Isaiah ori 24 ese ikini somoto si ẹ̀yin orílẹ̀-èdè láti gbọ́ tẹ́tí sílẹ̀ ẹ̀yin ènìyàn jẹ́ kí ayé gbọ́ jẹ́ kí ayé gbọ́ àti ẹ̀kún rẹ̀ jẹ́ kí ayé àti àwọn ohun gbogbo tí ó ti inú rẹ̀ jáde jẹ́ kí wọn kí ó gbọ́ èyí ni iṣẹ́ tí a gbé lé wa lọ́wọ́ nípa ìpàgọ́ yìí ìpàgọ́ kìí ṣe nípa ènìyàn ìpàgọ́ kìí ṣe nípa àlùfáà ìpàgọ́ kìí ṣe nípa ti ara wa ó jẹ́ nípa nǹkan ti Ọlọ́run o je nipa Jesu Christi o je ati fi Jesu Christi han fun ara aye bi mo ba le so eri die fun o ni ipago wa ni ati ri ogoro eniyan ti won ti mo nipa Jesu Christi ti ati gba okan won la ju bi lati bi odun 15 seyin ni ati bere ipago yi ti ati ma nse lododun lati igba na o ye ki o mo wepe ni ibere a se ipago ni Eko gba to ya a lo si Enugu gba to tun ya a lo si Onitsha ni igba miran ati lo si Ilorin ni igba miran ati lo si Kaduna ni igba miran ati lo si Owerri bi o ti le je wipe ona jin nigba na ti o je wipe awon eniyan ma wo oko lati ihin lo si Onitsha lati ihin lo si Owerri lati ihin lo si Ilorin sibe a ri ogoro awon eniyan ti won tele wa lo bi o ba je eni ti o ti pe ninu ijo deeper life o ri boya iwo na papa o ti je eni ti o je alajo pin pelu wa ninu ipago ti a ti ma nse sugbon wo eyi ti a fe ni nisisiyi ki se wo pe a ni oya mura ki a lo si Ilorin mura ki a lo si Owerri eyi ti a fe ni nisisiyi o wa leti odo re bawo ni o se je wo pe ipago yo sunmo be ìpàgọ́ yóò wà létí ilé rẹ bẹ́ẹ̀. Síbẹ̀ síbẹ̀ ò ní ní ìtara láti lè bá wa péjọ. Mo gbàgbọ́ wípé ó jẹ́ ọkàn nínú wa. Mo gbàgbọ́ wípé àǹfààní àti orí ọ̀fẹ́ tí Ọlọ́run fẹ́ fún wa ní àkókò ìpàgọ́ yìí wípé kì ó pòoru, wípé ò ní pàdánù rẹ̀. Jẹ́ kí a wo orin Dáfídì. Orin Dáfídì orí ìkejì dín ní 76. Orin Dáfídì orí ìkejì dín ní 70 ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá. Ìjọ ènìyàn rẹ lè ó tẹ̀dó sínú rẹ̀. Ìwọ Ọlọ́run nínú oore rẹ lè ó ti pèsè fún àwọn tálákà. Ẹsẹ̀ ìkọkànlá Olúwa ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ lè ogun àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Bí o bá wo àwọn ẹsẹ̀ méjì wọ̀nyí papọ̀, ó rí wípé Ọlọ́run pèsè fún àwọn tálákà. O mọ̀ wípé ngbà tí a rán Jésù Kristì wá sí ayé, ó jẹ́ ìpèsè fún àwọn tálákà. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí kò lọ́lọ́run. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn aláìmọ̀kan. Ó jẹ́ oore ọ̀fẹ́ fún àwọn tí ó wà nínú òkùnkùn, àwọn tí ó wà lábẹ́ òjìji ikú. Ó jẹ́ ìpèsè Ọlọ́run, ìpèsè ìgbàlà fún àwọn aláìlọ́lọ́run, fún àwọn tálákà. Bí a bá ń sọ nípa tálákà, àwọn tí kò ní ohunkóhun láti fi ṣe ìràpadà ẹ̀mí wọn, àwọn lápẹ́ ní tálákà. Gbogbo ènìyàn níwájú Ọlọ́run ni a jẹ́ tálákà àti asán. Ṣùgbọ́n Jésù Kristì ni ó wá láti wá sọ wá di ọlọ́rọ̀ nípa ti ẹ̀mí. Bí a bá ń sọ nípa tálákà, owó náírà kò ṣe nǹkan kan níwájú Ọlọ́run. Bí ènìyàn bá lówó tí ò lọ́lọ́run, bí ènìyàn bá lówó tí ò lálàáfíà, bí ènìyàn bá lówó tí ò ní ìyè ẹnipẹ̀kun, bí ènìyàn bá lówó ṣùgbọ́n tí kò ní agbára láti borí ẹ̀ṣẹ̀ níwájú Ọlọ́run, kò ní nǹkan kan. Ó jẹ́ tálákà. Ṣùgbọ́n a sọ fún wa wípé Ọlọ́run nínú oore rẹ̀ ó pèsè fún àwọn tálákà. Ó fún wa ní Jésù Kristì, òní ọ̀rọ̀, onígbàgbọ́. Nínú ẹsẹ̀ ìkọkànlá wa sọ wípé Olúwa ti sọ̀rọ̀. Ọ̀rọ̀ wo ni Olúwa ń sọ? Ọ̀rọ̀ tí Olúwa ń sọ ni wípé wo ìpèsè tí mo fún gbogbo ayé, wo ìgbàlà tí mo fún gbogbo ayé, wo ìpèsè tí mo fún àwọn tí kò lọ́lọ́run, àwọn tálákà, àwọn tí kò jẹ́ nǹkan kan níwájú Olúwa. Ó ní Olúwa ti sọ̀rọ̀. Ọ̀pọ̀lọpọ̀ sì lé ogún àwọn ẹni tí ń fi ayọ̀ ròyìn rẹ̀. Mo gbàdúrà wípé ó jẹ́ ọ̀kan nínú wọn. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ, kò yẹ kí o dúró de ọ̀la. Láti àṣálẹ̀ yìí ni ó yẹ kí o máa sọ fún àwọn aládùúgbò rẹ wípé a ní ìpàgọ́, wípé Ọlọ́run yóò ṣe wọ́n lóore. Jẹ́ kí a wò ó kíkópa ní kíkún níbi ìpàgọ́ náà. Kíkópa ní kíkún nípa ìpàgọ́ náà. Ní àkókò Kérésìmesì yìí, ó ṣe pàtàkì fún wa láti wà ní ibi tí Ọlọ́run fẹ́ kí a wà. Nítorí ogunlọ́gọ̀ ni ó máa ń lọ sí ọ̀run àìròtẹ́lẹ̀. Ní àkókò Kérésìmesì, nítorí ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá mọ́tò àti ikú àìtọ́jọ́ ni ó máa ń wà. Ohun tí ó máa ń fà á ni wípé àwọn ènìyàn ìrìnkúrindò ó máa ń pọ̀ jù fún wọn ní àkókò Kérésìmesì. Àtijẹ, àtimú, ìmùtípara ó máa ń pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ní àkókò Kérésìmesì. Ṣùgbọ́n bí a bá jẹ́ ọlọ́gbọ́n, ohun tí ó yẹ kí a ṣe ni pé kí a ṣe bí àwọn ọlọ́gbọ́n, àwọn amòye tí ó wá láti ìlà ọ̀run, wípé a ń fẹ́ láti rí Jésù, ẹni tí a bí gẹ́gẹ́ bí ọba, ẹni tí a bí gẹ́gẹ́ bí olùgbàlà láti kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a nípa nínú ohun tí Ọlọ́run fẹ́ ṣe. Ní àkókò yìí, mo sọ tẹ́lẹ̀ wípé mo gbàgbọ́. Ohun tí mo sì ń sọ, ó dúró lórí ohun tí mo mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run, wípé mo gbàgbọ́ wípé Ọlọ́run yóò dábìrà ní ìgbésí ayé wa. Ní àkókò ìpàgọ́ yìí, nípa bẹ́ẹ̀, ó yẹ kí èyí jẹ́ ìpinnu rẹ. Wo Joshua orí 24. Joshua orí 24 ẹsẹ̀ 15. Bí ó bá sì ṣe búburú lé ojú yín láti sin Olúwa, ẹyan ẹni tí ẹ̀yin yóò máa sìn lé òní, bí òrìṣà wọn ni tí àwọn bàbá yín tí ó wà ní ìhà kejì odò ti sìn, tàbí àwọn òrìṣà àwọn Amori ní ilẹ̀ ẹni tí ẹ̀yin gbé. Ṣùgbọ́n bí ó ṣe ti èmi àti ilé mi ni Olúwa lé a ó máa sìn. Èyí ni ìpinnu Joshua wípé òun ó máa sin Olúwa pẹ̀lú ilé òun, o ye ki eyi je ipinu re na wo pe ipago ti o nbo yi o si oluwa o si oluwa wo pe bi o se ti iwo ni ati ile re wo pe oluwa ni wo ma si bi o si je bi o si ti se anfani fun wa lati wa si odo oluwa ki abali niye ni akoko ipago yi se ipinu ki o si je ki ipinu na ki o le to be ti enikeni ki o fi le yi olokan pada wo pe o nipin ni kikun ni ipago ti o nbo yi ranti wi pe lati ojo kokanlelogun titi di ojo 24 osu kejila odun ti a wa ni ti a wa yi ni ipago yi yo waye ni ibi ti o wa ni ekun re ibukun alailegbe ni o nduro de o ma se padanu ohun ti oluwa n pese fun o je ki a di duro lori ese wa ki a so fun olorun wi pe a o ni je aladanu a o ni padanu ohun ti olorun pese fun wa ni akoko ipago ti nbo yi dede duro lori ese re akoko ti ito lati lo sile odidi lati gbadura dede lati mu ipinu dede lati kopa ninu ipago na ati ohun gbogbo ti a ma se lati mura sile fun ipago na nipa wipe ise wa lati se nipa wipe ani lati wa oje nibi idana fun awon ti o wa nibi ipago nipa wipe ani lati jo wa akoko wa ohun ni wa ise owo wa ohun gbogbo ti a ni lati je ki ipago na ti so nipa Jesu Kristi ki o je ohun ti a o se ti ko ni ni eja kole kankan ki a so fun olorun ki olorun ki o le ran wa lowo so fun olorun wipe o nipa o nipin ninu ipago na omo re yo wa nibe aya re yo wa nibe oko re yo wa nibe ore re yo wa nibe awon ti o ba ogbele won wa nibe awon ti ejo nsise won wa nibe awon aladugo re o so fun won so fun olorun wi pe o kopa ninu ipolongo ati ninu ipago na funra re je ki agbadura je ki agbadura ki a mu ipinu ti enikeni ki o le yi pada
1: CLM Radio. Your spiritual welfare is our concern.
2: Eje ki agbadura.
3: Baba Olorun wa.
2: Adupe wo pe
3: awasi yin ki a ba le gbo oro yin o sese ki awon ile isin miran ki o ti ma pe wa ki a si ni won larowo to wa. Sugbon ohun ti o mu wa si yin ni wi pe a mo wi pe a o gbo oro yin lai fi boko boyo ati wipe bi a tin gbo oro yin oro yi ni o le se wa pe lati mura wa sile fun ipada bo Jesu Kristi nje bi a tin ni ipinu ti a se wa sihin a nbebe wipe ohun ti a wa lati gbo ti a wa lati se nje gege bi e tin ba wa soro ore ofe lati se e o fi fun wa loruko Jesu abeyin wi pe olorun emi fun ara re yo se itumo awon oro wonyi fun wa ki a ba le je ajumo jogun pelu Jesu Kristi ni toto ki ere kikun ati ere pipe ki o le wa fun awon ise wa ninu oluwa adupe wi pe ti gbo loruko Jesu Kristi oluwa wa loni anwo oro olorun lori eso ati ere ise wa eso ati ere ise wa ye ki a wo Corinthians kini ori kedogun lati ese ikeji dini ogota ese ti o gbeyin nitori na eyin ara mi olufe e ma duro sinsin lai yese ki esi ma po si ni ise oluwa ni igba gbogbo ni won bi eyin ti mo pe ise eyin ki se asan ninu oluwa nihi ni ari paulo apostoli eni ti o kun fun ise ise esin si olorun eni ti o ti fi aye re jin ti o ti fi ara re rubo ki o ba le se ohun gbogbo ti olorun fe ki o se ninu ise olorun eni ti o ti rin ajo popo loju ona loju omi ni gbogbo igba ti o ti lo si odo awon keferi odo awon ologbon odo awon alaigbon odo awon heleni ati odo awon heberu ti o ti n so fun won nipa ohun ti Jesu Kristi ti o se lori igi agbelebo nihin ni ari okunrin yi eni ti o ti jiya popo fun ise esin olorun ti o gba awon ara Corinthi ni iyanjo wipe bi won ti je ara ninu olowa ati olufe ayanfe pelu wipe ki won ki o ri pe won duro sese lai yese ki won ki o ma po si ninu ise oluwa ni igba gbogbo ni won bi won ti mo wipe ise won ki se asan ninu oluwa bi abari enikan ti o ye ki a peti si bi o ba nsoro nipa ise oluwa oni paulo apostoli nitori wipe omi odo jijin popo ni paulo ni o la koja nitori pe ninu ise olorun a le so wipe paulo ni igba gbogbo ni o rin ni afonifoji ojiji eku igba popo ni a so lokota igba popo ni a na igba popo ni a gbe so si inu tubu bi a ba ri enikeni ti o ye ki a dayapo enikeni ti o ye ki okan re poruru enikeni ti o ye ki o so wipe ohun ko ni se ise kankan fun olorun mo iru eniyan be ibaje paulu apostoli sugbon rara titi o fifi ida re lele ni ese agbelebo ida ti emi oro olorun to nwaasu titi o fifi emi re lele titi di oju iku ni ariwo pe okunrin yi o je olooto si ipe ti a pe o wa nso fun wa wipe awa ti a ti di ara ninu olowa awa ti a je omo olorun awa ti a ti di ebi olorun wipe gege bi olorun ti yan wa fe gege bi olorun ti fi ife re han wa nitori wipe o ran Jesu Kristi omo bibi re kan soso ki o ba le ku fun ese wa a se ti je ki o ye wa a se ti ronupo ada ati di omo olorun oni o ye ki a duro sinsin nitori opolopo iji ni o se ki o ni o se se ki o ja opolopo ariso ariwisi ni o se se ki a ri lati odo esu ati odo awon emewa re o ni sugbon ki a ri wipe bi iji tile nja bi afefe tile nfe bi o tile dabi eni wipe esu ati awon emewa re won pariwo o ni ki a duro sinsin ki a ri wipe a o ye ese ki a ri wipe ni ipejopo awon omo olorun ese wa oye ki a ri wipe ninu ise olorun a o ye ese wipe ki se pe ki a duro si oju kan wipe ki a ma po si ni ise oluwa ni igba gbogbo iba je ni akoko ajinde tabi ni akoko keresimesi ibere odun ni tabi arin odun ni osan ni tabi ni asale ni igba ti a kun fun ojuse ninu ebi ni tabi ni igba ti owo dile o ni ni igba gbogbo ki a ma po si ni ise oluwa ni won bi ati mo we pe ise ti a nse fun olorun ki se lasan ninu oluwa opolopo ninu aye wa isinsin yi ni won kun fun ise won kun fun ojuse o si je ohun ti o wu ni lori wipe awon eniyan ti won je aladugbo wa yala won sise ni oja yala won sise pelu ijoba tabi won sise ni ibi ile idase sile ari wi pe ohun kan ti o ma nwa lokan won ni wi pe won fe ki aye ti awon wa yi nipa ti ara ki o dara ju be lo nipa ise owo won awon ti won se oju titi awon ti

gba ohun púpọ̀ láti ọwọ́ ọlọ́run nígbà tí wọ́n ti wọ ìjọba ọlọ́run wọ́n ti gba ìgbàlà ó ṣeéṣe kí wọ́n ti rí ìwòsàn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nípa àdúrà àti ẹ̀bẹ̀ wọ́n ti gba ohun púpọ̀ lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n ó ṣe ni láàánú bí a bá wo ìgbésí ayé wọn wọn ò tí ì ṣe ohun púpọ̀ tí ó ṣe pàtàkì tí wọn yóò fi sọ wípé wọn ti ṣiṣẹ́ tí ó lérè ní ìjọba ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n rò wípé wọ́n jẹ́ ẹni mímọ́ wọ́n jẹ́ olódodo nínú ìjọ ni ó jẹ́ wípé ní ìkẹyìn wọ́n ó farahàn níwájú ọlọ́run lọ́wọ́ òpó wọ́n ó sì jẹ́ abòṣì ẹni tí kò lérè kankan níwájú ọlọ́run títí ayérayé kí èyí kí ó má bàa jẹ́ ìpín wa ó ní a fi ń sọ lónìí wípé ó yẹ kí a ṣiṣẹ́ fún ọlọ́run àti kọ́ lórin wípé kí a forí tì í kí a forí tì í kí a máa ṣọ́nà kí a máa ṣọ́ra kí a sì máa ṣiṣẹ́ títí jésù kristi olúwa wa yóò fi dé àti kọ́ lórin wípé a ń ṣe ìpinnu wípé a ó ṣiṣẹ́ ọmọ ọlọ́run sáà ni wá àti wípé a ó tẹ̀lé ọ̀nà tí olúwa wá tọ̀ ṣé o mọ ọ̀nà tí olúwa wá tọ̀ ó ṣiṣẹ́ fún ọlọ́run ó ṣe ìfẹ́ ọlọ́run òní ó sọ wípé oúnjẹ òun ni àti ṣe ìfẹ́ ọlọ́run kí ó sì parí iṣẹ́ rẹ̀ àti wípé nígbà tí òun wà lé ayé òun jẹ́ ìmọ́lẹ̀ ayé òun sì ní láti ṣiṣẹ́ ní àkókò ìsinsìnyí nítorí pé òru ń bọ̀ nígbà tí ẹnìkan kì yóò lè ṣiṣẹ́ àtijọ́ kọ́ lórin papọ̀ wípé a ó ṣiṣẹ́ kí a ba lè fi oúnjẹ mi bọ́ àwọn tí ebi ń pa àti kí a ba lè kó àwọn aláàrẹ̀ wá sí orísun iyè ó ní nínú iṣẹ́ wa nínú àgbélébo kristi láwọn máa ṣògo ó ní nígbà tí a bá ń kéde wípé ọ̀fẹ́ ní ìgbàlà orí tí a kọ yìí ó ń sọ fún wa wípé iṣẹ́ tí a ń sọ nípa rẹ̀ ó jẹ́ iṣẹ́ ìgbàlà ọkàn tàbí iṣẹ́ ìjèrè ọkàn kí a ba lè máa sọ fún gbogbo àwọn ènìyàn tí wọ́n wà nínú ìjọba òkùnkùn àwọn tí wọ́n ti ṣìnà àwọn tí wọ́n ti jìnà réré sí ọlọ́run wípé ìgbàlà ń bẹ nínú jésù wípé ó yẹ kí wọn kí ó wá sọ́dọ̀ jésù kristi nítorí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ́ lórin ó yẹ kí ẹnìkọ̀ọ̀kan wá kí ó ṣe ìpinnu wípé a ó ṣiṣẹ́ paul apostle sì ń jẹ́ kí ó dá wa lójú wípé bí a bá mú ìpinnu yìí ṣe tí a dúró ṣinṣin nínú iṣẹ́ ọlọ́run tí a ò yí ẹsẹ̀ nínú iṣẹ́ ọlọ́run tí a ń pọ̀ sí i nínú iṣẹ́ ọlọ́run ní ìgbà gbogbo wípé èrè yóò wà fún wa lọ́dọ̀ olúwa ohun mẹ́ta ni a fẹ́ gbé yẹ̀wò nínú ìwàásù tí ò ní ìkíní iṣẹ́ tí ó lérè ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó jẹ́ wípé kò lérè níwájú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ni ó jẹ́ wípé bí a ti ń ṣe é kí a máa kó iyẹ̀pẹ̀ àti àwọn nǹkan ayé yìí kí a máa kó wọn jọ àwọn nǹkan tí ò bá ní tálẹ́ àwọn nǹkan tí a ó fi ílẹ̀ nínú ayé àwọn nǹkan tí a ò ní mú lọ sọ́run àwọn nǹkan tí kò ní ní èrè níwájú ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí àwọn ènìyàn ń ṣe nípa báyìí ni wọ́n ti ń pàdánù èrè ṣùgbọ́n lónìí a fẹ́ sọ nípa iṣẹ́ tí ó lérè apá kejì nínú ìwàásù yìí èso iṣẹ́ nípa ti ẹ̀mí iṣẹ́ tí a ń ṣe nípa ti ẹ̀mí kí ni èso tí a ń rí nípa rẹ̀ ìkẹta èrè fún iṣẹ́ wa ìkíní iṣẹ́ tí ó lérè jẹ́ kí a wo Thessalonica kíní orí kíní ẹsẹ̀ ìkẹta kí a wo iṣẹ́ tí a lè ṣe tí yóò mú èrè wá níwájú olúwa iṣẹ́ tí ó lérè Thessalonica kíní orí kíní ẹsẹ̀ ìkẹta lé àìsinmi lé àwa rántí iṣẹ́ ìgbàgbọ́ yín àti làálàá ìfẹ́ àti sùúrù ìrètí yín nínú olúwa wa jésù kristi níwájú ọlọ́run àti bàbá wa níhìn-ín ni paul ni ó ń kọ̀wé sí àwọn onígbàgbọ́ ní

0: Thessalonica, o nso fun wipe o ranti nkan meta nipa won. Ikini igbagbo, ikeji ife, iketa ireti. O si nso fun wa nipa awon nkan meta yi. O nso nipa ise igbagbo, o nso nipa laala ti ife, o nso nipa suru ti o ni ireti. O meta yi ni a ri wipe o ye ki o wa ni igbesi aye onigbagbo. Se oranti Korinti kini ori ketala ese ketala ti o so wipe nje nisisiyi igbagbo ireti ati ife nbe. Awon meta yi sugbon eyi ti o tobi ju ninu won ni ife. Awon meta yi a ko le ya won nipa igbagbo ireti ati ife. Bi e ba nfe sise fun Oluwa, o ye ki a mo wipe ipile ise ti a nse fun Oluwa o ni igbagbo wa ninu Jesu Kristi. Lai ni igbagbo a o le se ise ti yo te Olorun lorun. Lai ni igbagbo ninu Oluwa ninu Jesu Kristi, igbagbo wipe o ku fun ese wa, igbagbo wipe nipa eje Jesu Kristi ni a n we wa mo, igbagbo wipe oun ni o wa lati ko ese ara aye lo, igbagbo wipe agbagbo fun ese wa gangan ni o ku lori igi agbelebo. Lai ni igbagbo yi gbogbo ise ti a nse o je oku ise. Nitori eni ti ko ba ni igbagbo ninu Jesu Kristi, eni ti o ba je oku ninu ese, eni ti o ba je oku ninu awon nkan aye wonyi ti o fi oso aye, irin aye, ise aye, ese ti o wa ninu aye ti o fi yi ara re ka, ti emi ati okan re ti o ku ti ko ni iye Olorun, iru eni be gbogbo ise ti o nse ise oku ni. Sugbon lakoko wipe ki a gba Oluwa gbo, iyi ni a fi ma n ri awon elomiran ni tosi wa ni opolopo ile isin ati awon die ninu ile isin wa nihi ise ti won se ko mu igbagbo ninu Jesu Kristi lowo. O sese ki a ri eni ti o fi gbogbo akoko re ti o fi n se ise ti o ro wipe ise fun Olorun ni, sugbon ko ni igbala, o wa ninu ese sibe, ko ko ese re sile, ko je ki a fi eje Jesu Kristi weun ki a si we funfun ju snow lo. Iru eni be ni a n so fun wipe ise re ko je itewogba niwaju Oluwa. Ipile lori eyi ti a n ko ile igbagbo ise igbagbo si ni igbagbo wa ninu Jesu Kristi, ki se be nikan ife wa fun Olorun. Bi a ti mo wipe o fe wa, awa naa nitori ife re awa si fe pelu. Bi eyi ni a fi le se laala ninu Oluwa, ki laala wa ki o ma ba ja si asan. Je ki a tun wo ninu Hebreu ori kefa ese ikewa. Nitori Olorun ki se alaisododo ti yo fi gbagbe ise yin ati ife ti eyin fi han si oruko re nipa ise iranse ti e ti se fun awon eniyan mimo ti e si n se. Ohun ti o ye ki o ye wa nihin ni wepe bi o ti n so nipa ise wa, beni o n so nipa ife ti a ni ninu Oluwa. Bi a ba ya nkan meji yi nipa, a o ri wepe awon mejeji won ko ni je itewogba niwaju Oluwa. Bi a ba so wipe a ni ise lowo, ki se ise ti ara, sugbon ise ti a n se ninu ile isin, ise ti a n se fun ijoba Olorun, ise ti a n se lati jire okan awon elomiran, ise ti a n se lati sin Olorun bi ko ba mu ife Olorun lowo. Bi o ba je wipe a kan n se lai ni igbagbo ninu Jesu, a n se lai ni ife Olorun, a n se lai ni ireti iye ni pekun pelu Olorun loke orun, iru ise be ki yo je itewogba. A ri awon ti won se iru ise be igbala Jesu Kristi ko ti je ti won. Idariji ese nitori ohun ti Jesu Kristi se lori oke Calvary ko ti je ti won. Lojojumo ni won dese, lojojumo ni won je wese, sugbon won ko je ko ese sile iru awon be bi won ti le fi gbogbo owo won fun ijo, bi won ti le fi gbogbo akoko won fun ijo, fun ise isin, ki yo je ete ogba ni waju oluwa nitori be ise laisi ife olorun ise laisi igbagbo ninu kristi ise laisi ireti iye ni pekun ko je ete ogba ni waju oluwa eda keji ni ife laisi ise awon elomiran won ma gbadura won ma so fun olorun wi pe awon feran olorun popo sugbon ife won si olorun ko mu igboran igbagbo lowo ife won si olorun ko mu igboran lati se o ti olorun pa lase lati se ife won si olorun ko mu ki won ki o ni edun okan si awon ti o nsegbe lati le wa won lo lati le wa awon agotan ti o sonu lati le mu wa sinu ijoba olorun won kan so wi pe awon ni ife ife ni enu sugbon ife ti won ko mu si ise iru ife be ko je etewogba ni woju oluwa nitori be ohun ti olorun be lo wa ni we pe ki a ni ki a se laala tabi ki a se ise ti o ni ipile ninu igbagbo jesu christi ti o si je wi pe ohun ti o nti wa lati se awon nkan won yi ni ife wa si olorun ife wa si awon ara ife wa fun awon elese nitori wi pe a ko fe ki won ki o segbe iru ife yi ni o ma je ki a sise fun olorun bi a ba ri enikeni laarin wa ti a ri wi pe o je afafa fun olorun a ri wi pe o n se laala fun olorun o n fi akoko owo ohun ini ati nkan miran ti o ni o n fi sise fun olorun iredi re ni wi pe o ni ife si olorun o ni ife si awon ara o ni edun okan lati gba awon elese kuro ninu orun igbe ti won lo je ke wo Nehemiah Nehemiah ori kerin lati ese ikokandilogun mo si so fun awon ijoye ati fun awon olori ati fun awon eniyan yoku pe ise na tobi o si po a si ya ara wa lori odi ikini eni ikini jina si eni keji ese ikokan le logun be ni awa se ise na idaji won di oko mu lati kutukutu woro titi irawo fi yo nihi ni a nri Nehemiah je eni ti o nsise ni afi oba tele tele awon elomiran ro wi pe enikan ti o je oraye eyan eni ti o ni ise lowo ni o ye ki o ma sise fun olorun awon elomiran ro wi pe awon ti ko kawe de university awon ti ko ni ise ijoba awon ti ko se ise debi ti won le ra moto awon ti ko se ise debi ti owo won ti o le je ki won ki o ko ile tabi ki won ki o jeun tabi ki won ki o gbo bukata ebi awon oraye eyan ti ko ni ise lowo ni o ye ki o ma sise fun olorun sugbon ari wi pe Nehemiah ki se ru eniyan be o je eni ti o ni ise ipo giga o je eni ti ipo re ni afin oba ti ko si eni ti o le kuro nibe sugbon o be si ni gbo wi pe odi Jerusalem ni ati wo pale ati wi pe ati fi ina sun awon ilekun re o be si ni edun okan fun Jerusalem o be si ni edun okan fun awon olugbe Jerusalem nitori Jerusalem ni olu ilu o ni ibe ni olorun fun ara re ti o fi adehun si wi pe ogo olorun yo wa nibe ati lati ibe lo ni imole ihinrere imole oro olorun ti a ti ko won yo lo si gbogbo aye o si wa je edun okan fun Nehemiah nitori eyi ni o fi kuro ni ipo giga ti o wa je ari enikeni ninu wa ti o ti je ipe olorun ari enikeni ninu wa ti o pa ipo ola ti o wa ti o paati ti o nfe lati sise fun olorun iru eni be yo dabi Nehemiah nihi ni ari iwe pe o ko awon eniyan wonyi jo ati ijoye ati awon olori awon elomiran a ma ro wi pe bi a ba je ijoye bi a ba je agba ninu ijo bi a ba je ologbon ninu ijo ati olori ninu ijo wi pe ohun ti o ye ki a se ni ki a ka ogbera ki awon mekunu awon ti won ro pe ko je nkan kan ninu ijo ki won ki o ma se ise na rara ko ri be nihi ni a ri we pe Nehemiah ati awon ejoye ati awon olori ati gbogbo awon eniyan ti o ku won so fun ara won wi pe ise na tobi o si po ise wo ni won se ti won so wi pe ise na tobi o si po ise wi pe won fe wo won fe ko odi Jerusalem ti ati wo pale nje o mo wi pe ijoba Olorun o ni odi ti ati wo pale ti awon woli eke ti won ti wo pale ti awon alake so elesin ti won ti wo pale ti awon ti ko mo bibeli daju daju si igbala okan ti won ti wo pale ti awon alagaba gebe esin ti won ti wo pale o wa je ise ti re o je ise temi ise npe fun eni kokan wa wi pe a o lo a o jere okan odi ti a ti wo pale ni ijoba Olorun wi pe a o ko odi ti awon eleko eke awon woli eke awon ti awon alarin kiri ti won fi esin se jeun jeun odi ti won ti wo pale wi pe iwo ati emi wi pe a o gbe ero a o wasu ihere a o je ki imole ihere ki o de ti igbo awon ti se gbe ni ese kokan le ni ogun ni won ti so fun a wi pe bi be ni a wa se ise na o je on ti o wo ni lori won ni be ni a wa se ise na bi a ba le so yi nipa ijo wa bi a ba le so yi nipa eni kokan wa be ni a wa se ise na o je ise ti o lere sugbon ki a to le se ani lati ni okan lati sise okan lati sise wo ese ikefa be ni a wa mo odi na gbogbo odi na le a si mo kan ara won titi de ida meji re nitori kiyesi daadara nitori awon eniyan na ni okan lati sise sugbon je kin je ki o yi o bi ki ba se wi pe won feran Olorun won ki ba ti ni okan lati sise nitori bi Nehemiah bi o ti de Jerusalem ki o pe awon ejoye ki o pe awon olori ki o pe awon eniyan jo wi pe ki won wo ki won ko odi ti a ti wo pale be ni a ri wi pe awon eniyan be si ni fi esun eke sun won be ni won be si ni se inu ni bini si won be ni won be si ni ko iwe si awon elomiran wi pe awon eniyan won yi je aladamo aladase be ni won be si ni so wi pe Nehemiah fe gbe ara re kale gege bi olori awon eniyan na be ni won be si ni so ohun ko ba kun gbe fun Nehemiah ati si awon eniyan na se o mo wi pe awa paapa ninu ise Oluwa bi ke ba se wi pe ani ife Olorun bi ke ba se wi pe ani ireti ogo bi ke ba se pe ani igbagbo ninu Jesu Christi a o ni le se ise na nitori wipe awon elesun eke won po awon ti won ro wipe boya anwa owo boya anwa iyawo ni boya anwa oko ni boya anfe nkan aye yi boya anfe di eni gbojumo ninu ijo opolopo oro ko bakun gbe ni awon eniyan ni won le ma so si wa wipe a fe di agbateru ihinrere a fe di alakatakiti elesin opolopo oruko ni o sese ki won ki o ma pe wa sugbon a so nipa awon eniyan wonyi o pe won ni okan lati sise iwo paapaa bi o ba feran Jesu o ranti wi pe opolopo nkan ni a se si Jesu Christi o ranti wi pe Paul aposteli ati awon aposteli miran opolopo igba ni won lo si inu tubu kini se ti won duro ninu ise Olorun kini se ti won ko ja para ninu ise Olorun kini se ti ese won ko ye ninu ise Olorun kini se ti ipara eni rubo won ko diku ninu ise Olorun ohun kan lari nipa won won ni okan lati sise eyi ni akoko ti re eyi ni akoko temi wi pe o ye ki enikokan wa paapaa ki a ni okan ati emi lati sise fun Oluwa ati so fun wa wi pe akoko ipago ti ajinde o nbo a si n fe ki enikokan wa ki o jade lo ni awon ile ti o yi wa ka awon ore ti o yi wa ka ki a so fun won wi pe ki won ki o wari Jesu ki won ki o wa wo Jesu Christi Olugbala ki won ki o wa ki won ki o wa lati gba igbala Olorun ma je ki ohunkohun ki o di olowo iba ase oko tabi aya tabi ise miran tabi inu ni bini tabi oro ti awon elomiran so onkun ni won le so iwo ni o je ki o mo wi pe ati fi ipepe o ipe lati odo olorun ati wi pe ise yi agbe ile olowo nitori be ma se jafara nitori be ma se gbeyin ninu ise yi ki ori wi pe o se ise ti a pe o si lati se ninu Johanu ori kerin Johanu ori kerin ese ikerin le logbon Jesu wi fun won pe onje mi ni lati se ife eni ti o ran mi ati lati pari ise re Jesu Kristi oluwa wa Jesu Kristi apere pipe wa Jesu Kristi eni ti an tele Jesu Kristi olugbala wa Jesu Kristi eni ti o ye ki a ma wo gege bi olupilese ati alase pe igbagbo wa o ni onje mi ni lati se ise lati se ife eni ti o ran mi kini itumo ede yi o mo ti an pe ni onje bi enikan ko ba jeun ni ooro ojo kan a o ri wo pe oju re yo yato bi enikan ko ba jeun sule ojo kan a o ri wo pe agbara re yo ma dinku bi ko ba jeun fun ofe kan o somo iti bebe ku o ti Jesu Kristi so fun wa ni wi pe onje ohun ohun ti o n gbe ara duro ohun to n gbe emi ohun duro ohun to je ko wa laaye ati laaye ni igba na ohun ni lati se ife eni ti o ran ohun bi ohun ti n ji laaro bi awon elomiran ti n jeun onje ti ohun fe je ni ife olorun losan onje ti ohun lepa re ni ife olorun ni asale onje ti ohun lepa re ni ife olorun ati wi pe lati pari ise re iwo na mo gege bi agbalagba wi pe ohun ti a ko bere a ki pari re nje je kin bi o le ri bere kan ni igba wo lo pari ise ti olorun gbe le olowo bi o ba ti bere jo se se fun o lati pari bi o ba ti bere ise jere okan ise ki a ma kaakiri ki a ma ti oju ile kan de oju ile keji lati so fun won nipa igbala ofe ti o wa lati odo Jesu Kristi nipa iku Jesu Kristi lori igi agbelegbo bi o ba ti bere ni igba wo lo pari re sugbon Jesu Kristi so fun wa gege bi apere wa gege bi asaju wa ti o ye ki a ma tele onje mi ni lati se ife ni ti o ran mi ati lati pari ise re ko fi mo nibe nikan soso wo ese ti o tele eyin ko ha wi pe o ku osu merin ikore yo si de wo mo wi fun yin egbe oju yin soke ki e se wo oko nitori ti won ti funfun fun ikore na o ti an pe ni ikore nihin ni we pe ki a kore awon okan eniyan si ijoba olorun ki a so fun wi pe Jesu ngbala Jesu ntuni sile, Jesu ndariji, Jesu nwenimo. Ki awon pa apa, ki o se wa, lati inu aye. Ki won ki o wa sinu Kristi, ki won ki o di omo ijoba olorun. Bi won ba sebe, o je wepe akore won, sinu ijoba olorun. Eni o ye ki a shishele lori, eni o ye ki a shila la fun. Ye ki a wo, Johanu, ori kefa. Johanu ori ikefa ese iketa din logbon e ma se sise ounje ti segbe ninu bibeli lai lai o so wi pe e ma se se laala fun ounje ti segbe sugbon fun ounje ti wa titi di iye aini pekun eyi ti omo eniyan yo fi fun yin nitori pe ohun ni ani baba olorun baba ti fi didi di ise ti opolopo nse loni iba je ise ki a di okun morun tabi ise ki a je olukoni fun awon omode ni ile iwe tabi ise wipe ibi ti a ti da ile ise sile awon ti won ro nkan kan tabi awon ti won se nkan gbogbo awon ise won ti a le daruko won je ise ounje ti nsegbe nitori wipe a nse ise wonyi ki a ba le jeun ki a ba le daso bo ara wa tabi ki a ba le kole sugbon o ye ki a mo wipe àwọn iṣẹ́ wọ̀nyí ohun tí wọ́n lè fún wa ní àwọn òmúlẹ̀mófò ayé yìí ohun àfọwọ́bà fílẹ̀ ti ayé. Ẹni Jésù Kristì ń sọ wípé kẹ́ má ṣe lo gbogbo àkókò wa lórí iṣẹ́ fún oúnjẹ tí ṣègbé, ṣùgbọ́n kí a kúnkún máa ṣiṣẹ́, kẹ́ máa ṣe làálàá fún èyí tí sọ ní di ààyè nínú Ọlọ́run àti èyí tí yóò ní èrè iyì àìnípẹ̀kun. Nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé iṣẹ́ tí a pè wá sí, iṣẹ́ tí ó lérè, òun ni iṣẹ́ ìjìrì ọkàn, iṣẹ́ fún ìjọba Ọlọ́run. Kí ni èso irú iṣẹ́ bẹ́ẹ̀? Èyí ni ó mú wa lọ sí apá kejì, èso iṣẹ́ tí a ń ṣe nípa ti ẹ̀mí. Èso àkọ́kọ́ ni wípé a ó ní ìwà òdodo, ìwà rere, ìwà mímọ́ ní ìgbésí ayé wa. Bí a bá sọ pé a ń ṣiṣẹ́ fún Ọlọ́run, tí a ò so èso ìwà mímọ́, èso ìrẹ̀lẹ̀, èso òdodo, èso kí a máa rìn déédéé, èso kí a máa rìn ní yíyẹ nínú ìjọba Ọlọ́run, irú iṣẹ́ bẹ́ẹ̀ kò lè jẹ́ ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run. Ó yẹ kí iṣẹ́ yìí kí ó kọ́kọ́ so èso ní ìgbésí ayé tiwa. Wo ìwé òwe, ìwé òwe orí ìkọkànlá ẹsẹ̀ ọgbọ̀n, òwe orí ìkọkànlá ẹsẹ̀ ọgbọ̀n, èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Bí o bá ti fa ìlà sí ẹsẹ̀ yìí nínú Bíbélì rẹ, ó yẹ kí o ṣe bẹ́ẹ̀. Èso òdodo ní igi iyì. Ẹni tí ó bá sì yí ọkàn ènìyàn padà, ọlọgbọ́n ni. Ó ń sọ fún wa níhìn-ín wípé èso tí ó yẹ kí iṣẹ́ wa nínú Kristi, iṣẹ́ wa nínú ìjọba Ọlọ́run, èso tí ó yẹ kí ó kọ́kọ́ so ni èso òdodo. Èso òdodo. Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹwàá àti ẹsẹ̀ ìkọkànlá. Kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò, kí ẹ sì já sí olódodo àti aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristì, lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristì fún ògo àti ìyìn Ọlọ́run. Níhìn-ín ni a ti jẹ́ kí ó yé wa wípé èso tí onígbàgbọ́ ń so, ó jẹ́ èso tí ó yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé. Èso wo la rí lọ́wọ́ àwọn tí ó wà nínú ayé? Èso ìwà ìfẹ́kúfẹ̀ẹ́, ìgbéraga, ìsọ̀rọ̀ òdì, èso tí ó jẹ́ èso kíkan, èso tí kìí mú kí ayé àwọn aládùúgbò wọn kí ó rọrùn. Ṣùgbọ́n a ń sọ fún wa, ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò. Èyí ni wípé kí èso ìgbésí ayé rẹ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, gẹ́gẹ́ bí èrò ìjọba ọ̀run, gẹ́gẹ́ bí ẹni tí ó ti tọ́ Jésù Kristì wò, gẹ́gẹ́ bí ẹ̀ka lára àjàrà Jésù Kristì, kí ẹ̀yin kí ó lè so èso tí ó yàtọ̀: èso ìfẹ́, èso ayọ̀, èso ìrẹ̀lẹ̀, èso ìpamọ́ra, èso ìwà tútù, èso tí a ó so tí àwọn aládùúgbò wa tí ó fi rí wípé a yàtọ̀ sí àwọn ẹlẹ̀sìn àwọn bankúnjọ. Ó ní kí ẹ̀yin kí ó lè dán ohun tí ó yàtọ̀ wò, kí ẹ sì já sí olódodo aláìjẹ́ ohun ìkọ̀sẹ̀, wípé kí ìwà wa, ìṣe wa, kí ó má ṣe kọ ẹnikẹ́ni lẹ́sẹ̀. Àwọn ẹlòmíràn tí wọ́n wá sí inú ìjọ, ìwà wọn a máa jẹ́ kí àwọn aláìgbàgbọ́ kí ó ní àríwísí sí ìjọ. Wọ́n a máa sọ wípé, ìwọ tí o tilẹ̀ ń wàásù, ó jà ju kíni lọ. Ìwọ tí ó jẹ́ wípé lóòótọ́ ló ń wàásù, ọtí ò kúrò nílé rẹ. Ìwà ìbàjẹ́ kò kúrò lọ́wọ́ rẹ. Sìgá mímu ńkọ́, ìrédè òru ńkọ́, fàyàwọ́ ńkọ́, olè jíjà ńkọ́, ọ̀rọ̀ tí a ń sọ tí a ń fi ọ̀rọ̀ kẹ́lẹ́ ba ẹnìkejì wa jẹ́ ńkọ́. Ìwọ tí o sọ wípé o jẹ́ oníwàásù, o jẹ́ adarí ìdàpọ̀ ojúlé, ṣùgbọ́n a mọ irú ọ̀rọ̀ tí a ń bá lẹ́nu rẹ, ó ní kí o má ṣe rí bẹ́ẹ̀. Bí o bá rí bẹ́ẹ̀, ó jẹ́ wípé a jẹ́ ohun ìkọ̀sẹ̀ fún àwọn ẹlòmíràn. Ó ní lẹ́yìn ìgbà tí ẹ ti kún fún èso òdodo láti ọ̀dọ̀ Jésù Kristì Olúwa, fun ogo ati yin olorun nitori be eso akoko ti o ye ki aso ni igbese aye wa oni we pe aje eni bi itinu olorun iwa wa ti ye pada irin wa ti ye pada oro enu wa ti ye pada aje ayanfe olorun nitooto asi je olododo ikeji ni we pe anyi okan pada tun pada lo si iwe owe ori ikokanla iwe owe ori ikokanla ese ogbon oni eso dodo ni igiye eniti o ba si yi okan eniyan pada ologbon ni kini atiri eyi si eniti o ba si yi okan eniyan pada ologbon ni awon eniyan ti won tin ro ninu okan won wi pe olorun jina rere sugbon ti iwo yi okan won pada ti won mo wi pe olorun wa ni tosi o gba ogbon olorun awon eniyan ti won ti joko sinu okunkun ti won ro wi pe agbara okunkun ni won fe fi se bi sadi won sugbon ti o lo ba won soro ti o yi okan won pada ti won mo wi pe ko si agbara miran leyin agbara Jesu Kristi ologbon ni ru eniyan be awon ti won ti fi aye won dogo si owo esu ti won ti so wi pe laye lorun won ba esuku sugbon ti o lo yi won pada ti o so fun won wi pe bi won ba joko ti esu bi won ba fi okan won so owo esu wi pe won o se gbe ni aye raye sugbon ti won ba wa si odo Jesu Kristi ti won ke pe Jesu Kristi olugbala wi pe won o di eni igbala o yi okan iru eni be pada ologbon ni iru eniyan ti o ba le se be awon ti o ti ro wi pe igbadun wa ninu ese ninu agbere ninu ki a ma fi okunrin bara eni je won ti ro wi pe igbadun wa ninu oti mimu ninu siga mimu ninu irede oru ninu ka ma joka akiri ka ma jebo kaakiri ti o lo ba won ti o so fun won wi pe igbadun tooto inu Jesu lo wa igbadun tooto inu iwa mimo lo wa igbadun tooto ninu alaafia olorun lo wa bi o ba yi okan won pada be ologbon ni iru eni ti o ba se be yin ni a fi so wi pe ohun ti o ye ki ijire okan ki o se eso ti o ye ki ise wa ki o so ninu olorun ni wi pe a n yi okan pada aje ologbon so fun mi awa ti a wa nihin wo kaakiri wo eyin ki o wo iwaju ki o wo egbe re awa ti a wa nihin bi o ba se se fun eni kookan wa bi a ba je pe olorun bi a ba so fun olorun wi pe ogbon lati le yi awon elomiran pada a n fe ki olorun ki o fun wa ogbon lati le je ki awon elomiran ki o ni igbala ninu Jesu Kristi a n fe ki olorun ki o fun wa bi eni kookan wa ti a wa nihin bi a ba le jere okan enikan soso sinu ijoba olorun ni osu kan gbogbo awa ti a jere won ati awon ti a jere ninu osu ti o tele ki a tun jere okan kookan ninu osu ti o tele gbogbo awon ti won wa ninu ijo ni osu keji yi ki a tun jere okan kookan ninu osu ti o tele ninu odun kan o je mo wi pe ibi ti a wa yi ko ni le gba wa nitori be o ye ki a kun fun ise o ye ki a kun fun ojuse ki se ojuse wi pe ki a kan ma dari idapo ojule nikan awon ti won wa ni idapo ojule se won ti ni igbala se won ti mo olowa se ati yi won pada se olorun ti fun wa ni ogbon ti a fi le ma ba won soro ti yo je ki won ki o lo si ori ekun won lati gbadura agba yori si igbala ti ta fi yi igbese aye won pada eyi ni eso ti olorun reti lati owo re ati lati owo mi lati owo eni kookan wa ki a ba le ma mu awon okan kookan wa sinu ijoba olorun ki si ni ere ti o wa fun iru ise be bi o ba bere loni bi o ba tesiwaju ti o yi pada ti o boju weyin ti o n so fun olorun pe lojojo lojojumo ni o ma ba awon eniyan soro oro nipa ijoba olorun a o so nipa awon ti n soro nipa oluso agutan awon elomiran won o mu ti a n pe ni iwaasu ihinrere ohun ti won ma n so fun awon olomiran ni wipe wa wo oluso agutan ti o wa ni ijo wa ijo wa daa ju ijo miran lo awon miran ti won lo n bere ijo won o se ife olorun ijo wa lo daa eyi ko la n so ohun ti a n so nipa iwaasu re pe ki a ma waasu Jesu a o fi oruko oluso agutan fun wa ki a ba le fi oruko oluso agutan gba wala oruko Jesu Kristi onigbanila ise irapada ti Jesu Kristi se lori igi agbelebo onigbanila ki se ijo ki se oluso agutan sugbon bi a ba n jere okan bi a ba so fun awon eniyan wi pe Jesu ngbala ati wi pe eje re o nwo enimo bi a ba le se be o je mo wi pe ere popo lo wa fun awon ti won ba nsise fun Olorun le ona be ye ke a wo Chronicle 2 ori ke dogun ese ikeje Chronicle 2 ori ke dogun ese ikeje sugbon eyin mu arale ki ese ki e ma se de owo yin nitori ise yin yo ni ere ori bi abagba oluwa gbo bi e ba mo wi pe olooto ni oluwa ati wi pe ileri re ki ye ki ta se ki pale o ye ki a mo wi pe ise wa ninu oluwa ise ijire okan yo ni ere nihin ni ati gba awon eniyan wonyi ni iyanju wi pe ki eyin ki o mu ara le ki e ma je ki ohunkohun ki o je ki a rewesi nitori pe ise nbe lowo wa lati se ise wa nile ti a ni lati se ipago ajinde lo nbo yi a nfe ki awon eniyan ti o wa ni arowo to wa a nfe ki won ki o mo nipa Jesu a nfe ki won ki o mo nipa igbala Olorun a nfe ki won ki o mo nipa igbala ti Jesu Kristi ti o se asepe re lori ige agbelebo awon ti won kan lo si ilesin awon ti won kan so nipa ajinde tabi nipa ija Jesu Kristi sugbon ti oye won bi a se le di eni igbala a nfe ki oye won iwo ni o je enu fun Olorun emi ni won o je enu fun Olorun gbogbo wa pelu isokan ni a o je enu fun Olorun nitori be ma se je ki ohunkohun ki o je ki o rewesi ma se je ki ohunkohun ki o daya po o ni emu ara yin le ki e ma se de owo yin ke ma se de owo yin ma se je ki o re o ise npe fun enikokan wa o nso fun wa wi pe nitori ise yin yo ni ere ni waju Olorun ere ninu aye yi ati ere nigbati Jesu Kristi ti o ba farahan lati ko awon ayan fe lo nitori be sise fun Olowa sugbon bi a ti nse ise yi o ye ki a ri wi pe ise ti a nse o je ise fun Olorun nikan soso Matthew ori kefa ese ikini ekiyesi ara ki e ma se itore anu yin niwaju eniyan ki a ba le ri yin bi o ba ri be eyin ko li ere lodo baba yin tin be li orun awon elomiran ise won okun fun karimi okun fun igberaga okun fun oju saju okun fun agabagebe okun fun igberaga awon elomiran ti won ro wi pe won sise fun Olorun ohun ti a ma nri ni wi pe karimi o po ninu ohun ti won se bi won ba ri wi pe oluso agutan wa ni tosi adari wa ni tosi tabi elomiran wa ni tosi won tepa mose o dabi awon eniyan leran ara ti won ni igbala igba miran o sese won wa ninu ise ijoba ki oga ibi ise ki o to ma se abojuto ki o to ma se ayewo gbogbo nkan ki o to ma kaakiri won ka wojo won ni sise won ajoko won ka ogbera sugbon bi won ba ti ri pe oga nbo awon eru adide won be si ni sise iru ise be ko ni ere awon elomiran won ma nse be ninu ijo gbogbo ohun ti o ye ki a se gege bi ojuse won ni se sugbon bi won ba ri wi pe enikan nbo alabojuto kan nbo won be si ni dide ise karimi niyi o mo wi pe nigbati eni yi ti o si nibe Jesu wa nibe Olorun wa nibe nitori be ki a ma se je ki ise wa ninu Oluwa ki o je karimi ki a ma se je ki ise wa ki o je fun oju saju eniyan elomiran bi won ba wa ni awon nikan soso won ki se ise ti o ye ki won ki o se sugbon oju saju o ti po fun won bi won ba ti ri pe enikan bo bi won ba ri wi pe enikan ti o ma so wi pe ah e ko se Oluwa o Olorun wa so agbara yin di otun o bi won ba ti ri pe enikan ti o ma soro fun won oro siri fun won won be si ni sise iru ise be ki se ise ti a nse nipa ife Olorun o ye ki ise wa ki o je ise ti o wa lai si agabagebe lai si igberaga láìsí ojú ṣáájú, láìsí wípé a ń fẹ́, a fẹ́ gbé ara wa sókè, tàbí iṣẹ́ tí ó jẹ́ wípé ènìyàn lè fi hàn, tàbí iṣẹ́ tí ó jẹ́ pé aṣọ la fẹ́ fi hàn, bí a ṣe ní ọ̀ṣọ́ ayé tó la fẹ́ fi hàn, kò yẹ kí iṣẹ́ wa kí ó rí bẹ́ẹ̀, ó yẹ kí ó jẹ́ iṣẹ́ tí a ṣe pẹ̀lú ẹ̀mí òtítọ́, pẹ̀lú ọkàn òtítọ́, iṣẹ́ tí a ṣe sí Olúwa àti sí ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Bí a bá ṣe bẹ́ẹ̀, ó dájú wípé èrè pọ̀ fún wa ní ayé yìí àti ní ayé tí ń bọ̀. Nínú ìwé ìfihàn orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlá, kíyè sí i, èmi ń bọ̀ kankan, èrè mi sì ń bẹ pẹ̀lú mi, láti san án fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ yóò ti rí. Jésù Kristì ń bọ̀, èrè rẹ̀ sì ń bẹ lé ọwọ́ rẹ̀, láti san fún ẹnì kọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí iṣẹ́ tí a ṣe fún ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Ó yẹ kí a dìde dúró nísinsìnyí, kí a bá Olúwa sọ̀rọ̀, kí a sọ fún un wípé a fẹ́ ṣe iṣẹ́ tí ó lérè, iṣẹ́ ìjèrè ọkàn. Àwọn òkú ọkàn ẹ̀ṣẹ̀ wọ́n pọ̀ nítòsí wa, ó yẹ kí a dìde, ó yẹ kí a jí nínú orun wa, ó yẹ kí a lọ bá wọn sọ̀rọ̀, ó yẹ kí a mọ̀ wípé Jésù Kristì ti kú fún wọn, ó sì ń fẹ́ kí a sọ fún wọn wípé òun ni olùgbàlà. Dìde dúró kí o gbàdúrà, kí o fi àkókò rẹ fún Ọlọ́run, kí o fi ohun ìní rẹ fún Ọlọ́run, kí o fi àwọn tálẹ́ǹtì tí Ọlọ́run ti fún ọ, kí o fi fún Ọlọ́run, kí o rí wípé o ṣe iṣẹ́ tí ó lérè, kí o sì rí wípé èso tí iṣẹ́ yìí ń so ní ìgbésí ayé rẹ, ó jẹ́ èso ìwà òdodo, kí o sì máa rìn déédé, kí o rí wípé o ti kúrò nínú ẹ̀ṣẹ̀, o ń gbé ìgbésí ayé ọ̀tún nínú Kristì, o sì rí wípé ohun gbogbo tí o ń ṣe, ó ń fa ọkàn àwọn ẹlẹ́ṣẹ̀ wá sí ọ̀dọ̀ olùgbàlà, kí o bá lè dáríjì wọ́n, kí o ní ìrètí nínú Ọlọ́run wípé ní tòótọ́ yóò fún ọ ní èrè tí ó tọ́, tí ó sì yẹ ní àkókò rẹ̀. Gbàdúrà sọ fún Ọlọ́run, bí o bá ti jẹ́ aláfara tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀lẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú iṣẹ́ Olúwa, sọ fún Ọlọ́run wípé àkókò tó láti jí àti láti já pápá nínú iṣẹ́ Olúwa.
1: Ìwé kejì ti Samueli, orí ìkọkànlá. Ó sì ṣe lẹ́yìn ìgbà tí ọdún yípo, ní àkókò ìgbà tí àwọn ọba Emma jáde ogun, Dáfídì sì ran Joabu àti àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú rẹ̀ àti gbogbo Ísírẹ́lì, wọ́n sì pa àwọn ọmọ Amoni, wọ́n sì do ti Rabba. Dáfídì sì jókòó ní Jerusalemu. Ó sì ṣe ní ìgbà àṣálẹ̀ kan, Dáfídì sì dìde ní ibùsùn rẹ̀, ó sì rìn lórí òrùlé ilé ọba. Láti orí òrùlé náà ni ó sì rí obìnrin kan tí ó ń wẹ ara rẹ̀. Obìnrin náà sì ṣe arẹwà jọjọ láti wò. Dáfídì sì ránṣẹ́, ó sì béèrè obìnrin náà. Ẹnìkan sì wípé, èyí kọ́ Bathsheba, ọmọbìnrin Eliami, aya Uria ará Hiti. Dáfídì sì rán àwọn ìránṣẹ́, ó sì mú un, òun sì wọ inú ilé tọ́ lọ, òun sì bá a dàpọ̀. Nígbà tí ó sì wẹ ara rẹ̀ mọ́ tán, ó sì padà lọ sí ilé rẹ̀. Obìnrin náà sì fẹ́rakù, ó sì ránṣẹ́, ó sì sọ fún Dáfídì, ó sì wípé, èmi fẹ́rakù. Dáfídì sì ránṣẹ́ sí Joabu pé, rán Uria ará Hiti sí mi. Joabu sì rán Uria sí Dáfídì. Nígbà tí Uria sì dé ọ̀dọ̀ rẹ̀, Dáfídì sì bí ní èrè àlàáfíà Joabu àti àlàáfíà àwọn ènìyàn náà àti bí ogun náà ti ń ṣe. Dáfídì sì wí fún Uria pé, sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ kí o sì wọ ẹsẹ̀ rẹ. Uria sì jáde kúrò ní ilé ọba, oúnjẹ láti ọ̀dọ̀ ọba wá sì tọ̀ ọ́ lẹ́yìn, ṣùgbọ́n Uria sùn ní ẹnu ọ̀nà ilé ọba lọ́dọ̀ gbogbo ìránṣẹ́ Olúwa rẹ̀, kò sì sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀. Nígbà tí wọ́n sì sọ fún Dáfídì pé Uria kò sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀, Dáfídì sì wí fún Uria pé, ṣé ọ̀nà àjò ni ìwọ ti wá? Ẹ a ti ṣe tí ìwọ kò fi sọ̀kalẹ̀ lọ sí ilé rẹ̀? Uria sì wí fún Dáfídì pé, àpótí ẹ̀rí àti Ísírẹ́lì àti Júdà jókòó ní àgọ́, àti Joabu olúwa mi àti àwọn ìránṣẹ́ olúwa mi wà ní ibùdó ní pápá. Èmi wà lọ sí ilé mi láti jẹ àti láti mu àti láti bá obìnrin mi sùn. Bí ìwọ bá wà láàyè àti bí ẹ̀mí rẹ sì ti ń bẹ láàyè, èmi kì yóò ṣe nǹkan yìí. Dáfídì sì wí fún Uria pé, ṣì dúró níyìn lónìí, ní ọ̀la èmi ó sì jẹ́ kí ìwọ kí o lọ. Uria sì dúró ní Jerusalemu ní ọjọ́ náà àti ìjọ kejì. Dáfídì sì pé, ó sì jẹ, ó sì mu níwájú rẹ̀. ó sì mú kí ọtí kí ó pa á òun sì jáde ní alé lọ sí ibùsùn rẹ lọdọ àwọn ìránṣẹ olúwa rẹ kò sì sọkalẹ lọ sí ilé rẹ ó sì ṣe ní òwúrọ dáfídì sì kọwé sí joabu ó fi rán uria ó sì kọ sínú ìwé pé fi uria síwájú ibi tí ogun gbélé kí ẹ sì bò ó sílẹ kí wọn sì kọ lù ú kí ó sì kú ó sì ṣe nígbà tí joabu ṣe àkíyèsí ìlú náà ó sì yan uria sí ibì kan níbi tí òun mọ pé àwọn alágbára ọkùnrin ń bẹ níbẹ àwọn ọkùnrin ìlú náà sì jáde wá wọn sì bá joabu jà díẹ sì ṣubú nínú àwọn ènìyàn náà nínú àwọn ìránṣẹ dáfídì uria ara hiti sì kú pẹlú joabu sì ránṣẹ ó sì ro gbogbo nǹkan ogun náà fún dáfídì ó sì pàṣẹ fún ìránṣẹ náà pé nígbà tí ìwọ bá sì parí àti máa ro gbogbo nǹkan ogun náà fún ọba
2: bí ó bá ṣe pé ìbínú ọba bá fàrú
1: tí òun sì wí fún ọ pé èéṣe tí ẹyin fi súnmọ ìlú náà láti bá wọn jà ẹyin kò mọ pé wọn ó tafà láti orí odi wá ta ni ó pa abimeleki ọmọ jerubeṣeti kì í ṣe obìnrin ni ó yí òkúta ọlọlù láti orí odi wá tí ó sì kú ní tebeṣi ẹ a ti rí tí ẹyin fi súnmọ odi náà ìwọ sì wí fún un pé uria ìránṣẹ rẹ ara hiti kú pẹlú ìránṣẹ náà sì lọ ó sì wá ó sì jẹ gbogbo iṣẹ tí joabu ràn fún dáfídì ìránṣẹ náà sì wí fún dáfídì pé ní tòótọ àwọn ọkùnrin náà lágbára jù wá lọ wọn sì jáde tọ wá wá ní pápá àwa sì tẹlé wọn títí wọn fi dé ẹyìn odi àwọn tafàtafà sì ta sí ìránṣẹ rẹ láti orí odi wá díẹ nínú àwọn ìránṣẹ ọba sì kú ìránṣẹ rẹ uria ara hiti sì kú pẹlú dáfídì sì wí fún ìránṣẹ náà pé báyìí ni ìwọ wí fún joabu pé má ṣe jẹ kí nǹkan yìí kí ó burú ní ojú rẹ nítorí pé ìdá máa jẹ ní ọ̀tún ní òsì mú ìjà rẹ le sí ìlú náà kí o sì bí ṣubú kí ìwọ kí o sì mú un lọ́kàn le nígbà tí aya uria sì gbọ́ pé uria ọkọ rẹ̀ kú ó sì gbàwẹ̀ nítorí ọkọ rẹ̀ nígbà tí àwẹ̀ náà sì kọjá tán dáfídì sì ránṣẹ́ ó sì mú wá sí ilé rẹ̀ òun sì wá di aya rẹ̀ ó sì bí ọmọkùnrin kan fún un ṣùgbọ́n nǹkan náà tí dáfídì ṣe burú níwájú olúwa
3: DCLM Radio. The spiritual warfare is our concern.
1: Ìwé kejì ti Samueli, orí ìkejìlá, Olúwa sì rán Natani sí Dáfídì, òun sì tọ̀ ọ́ wá. Ó sì wí fún un pé, ọkùnrin méjì ń bẹ ní ìlú kan, ọ̀kan jẹ́ ọlọ́rọ̀, èkejì sì jẹ́ tálákà. Ọkùnrin ọlọ́rọ̀ náà sì ní àgùntàn àti màálù ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ọkùnrin tálákà náà kò sì ní nǹkan bí kò ṣe àgùntàn kékeré kan, èyí tí ó ti rà tí ó sì ń tọ́. Ó sì dàgbà ní ọwọ́ rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀. A máa jẹun nínú oúnjẹ rẹ̀, a sì máa mu nínú ago rẹ̀, a sì máa dùbúlẹ̀ ní àyà rẹ̀. Ó sì dàbí ọmọbìnrin kan fún un. Àlejò kan sì tọ ọkùnrin ọlọ́rọ̀ náà wá. Òun kò sì fẹ́ mú nínú àgùntàn rẹ̀ àti nínú màálù rẹ̀ láti fi ṣe àlejò fún ẹni tí ó tọ̀ ọ́ wá. Ó sì mú àgùntàn ọkùnrin tálákà náà fi ṣe àlejò fún ọkùnrin tí ó tọ̀ ọ́ wá. Ìbínú Dáfídì sì farú gidigidi sí ọkùnrin náà ó sì wí fún Natani pé bí Olúwa ti ń bẹ láàyè ọkùnrin náà tí ó ṣe nǹkan yìí kíkú ni yóò kú. Òun ó sì san àgùntàn náà padà ní mẹ́rin mẹ́rin nítorí tí ó ṣe nǹkan yìí àti nítorí tí kò ní àánú. Natani sì wí fún Dáfídì pé ìwọ ni ọkùnrin náà. Báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, èmi fi ọ́ jọba lórí Ísírẹ́lì, èmi sì gbà ọ́ lọ́wọ́ Saulu, èmi sì fi ilé Olúwa rẹ fún ọ àti àwọn obìnrin Olúwa rẹ sí àyà rẹ. Èmi sì fi ìdílé Ísírẹ́lì àti ti Júdà fún ọ. Ìbá tilẹ̀ ṣe pé èyí ni kéré jù, èmi ìbá sì fún ọ ní nǹkan báyìí báyìí. Éṣe tí ìwọ fi kẹ́gàn ọ̀rọ̀ Olúwa, tí ìwọ fi ṣe nǹkan tí ó burú ní ojú rẹ̀, àní tí ìwọ fi idà pa Uria ara Hiti, àti tí ìwọ fi mú obìnrin rẹ̀ láti fi ṣe obìnrin rẹ̀, ó sì fi idà àwọn ọmọ Ammoni pa á. Ǹjẹ́ nítorí náà, idà kì yóò kúrò ní ilé rẹ̀ títí láé, nítorí pé ìwọ gàn mí, ìwọ sì mú aya Uria ara Hiti láti fi ṣe aya rẹ̀. Báyìí ni Olúwa wí, kíyèsí, èmi ó jẹ́ kí ibi kí ó dìde sí ọ láti inú ilé rẹ wá, èmi ó sì gba àwọn obìnrin rẹ lójú rẹ, èmi ó sì fi wọ́n fún aládùúgbò rẹ, òun ó sì bá àwọn obìnrin rẹ sùn níwájú oòrùn yìí, àti pé ìwọ ṣe ní ìkọ̀kọ̀, ṣùgbọ́n èmi ó ṣe nǹkan yìí níwájú gbogbo Ísírẹ́lì àti níwájú oòrùn. Dáfídì sì wí fún Natani pé, èmi ṣẹ̀ sí Olúwa. Natani sì wí fún Dáfídì pé, Olúwa pẹ̀lú sì ti mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, ìwọ kì yóò kú. Ṣùgbọ́n nítorí nípa ìwà yìí ìwọ fi àyè sílẹ̀ fún àwọn ọ̀tá Olúwa láti sọ ọ̀rọ̀ òdì, ọmọ náà tí a ó bí fún ọ kí kú ni yóò kú. Natani sì lọ sí ilé rẹ̀, Olúwa sì fi àrùn kọlu ọmọ náà tí obìnrin Uria bí fún Dáfídì, ó sì ṣe àìsàn púpọ̀. Dáfídì sì bẹ Ọlọ́run nítorí ọmọ náà. Dáfídì sì gbàwẹ̀, ó sì wọ inú ilé lọ, ó sì dùbúlẹ̀ lórí ilẹ̀ ní òru náà. Àwọn àgbà ilé rẹ̀ sì dìde tọ̀ ọ́ lọ lati gbe dide lori ile o si ko ko si ba won jeun o si se ni ijo keje omo na si ku awon iranse dafidi si beru lati wi fun pe omo na ku nitori ti won wi pe kiyesi nigba ti omo na nbe laye awa soro fun ohun ko si gbo ohun wa nje yo ti se ara re ni ise to bi awa ba wi fun pe omo na ku nigba ti dafidi si ri pe awon iranse re nsoro kelekele dafidi si kiyesi pe omo na ku dafidi si bere lowo awon iranse re pe omo na ku bi won si da ni ohun pe o ku dafidi si dide ni ile o si we o fi ororo para o si paro aso re o si wo inu ile oluwa lo o si wo lesin o si wa si ile re o si bere won si gbe onje kale ni waju re o si jeun awon iranse re si bi ni ere pe kini eyi ti iwo se yi nitori omo na nigba ti o nbe laye iwo gbawe o si sokun sugbon nigba ti omo na ku o dide o si jeun o si wi pe nigba ti omo na nbe laye emi gbawe emi si sokun nitori ti emi wi pe tani o mo bi olorun o saanu mi ki omo na ki o le ye sugbon ni isisin yi o ti ku nitori kini emi o se ma gbawe emi le mu pada wa mo bi emi ni yo to lo ohun ki yo si tun to mi wa dafidi si sipe fun basheba aya re o si wole to o si ba dapo o si bi omokunrin kan dafidi si soruko re ni solomoni oluwa si fe o si ran natani woli o si pe oruko re ni jedidaya nitori ti oluwa joabu si ba raba ati awon omo amoni jagun o si gba ilu oba won joabu si ran awon iranse si dafidi o si wi pe emi ti ba raba ja emi si ti gba ilu olomi won ni nje nitori na ko awon eniyan yoku jo ki o si doti ilu na ki o si gba ki emi ki o ma ba gba ilu na ki a ma ba pe ni oruko mi dafidi si ko gbogbo eniyan na jo o si lo si raba o si ba ja o si gba o si gba ade oba won kuro ni ori re wuwo re si je talenti wura kan o si ni okuta oniyebiye lara re a si fi de dafidi ni ori o si ko ikogun ilu na ni opolopo o si ko awon eniyan na ti o wa ninu re o si fi won si ise ayun ati si ise nkan iwole ti a fi irin se ati si ise ake irin o si fi won si ise briki mimo be na ni o si se si gbogbo ilu awon omo amoni dafidi ati gbogbo awon eniyan na si pada si jerusalemu iwe keji ti samueli ori iketala o si se leyin eyi absalomu omo dafidi ni aburo obirin kan ti o se arewa oruko re a si ma je tamari amnoni omo dafidi si feran re amnoni si banuje titi o fi se aisan nitori tamari aburo re obirin nitori pe ohun dia ni o si se ohun ti o soro ni oju amnoni lati ba se nkan kan sugbon amnoni ni ore kan oruko re a si ma je jonadabu omo shimia egbon dafidi jonadabu si je alarekereke eniyan gidigidi o si wi fun pe e se ti iwo omo ba fi n ru lojoojumo bayi o ki yo aso fun mi amnoni si wi fun pe emi fe tamari aburo absalomu arakunrin mi jonadabu si wi fun pe dubule ni ibusun re ki iwo ki o si se bi eni pe ara re ko ya baba re yo si wa iwo iwo si wi fun pe jowo je ki tamari aburo mi ki o wa ki o si fun mi ni ounje ki o si se ounje na niwaju mi ki emi ki o ri emi o si je ni owo re amnoni si dubule o si se bi eni pe ohun saisan oba si wa iwo amnoni si wi fun oba pe jowo je ki tamari aburo mi ki o wa ki o si di akara meji ni oju mi emi o si je ni owo re dafidi si ranse si tamari ni ile pe lo si ile amnoni egbon re ki o si se ti ounje fun tamari si lo si ile amnoni egbon re ohun si nbe ni ibule tamari si mu iyefun o si po o si fi se akara ni oju re o si din akara naa ohun si mu awo naa o si da sinu awo miran niwaju re sugbon o ko lati je amnoni si wipe je ki gbogbo okunrin jade kuro lodo mi won si jade olukuluku okunrin kuro lodo re amnoni si wi fun tamari pe mu ounje na wa si yara emi o si je lowo re tamari si mu akara ti o se o si mu to amnoni egbon re ni iyewo nigba ti o si sumo lati fi ounje fun oun si di mu o si wi fun pe wa dubule ti mi aburo mi oun si da lohun wipe be ko egbon mi ma se te mi nitori pe ko to ki a se iru nkan be ni israeli iwo ma se huwa were yi ati emi nibo ni emi o gbe itiju mi wo iwo si dabi okan ninu awon asiwere ni israeli nje nitori na emi be o so fun oba nitori pe ohun ki yo ko lati fi mi fun o sugbon o ko lati gbo ohun re o si fi agbara mu o si segun re o si ba dapo Amnoni si korira re gidigidi. Irira nan si wajo ife ti on tini si irilo. Amnoni si wifun pe, dide ki o si ma lo. On si wifun pe, kwa ni idibi. Lile ti won le mi yiburu ju e iti won ti shesi mi lo. Shuban, on kufe boti re. On si pe, omo odore ti she yon shere. On si wifun pe, jo wot ti obiri yiso de fumi, ki o si ti le kuma. On si ni asho, alara barakan ni arare. Nitori, iru asho a wo leke be, ni awon omo bin lo ba ti she won di ayima e wo. Yon shere si mou jade, o si ti le kuma. Tamari si bu, e iru si ori re. O si fa asho, alara bara ti mbe lara re ya. O si ka owo re le ori. O si nki bebi o ti nlo. Absalomo egbon re si bi ile re pe, Amnoni egbon re ba o she bi, nje, aburo mi, dake, egbon re ni she, ma fi nkan yi si okan re, Tamari si joko ni banu je, ni le Absalomo egbon re. Shugbon ni gba ti Dafidi o ba gbo, bobo nkan wa yi, inu re ba je gidi gidi. Absalomo ko si ba, Amnoni so nkan, rere, tabi buburu, nitori pe, Absalomo ko ira Amnoni nitori e yi ti o she. Ani ti o fi agbara mu Tamari aburo re. O si se leyin odun meji. Absalomu si ni olurerun agbuntan ni Balhasori. Eyi ti o gbe Ephraimu. Absalomu si pe gbogbo awon omo oba. Absalomu si to oba wa o si wi pe wo jowo. Iranse re ni olurerun agbuntan. Emi be o. Je ki oba ati awon iranse re ba iranse re lo. Oba si wi fun Absalomu pe be ko omo mi. Mo be o. Ma je ki gbogbo wa lo. Ki a ma mu onawo pupo. O si ro gidi gidi shugban o un ko fe lo. O si sure fun. Absalomu si wipe, bi ko bali ribe, emi be o. Je ki Amnoni egbon mi ba wa lo. Oba si wipe, idi re ti yo fi ba o lo. Absalomu si ro. O un si je ki Amnoni ati gugu an wong mo ba ba lo. Absalomu si fi ashe fun awon iranse re pe, ki e inki o ma ki e si akoko ti, o ti wa ni yo mu okan Amnoni dun. Emi o si wifun yin pe, ko lo Amnoni, ki e si pa, ema beru. She emi ni o fi ashe fun yin, e she giri. Ke se bi alagbara omo awon iranse Absalomu si se si Amnoni gege bi Absalomu ti pase gbogbo awon omo ba si dide olukuluku gun ibaka re won si sa o si se nigbati won be ni ona iyin si de odo Dafidi pe Absalomu pa gbogbo awon omo oba okan ko si ku ninu won oba si dide o si fa aso re ya o si dubule ni ile gbogbo awon iranse re ti won duro ti si fa aso won ya Jonadabu omo Shimia arakunrin Dafidi sit down o si wi pe ki Oluwa mi oba ki o ma se ro pe won ti pa gbogbo awon odomode kunrin awon omo oba nitori pe Amnoni nikan soso le o ku nitori lati enu Absalomu wa ni ati pinu re lati ojo ti o ti fi agbara mu Tamari aburo re nje ki Oluwa mi oba ki o ma se fi nkan yi si okan pe gbogbo awon omo oba ni o ku nitori Amnoni nikan soso ni o ku Absalomu si sa odomokunrin na tin sona si gbe oju re soke o si ri pe opo eniyan bo ni ona leyin re lati iha oko wa Jonadabu si wi fun oba pe wo awon omo ba nbo gege bi oro iranse re be ni ori o si se nigba ti o ti pari oro iso si wo awon omo ba de won si gbe won soke won si sokun oba ati gbogbo awon iranse re pelu si sokun lanla Absalomu si sa o si to Talmai lo omo Amihudu oba Geshuri Dafidi si nkanu nitori omo re lojojumo Absalomu si sa o si lo si Geshuri o si gbe be ni odun meta okan Dafidi oba si fagidigidi si Absalomu nitori ti o ti gba ipe ni ti Amnoni o sa ti ku
3: This CLM Radio, your spiritual welfare is our concern.
4: Je ki agbadura Olorun Olaanu adupe lowo yin we pe e tun mu wa se waju yin loni adupe fun ti e ti se fun wa nipasẹ Jesu Kristi ti o ku fun wa ni ori igi agbelebo a n bebe we pe lojojumo bi a ma fi okan imori ati ope han ni waju yin ni oruko Jesu ati pe ki igbesi aye wa ati ohun gbogbo ti a n se ki o fi han we pe a je eni ti o more bi ati wa loni lati keko oro yin a nbe yin lekan si we pe ke wa ko wa we pe ke je ki awon ikoko ti o wa ninu oro yi ki o wa si okan wa ki o si je ohun ti a mo daju loruko Jesu e to wa le ona hin rere e sanu fun wa pelu e se wa niye lati le ko eko yi ni akoye ni loruko Jesu Kristi Oluwa wa loni ante sawaju ninu eko wa ni epistle ti Paul apostle si awon ara Colosse loni ankeko ninu Colosse.

pinlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ kẹsàn-án sí ẹsẹ̀ kọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí ní ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́, ìṣèpẹ̀ àti ọpẹ́ ni àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Paul gbà fún àwọn ará Kólósè. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà, yóò yí ọ wípé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ bíbélì bí méjì fún ọ ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ohun tí ó ti ṣe fún wa ṣáájú. Nínú Tímótì kínní orí kejì, Tímótì kínní orí kejì láti ẹsẹ̀ ìkíní. Nítorí náà, mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣèpẹ̀ àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí o ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣèpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú ìbánisọ̀rọ̀ wa. Bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run. Nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ bíbélì púpọ̀ ni wọ́n gbé lẹ́sẹ̀ fún wa wípé nígbà gbogbo nínú ohunkóhun àti ní àyíkáyè tí a bá bá ara wa, ó yẹ kí a máa fi ọkàn ìdúpẹ́ hàn fún Olúwa. Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí 119. Orin Dáfídì orí 119, ẹsẹ̀ 30 sí ẹsẹ̀ 30:1. Èmi ó fi orin yin orúkọ Ọlọ́run, èmi ó sì fi ọpẹ́ gbé orúkọ rẹ̀ ga. Èyí pẹ̀lú ni yóò wu Olúwa ju ọ̀dà màálù àti akọ màálù lọ, tí ó ní ìwo àti bàtà ẹsẹ̀. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa ni wípé ọpẹ́ sí Ọlọ́run, ìyìn sí Ọlọ́run nípa gbígbé orúkọ rẹ̀ ga nínú orin ìyìn, wípé èyí ju ẹbọ tí àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n ń rú ní àkókò ayé wọn. Nínú Hebrew orí 13:15 lè àti ń gbà wá ní ìyànjú wípé ó yẹ kí a máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu sí àwọn aládùúgbò wa. Hebrew orí 13:15, ǹjẹ́ nípasẹ̀ rẹ̀, ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ní èso ète wa. Èyí ni ní èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ó mú dá wa lójú wípé àṣẹ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìgbà gbogbo. Bí a ṣe pa àṣẹ yìí fún wa, ó yẹ kí ó yé wa wípé àpẹẹrẹ tí a ní nínú Bíbélì ni wípé ọpẹ́ wa kò gbọ́dọ̀ mọ nínú ìjọ nìkan ṣoṣo. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀, kí a sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbangba. Wo Dánielì orí 6:6.

0: kọkànlá kí a wo bí Dánìẹ́lì yìí bí ó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀ nínú àdúrà rẹ̀. Dánìẹ́lì orí kẹfà ẹsẹ̀ ìkọkànlá. Nígbà tí Dánìẹ́lì sì ti mọ̀ pé a kọ ìwé náà tán, ó wọ ilé rẹ̀ lọ. Ó sì ṣí ojú fèrèsé yàrá rẹ̀ sílẹ̀ sí ìhà Jerusalemu. Ó kúnlẹ̀ léekún rẹ̀ ní ìgbà mẹ́ta lóòjọ́. Ó gbàdúrà, ó sì dúpẹ́ níwájú Ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí òun ti ṣe nígbà àtijọ́ rí. Èyí jẹ́ ìwà àti àṣà tí Dánìẹ́lì fi kọ́ra, wípé nígbà gbogbo lójoojúmọ́ níkọ̀kọ̀ nínú yàrá rẹ̀ wípé òun yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Èyí ni ó jẹ́ àpẹẹrẹ fún àwa pẹ̀lú wípé bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó gba Ọlọ́run gbọ́, bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó rí oore ọ̀fẹ́ níwájú Ọlọ́run, ó yẹ kí àwa pàápàá kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Mo ti ṣí èyí fún ọ nínú orin nínú Dánìẹ́lì wípé ní ìkọ̀kọ̀ ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kí a wò wípé ní gbangba pẹ̀lú ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni nínú ìjọ àwọn ènìyàn mímọ́. Nígbà tí a bá wá sí ilé ìsìn tí a sì fi àkókò sílẹ̀ fún wa, ó yẹ kí a lè dúró níwájú àwọn ènìyàn Ọlọ́run láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Nínú orin Dáfídì orí 15 ẹsẹ̀ 18. Orin Dáfídì orí 15 ẹsẹ̀ 18, ó wí pé èmi ó ṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá, èmi ó máa yìn ọ́ lé àwùjọ ọ̀pọ̀ ènìyàn. Dáfídì ń sọ fún wa wípé kò sí ohun tí ó ti òun lójú láti jẹ́wọ́ agbára Ọlọ́run, láti sọ fún gbogbo àwọn ìjọ ènìyàn ńlá wípé Ọlọ́run ṣoore fún òun, wípé ní gbangba ní àjọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn òun á fi ẹ̀mí oore àti ọpẹ́ hàn sí Olúwa. Bí a ti ń sọ nípa pé kí a máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run nígbà gbogbo, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run fún ohun márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀. Ìkíní, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ẹni tí Ọlọ́run ṣe, wípé ó jẹ́ olóòótọ́, wípé ó jẹ́ aláàánú, wípé ó jẹ́ ẹni mímọ́, wípé ó jẹ́ ẹni tí a lè fẹ̀yìntì tí kì yóò jani tílẹ̀. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, ó yẹ kí a máa dúpẹ́ nítorí iṣẹ́ àṣepé tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò láti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run, láti jẹ́ kí àwa tí a jẹ́ ọ̀tá Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a di ẹni tí ó di ọmọ Ọlọ́run, láti jẹ́ kí a ní ìrètí ayérayé. Ó yẹ kí a lè máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo fún iṣẹ́ àṣepé yìí tí Kristì ti ṣe fún wa. Ìkẹta, fún ìgbàlà wa, fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa, fún àlàáfíà tí ó fi ṣe wa lé ọkàn, fún wípé ó ti fún wa lágbára láti borí ẹ̀ṣẹ̀, fún ìgbàlà pípé àti ìgbàlà kíkún yìí, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, ní ìtẹ̀síwájú àwọn ẹlòmíràn, yálà nípa ti ara tàbí nípa ti ẹ̀mí. Bí a bá rí àwọn ẹlòmíràn tí wọ́n ń tẹ̀síwájú nípa ti ẹ̀mí, tí wọ́n ń gòkè àgbà nípa nǹkan ti ẹ̀mí, tàbí tí wọ́n ní ìlọsíwájú nípa ti ara, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nítorí tiwọn. Ìkarùn-ún, fún gbogbo ní ìgbésí ayé wa, kékeré tàbí ńlá, fún oúnjẹ tí a ń jẹ, fún àlàáfíà tí ó fún wa, fún ìgbé ayé tí ó fún wa, fún ìrètí ọ̀run tí ó fún wa, fún gbogbo ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jẹ́ kí a wo nǹkan wọ̀nyí ní ìkọ̀ọ̀kan. Fún ẹni tí Ọlọ́run ṣe, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀. Nínú orin Dáfídì orí 30, orin Dáfídì orí 30 ẹsẹ̀ 4, kọrin sí Olúwa, ẹ̀yin ènìyàn rẹ̀ mímọ́, kí ẹ sì máa dúpẹ́ ní ìrántí ìwà mímọ́ rẹ̀. Ó wí pé bí a bá ti rántí ìwà mímọ́ Ọlọ́run, bí a bá ti rántí wípé òun kì í ṣèké, bí a bá ti rántí wípé ó jẹ́ olóòótọ́ sí àwọn ìlérí tí ó ti ṣe fún wa, ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run. Nínú orin Dáfídì orí 85, orí 85 ẹsẹ̀ 1, Ọlọ́run, ìwọ ni àwa fi ọpẹ́ fún, ìwọ ni àwa fi ọpẹ́ fún nítorí orúkọ rẹ súnmọ́ tòsí, iṣẹ́ ìyanu rẹ fi hàn. Bí a ti ń rí wípé bí a ti ń pe Ọlọ́run wípé ó ń gbọ́ tiwa, èyí sì fi hàn wípé kò jìnà réré sí wa, wípé ó súnmọ́ tòsí, nítorí wípé a ní ìdánilójú wípé Ọlọ́run súnmọ́ tòsí wa àti nítorí iṣẹ́ ìyanu rẹ̀ tí ó ń fi hàn ní ìgbà gbogbo láàrin wa, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, fún iṣẹ́ àṣepé tí Kristi ṣe lórí igi àgbélébò. Wo Kọ́rìntì kìíní orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkẹtàdínlọ́gọ́ta, ṣùgbọ́n ọ̀pẹ ni fún Ọlọ́run, ẹni tí ó fi ìṣẹ́gun fún wa nípa Olúwa wa Jésù Kristi. Èyí ń sọ fún wa wípé nítorí ohun tí Jésù ṣe fún wa lórí igi àgbélébò, tí ó fún wa ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, ìṣẹ́gun lórí èṣù, ìṣẹ́gun lórí ayé, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run nígbà gbogbo. Nínú Kọ́rìntì kejì orí kejì ẹsẹ̀ ìkẹrìnlá, ṣùgbọ́n ọ̀pẹ ni fún Ọlọ́run, ẹni tí ń yọ ayọ̀ ìṣẹ́gun lórí wa nígbà gbogbo nínú Kristi, tí ó sì ń fi oòrùn ìmọ̀ rẹ̀ hàn nípa wa níbi gbogbo. Nínú Kọ́rìntì kejì yìí kan náà orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ọ̀pẹ ni fún Ọlọ́run nítorí àìlèsọ ẹ̀bùn rẹ̀, ọ̀pẹ ni fún Ọlọ́run nítorí àwọn ẹ̀bùn rẹ̀ tí a kò lè fẹnu sọtán, nítorí àìlẹ́gbẹ́ ẹ̀bùn tí a ń rí gbà lọ́dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ìkẹta, mo wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé kìí kàn ṣe wípé Jésù Kristi kú lórí igi àgbélébò, ṣùgbọ́n èrè àǹfààní ikú Jésù Kristi lórí igi àgbélébò yìí wípé ó jẹ́ tiwa, ní ti wípé a rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà, nítorí wípé a ti gba ọkàn wa là, nítorí pé tàbí ní ìdí èyí pé a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, ó yẹ kí ìgbàlà tí a fún wa yìí, ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a ní yìí, ó yẹ kí ó máa jẹ́ kí ọkàn wa rú sókè fún ọpẹ́ nígbà gbogbo níwájú Ọlọ́run. Nínú Tímótíù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, Tímótíù kìíní orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá, èyí ni a kà nípa Pọ́ọ̀lù tí ó rántí ìgbàlà ìdáríjì ẹ̀ṣẹ̀ tí a fi fún un, tí ó sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó fún mi lé agbára, àní Kristi Jésù Olúwa, Olúwa wa, nítorí tí ó kà mí sí olóòótọ́ ní yíyàn mí sí iṣẹ́ rẹ̀. Bí mo tilẹ̀ jẹ́ aṣọ blasphemy lẹ́ẹ̀kan rí, àti onínúnibíni àti eléwo ènìyàn, ṣùgbọ́n mo rí àánú gbà nítorí tí mo ṣe é lé àìmọ̀ nínú àìgbàgbọ́. Oore ọ̀fẹ́ Olúwa wa sì pọ̀ ré kọjá pẹ̀lú ìgbàgbọ́ àti ìfẹ́ tí ń bẹ nínú Kristi Jésù. Òtítọ́ lè ọ̀rọ̀ náà, ó sì yẹ fún ìtẹ́wọ́gbà pé Kristi Jésù wá sí ayé láti gba ẹlẹ́ṣẹ̀ là nínú àwọn ẹni tí èmi jẹ́ pàtàkì. Ó sọ fún wa wípé nítorí ìgbàlà tí a fún òun, nítorí wípé a ti jẹ́ kí òun jẹ́ alábápín nínú ẹ̀bùn ọ̀run, nínú ìdáríjì, nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, wípé òun fi ọkàn ọpẹ́ àti ìmoore hàn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Ìkẹrin, fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí àwọn ẹlòmíràn, fún ìtẹ̀síwájú nípa ti ara àwọn ẹlòmíràn, ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Olúwa ní ìgbà gbogbo. Nínú Tẹsalóníkà kìíní orí kejì ẹsẹ̀ ìkẹtàlá, Tẹsalóníkà kìíní orí kejì ẹsẹ̀ ìkẹtàlá, nítorí èyí lí àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú lí àìsimi, pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa, àní ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ó ti jẹ́ nítòótọ́ bí ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó ṣiṣẹ́ gidigidi nínú ẹ̀yin tí ó gbàgbọ́ pẹ̀lú. Nígbà tí Pọ́ọ̀lù Apọ́stélì tí ó rí bí àwọn wọ̀nyí ṣe ń tẹ̀síwájú nínú ìgbàgbọ́, ó wípé òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkarùn-ún, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun gbogbo àti nínú ohun gbogbo. Tẹsalóníkà kìíní orí karùn-ún ẹsẹ̀ ìkejìdínlógún, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo. Bí a rí oúnjẹ, ó yẹ kí a dúpẹ́. Bí ó fún wa níṣẹ́, ó yẹ kí a dúpẹ́. Bí ó sì dàbí ẹni wípé nǹkan kò tóra wọn ní ìgbésí ayé wa, o ye ki a wo awon ore ti olorun se fun wa o ye ki a si ma dupe ni igba gbogbo ninu ohun gbogbo ati fun gbogbo e ma dupe ninu ohun gbogbo nitori eyi ni ife olorun ninu Kristi Jesu fun yin bi a ba wo Kolose ori kini eyi ti a n ko loni Paul so nkan merin ototo ti o ye ki a fi ma dupe bi o ti le je wi pe ni igba gbogbo ati ninu ohun gbogbo le o ye ki a ma dupe sugbon nigba ti o wo igbesi aye onigbagbo ti awon ara Kolose wonyi n gbe ti o si wo awon anfani ti ire ti mo ba won o so ohun merin pataki ti o ye ki won ki o ma dupe fun ton pada lo si Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eyi ni ohun kini ti Paul apostle ti o nso fun awon eniyan wonyi pe o ye fun ope ikini nitori pe ati mu won ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ohun ti a nso fun ani we pe tele tele awon eniyan wonyi gege bi elese ati gege bi keferi won ko ye won ko to lati je alabapin ninu ogun awon eniyan mimo sugbon nitori ise ti Jesu Kristi se lori igi agbelebo amu won ye lati je alabapin ninu ogun na nitori be o ye fun ope wo ese ketala ki owo idi keji ti o ye ki a fi ma dupe lowo olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eyi ni idi keji we pe lese kese ti atiba Jesu gbo agba wa kuro lowo agbara okunkun bi a ba tesiwaju ni ese yi kan na ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerinla ninu eyi ti awa ni idande nipa eje re ani idariji ese o merin wonyi ni a fe soro le lori nisisiyi ikini awon ogun ini wa ikeji idande wa iketa isipo pada wa ikerin irapada idande ati idariji wa wo ikini ogun ini wa ranti wipe ohun ti apostle Paul nso fun ani wipe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun olowa ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mu wa ye o wi pe awon eniyan mimo le o ni ogun yi sugbon o mu wa ye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mu wa ye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole ranti wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo Efeso ori keji Efeso ori keji lati ese ikejila pe le akoko na eyin wa le aini Kristi e je ajiji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye eyi je wipe tele tele ki a to mo Jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wipe a je alaini Kristi a je ajiji si awon ibukun ati awon anfani awon oloto Israeli aje alejo si awon majemu ileri asije alaini reti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni awa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wi pe awe wa nu ninu eje Jesu Kristi bi a se di eni ti o ye ni wi pe Jesu Kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun olorun wi pe a mo wi pe a o leto a o si ye si ibukun ati anfani ti olorun ti pese sile fun awon eniyan mimo nitori wi pe aje alaimo aje alaiye aje elegan aje eleri ni waju olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbese aye re nitori be a mo wi pe a ko ye ṣugbọn nigbati agba Jesu Kristi gbọ nigbati ajewo se wa ti a ko sile nigbati emi olorun ba emi wa jere wi pe adi omo olorun nigba yi gan ni o toka si wi pe adi eni ti o ye lati je alabapin ninu ogun awon eniyan mimo se omo wi pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun ṣugbọn a ki pe ogun fun alejo a ki pe ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo olorun nitori pe bi o ba se wa ni ipo ota olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o nse lodi si oro olorun o ko ni ogun tabi ini lodo olorun ṣugbọn nigba ti a dari ese re ji o ti a fa o sumo odo olorun nipasẹ iku Jesu Kristi nigba yi gan li odi alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le an so nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenumo eje Jesu Kristi ranti we pe eje Jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo Johanu kini Johanu kini ori kini ese ikeje Johanu kini ori kini ese ikeje ṣugbọn bi a wa ba rin ninu imole ṣe ranti wo pe awon eniyan mimo ti a n so nipa re won je awon eniyan mimo ninu imole ni ṣugbọn bi a wa ba rin ninu imole bi ohun ti n be ninu imole awa ni idapo pelu ara wa eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje Jesu Kristi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le a pe ni eniyan mimo eniyan oto awon ti o je omo olorun awon ti o rin ninu imole bi a ba nso nipa imole o ye ki o ye wa pe imole ni idakeji okunkun bi a ba si nso nipa okunkun ninu bibeli a fi okunkun we awon esin eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o n gbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe esin ru abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe ohun ti a n so ni wi pe bi a ba so wi pe a n rin ninu imole lakoko o je wi pe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa a si ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori wi pe oro re ni fitila si ipa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere èyí jẹ́ wípé a ń rìn nínú ìmọ́lẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ nìkan ṣoṣo bí a bá ń fi ẹ̀ṣẹ̀ wé òkùnkùn a ní láti máa fi ìwà mímọ́ wé ìmọ́lẹ̀ bí ènìyàn bá wà nínú ìmọ́lẹ̀ ó jẹ́ wípé ó ti gba òtítọ́ òdodo ìrere ó sì jẹ́ wípé ó ń rìn nínú ìmọ́lẹ̀ ìwà mímọ́ ka ẹsẹ̀ yìí ó gbàgbọ́ wípé yóò yí ọjọ́ bẹ́ẹ̀ lọ nísinsìnyìí ẹsẹ̀ kejìlá kí a máa dúpẹ́ lọ́wọ́ bàbá ẹni tí o mú wa yẹ ajé aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nísinsìnyí ó ti dá ọ lójú bí a ṣe di ẹni tí ó yẹ nítorí ikú Jésù Kristì fún wa ẹni tí o mú wa yẹ lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wo pe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu waye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo won yi nikan soso li o je omo olorun awon ti o rin ninu otito ehin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo romu ori kejo romu ori kejo ese ikerin din logun si iketa din logun emi ti kara re le o ba emi wa jeri pe omo olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jeri wi pe leyin igba ti a ti ko ise wa sile leyin igba ti a ti gbadura pelu ibanu ibinuje eni wa bi olorun leyin igba ti a ti ronipo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba Jesu Christi gege bi olowa ati olugba wa olugbala wa emi ti kara re le o ba emi wa jeri lati igba na we pe omo olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketa dilogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun olorun ati ajumo jogun pelu Christi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori we pe adi omo olorun oni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu Christi nitori we pe ati di omo olorun ranti we pe gba ti a so pe adi omo olorun e je we pe ati rin ninu imole ehin rere ati n gbe igbesi aye iwa mimo eyi ti o wu olorun ninu peteru kini ori kini peteru kini ori kini lati ese iketa olobukun le olorun ati baba jesu christ oluwa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde jesu christ kuro ninu oku wo n so we pe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese oni a n pe ni igbala bi a ti tun wa bi bi a ti dari ese wa je wa bi a ti fa wa sumo odo olorun nipa iku jesu christ fun wa lori igi agbelebo eyi ni o je ki a di eni ti o n jogun ohun iyebiye iye ainipekun pelu omo olorun ese ikerin o ni atunwabi sinu ogun aidebaje ati ailabawon ati eyi ti ki sa ti a ti fi pamo le orun deyin eyin ti a n pamo ninu agbara olorun nipa igbagbo si igbala ti a mura lati fi han ni igba ikehin a n so fun wa we pe awon nkan wonyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikejilelogbon nje nisisiyi ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ile isin ni ibi gbogbo opolopo won ni won ko gba iso di mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won ye gbo sugbon ti a n so fun wa ninu awon oro olorun ti a n ka won yi ni we pe awon ogun ti a ni lodo olorun awon anfani ti a ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won kuro awon ti a ti yi igbesi aye won pada awon ti won ti di mimo o so wi pe ti o si le fun wa ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ile isin sugbon ti o dabi eni we pe a ko ti idari ese re je o o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wipe ki o sato olorun lo ki o so fun olorun wipe o n fe idariji awon ese re bi olorun ba ti n dariji o bẹẹni yio ma mu agbara ese kuro ni igbesi aye re yio si seese fun o lati rin ninu imole yio seese fun o lati wa ni mimo lati wa ni pepe niwaju olorun bi a ba n so nipa awon ogun ini bi a ba nso nipa awon anfani ti ani lati odo olorun iti paul nso fun a wipe o ye ki a ma dupe lori re o ye ki a mo wipe awon ti won wa ninu ese sibe sibe won ko ni pin ninu awon ogun won yi ninu corinthi kini ori kefa lati ese ikesan corinthi kini ori kefa lati ese ikesan eyin ko mo pe awon alasoto ki yo jogun ijoba olorun eyin ko mo wi pe awon alasoto won ki se omo olorun nitori be awon omo ki jogun lati odo baba awon ti ki se omo ki jogun lati odo baba eyin ko ha mo wi pe awon alasoto won je ajeji si olorun nitori be awon ajeji ki yo jogun ijoba olorun ki a ma se tan yin je ki se awon agbere tabi awon aborisha tabi awon panshaga tabi awon alailera tabi awon tin pi okunrin ba ara won je tabi awon ole tabi awon oloju kokoro tabi awon omuti tabi awon elegan tabi awon aloni lowogba ni yo jogun ijoba olorun awon esan won yi ni o nso fun wa lese lese awon ti ko ni ipin ninu ogun ini awon omo olorun awon ti ko ni ipin ninu ogun ini awon eniyan mimo ti rin ninu imole o so fun wa ni ikokan o so nipa awon alaisu oto awon agbere awon aborisha awon panshaga mo gbagbo we pe awon ede ti bibeli lo won yi pe o ye o daradara o so nipa awon alailera eyi ko so nipa eni ti o ni aisan lara o so nipa awon ti n pi okunrin ba ara won je o so nipa awon ti n rede oro o so nipa awon ti won rin irin kunrin awon ti won ni ife kufe ife gbogbona si awon aya elomiran tabi si awon odomobirin o so nipa awon aloni lowogba pelu o so nipa awon ole o so nipa awon oloju kokoro awon omuti ati awon elegan ati opolopo bebe lo wipe awon wonyi won ko ni ipin ninu awon ogun awon eniyan mimo kisi ni awon ogun ti an so nipa re kini ogun ini awon ti yo wa pelu olorun awon ti won jogun pelu jesu christi nitori ise ti o se ni ori igi agbelebo ikini iya ni pekun ikeji gbogbo awon ileri olorun ti a se ninu bibeli iketa ohun gbogbo le aso fun awe pe won o jire re won o si jogun re lati odo olorun e je ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo olorun ki a pada si kolose ori kini kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo olorun nitori kini nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti adamu ati epa ti won ti se si olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori wipe ko si enikeni ninu ara ti o le bo lowo isu lowo agbara okunkun funra re eni a fi ma ri wipe gbogbo elese pata pata ni won wa labe agbara isu agbara okunkun o seese ki awon emewa awon onise esu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki won ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan wonyi ko ti iba jesu kristi pade awon eniyan wonyi a ko daabo bo won nipa eje jesu kristi awon eniyan wonyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si seese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti kare nikan bi ko se wipe olorun nikan soso le o ni agbara lati da wa sile wo jeremiah ori kokanlelogbon jeremiah ori kokanlelogbon ese kokanla nitori oluwa ti tu jacobo sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye o wi pe agbara okunkun je agbara ti o koje agbara eniyan wi pe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati ati se wahala titi nigbati ati gbianju lati bo lowo isu lowo ise lowo aye ati lowo agbara okunkun ti ko se se fun wa nigba ye gan ni aran Jesu Christi eni ti o ku fun wa nigba yi gan le aran Jesu Christi eni ti o pi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lowo agbara okunkun igba yi gan ni anfani je ti wa nitori oluwa ti tu o sile o si ti ra o pada lowo awon ti o le agbara ju o lo bi a ba wo Isaiah ori kokan dini adota Isaiah ori kokan dini adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eni ti won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon onde kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o nba oja li emi o baja eni ti emi o si gba awon omo re la nigbati ani igbala nigbati adari ese wa je wa nigbayi gan le agba wa kuro labe agbara okunkun aso fun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile kuro lowo eni ti a to fun eni ti a to fun nitori ese wa ni esu eni ti a to fun ni eni yi to nje gaba lori wa sugbon ko sese fun wa lati bo kuro labe agbara re sugbon nitori Jesu Christi ti o ko fun wa nitori wi pe oni o ni agbara ju esu ju iku tabi ohunkohun lo o gba wa kuro lowo awon nkan wonyi ti o nje gaba lori wa wi pe agba wa sile kuro labe agbara okunkun ninu ise awon aposteli ori 24 ise awon aposteli ori 24 ese 18 lati la won le oju ki won ki o le yi pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun ki won ki o le gba idariji ese ati ogun pelu awon ti a so di mimo nipa igbagbo ninu Jesu igbagbo ninu mi o n so fun wa nihi we pe bi ireti n wole be ni a la wa loju be ni okunkun n fo lo be ni a si n mo awon ere ati anfani ti a ni ninu olorun o ni ki a le la won loju o ni ki a le yi won pada kuro ninu okunkun si imole ati kuro lowo agbara satani si olorun o ye ki o ye o wi pe bi a ba ti dari ese re je o bi a ba ti fun ni igbala latoke wa bi olorun nipasẹ Jesu Christi ba ti n joba ninu re wi pe a ti da o ni ide a si ti gba o kuro labe agbara satani bi a ba wo Hebero ori keji o n so nipa nkankan naa fun wa nipa idande nipa igbala nipa itusile ti a ni Hebero ori keji lati ese ikerinla nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje mo tun feran oleti lekan si eyi ko si fun awon eru ese eyi ko si fun awon ajeji awon ti won je ajeji si Christi ajeji si olorun eyi ko si fun awon ti won wa ninu ese sibe o n so awon ohun ini awon ogun ini awon ohun ti awon omo olorun ti won se ajopin re nje niwon bi awon omo ti se alabapin ara ohun eje be gege le ohun pelu si se alabapin ninu okan na ki o le ti pa iku pa eni ti o ni agbara ikurun eyi ni ni esu a n so fun wa wipe pelu iku ti Jesu Kristi ku lori igi agbelebo wipe o ta je re sile fun wa o fi ara re rubo fun wa ebo ti Olorun gba sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye wípé nípa ẹbọ yìí nípa ohun tí Jésù Kristì ṣe fún wa yìí ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú nítorí wípé ó ti pa agbára rẹ̀ run nínú ẹsẹ̀ kẹẹ̀dógún kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo àwọn mìíràn wọ́n ti fi ara wọn di wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù pẹ̀lú àwọn agbára èṣù ṣùgbọ́n ó sọ wípé bí o bá sá sábẹ́ agbára ọlọ́run bí o bá sá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ Jésù Kristì nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébò wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́ wípé bóyá titi ayé bóyá titi ikú wípé o wà lábẹ́ agbára Sàtánì nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè àwọn tí wọ́n ti ní ìgbàlà àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn láti ní ìdáǹdè túmọ̀ sí wípé kí a yọ wá kúrò nínú ewu ó sì túmọ̀ sí wípé bí a ti ń yọ wá kúrò nínú ewu yìí kí a fà wá mọ́ ọ̀dọ̀ ara Jésù Kristì nípa ìjìyà àti ikú Kristì a ti já gbà kúrò lọ́wọ́ agbára òkùnkùn àti kúrò lọ́wọ́ àṣẹ òkùnkùn nígbà tí a di àtúnbí ni a ti dá wa ní ìdè kúrò lọ́wọ́ agbára òkùnkùn yìí báyìí a ní láti mọ ẹ̀tọ́ wa kí a sì dúró lórí ẹ̀tọ́ wa kí a sì máa tẹ̀síwájú pẹ̀lú ìṣẹ́gun a ti wo ohun méjì tí ó yẹ fún ìdúpẹ́ ìkíní ni wípé a ní ogún ìní pẹ̀lú Jésù Kristì ìkejì ni wípé a ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn ìkẹta wo Kólósè orí kìíní apá kejì ẹsẹ̀ ìkẹtàlá tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ ó ṣí wa nípò kúrò nínú ìjọba èṣù wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ rántí wípé nígbà tí a jẹ́ ẹrú ẹ̀ṣẹ̀ ẹrú èṣù a wà nínú aginjù a ń gbé nínú aginjù a ń gbé nínú ibi tí bíbélì pè ní ilẹ̀ iyọ̀ tí ẹnikẹ́ni kì í gbé nígbà tí a wà nínú ẹ̀ṣẹ̀ a wà lábẹ́ sàtánì ṣùgbọ́n nísinsìnyí tí a ti mọ ọlọ́run a ṣe wà nípò a mú wa kúrò nínú aginjù a mú wa wá sí ilé a mú wa kúrò nínú ìlú tí ó jìnà réré ìlú tí a kò ti ní àlàáfíà a mú wa wá sínú ìjọba ọlọ́run ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ a mú wa kúrò nínú wàhálà tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìdálẹ́bi tí a ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ a mú wa wá sí ọ̀dọ̀ Jésù Kristì nítorí wípé a ti sọ wá di ọmọ èyí yẹ fún ìdúpẹ́ nítorí náà ni Pọ́ọ̀lù apọ́sẹ̀lì fi ń sọ wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá nítorí wípé ó ti ṣí wa ní ipò kúrò nínú ìjọba òkùnkùn ó sì ti mú wa wá sí ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ nínú Tesalonika kìíní orí kejì ẹsẹ̀ ìkejìlá kí ẹ̀yin kí ó lè máa rìn ní yíyẹ ọlọ́run ẹni tí ó ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀ ó yẹ kí ó yé wa wípé bí a bá ti ń di ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ òkùnkùn sílẹ̀ nítorí kíni nítorí wípé a ti ṣe wà nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ bí a bá ti ń di ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a ń kọ ẹgbẹ́ àwọn ọ̀mùtí sílẹ̀ nítorí kíni nítorí pé a ṣe wà nípò a mú wa kúrò nínú aginjù a mú wa wá sí ilé bí a bá ti ń di ọmọ ọlọ́run bẹ́ẹ̀ ni a ń fi ìwàkiwà bẹ́ẹ̀ ni a ń fi sílẹ̀ nítorí kíni nítorí pé a ti yọ wá kúrò nínú ẹgbẹ́ àwọn tí ó jẹ́ àjèjì sí ọlọ́run àti àjèjì sí Kristì a ti sọ wá di ọmọ ọlọ́run a sì ní àlàáfíà pẹ̀lú rẹ̀ ó ní ẹni tí ń pè yín sínú ìjọba àti ògo òun ti kára rẹ̀ nínú Kọ́rìntì kejì orí kẹfà ẹsẹ̀ ìkẹtàdínlógún sí ẹsẹ̀ ìkejìdínlógún èyí ni ojúṣe tiwa bí ọlọ́run bá ti ṣe wa nípò kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ kúrò nínú aginjù sí ilé àti kúrò nínú ẹgbẹ́ àwọn àjèjì tí a ti di ọmọ ọlọ́run èyí ni ojúṣe wa Kọ́rìntì kejì ori kefa lati ese iketa dinlogun nitorina e jade kuro laarin won nitorina e jade kuro ni laarin awon aborisha nitorina e jade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitorina e jade kuro ninu awon tin se afe aye nitorina e jade kuro ninu awon elese laarin awon elese ke si yara yin si oto le oluwa wi ke ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le oluwa olodumare wi ninu petero kini orikeji petero kini orikeji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri ṣugbọn nisisin yi eyin di eniyan ọlọrun eyin ti ko ri anugba ri ṣugbọn nisisin yi e ti ri anugba olofẹ mo bẹ yin bi alejo ati bi ero lati fa sẹyin kuro ninu ife kufẹ ara ti n ba ọkan jagun lati fa kuro ninu ife kufẹ ara ti n ba ọkan jagun o so wipe nigba kan ri a kii se eniyan ọlọrun ṣugbọn nisisin yi a ti ṣe wa nipo pada a ti di eniyan ọlọrun nigba kan ri a ko ri anugba ṣugbọn nisisin nitori pe a ti dari ẹsẹ wa je wa nitori pe a ti gba jesu kristi gbọ nitori pe a ti di ẹni igbala a ti ṣe wa nipo pada nisisin bi a ko tile ri anugba tẹlẹ tẹlẹ ri a ti ri anugba nisisin yi o so wipe a ti di iran awon ti o mo olorun wese ikesan ṣugbọn eyin ni iran ti a yan olu alofa orile ede mimo eni eniyan oto ki eyin ki o le fi ola nla eni ti o pe eyin jade kuro ninu okunkun sinu imole iyanu re han ati se wa nipo pada ki a gbe igbesi aye ti o ye ipo ti a wa nisisin yi ohun ikerin ti o ye fun ope ti paul apostoli ti o fenu kan ninu eko wa kolose ori kini wa ni kolose ori kini ese ikerinla ninu eni ti awa ni idande nipa eje re ani idariji ese eyi ni a pe ni irapada ati ni irapada okan wa ninu efeso ori kini ese ikeje ninu eni ti awa ni irapada wa nipa eje re idariji ese wa gege bi oro ore ofe re bi a ba nso nipa irapada o ye ki a mo wipe eyi mu idariji ese lowo bakan na ese ti o ye ki a jiya fun ese ti o ye ki o ran wa lo si orun igbe ese ti o ye ki a ma sise lori re nitori awon ti a se ti o bi olorun ninu ati dariji wa ati ra wa pada ati fa wa sumo odo olorun fun rara re nitori be o ye ki a ni okan ope si olorun ninu titu ori keji ese kerinla titu ori keji ese kerinla eni ti o fi ara re fun wa ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo ki ohun ki o le ra wa pada kuro ninu ese gbogbo bi o ba je wepe nitooto le ati di omo olorun ko ye ki ese kan soso ki o wa ni igbesi aye wa kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́ ó ṣe àìlera fún ara kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo bí ó bá jẹ́ wípé nítòótọ́ lẹ àti di ọmọ ọlọ́run kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri ó yẹ kí a mọ̀ wípé àti dáríji wa ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́ ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo ẹni tí ó fi ara rẹ̀ fún wa kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kínní orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, a kò tí ì ṣí nípò padà kúrò nínú aginjù sínú ilé. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, ó jẹ́ wípé a kò tí ì ṣí nípò padà kúrò lábẹ́ agbára òkùnkùn, agbára èṣù, sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Ó jẹ́ wípé ẹni tó ń dẹ̀ṣẹ̀ síbẹ̀, tàbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, àbí ẹni tí ó ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ ní ọjọ́jọ́ ìsinmi, ó jẹ́ wípé a kò tí ì ra ọkàn rẹ̀ padà, kò tí ì ní ìgbàlà. Ó wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ẹnikẹ́ni tí ìbá jẹ́, ó ṣeéṣe kí ó jẹ́ àlùfáà ìjọ kan ni ó máa ń sọ wípé òun dẹ̀ṣẹ̀ síbẹ̀. Bíbélì sọ wípé ẹnikẹ́ni ìbá jẹ́ àlùfáà tí ó ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ oníwàásù ìhinrere kan ni a bá pàdé, tí ó sọ wípé kò sí ẹnikẹ́ni tí ó lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, wípé ojoojúmọ́ ni òun máa ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ tí òun dá. Kí a sọ fún irú ẹni bẹ́ẹ̀ wípé Bíbélì wípé ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ tí èṣù ni, ó ṣeéṣe kí ó jẹ́ ẹnìkan tí ó rò wípé òun jẹ́ òṣìṣẹ́ nínú ìjọ, tàbí òun tilẹ̀ ti di àtúnbí, lé ó sì ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́, tí ó ń sọ wípé ẹ̀ṣẹ̀ àìmọ̀, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀, ẹ̀ṣẹ̀ ìyá, ẹ̀ṣẹ̀ bàbá, ẹ̀ṣẹ̀ tí a kò mọ̀ nípa rẹ̀, ẹ̀ṣẹ̀ tí ó lè mọ́ wa, ẹ̀ṣẹ̀ tí kò lè mọ́ wa. Irú ẹni bẹ́ẹ̀, ó jẹ́ wípé kò tí ì ní ìgbàlà ní kíkún nítòótọ́. Ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ títa ni, tí èṣù ni, nítorí láti àtètè kọ́ ṣe lí èṣù ti ń dẹ̀ṣẹ̀. Nítorí èyí ni ọmọ Ọlọ́run ṣe farahàn kí ó lè pa iṣẹ́ èṣù run wọ ẹsẹ̀ ìkẹsàn-án. Ó yẹ kí èyí kí ó jẹ́ ìrírí tìrẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́, gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, ẹnikẹ́ni tí a ti tún bí, ẹnikẹ́ni tí ó ti ní ìgbàlà Ọlọ́run, ẹnikẹ́ni tí a ti ṣínápò padà kúrò nínú òkùnkùn sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, ẹnikẹ́ni tí a ti pa Ọlọ́run òbí, kì í dẹ́ṣẹ̀. Nítorí irú rẹ̀ ń gbé inú rẹ̀, kò sì lè dẹ́ṣẹ̀ nítorí pé a ti pa Ọlọ́run òbí. Bí a bá ti di àtúnbí, bí a bá ti yí wa padà, bí a bá ti rà wá padà, kò yẹ kí a tún máa jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ lójoojúmọ́. Ó yẹ kí a ti lè jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọn ni lẹ́ẹ̀kan, kí a ti ní ìdáríjì, kí a sì ní ìṣẹ́gun lórí àwọn ẹ̀ṣẹ̀ tí a ti dá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Nítorí wípé bí Ọlọ́run bá ti dáríjì wá, kì í tún mú àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí wá sí ìrántí. Bí Ọlọ́run kò bá sì rántí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí, kò yẹ fún wa láti máa rántí wọn lẹ́yìn ìgbà tí a ti dáríjì wá. Nítorí a sọ fún wa nínú Hebrew orí kẹjọ láti ẹsẹ̀ ìkẹwàá, nítorí èyí ni májẹ̀mú mi tí èmi ò bá ilé Ísírẹ́lì dá lé ọjọ́ wọn ni, lè Olúwa wí, èmi ò fi òfin mi sínú wọn, èmi ò sì kọ́ sí wọn lé ọkàn, èmi ò sì máa jẹ́ Ọlọ́run wọn, wọn ò sì máa jẹ́ ènìyàn mi olúkúlùkù. Kì yóò sì máa kọ́ ará ìlú rẹ̀ àti olúkúlùkù arákùnrin rẹ̀ wípé mo Olúwa, nítorí wípé gbogbo wọn ni yóò mọ̀ mí láti kékeré dé àgbà, nítorí èmi ò ṣàánú fún gbogbo àìṣòdodo wọn àti ẹ̀ṣẹ̀ wọn àti àìṣedédé wọn ni èmi kì yóò sì rántí mọ́. Nítorí bẹ́ẹ̀, bí a bá ti di ẹni ìgbàlà, ó dájú wípé a kì yóò jẹ́ ẹni tí ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, ẹni tí ń rántí ẹ̀ṣẹ̀, ẹni tí ń ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ lójoojúmọ́ tàbí ní ọjọ́jọ́ ìsinmi. Jẹ́ kí a wo Kólósè lẹ́ẹ̀kan sí i, kí a wo àwọn tí Pọ́ọ̀lù Àpọ́sẹ́lì ń sọ fún wa pé ó yẹ kí ó fi ẹ̀mí ọpẹ́, ẹ̀mí oore, ẹ̀mí ìmoore hàn láti inú ọkàn àwọn onígbàgbọ́ tòótọ́. Kólósè orí kínní láti ẹsẹ̀ ìkejìlá, ó ní kí a máa dúpẹ́. A ti ṣe àlàyé fún wa pé ó yẹ kí àdúrà wa kí ó jẹ́ lákọ̀ọ́kọ́ àdúrà ọpẹ́, kí a sì ní ìṣepẹ̀ níwájú Ọlọ́run. Kí ni àwọn ohun tí a ń dúpẹ́ fún? A ń dúpẹ́ fún ìwà Ọlọ́run. A ń dúpẹ́ wípé Ọlọ́run jẹ́ olóòótọ́. A ń dúpẹ́ wípé Ọlọ́run kì í ṣèké. A ń dúpẹ́ pé bí Ọlọ́run bá wí bẹ́ẹ̀, ó máa ń ṣe bẹ́ẹ̀. A ń dúpẹ́ pé Ọlọ́run kì í yí padà. A tún dúpẹ́ wípé nípa iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébùú, a sì ń dúpẹ́ wípé a ti jẹ́ ẹni ìgbàlà. A sì tún dúpẹ́ wípé àwọn ẹlòmíràn wọ́n ní ìtẹ̀síwájú nínú ẹ̀mí àti nínú ara. A ń dúpẹ́ fún gbogbo, ṣùgbọ́n o mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni Paul ń sọ fún wa níhìn wípé o yẹ kí a dúpẹ́ fún. Ìkíní, nítorí wípé o mú wa yẹ láti jẹ́ alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀. O yẹ kí o ronú lónìí, o yẹ kí o wo àwọn oore tí Ọlọ́run ṣe fún ọ. Bí ó bá jẹ́ wípé a ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, bí ó bá jẹ́ wípé a ti mú ọ yẹ, ìwọ tí o jẹ́ aláìyẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, a sì ti sọ ọ́ di alábàápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, o yẹ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkejì, nítorí wípé o ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, o yẹ kí a dúpẹ́ wípé nígbà tí a ti di ẹni ìgbàlà, èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ àti agbára òkùnkùn wọn kò ní ipá lórí wa mọ́. Ìkẹta, nítorí wípé a ti ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀. Bí o bá mọ̀ wípé a ti gba ọkàn rẹ̀ là, a ti mú ọ wá sí ìjọba Ọlọ́run, a ti mú ọ kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìkẹrin, nínú ẹni tí àwa ní ìdáǹde, nínú ẹni tí àwa ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, o sì ti di ẹni ìgbàlà, o sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́, o jẹ́ ẹni tí ó ní agbára oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere, ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí í ṣe. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébùú. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ, ó jẹ́ ipá rẹ. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù? O ti wá sínú ilé Ọlọ́run, o ti wà nínú ìjọba Ọlọ́run, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà? O ti kúrò láàrin àwọn àjèjì, o ti di ọmọ nínú ilé, ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ìwé kejì ti Samueli, orí ìkẹrìnlá. Joabu ọmọ Siruaya sì kíyèsí pé ọkàn ọba sì fà sí Absalomu. Joabu sì ránṣẹ́ sí Tekoa, ó sì mú ọlọ́gbọ́n obìnrin kan láti ibẹ̀ wá, ó sì wí fún un pé, èmi bẹ̀ ọ́, ṣe bí ẹni tí ń ṣọ̀fọ̀, kí o sì fi aṣọ ọ̀fọ̀ sára, kí o má sì ṣe fi òróró pa ara, kí o sì dàbí obìnrin tí ó ti ń ṣọ̀fọ̀ fún òkú ní ọjọ́ púpọ̀, kí o sì tọ ọba wá, kí o sì sọ fún un gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí. Joabu sì fi ọ̀rọ̀ sí ilé ẹnu. Nígbà tí obìnrin ara Tekoa náà sì ń fẹ́ sọ̀rọ̀ fún ọba, ó wúlẹ̀, ó dojú bolẹ̀, ó sì bu ọlá fún un, ó sì wí pé, ọba, gbà míì. Ọba sì bí léèrè pé kí ni ó ṣe ọ́, òun sì dáhùn wí pé, ní tòótọ́, opó ni èmi ń ṣe, ọkọ mi sì kú. Ìránṣẹ́bìnrin rẹ̀ sì ti ní ọmọkùnrin méjì, àwọn méjèèjì sì jọjà ní oko, kò sì sí ẹni tí yóò là wọ́n. Èkíní sì lu èkejì, ó sì pa á. Sì wo gbogbo ìdílé dìde sí ìránṣẹ́bìnrin rẹ̀, wọ́n sì wí pé, fi ẹni tí ó pa ẹnìkejì rẹ̀ fún wa. awo si pa ni ipo emi eni keji re ti o pa awo si pa arole na run pelu won si pa ina mi ti o ku won ki yo si fi oruko tabi eni ti o ku sile fun oko mi ni aye oba si wi fun obirin na pe lo si ile re emi o si kilo nitori re obirin ara

0: pé máa wí. Obìnrin náà sì wí pé nítorí kíni ìwọ sì ṣe ro irú nǹkan yìí sí àwọn ènìyàn ọlọ́run nítorí pé ọba sì sọ nǹkan yìí bí ẹni tí ó jẹ̀bi ní ti pé ọba kò mú ìsáǹsá rẹ̀ bọ̀ wá ilé nítorí pé àwo ṣàkú a ó sì dàbí omi tí a tú sílẹ̀ tí a kò sì lè ṣàjọmọ́ nítorí bí ọlọ́run kò ti gba ẹ̀mí rẹ̀ ó sì ti ṣe ọ̀nà kí a má baà lé ìsáǹsá rẹ̀ kúrò lọ́dọ̀ rẹ̀ ǹjẹ́ nítorí náà ni èmi sì ṣe wá sọ nǹkan yìí fún olúwa mi ọba bí ó jẹ́ pé àwọn ènìyàn ti dẹ́rùbà mí ìránṣẹ́bìnrin rẹ̀ sì wí pé ǹjẹ́ èmi ó sọ fún ọba ó lè rí bẹ́ẹ̀ pé ọba yóò ṣe ìfẹ́ ìránṣẹ́bìnrin rẹ̀ fún un nítorí pé ọba ó gbọ́ láti gba ìránṣẹ́bìnrin rẹ̀ sílẹ̀ lọ́wọ́ ọkùnrin náà tí ó ń fẹ́ ké èmi àti ọmọ mi pẹ̀lú kúrò nínú ilẹ̀ ní ọlọ́run ìránṣẹ́bìnrin rẹ̀ sì wí pé ǹjẹ́ ọ̀rọ̀ ọba olúwa mi yóò sì já sí ìtùnú nítorí bí angẹ́lì ọlọ́run bẹ́ẹ̀ ni olúwa mi ọba láti mọ rere àti búburú olúwa ọlọ́run rẹ yóò sì wà pẹ̀lú rẹ ọba sì dáhùn ó sì wí fún obìnrin náà pé má ṣe fi nǹkan tí èmi ó béèrè lọ́wọ́ rẹ pamọ́ fún mi èmi bẹ̀ ọ́ obìnrin náà sì wí pé jẹ́ kí olúwa mi ọba kí ó máa wí ọba sì wí pé ọwọ́ ojú àbùkù a wà pẹ̀lú rẹ nínú gbogbo èyí obìnrin náà sì dáhùn ó sì wí pé bí ẹ̀mí rẹ ti ń bẹ láàyè olúwa mi ọba kò sí ìyípadà sí ọwọ́ ọ̀tún tàbí sí ọwọ́ òsì nínú gbogbo èyí tí olúwa mi ọba ti wí nítorí pé joabu ìránṣẹ́ rẹ òní ó rán mi òní ó sì fi gbogbo ọ̀rọ̀ wọ̀nyí sí ìránṣẹ́bìnrin rẹ ní ẹnu láti mú irú ọ̀rọ̀ wọ̀nyí wá ní joabu ìránṣẹ́ rẹ sì ṣe nǹkan yìí olúwa mi sì gbọ́n gẹ́gẹ́ bí ọgbọ́n áńgẹ́lì ọlọ́run láti mọ gbogbo nǹkan tí ń bẹ ní ayé ọba sì wí fún joabu pé wò ó èmi ó ṣe nǹkan yìí nítorí náà lọ kí o sì mú ọmọdékùnrin náà absalomu padà wá joabu sì wólẹ̀ ó dojú rẹ bolẹ̀ ó sì tẹríba fún un ó sì súre fún ọba joabu sì wí pé lónìí ni ìránṣẹ́ rẹ mọ̀ pé èmi rí oore ọ̀fẹ́ gbà ní ojú rẹ olúwa mi ọba nítorí pé ọba ṣe ìfẹ́ ìránṣẹ́ rẹ joabu sì dìde ó sì lọ sí geṣuri ó sì mú absalomu wá sí jerusalemu ọba sì wí pé jẹ́ kí ó yí padà lọ sí ilé rẹ má sì ṣe jẹ́ kí ó rí ojú mi absalomu sì yí padà sí ilé rẹ kò sì rí ojú ọba kò sì sí arẹwà kan ní gbogbo ísírẹ́lì tí àbáyìn bíi absalomu láti àtẹ́lẹsẹ̀ rẹ̀ títí dé àtàrí rẹ̀ kò sí àbùkù kan lára rẹ̀ nígbà tí ó bá sì rẹ irun orí rẹ̀ nítorí pé ní ọdọọdún ni òun máa rẹ nítorí tí ó wúwo fún un òun á sì máa rẹ òun sì wọn irun orí rẹ̀ ó sì já sí igba ṣékélì nínú òṣùwọ̀n ọba a sì bí ọmọkùnrin mẹ́ta fún absalomu àti ọmọbìnrin kan orúkọ rẹ̀ a sì máa jẹ́ tamari òun sì jẹ́ obìnrin tí ó ní ẹwà lójú absalomu sì jókòó ní ọdún méjì ní jerusalemu kò sì rí ojú ọba absalomu sì ránṣẹ́ sí joabu láti rán sí ọba ṣùgbọ́n òun kò fẹ́ wá sọ́dọ̀ rẹ̀ ó sì ránṣẹ́ lẹ́ẹ̀kejì òun kò sì fẹ́ wá ó sì wí fún àwọn ìránṣẹ́ rẹ̀ pé wò ó o kò joabu gbé ti èmi ó sì ní ọkà níbẹ̀ ẹ lọ kí ẹ sì tiná bọ̀ ọ́ àwọn ìránṣẹ́ absalomu sì tiná bọ òkú náà joabu sì dìde ó sì tọ absalomu wá ní ilé ó sì wí fún un pé èṣe tí àwọn ìránṣẹ́ rẹ fi tiná bọ oko mi absalomu sì dá joabu lóhùn pé wò ó èmi ránṣẹ́ sí ọ wípé wá níhìnyín èmi ó sì ran ọ lọ sọ́dọ̀ ọba láti wípé kí ni èmi ti geṣuri wá sí ìbásàn fún mi bí ó ṣe pé èmi wà níbẹ̀ síbẹ̀ ǹjẹ́ èmi ń fẹ́ rí ojú ọba bí ó bá sì ṣe pé ẹ̀ṣẹ̀ ń bẹ ní ara mi kí ó pa mí joabu sì tọ ọba wá ó sì rò fún un ó sì ránṣẹ́ pé absalomu òun sì wá sọ́dọ̀ ọba ó tẹríba fún un ó sì dojú rẹ̀ bolẹ̀ níwájú ọba ọba sì fi ẹnu ko absalomu ní ẹnu.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Wékejì ti Samueli, orí ìkẹẹ̀dógún. Ó sì ṣe lẹ́yìn èyí, Absalomu sì pèsè kẹ̀kẹ́ àti ẹṣin fún ara rẹ̀ àti àádọ́ta ọmọkùnrin tí yóò máa sáré níwájú rẹ̀. Absalomu sì dìde ní kùtùkùtù, ó sì dúró ní apá kan ọ̀nà ẹnu bodè. Ó sì ṣe bí ẹnìkan bá ní ẹjọ́ tí ó ń fẹ́ mú tọ ọba wá fún ìdájọ́. A sì pè é sọ́dọ̀ rẹ̀, a sì bí pé ará ìlú wo ni ìwọ. Wọ́n a sì dáhùn pé ìránṣẹ́ rẹ ti inú ọ̀kan nínú ẹ̀yà Ísírẹ́lì wá. Absalomu a sì wí fún pé wò ó ọ̀ràn rẹ ṣáà dára ó sì tọ́ ṣùgbọ́n kò sí ẹnìkan tí ọba fi àṣẹ fún láti yẹ ọ̀ràn rẹ wò. Absalomu a sì wí pé àbájẹ́ fi mí ṣe onídàájọ́ ní ilẹ̀ yìí kí olúkúlùkù ẹni tí ó ní ẹjọ́ tàbí ọ̀ràn kan bá lè máa tọ̀ mí wá èmi bá sì ṣe ìdájọ́ òtítọ́ fún un. Bẹ́ẹ̀ ni bí ẹnìkan bá sì súnmọ́ láti tẹríba fún un wọn a sì náwó rẹ̀ a sì dìímú a sì fi ẹnu kò ó lé ẹnu. Irú ìwà báyìí ni Absalomu a máa hù sí gbogbo Ísírẹ́lì tí ó tọ ọba wá nítorí ìdájọ́. Absalomu sì fa ọkàn àwọn ènìyàn Ísírẹ́lì sọ́dọ̀ rẹ̀ ó sì ṣe lẹ́yìn ogójì ọdún Absalomu sì wí fún ọba pé èmi bẹ̀ ọ́ yẹ kí èmi kí ó lọ kí èmi ó sì san ìlérí mi tí èmi ti ṣe fún Olúwa ní Hebroni nítorí tí ìránṣẹ́ rẹ ti

jẹ́ kan nígbà tí èmi ń bẹ ní Geṣuri ní Síríà pé bí Olúwa bá mú mi padà wá sí Jerusalemu ní tòótọ́, èmi ó sì sin Olúwa. Ọba sì wí fún un pé máa lọ ní àlàáfíà, ó sì dìde, ó sì lọ sí Hebroni. Ṣùgbọ́n Absalomu rán àmì sáàrin gbogbo ẹ̀yà Israẹli pé nígbà tí ẹ̀yin bá gbọ́ ìró ìpè, kí ẹ̀yin sì wí pé Absalomu jọba ní Hebroni. Igba ọkùnrin sì bá Absalomu ti Jerusalemu jáde nínú àwọn tí a ti pè, wọ́n sì lọ nínú àìmọ̀kan wọn, wọn kò sì mọ nǹkan kan. Absalomu sì ránṣẹ́ pé Ahitofeli ara Giloni, ìgbìmọ̀ Dáfídì láti ìlú rẹ̀ wá, àní láti Gilo, nígbà tí ó ń rú ẹbọ. Ìdìtẹ̀ náà sì le, àwọn ènìyàn sì ń pọ̀ sọ́dọ̀ Absalomu. Ẹnìkan sì wá rò fún Dáfídì pé ọkàn àwọn ọkùnrin Israẹli ṣí sí Absalomu. Dáfídì sì wí fún gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ tí ó wà lọ́dọ̀ rẹ̀ ní Jerusalemu pé ẹ dìde, ẹ jẹ́ kí a sá lọ, nítorí pé kò sí ẹni tí yóò gbà wá lọ́wọ́ Absalomu. Ẹ yára kí a lọ kúrò, kí o má bàa yára lé wa bá, kí o má sì mú ibi bá wa, kí o má sì fi ojú idà pa ìlú run. Àwọn ìránṣẹ́ ọba sì wí fún ọba pé gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa wa ọba ń fẹ́, wò ó, àwa ìránṣẹ́ rẹ ti múra. Ọba sì jáde, gbogbo ilé rẹ sì tẹ̀lé. Ọba sì fi mẹ́wàá nínú àwọn obìnrin rẹ̀ sílẹ̀ láti máa ṣọ ilé. Ọba sì jáde, gbogbo ènìyàn sì tẹ̀lé. Wọ́n sì dúró ní ibì kan tí ó jìnà, gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀ sì kọjá ní ọ̀tún ní òsì rẹ̀, àti gbogbo àwọn Kéréètì, àti gbogbo àwọn Pélétì, àti gbogbo àwọn Gíìtì. Ẹgbẹ̀ta ọmọkùnrin tí ń tọ̀ lẹ́yìn láti Gati wá sì kọjá níwájú ọba. Ọba sì wí fún Itai ará Gíìtì ni pé eṣe tí ìwọ fi ń bá wa lọ pẹ̀lú, padà kí o sì bá ọba jókòó, nítorí pé àlejò ni ìwọ, ìwọ sì ti fi ìlú rẹ sílẹ̀. Lánàá yìí ni ìwọ dé, èmi a sì lè mú kí ìwọ máa bá wa lọ káàkiri lónìí bí. Èmi ń lọ sí ibikíbi tí mo bá rí, padà kí o sì mú àwọn arákùnrin rẹ padà, kí àánú àti òtítọ́ kí o pẹ̀lú rẹ. Itai sì dá ọba lóhùn, ó sì wí pé bí Olúwa ti ń bẹ láàyè àti bí Olúwa mi ọba ti ń bẹ láàyè, ní tòótọ́, níbikíbi tí Olúwa mi ọba bá gbé wà, ìbá àkànṣe nínú ikú tàbí nínú ìyè, níbẹ̀ pẹ̀lú ni ìránṣẹ́ rẹ yóò gbé wà. Dáfídì sì wí fún Itai pé lọ kí o sì ré kọjá. Itai ara Gíìtì ní sì ré kọjá, àti gbogbo àwọn ọmọkùnrin rẹ̀, àti gbogbo àwọn ọmọ kéékèèké tí ó wà lọ́dọ̀ rẹ̀. Gbogbo ìlú náà sì fi ohùn rara sọkún, gbogbo ènìyàn sì ré kọjá. Ọba sì ré kọjá odò Kidroni, gbogbo àwọn ènìyàn náà sì ré kọjá sí ìhà ọ̀nà ijù, sì wò ó. Sádókù pẹ̀lú àti gbogbo àwọn ọmọ Léfì tí ó wà lọ́dọ̀ rẹ̀ sì ń ru àpótí ẹ̀rí Ọlọ́run. Wọ́n sì gbé àpótí ẹ̀rí Ọlọ́run náà kalẹ̀. Abiatari sì gòkè títí gbogbo àwọn ènìyàn sì fi dẹ́kun àti máa kọjá láti ìlú wá. Ọba sì wí fún Sádókù pé sì tún gbé àpótí ẹ̀rí Ọlọ́run náà padà sí ìlú. Bí èmi bá rí ojú rere gbà lọ́dọ̀ Olúwa, yóò sì tún mú mi padà wá, yóò sì fi àpótí ẹ̀rí náà hàn mí àti ibùgbé rẹ̀. Ṣùgbọ́n bí òun bá sì wí pé èmi kò ní inú dídùn sí ọ, wò ó, èmi nìyí, jẹ́ kí òun kí ó ṣe sí mi gẹ́gẹ́ bí ó ti tọ́ ní ojú rẹ̀. Ọba sì wí fún Sádókù àlùfáà pé ìwọ kọ́ àríran, padà sí ìlú ní àlàáfíà, àti àwọn ọmọ rẹ méjèèjì pẹ̀lú rẹ, Ahimaasi ọmọ rẹ àti Jonatani ọmọ Abiatari. Wò ó, èmi ó dúró ní pẹ̀tẹ́lẹ̀ ìjù ni, títí ọ̀rọ̀ fi ti ọ̀dọ̀ rẹ wá láti sọ fún mi. Sádókù àti Abiatari sì gbé àpótí ẹ̀rí Ọlọ́run padà sí Jerusalemu, wọ́n sì gbé ibẹ̀. Dáfídì sì ń gòkè lọ ní òkè igi òróró, ó sì ń sọkún bí òun ti ń gòkè lọ, ó sì bo orí rẹ̀, ó ń lọ láì ní bàtà ní ẹsẹ̀, gbogbo ènìyàn tí ó wà lọ́dọ̀ rẹ̀. Olúkúlùkù ọkùnrin sì bo orí rẹ̀, wọ́n sì ń gòkè, wọ́n sì ń sọkún bí wọ́n ti ń gòkè lọ. Ẹnìkan sì sọ fún Dáfídì pé Ahitofeli wà nínú àwọn ọlọ̀tẹ̀ Absalomu. Dáfídì sì wí pé Olúwa, èmi bẹ̀ ọ́, sọ ìmọ̀ Ahitofeli di asán. Ó sì ṣe, Dáfídì dé orí òkè níbi tí ó gbé wólẹ̀ sin Ọlọ́run, sì wò ó. Húṣáì ara Akí ní sì wá láti pàdé rẹ̀ tí ó ń ti aṣọ rẹ̀ yíya àti erùpẹ̀ ní orí rẹ̀. Dáfídì sì wí fún pé bí ìwọ bá bá mi kọjá, ìwọ ó sì jẹ́ ìdíwọ́ fún mi. Bí ìwọ bá sì padà sí ìlú, tí o sì wí fún Absalomu pé èmi ó ṣe ìránṣẹ́ rẹ ọba gẹ́gẹ́ bí èmi ti ṣe ìránṣẹ́ bàbá rẹ nígbà àtijọ́, bẹ́ẹ̀ ni èmi ó sì jẹ́ ìránṣẹ́ rẹ ní ìsinsìnyí, kí ìwọ kí o sì bá ìmọ̀ Ahitofeli jẹ́. Ṣé Sádókù àti Abiatari àwọn àlùfáà wà níbẹ̀ pẹ̀lú rẹ? Yóò sì ṣe ohunkóhun tí ìwọ bá gbọ́ láti ilé ọba wá. Ìwọ ó sì sọ fún Sádókù àti Abiatari àwọn àlùfáà. Wò ó, wọ́n sì ní ọmọ wọn méjèèjì níbẹ̀ pẹ̀lú wọn, Ahimaasi ọmọ Sádókù àti Jonatani ọmọ Abiatari. Láti ọwọ́ wọn ni ẹ̀yin ó sì ran ohunkóhun tí ẹ̀yin bá gbọ́ sí mi. Húṣáì ọ̀rẹ́ Dáfídì sì wá sí ìlú, Absalomu sì wá sí Jerusalemu. Ìwé kejì ti Samueli, orí ìkẹrìndínlógún. Nígbà tí Dáfídì sì fi díẹ̀ kọjá orí òkè náà, sì wò ó, síbà ìránṣẹ́ Mefibosheti sì ń bọ̀ wá pàdé rẹ̀, tí ohun ti kẹ́tẹ́kẹ́tẹ́ méjì tí a ti dì ní àṣà àti igba ìṣù àkàrà ní orí wọn, àti 100 ṣírì àjàrà gbígbẹ, àti 100 èso ẹ̀rùn, àti ìgò ọtí wáìnì kan. Ọba sì wí fún síbà pé